0: ẹjẹ́ rí orúkọ ọ̀gá pátápátá nílé iṣẹ́ ìyẹn Túndé Olúmọ àti àwọn alábàájọṣepọ̀ wọn látúnmọ̀sí àwọn ní gm pátápátá wa bí ìbàrẹ̀ àti tí wọ́n kọ́ wọn náà tó kí gm sàlẹ̀ àwọn tí wọ́n sí ẹnu olóró fún wa ká fi wọlé láàdì ẹ̀ náà afàsìkò yìí náà kí ohun tí ó máa gbé wa lókè gbé wa sílẹ̀ abimbola sadiq oní
1: abimbola sadiq
0: abimbola sadiq àwọn ọmọ ojú ẹ̀wọ̀n tí wọ́n lu tí wọ́n lè máa gbọ́ wa nílé a sì fi àsìkò yìí náà tán kí ọ̀gá wa pátápátá àkànmọ́ adésóyè tó ń jẹta lórí ọ̀gá àti ara
1: báwo kẹ́lẹ́ àbọ̀ pọ̀ fún
0: nípasẹ̀ àbá ẹ̀ láti kí àwọn ọ̀gá wa rúftàù sàlẹ́ ọdún ìrọ̀kọ̀ ọ̀gá dr titus àlẹ́ akíbọn lálẹ́ ìyẹn túndé òyìnbó sàlẹ̀fàdé ìnáwó àìtàn rúftàù gbadébọ̀
1: ìrọ̀láwọ̀n yìí
0: ìṣèwòṣe bẹ́ẹ̀ ni a sì kí àwọn
1: ọmọ ayọ̀wá
0: òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò àkàṣe ní pẹ́.

0: Tọ́jọ́ bẹ́ẹ̀ sí ìmọ̀kó lége-lége ni a ṣe ètò yìí, ìmọ̀kó lége-lége la ṣe ológun bẹ́ẹ̀ ni. Abala àgbà ibi, la máa fẹ́ sí abala àkọ́kọ́ tí a máa fi àgbẹ̀léwò sí abala ẹlẹ́ẹ̀kejì. Ayọ́ka ni a tún lọ fún ní àjẹ tẹ̀lé, ìgbà náà la ti ṣe gbọ́kẹ́sẹ́ bó sì bí ìwọlé sí ọ̀rọ̀ táwọn fi ń gbà ń di nǹkó yé yín. Bá ṣe rí iná láàrin lé nítorí wọn sì bá wà rí láṣẹ ẹlẹ́dùnmarè. Mo kí yín káàbọ̀, mo sì kú yín kú ìgbádùn wa. Ẹni tí ò kí ni kú ní olùpàdánù ẹ̀ káàbọ̀. Èmi wá fẹ́ ká dàápọ̀ mọ́ra wa nítorí àsìkò wa. Abala àgbà ibi ìwọ̀ntàbala àgbẹ̀léwò ò fẹ́ ká dàápọ̀ mọ́ra wa. Tẹ́ bá ti ń pè wá wọlé, tá à ń dárúkọ wa, tá à ń kíra wa, kú àbọ̀, tá à ń kíra wa kú ọjọ́ mẹ́jọ. Bẹ́ẹ̀ náà láti máa fẹnu pa ohun tá a fẹ́ fi ṣe àgbẹ̀léwò lé níbò là ń lọ léni. Bẹ́ẹ̀ ni ṣé o pé àsìkò tá a wà yìí àsìkò òjò ni. Àwọn oní àwọn olùwòye wọ́n sì ń sọ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn pé odò kan tó rọ̀ tí ó rọ̀ léraléra bí odidi ọ̀sẹ̀ kan. Wọ́n ló máa rọ̀ tó máa dọlẹ̀ láwọn apá ibì kan, wọ́n ló máa fọ́n láwọn apá ibì kan, wọ́n ní ó sì ṣe é ṣe kó má rọ̀ láwọn apá ibì kan. Ní ayé ìjọ àná, odò rọ̀ náà tí ọlọ́run sì jẹ́ kó sí wàhálà. Kódà omíyalé 1982 yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìdọ́jú torí kò fẹ́ẹ̀ sí irú ẹ̀ rí. Ṣùgbọ́n ní àsìkò yìí kò wá fẹ́ẹ̀ nígbà pàápàá jùlọ láwọn apá èkó nǹkankan yẹn kò fẹ́ẹ̀ nígbà omíyalé ìgbà náà tí ó dọ́jú rẹpẹtẹ yẹn èyí tó dùn bẹ́ẹ̀ náà fẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò wá fẹ́ẹ̀ fẹ́ẹ̀ dọ́jú mọ́. Ṣùgbọ́n nígbà bí òjò ṣe rọ̀ láyé ìgbà náà olùdúró ní àyè àsìkò yìí náà. Kí ni àwọn ará àgbà ní í ṣe tí wọ́n fẹ́ múra lẹ́ẹ̀de òjò pé àbí òjò pọ̀ ni o àbí òjò ò ní pọ̀ ni o tí àwọn ará ti ṣe yóò ṣe mọ́ tó fi di pé òjò pọ̀ òjò yabì kan lè ní òjò yabì kan lọ́la ó ló fẹ́ ká gbéṣẹ́gbẹ̀ ara wọn pé ọgbọ́n wo ni àwọn ń dá sí láyé ìjọ tí ò fi sí gbọmọgbọmọ pé omi ń yalé. Báwo ló ṣe wá jẹ́ lásìkò tó fi jẹ́ pé torí níbi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn tí èèyàn bá wo ilé àgbàgbé ní apá ọ̀nà èkó nǹkankan yẹn àwọn míì ń jókòó sí orí ilé pàápàá jùlọ àwọn míì tí wọ́n ti àwọn tẹ́tẹ́ wá wà ní àwọn agbègbè tó jágbègbè olómi tẹ́lẹ̀ tó jágbègbè olówó ńlá bí wọ́n ṣe ń ra mọ́tò sílé ni wọ́n ra kinú tí wọ́n fi máa tu omi jáde tí ẹ bá fẹ́ jáde àkókò ẹ̀rùn ni wọ́n ń gbé mọ́tò jáde àti kò jù báyìí kinú ni wọ́n tù jáde. Iye mo fẹ́ ká fẹ́ jọjọ́ fẹ́nu lù ká jọ fẹ́nu pa láàrin bí ìṣẹ́jú díẹ̀ ká wá lù pọ̀ mọ́ àbá ayé bí ká fi kíra wa káàbọ̀ sẹ́yìn tó bèbè sí máa sọ pé traffic ló ń jẹ́ ọmọ tó sọ̀rọ̀ ọkọ̀ bá mi kí inú àgùnbẹ́ orílẹ̀ èdè mi pé orúkọ tèmi ó ti mú àìdáná dání náà láìsí tàbí ṣùgbọ́n ti mọ̀ pé ọmọ ìkìlọ̀ ni mí. Ìkìlọ̀ tá a sì ń sọ yìí ìlú kan ní ìlú ìpínlẹ̀ ọ̀ṣun ló wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ló wà papọ̀ ṣùgbọ́n báyìí wọ́n ti pín sára ìpínlẹ̀ ọ̀ṣun ṣùgbọ́n bàbá tó bí bùbá òun náà ló bí òun òun náà ló ní sókòtò òun náà ló bí
1: àwọn ọgbọ́n ọmọ ọba fọ́sùn ṣá
0: ọgbọ́n ọmọ ọba fọ́sùn náà ni ọmọ ọ̀ṣun wà lọ́sùn ọmọ ọba wà ló bá ní. Ó mọ̀ pé wà ní nǹkan méjì ìsọ̀sí àbí ká kọ́ ta sáré sáwọn ará ilé kó tó sọ ti àní kó kọ́kọ́ fi ẹ̀fẹ̀ lónìí
1: náà. Ẹ̀jẹ̀ ń kọ́kọ́ fẹnu lù sódà tí n bá ti lè sọ àmọ́ pé tá a bá ti bọ́ sí ọ̀dọ̀ àwọn ará ilé àmọ́ báyìí. Bọ́ ọ̀tẹ̀wé ló ti rí Dr. Taofeek ní ìjọ alákọ̀ọ́kọ́ n tó ń ṣẹlẹ̀ ní ìsìn ni wípé gbogbo ibi tó jójú sọ mi òun la ti wọ́n ti padà lọ kọ́lé sí pàápàá jùlọ ibi tí ẹ fi ṣe ìfárá àbí tẹ́ fi ṣàpẹẹrẹ ibi tá a lọ toró níye ìgbà tí a fi ń kó àwọn

0: tí sì bọ́ òòlù torí wípé gbogbo ibi tí odò bá gbà kọjá làwọn baba ńlá wa ti mọ̀ tí wọn ò sì ní sẹ́ẹ̀sì jẹ́ kí ni ó débẹ̀ débi tí yóò dì lọ́wọ́ ṣùgbọ́n nísìnyí ayé ti dayé ọ̀làjù níbi tẹ́ ti sọ wútọ́ ti sọ wípé àwọn kan fi kéná jáde kódà ara àwọn oníṣẹ́ ọba tí wọ́n jẹ́ àwọn agbófinró tí wọ́n fẹ́ wọnú ọ́fíìsì wọn tó jẹ́ wípé kéná náà
1: àwọn náà tù wọlé ojú onírètí ẹ ti yé nìkankan
0: làwọn náà tù
1: wọlé gbálẹ̀ nílé wọn fún un
0: sẹ́ẹ̀sì tí wọ́n mọ̀ kó níjọun kò sí àwọn tí wọ́n sọ wípé ìgbà báyìí lòjò ó fi rọ ìgbà báyìí ni ara ọ̀làjú ti ń dé ńlá fi mọ̀ wípé báyìí lòjò ó ṣe rí o tí wọ́n fi mọ́ sọ wípé kí a múra fún kí wọn ó fi yẹ ọ̀nà síbi gbogbo ojúsọ odò bá wà ṣùgbọ́n gbogbo kínní àti ń padà ń tẹ òfin odò ọ̀hún gangan àti ń tẹ lójú láyé sí.
1: àti ń jẹ́ kí mi máa dá wọn mọ̀.
2: òfurufú ní sáyà òkú onílé o.
1: ẹ rí ká má ṣe ní ọ̀sẹ̀ bókébọ̀jẹ ká taari ẹ̀sẹ̀ yàrá lẹ́nà kájọ fẹ́nu lù 091-237-08-675 091-237-08-675 àwọn ará òkè òkun àwọn oníkanu post 234-814-249-1006 plus 234-814-249-1006 ẹ ṣeun.

0: jáde gbá o.
1: Ètò gbogbo wa ní o.
0: Gbogbo ọ̀nà ẹ̀rọ ló gbọ́ bàtà sùn lórí bẹ́ẹ̀dì.
1: Àmì elédùnú rẹ̀.
0: Wà náà ní ẹgbẹ́ bá ẹ ẹtí ọmọ kan sórí ẹ̀ yìí. Ẹni ẹ̀ wọ bàtà orí bẹ́ẹ̀dì kọ̀ọ̀kan tí ó ti lè ṣe tọ́jà.
1: Àbẹ́rẹ́ tó ti bu nǹkan mú.
0: A lè dìdàkudà. Ọmọ ẹni yẹ kó wọ ọmọ bàbá àwọn láti tẹ̀lé sí. Mo kí gbogbo kábíyèsí láti orí kábíyèsí kábíyèsí náà kò sá kò sáàbọ̀ kábíyèsí odidi wọn máa wà ọmọ ẹwọ gbòòrò ló yẹ o àwa lẹ́mi wọn gbogbo yín pátá náà àní sí ni òrìn gbé adúlọ òrìn jí agbé o.
1: Àmì elédùn rẹ̀.
0: Ọkọ ẹ tó jí mi náà ẹ rí bẹ́ ẹ sọ wẹ́rẹ́ ọlọ́run ní gbọ̀rọ̀ yín mú lẹ́ẹ̀kan sí
1: i
0: tí ń ṣẹlẹ̀ àwa náà là ń fún odò lọ́rùn tí wọ́n bá pẹ ilé mi ìlẹ́kọ̀ a tó wá kó pàǹtí burúkú tí wù í mbẹ wọn tó kéékè kò fẹ́ tọ́ gbọ́ tó ń gbọ́ odò bá sì fẹ́ jáde yọ wà bí tí wọ́n gbà kò lè dì í bì kan tọ́ bá dì í bì kan tí wọ́n fi wọ́n fẹ́ bí lọ wọ́n ń wò bẹ́ẹ̀ ni ọlọ́run lè já bọ́ mi lọ àlè kúkú ìyá o ṣókí ni ẹ̀kú ewu ni bàbá àwọn láti pẹ́ yìí
1: ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀. Hello.
2: Hello, Adigbadigba.
1: Ètò gbogbo wa ni o.
2: Olúyàwó ìdílé Adigun Kúlá tẹ̀lé.
1: Mi ò bá o.
2: Ẹ pọ̀.
1: Bàbá.
2: Ọmọ mi wù wá.
3: Ẹ ṣeun bàbá.
2: Wà náà ẹ̀rẹ̀ gbàgbé nù.
1: Àmì ẹni wà rẹ̀.
2: Ẹ ní parun.
1: Àmì ẹlẹ́run.
2: Bàbá ń bàrí Aziz. Ó ti mọ mẹ́ta o. Sọ́lá mi sì. Bàbá okú ẹ̀rọ ọmọ. Bàbá ẹ̀dá òyìnbó.
1: Ẹ ṣeun.
2: Ìyá àbàlẹ̀ ìyá títà àti ẹ̀rọ yòókù.
3: Gbogbo wa ń gbọ́ yín.
2: Oníyà òde ayé ìlòkù látẹ̀dá. Ṣé rí nǹkan ẹmọ́wá ẹ̀ ọkàn lóbẹ̀. Ní ayé ìgbà rẹ̀ wọ́n mọ̀ bẹ̀rù omi pọ̀ o. Wọ́n bẹ̀rù omi ẹ̀yìn náà máa wọ́n bẹ̀rù omi pọ̀ ju gbogbo òtí ẹ̀ kúrẹ́ ní òtí ẹ̀kọ́ ní síbẹ̀. Ọgbọ́n ẹsẹ̀ bàtà sí omi tó ń dìbẹ̀. Àkọ́kọ́ rẹ̀ aṣíwájú omi fẹ́. Ẹgbẹ́ rẹ ní ìgbà tá wà ní ìwé. Wọ́n máa àmọ́ torí kan kọ́ gbà fẹ́rẹ́tí wọ́n gbà gbẹ́ pẹ́ẹ̀dù wá. Kákúpẹ́ kágbẹ́ igi kẹ́ńtò pẹ́ẹ̀dù kágbẹ́ igi lẹ́nu. Àti àgbà ẹwu pátí ṣùgbọ́n ń kú lórí àgbàrá ní ilé ìwé. Nínú èkó tẹ bá tẹ́rẹ́ sí ayá. Ìgbàdùn àyíká gbin koríko. Fíìdì wọ́n lágbára ò lágbára lórí àlágbára ò ní gbọ́ kò ní lágbára lórí ẹ̀rọ ọpọlọpọ ń lò. Ẹ̀rù bá mi ẹ̀rù rákò ló ṣogbo ẹ̀rọ rákò sinimá
1: fún
2: òkè sí àrégbòjú rẹ. Ẹ̀rù ilé tí a lọ kó lórí ẹ̀ kí ìjọba arẹ́gbé tó wò. Nínú odò onígbé odò ọ̀kọ́kọ́. Nígbà tí wọ́n fẹ́ra lẹ̀ bí wọ́n bá ti báríkì ńbẹ̀ mi ò nira lẹ́ ẹbẹ o. Ilẹ̀ kí lè ẹsẹ̀ tó wà lọ́kọ́ yìí sórí odò gangan orí odò gangan àwa là ń fọ omi ya ní àbàbà bẹ̀rù omi ń jọun o ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ńbẹ àti rí omi tó pọ̀ jù omi ó ṣòro náà ti lọ ẹgbẹ́ tí ìlú àwọn tó pín ẹnì kejì náà mọ́ agbára àbáwọ̀ wọn náà ti lọ o ẹ̀rọ ẹ̀mí gbàgbé mọ̀
1: àti
2: rí omi tó ní o.
1: Hello.
0: Bàbá wa ń balẹ̀ àṣìṣì àmọ́ gbóhùn kí ló dé mo gbóhùn wọn bò mí o ọ̀nà ẹ̀kọ́ ní sáré o ẹ̀yà àbàdàn ẹ̀yà kíṣà gbogbo wa pátá ẹ dìde o
1: ẹkú
0: ewu ni.
1: Ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun. Hello. Hello.
4: Hello sir.
1: Ẹ rárá sáré. Ẹ̀sẹ̀ sí ẹ̀yin òkè díẹ̀ lọ́dọ̀ yín yẹn.
4: Ẹ̀sẹ̀ sáà.
1: Ẹ̀ṣẹ̀un. Ẹ̀ṣẹ̀un.
4: Ẹ̀rí ẹgbẹ́ lè ní oṣù kù. Fún ara lọ bá mi ó bá wà. Nígbà tí omi bá tí wọ́n bá tí wọ́n bá tí omi omi ni kí n lọ kọ́ létí. Omi ó padà bá yẹn. Kọ̀ yẹ ká máa fún ara pa sí ọ̀dà ẹgbẹ́ lè ní wà. Gbogbo omi ti wà láyé ẹ̀ aláàlọ́ wa bá.
1: Ẹ ṣeun ẹ ṣeun.

0: Señor.
1: Ay, Jesús, ¿cómo anda? ¿Qué va a hacer?
0: El Señor.
1: ¿Cuánto le dio mi gloria?
0: Amén, Dios.
1: Amén,
0: amén, no.
1: Y bien, cada vez me fui a hacer eso, se me dice. Y dice ahí, ¿no? Un mi día. Yo te adoro que van tú. O mani tu tatan. Ah, mani tu tatan. Tiene que te telefonar. Yo te voy a pedir mi día.
2: Ó ṣe rí náà lè ṣe sọ́hùn ṣùgbọ́n ọ̀làjú ló ń dá gbogbo ẹ̀rẹ́ o fẹ́ràn kó gbogbo àwọn odò tó tóbi káàkiri ìgboro bẹ́ẹ̀ ń wó láyé ẹjọ́ àdá kọjá bíi stream water ló pori ṣé yóò rí pẹ́sẹ́pẹ́sẹ́ ṣùgbọ́n nígbà tí lé ń wúrọ̀ tán ń wúrọ̀ sí nígbà tí bá wà lápòkè ń bí bá wà lápòkè lọ ọ̀dọ́mọ fojú sí àwọn èèyàn ṣe fi ṣẹ́ẹ̀ bàtí lẹ̀ wọ́n bá máa fi ṣẹ́ẹ̀ bàtí lẹ̀ wọ́n láti tó ó kéré tán plọ́ọ̀tì méjì sí méjì àbọ̀ sí ìpalọ̀ àti òkè lọ́wọ́ àtọ̀kù mi nítorí nìyẹn ní ti omíyalé 1984 august 30 ni 1980 àgbàwọn omíyalé yẹn lákòjọ ní ọdọ sí bẹ́ẹ̀ pọ̀ ara láwọn kan ṣe wẹ́ẹ́ àwọn èèyàn rìn inú ẹ̀ náà àwọn èèyàn rìn inú ẹ̀ lẹ́yìn oṣù lè mà oye o ti sọsẹ gbòòrò báwọn ọrẹ mi tí a fẹ lọ bá ti ìyàwó ẹgbẹ yẹn ní alẹ ẹlẹlẹ mi ò sọ fún mo ní à yá jẹun ká tó máa lọ wọn ní ohun ìyàwó pọ yẹn ó ní rárá pé a jẹ ń lọmọ ní kí n bá lọ bá ti èmi ó jẹun lé ọrẹ mi ò sún lé ń jẹ náà torí kó ní kò sí fi tánú sí tí àwọn ọkàn olù èyí gba gbogbo lọnà pátápátá èkejì tó tún ṣẹlẹ ní 2011 nígbà tí gómìnà ṣíákà èsì àìkè ajímọ̀tò wà mí so níyàlé ó lágbára o gbogbo odò wa ló gbé lọ lélọ́rùn méjì àti ti 1980 o àti ti 11,000 ó mu gbogbo wọtawọ́sì náà dárúdárú ó ti ẹ̀tọ́ kó lọ́rọ̀ kọ̀tẹ́nà àtàwọn òyìnbó tí wọ́n kó sìmẹ́ǹtì ìyẹn ló le sìmẹ́ǹtì wà ní ojú kọ̀tẹ́nà náà ni ìgbà wọn kọrin sẹ́sí ó dẹ̀ òbí ó dẹ̀ ó gbà tí ń bọ̀ ẹnu gbèsè ní ètò òfin sọ́ọ̀lù gbèsè ní owó ìgbà
0: kàkiri
2: ó gbèyàn ìtún wéṣì sí ni òkè ṣe tó ń wá rárá gbàgbé
0: ìgbà wọn náà bàbá
2: ọlọ́run sànú wa
0: ẹ̀mí ẹlẹ́jọ́ wa ni
2: ọpẹ́tọ̀ mọ́tòtò
0: ẹ̀rọ
3: ẹ̀kúrẹ́tọ̀
0: bàbá
3: àdìkú àjẹ
0: ẹ̀ṣẹ̀rọ
3: orúkọ mi ni arúgbó ìṣíàkà
0: ọgbà tí wàlá
3: yẹsà ẹṣẹ mo kí abalẹ jẹ o ẹdá mo kí o ẹkú àgbà gbogbo ilé pátá ni mo kí gbogbo ọmọ ẹgbẹ àtìgbàdìgbà wà ní ṣíṣe o
0: gbogbo
3: ní gbé wa lọ o ojú tí wàá là ní ìsìn kò yẹ kó jẹ pé bóyá omi yọmọ yalé mọ tẹ́rì àwọn kan bẹ lọ́dọ̀ wọn bí ìṣẹ́kọ̀ọ́ ní mọ́gàjì lórúkọ lé wọn ni o wọn ní mohab lẹ́pẹ́tẹ́ máa fẹ́ ya ilé tiwa ó súnmọ́ àgbàrá wàhálà gbó gbogbo alágbó ẹ̀ ó dẹ̀ lágbára gidi lọ but látìgbà tí a ti wà ń bí àgbàrá kékeré nílò ya gbogbo fẹ́ǹsì dá mọ́ tó dẹ̀ gbé lọ alágbó gangan ó ń gbé àwọn kan lọ ó ń gbé igi òsè ràbàtà ó ń gbé lọ ṣùgbọ́n nígbà tí bàbá oyinlọ́lá wà ní orí àlefa àwọn mọ́gàjì yẹn ni kinní kan jẹ́ pè ní mohab kò láwa lọ rẹ́ǹtì lọ́dọ̀ wọn so kìíní mẹ́jẹ mọ́ wọ́n rà pé èèyàn polówó wọn so ńlá fi la ojú àgbàrá yẹn fáyé jọ̀ǹdẹ̀ ni ẹ̀ẹ́jẹ́ bí ṣe lórí bíríìjì nígbà kan ọgbọ́n náà ni o ọpẹ igi ope meji bayi ni won gbe si egbe ara won legbe kini ati legbe keji sugbon sibe sibe na to mi ma kuju amo gori re o bet ke le gbe lo so lo mo gbon da won baba won lu ngba na so won isi ko le so won isi odu bet nisin gbogbo bi ti ra wa won fi okuta grafu granite won fi si le ni e de ko le le lori ọlọpọ ni ayo di oni won proof pe owo wa
4: Eṣin. Àwọn èèyàn wa wọn ò tọ́ rà àwọn tó ń tajà gangan wọn tó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ nítorí owó tí wọn ó gbà ṣùgbọ́n tó bí ẹ ṣe ń sí wa níyè tẹ́ẹ̀ ńlá wà lóye ẹni bá fẹ́ gbọ́ yóò gbọ́ ẹni tí ò bá dẹ̀ gbọ́ ó kò sí wa lọ́wọ́ ṣùgbọ́n kò sí bá a ṣe lè ṣe tá a lè dín náà má gbàrá o lójú òpadé àgbàrá ó wà ní gbogbo ọ̀nà ní ó wà ọ̀nà tí ó gbà lọ nídìí èyí ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ wa o àmì lùgbàdì omi o ẹ̀pẹ́tò àpáàdé.
0: Ẹ ṣe bàbá. Èmi náà fàṣẹ kò yẹ kàn sí ẹ̀rọ̀jẹ́ àbáyé àti ìsìnkú tó jẹ́ ní ìjọba ìta sí ẹ̀sìn kan ẹ̀kan sí wa o. Lórí ìta wa dálé yìí jẹ́ ká fojú sọ́nà kò wọ́n dúró lọ́sùn kùnà kò ní. A mọ̀ pé nígbà táwa gan wà lọ́dọ̀ láyé ìgbà náà tí wọ́n bá fẹ́ talẹ̀ wọ́n tún pè kàn ní shade bag nígbà tó bá di pélé yẹn súnmọ́ mi wọ́n wà fàyè àgbàrá lẹ̀ kí wọ́n tó mọ ilẹ̀ fẹ́ni tí wọ́n ó wọ̀n fún nígbà náà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lásìkò gbogbo bíi tẹ́pẹ́ ṣe bàgbé náà ń tà mọ́lẹ̀ táwọn dáhùn sí ìrì bẹ́ẹ̀ tá a ń rà á. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fẹ́ fowó táàkà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fowó táàkà pé ní ẹ̀tẹ̀mẹ́ orí omi ló wà. A sì rí láwọn àgbègbè Èkó táwọn pé omi yálé ti pọ̀ yìí wọ́n dìn dìn la omi sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sì kọ́lé sáàrin ẹ̀ bẹ́ẹ̀ ni. Ìgbà náà làwọn alágbára owó tó pé àwọn fẹ́ lọ jayé orí omi. Omi sì ní kò dẹ́nìkan mọ̀ kí ló kọjá níwájú ọba tí òkú bá gbàgbàrá náà pé nfẹ́ fi mọ̀ pé omi lágbára kọjá rẹ̀ ó lágbára kọjá rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀nu. Ẹ wá jẹ́ ká ṣọ́ra wa wá àsìkò tá a wà ẹ jẹ́ ká ṣọ́ra alákọ̀ọ́kọ́ a ti mọ̀ pé àwọn míì ti ta wọ́n ti ta ojú ìbò fún àwọn èèyàn náà láti fi kọ́lé ọ̀pọ̀lọpọ̀ yìí ti lé omi náà sẹ́yìn tí wọ́n ti kọ́lé sórí ẹ̀ ṣùgbọ́n tómi bágbàrá bá dé yóò wá bi tí ó gbà. Àwọn afásikò yìí bẹ rọ àwọn èèyàn wa ìjọba pèsè àwọn dúróòmù sí ààrẹ títì tí wọ́n lè máa kó ilẹ̀ sí ẹ má kó lè dà sínú ojú àgbàrá mọ́. Lọ́jọ́ kan òjò súnkẹ̀dẹ̀ tó fẹ́ rọ̀ báyìí ni àwọn èèyàn sì ti to ilẹ̀ wọ́n sì ti tọjọ́ dé odò tí ò tí ì rọ̀ tójú wọn wá bẹ̀rẹ̀ sí í rọ̀ inú àwọn ìlú míì mọ́ni ti pójú wa pọ̀ gbà míì tójú òní pọ̀ owó ti da ilẹ̀ yẹn sílẹ̀ tójú àgbàrá òjò ní gbé wọn máa fi di ta sójú odò wọn máa fi di ojú àgbàrá. Tójú bá sì ti kẹjú tán tí ò bá tómi ò bá rí bí gbàgbọ́ ibi tó bá rí náà ni ó lánàá sí torí ìdí èyí ẹjẹ́ ká

0: wọ́n tẹ́ fi mọ̀ pé omi ò rán èèyàn sẹ́nìyẹn sàn pé orí kí nínú òwe gan wọ́n ti já mọ̀ pé ohun tó lè kọjá lójú rẹ̀ ọba tí ò ní kó ba àgbàrá ni ò rán ọba ń tiẹ̀ ọba kí ọkọ̀ bá ń kú kí bó bàbá kí gan ó lè má dáhùn. iye tó mi sì wá le dé kò sí ọgbọ́n téèyàn fẹ́ dá sí àní nínú lẹ́nu lọ́ọ́lọ́ ilé tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta lẹ́kọ̀ọ́ ó tó wọlé wọlé station ọlọ́pàá jẹ́ pàwọn ọlọ́pàá náà tó ṣájáde fún.
1: Àníkeno gan tún ní
0: dpo tó gbọ́ jáde. Torí ìdí èyí ẹ jẹ́ ká sọ̀rọ̀ àsìkò mi ta wà yìí wọ́n sì tó ti ń sọ pé láyé dọ̀rùn àná torí pé a níbẹ̀rù ẹ̀ ni ò jẹ́ kó sí omi yalé dàgbé. Ṣùgbọ́n láyé ìṣe tójú ti là tí wọ́n tún sọ fún yín pé ìjọba ẹ̀rọ gbà báyìí ìjọba ẹ̀rọ gbà báyìí ìrìnbá ń bọ̀ tó máa rò tó máa pọ̀ ṣe mọ̀ pé àsìkò yìí ló tún wá yíwọ́ ìgbà tí ò sí pé bóyá wọ́n láwọn ayé ọ̀làjú pé wọ́n láwọn lójú pé àsìkò báyìí wọ́n ṣe wọn létí àwọn fún ara wa láti fi bẹ̀rù yẹn sílẹ̀ ìmọ̀ sí ìtàn wa tó láwọn ayé sílẹ̀ kò wá sí bọ́ọ̀dù yẹn mọ́ so ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ká sì sọ̀rọ̀ láti máa kó iyẹ̀ dàsójú àgbàrá bẹ́ẹ̀ ni ká má di ojú sàn omi sẹ̀mọ̀ pé mo jògbọ́n pọ̀ àní fún ẹni tí ò jẹ́ rárá àmì sófò ẹ̀wọ̀n sì ní sófò máa ṣe.

0: Hello.
1: Ah, hello, Makuto.
0: Bye.
1: I'm having a visa lati orílẹ̀-èdè America.
0: Ẹ̀rọ àpò ọjọ́ méjì jẹ́ mẹ́ta.
1: Ọjọ́ kan pẹ̀lú ẹ̀pẹ̀lẹ̀ kó ní bàjẹ́ fún yín.
0: Ẹ̀rọ gbàdúrà wà mí.
1: Mo rí pé ọ̀dà tí ẹ̀ ń dá yẹn lẹ́kọ̀ọ́ nípa olómídé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ kàn sọ táyé John Murphy sọ̀rọ̀ yẹn. Ṣé ìfẹ́ láyé John bí ewé mẹ́mẹ́ bí ewé ẹ̀kọ́ la máa ń jẹ. Ṣùgbọ́n láyé ìṣe Lionel àwọn ti tékèwé àwọn ọmọ inú ọ̀rá àwọn ọmọ inú oke àwọn tẹ̀dẹ̀ ń wò yìí àwọn iye ìra mọ́lẹ̀ kò sí bí ẹkọ́ sí omi ìtàrí wọn jáde. Àwọn títí yẹ ó ń fa àgbàrá omi yalé. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìjọba wò sí dáadáa fún ató. Ẹ rí pé láyé ijọ́ ohun àwọn ìbísẹ́ńdẹ́ tá a ti máa ń sunlẹ̀ ẹ pé ọpọ́dà gan-an ọmọ polúkọ asọlẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí ṣe dọ́kítà tí wọ́n ń gbé káàkiri pé ní ìyẹn ò kárí kò pọ̀. Ṣé ẹni tí ò ní já jẹun àádá fi ẹ̀ mọ́ náà ni. Ọwọ́ ò rí bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ọ̀mọ́bi tí wọ́n gbélé wọn ṣe jẹ́ máa ń gbé káàkiri. Ṣé ẹ rí ibí lóòótọ́ omi wọn gba Amẹ́ríkà náà orí ní Amẹ́ríkà àwọn ìlú kọ̀ọ̀kan ló ní àdánwò tiẹ̀. Irú Èkó ní ìṣúná ìpá àdánwò omi ni wọ́n. Irú Texas lAmẹ́ríkà àdánwò omi làwọn náà ní. Ó dàgbà láàrin ọdún mẹ́ta gbọ́ ló ti pàǹtà jẹ́ lọ́dọ̀ wọn. So báwo ló ṣe wá jẹ́ kó máa pọ̀ ju bó ṣe yẹ lọ ni pé àwọn nǹkan yẹn wọ́n mójútó ṣùgbọ́n ọ̀dọ̀ ti wá àwọn ìjọba ò mójútó wọn ò gbàgbà lẹ̀ wọn ò sọ ẹkán lẹ̀. Sọwọ́dẹ̀ ń sọ pé àwọn èèyàn lóòórùn bóò ni òṣèré lóòórùn nígbà tó ẹ̀rọ ìlú èrò àkọ́mọ́ ni lórí kọ́mọ́ lọ́jà ó sì máa làátàn èmi ló lórí ọlọ́jà ọ̀wà láàtàn níbo ló fẹ́ kí wọ́n da nǹkan sí ìyẹn ní kíjọba wa mójútó ká tó lè sọ̀rọ̀ sáwọn èèyàn wa.

ibi tí o lè gbà tó bá fẹ́ kọjá ntí ẹ̀ tó tá bá ti lè di lọ́nà ibi tó yẹ kó gbà kọjá ibi tí o yẹ lókè tí o mú orílẹ̀ olóhùn ṣàánú fún wa. Ẹyẹ jẹ́ àwọn asúnkẹ́rì ká máa bọ́ sí abala àyọkà ibi tá a ti máa ka ìwé ìlú ìgbàrún tí ó sì máa yẹ wà nígbà tá a wà ń lẹ́gàá pẹ̀lú ìyàwó àṣọ bọ́lá tọ̀yẹ́.

0: kaabo.
1: Ẹ ṣeun.
0: Àwọn dàbí ìgbà tó yẹ pé ìyá wọn ilé ni. Àwọn gbàgbọ́dọ̀ ìlú àti wọn ìjọ kọ́ ni.
1: Àbí.
0: Ẹ ṣeun. Ìjà àgbà pè kàn ní méjì kankan fi ṣe kan fi mọjọ́ ẹ̀sìn pẹ̀lú ẹ̀sìn láti ní ẹ̀rẹ́ sábà máa bá ta àwọn ọlọ́run.
2: Ìgbà ọ̀sán gbogbo wa á máa kọ́
0: nílá.
3: Àárú náà Ṣọlá àti Yẹ́lú rẹ̀ gbogbo ọkọ̀ débì ó ní káàbọ̀ bàbá ẹ̀ kúkúrú sì gbé ẹni dáàbò.
1: Àmì ò
3: ẹgbẹ́ ọlọ́run wèrè ni tọ́gọ̀rọ̀ yín àti ìfìyà náà. Ẹ kú ewu ni bàbá ò láti kẹ̀yìn sí. Èrò pọ̀ lórí program yẹn ni. Mo ká máa sọ sókí ọlọ́run lè dọ́rọ̀ yọ́dà òun náà sọ́sọ́.
0: Ẹ kú ewu. Ẹ ṣeun ẹ ṣeun ẹ lọ́wọ́.
3: Lọ́ba.
0: Ẹ ṣeun.
3: Ẹ lọ sóòtú.
1: Ẹ ṣeun.
3: Ẹtí mo bá débẹ̀ tí mo rí ilẹ̀ mi pé ó dé kíkì ìgbà dé kí ẹ̀ máa jí mà. Bí mo bàbá àwọn òṣèlú wà ń bẹ tó ní agbára gbagbára lọ.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹ fẹ́ ti wà dá.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.

ẹ ṣeun, ẹ jẹ́ ká súnkẹ̀lẹ̀ ká bọ́ sí abala ìwé ilé ṣe ọ̀rọ̀.

ṣe máa ń pa òwe táàsì ti máa sọ nípa ìwọ ni yóò bá táàsì tó máa fúnra wa ní ẹ̀bùn wọn dàrú lójú lásán táà máa fúnra wa ní ẹjọ́ mẹ́jọ mẹ́jọ. Báwo ṣe rí ilé láàrin lẹ́ni tó lóun sí báwọn ẹni láṣẹ ní ìdúró ni dr tariq lèmi jẹ́ ọlọ́tọ̀ṣọ́ orúkọ bá mi ìkírun àgùnbẹ́ onílé ẹgbẹ́ títí ni a sì tún dùn tí wọ́n gbá kan sí láṣẹ ọlọ́run.

kò lọ yẹ tẹ bá lọ tẹ bá bọ mi tẹ bá fi wá sílẹ ẹgbẹ wọn yẹ kan lọ sórí facebook tàbí ní kan lọ tó sọ ẹ fọlú ẹ gbogbo tá a bá ṣe nígbà tẹ bá sílẹ gbogbo ẹni máa bá ń bẹ lọ sí ní ìdúrà rẹ.

0: ti mo so yen ni eni nkan ba ni pe ko to nkan awon bo wa na ma pa lu mi be be ni
1: awon ti mu mi wa wa la la ti mu ola me
0: sugbon ni pari pari re ni pe ni ti nkan ba ba ni ba mo bi to ti ba un be ni
1: Owo
0: ina na ye o si loro o si ni ala ni wa wa ta se fun wa lori e. Eri pe won mi ba wa yu awon mi ba wa ti pe ti pe ni ma ro o si wa ju lu se nkan ti to de ni le rara. O si ti ba si pe lu mi ti ba gbon ye be ye be eri o gbon ati mi kan ito po eri ko nbe. Eri nkan o ba ni pe ko to nkan dodo oro ni. Sugbon ni ti nkan ba ba ni o mo bi to ti ba ohun. Ilu difa fun awon omo ti a kede ni joje jope olorun ba wa se won ti tun awon omo yi nle opolopo so pe nigba ta pari eto opolopo lo pe mi pe oto ni amiro pe ori eto ina won ti gbo pe won ti tun awon omo yi nle o ni won ti so lati ironle nigba ta wa lo ti ta to pinpin ta ni pe bee lori ina ni ka so fawon ti wa sugbon igba ti o dojo keje orisirisi komenti ni awon eyan n so àwọn míì ní pé sáwọn ọmọ tí wọn yẹn ṣe túlẹ̀ ni wọn yọ ẹ̀kẹ́ báyìí sáwọn tí wọn yẹn ṣe túlẹ̀ ni aṣọ wọn mọ́ báyìí sáwọn tí wọn yẹn ṣe túlẹ̀ ni wọn ti rí fún àwọn tí ìdíkẹ́ wọn wọn ń gbé wọn ṣe mọ̀ pé orí ẹni tó rò ń bá lóhùn ni wọn sọ pé kò tó nǹkan yìí àbá wọn tó bá ni wọn mọbi tí wọn ti bá wọn gbà tí wọn ṣàlàyé ibi wọn sì rìnrìn wọn láì gbé sí tàbí ṣùgbọ́n àgbà tí kìdí ìṣẹ́ ilẹ̀ wa tó gbọ́ àmọ́ wọn ẹni tẹ́lẹ̀ báwo náà ṣe rí tẹ́lẹ̀ àwọn tá a rí àwòrán ọmọ tẹ́lẹ̀ a rí pé ẹlòmíín wà nílé kí wọ́n lómìnira tó rẹwà dáadáa tẹ́lẹ̀ nígbà tí wọ́n dé wọn ti di dánadàna ṣùgbọ́n àwọn tó rò bá àwọn ni wọ́n lè ṣàlàyé bí wọ́n ṣe rí ẹ̀ nígbà táwọn ìyá ń ṣàlàyé ìrìn àjò wọn omi sì ń pọ́ lójú mi

bẹ́ẹ̀ni torí àwọn torí ẹ̀ tẹ bá wo òun àgbàlagbà yìí ó bá tó ṣẹlẹ̀ lásìkò ìmọ̀ pọ̀ pàápàá jùlọ lórí àwọn tí mo ti rán ẹsẹ̀ fi sílẹ̀ yẹn. ṣé ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ mọ̀ kí mo dùnkún mọ́ pọ̀ àní ìwé ni tí ò jẹ́ rárá. olóòní jẹ́ àṣírí olóòní jẹ́ ká kó sọ́wọ́ agbọ́nmọ́gbọ́nmọ́. àwọn tí wọ́n lọ tí wọ́n bọ̀ gbogbo ìgbà náà ni wọ́n mọ̀ rántí tí ó sì máa ṣe wọ́n lọ́kàn là yìí. pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ojú ọmọdé kó yìí títí ayé ni ó sì máa sọ kì lọ́kàn wọn. àwọn tí ò bá ni wọ́n

mo sọ fún wa pé ká máa ṣe àyẹ̀wò ara wa ní gbogbo ìgbà pàápàá jùlọ ìfúnpá wa ká máa yẹ̀wò. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni ẹnìkan fi ọ̀rọ̀ kan ló fi ń lò mí tó sì fi àwòrán rẹ̀ hàn mo ti ṣẹlẹ̀ gan. Ọkùnrin kan ló ń ṣe ọjọ́ òbí mo rò pé ìfúnpá ọkùnrin ti ga lẹ́bi gẹ́ ṣùgbọ́n kò ṣàyẹ̀wò kò mọ̀. Lójú agbo tí tí ń ṣe kàkà nìyí náà ló ti lọlẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbé torí pé ìfúnpá ti gba kọjá gbèjìá gbà tí wọ́n fi kàlìrì kàkà nìyí ẹ̀ ènìyàn ìdí ọlọ́run dé pè. Ohun tí ó sì tó nǹkan ní máa pa ni tẹ́yìn ò bá ní máa ń pa ẹ̀ torí tí ò tó nǹkan la.

0: sọ fún yẹn torí ìdí èyí mo fi ní pé kí n máa ṣe ìfúnpá yín wò ní gbogbo ìgbà ọlọ́run gbàdúrà gbogbo wa. Bí o bá sì ti yẹ̀ wò ló bá ní pé bá ga dí èyí kan fún mi ní ayé lè fi fún ayé lọ́kàn balẹ̀ kí sinmi dáadáa kí sì jẹ yẹngidi kí mú ewédú kí ṣe é ewédú tí ò ní kẹ́míkà kí já kí mú ẹyin bẹ́ẹ̀ ni. Oògùn ní gbogbo tó náà ń dá fún wa yìí bẹ́ẹ̀ ni àwọn ewé àti gbòógùn wọn náà ń dá fún wa yìí láti mọ fi ṣètọ́jú ara wa ni.
1: Àwa ni
0: àjẹ́ àfihàn yóò lọ́jọ́.

pé àwọn ẹ̀yà kan wà àwọn ẹ̀yà chinese ẹ̀rí pé àwọn ẹ̀yà òun ògùn ọmọ tipẹ́tipẹ́ lẹ́yìn àgbo àti ìṣàṣàṣì lóríṣiríṣi tá a bá sì ń ṣàṣàṣì mú ẹjẹ́ ká ẹ̀rí pé ara èèyàn ó máa yá ara èèyàn ó máa yán gìsì ni àgbàlagbà yóò máa yán gìsì ni bó bá ní ṣàṣàṣì déédé. Ìyá kan wá sọ́dọ̀ mi lọ́jọ́ kan wá kọ̀m̀pìnrin rẹ̀ tí wọ́n tó bára ṣe ń ṣe wọ́n mú ní ìyá abúlé ẹnu ẹ̀sàṣàṣì. Nígbà tí ìyá wa yọjú sí mi lẹ́yìn ìgbà náà ni wọ́n ní ẹ̀sàṣàṣì tó ń ṣe láàrin ọkọ̀ dá díẹ̀. Ọ̀rọ̀ náà bọ̀ lẹ́yìn lọ ní àwọn òjáde pò mí ò lè ṣùgbọ́n ẹnìkan wá bó ṣiṣẹ́ nù ní òmùbá gbẹ́rù mọ́ níṣẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tó bá jẹ́ṣẹ́ ni kò sẹ́ni tí ì ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ yàtọ̀ sí ká máa ṣiṣẹ́ òkú yẹyìn. Èèyàn lè dún lójú kan kó mọ ara ẹ̀ṣẹ̀ṣẹ̀ kò ní dúró bọ́rọ̀ gidi ni yóò mọ yín lọ sọ́tún yín lọ sósì bẹ́ẹ̀ ni ara ẹ̀ṣẹ̀ṣẹ̀ náà ni. Ayé sì ti lu dára ẹ̀kọ́ pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ̀n náà gbàdúrà wa ṣe ni kéèyàn máa ṣàṣàṣì kó.

ẹni tó wá fẹ́ sọ̀rọ̀ lórí lásìkò ni pé àìsàn kan àrùn kan wà báyìsàn sì ni tí wọ́n pè ní ìṣètò bẹ́ẹ̀ ni ó sábà máa mú àwọn ọkùnrin àwọn ìmọ̀ọ́mọ́ tó ń pè ní prostrate prostrate yẹn náà wá tún póríṣiríṣi póríṣi bíi méjì mẹ́ta bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin ló máa ní prostrate yẹn lára ṣùgbọ́n ìtẹ́ni títí ẹ̀ bá tóbi kí ni prostrate yìí ó máa ń dàbí irú nǹkan tó máa ń wú ni bẹ́ẹ̀ ni tó bá ti ń dàgbà sí ó máa ń wú sí i ṣùgbọ́n ìgbẹ́ mi ilé ìtọ̀ gbà kọjá okùn títọ̀ máa ń gbà kọjá ìbéèrè gbà kọjá ìtẹ́ni tó bá ní prostrate enlargement yìí tí kí ni ì bá tóbi ló máa wá fún àpò ilé ìtọ̀ yẹn okùn ilé ìtọ̀ yẹn ló máa ń fún tó fi jẹ́ pé tẹ́lẹ̀ ìbá fẹ́ tọ̀ yóò máa

ẹni tó bá wá ṣàkíyèsí nǹkan ìgbékèjì ẹyìn ọmọdé bá ti ṣe ètò ìsílẹ̀ àti ìyọ̀nda kan fún ilé ní ẹ̀yìn kí máa fi ìgbé bá ṣàkíyèsí nínú nǹkan bẹ́ẹ̀ kó máa fi tọ́jú ẹ̀

ìfarabalẹ̀ dáadáa wọn tó bá ṣàkíyèsí ti pọ́ṣẹ́ tí ìṣètò ìbámu àbí tó yẹ pọ̀ gbogbo ìlú mú kí ni máa bá mi wá ló bá wá omi ọsàn wẹ́wẹ́ tí wọn ò fún mi là torí ìlú fi máa ń dá kéèyàn ọ̀rà fún rẹ̀ kò fún un bẹ́ẹ̀ ni ìwọ omi ọsàn wẹ́wẹ́ kó pọ̀ díẹ̀ ìwọ lọ wá ìwé ìfiri tútù kò yẹ yín ìwé ìfiri kó jẹ́ tútù.

chemical ni bẹẹni chemical sì ní jẹ kí o

0: Hello.
1: Hello, doctor.
0: Yes, you.
1: Very well.
0: It will go well, dear.
1: Very well.
0: Ṣùgbọ́n tó jẹ́ ọ̀rẹ́ ara ń tó kò díẹ̀ gan ni, so bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ ṣe dáyé torí ẹ̀ ní fi máa bí ọ.

0: Ekwaji,
1: issue.

ẹṣeun gbogbo ara ilé ẹ kú ìdarun lójú ọlọ́run ní ṣe eléyìí ní agbomi fún wọn kò ní ṣe ní àṣemọ fún àwa náà ní gẹ́gẹ́ bí mo ṣe sọ tí ẹ bá ní ẹni tí ife fẹ́ ra su gidi iṣu ilé àná àwa ń ta su nílé ògbómọ́lá ní ìbéèrè ẹ bá ti bèèrè yá kaduna ikọ̀ àpò méjì tẹ bá sì wà ní mọ̀nà kan àgbọ̀mọ́ràn tẹ fẹ́ gbà mí ẹ lè pè mí sórí nọ́mbà mi 07032617440 07032617440 lẹ́ẹ̀kan sí ọ̀nà ìrìnàjò bọ́lá tààrà lórúkọ mi ó dìjọ́ mẹ́jọ.

jẹ́ ká ṣọ́ra fún àwọn nǹkan kẹ́míkà ní nídìí láti ìpolówó ó bá ti ìdílé la méjìjẹ ẹjẹ́ kó jẹ́ díẹ̀ díẹ̀ kó má jẹ́ gbogbo ìgbà láti mọ̀ pé báyìí ṣe dà ní bẹ́ẹ̀ ni láyé ijó àtẹ̀yẹ́ bá àtẹ̀fọ́ ó gbìn sílẹ̀ ní kú.

níwà tó sì jẹ́ ìgboro àti tó jẹ́ ilé oko olóhùn agbádùá wa. Tẹ́bá fẹ́ kàn sí wa ẹnìkan sí wa lọ́fíìsì wa lórí Yakana níbi Mákúnlé kan bẹ̀rẹ̀ olópò Central Mosque opposite Central Mosque yẹn ibẹ̀ lọ́fíìsì wa wà bẹ́ẹ̀ ni. Àti ìtàn nàbà ni mojú tó ilé àmì yẹn irú àwọn àgbàlagbà tí wọ́n ti fi olúbọ ṣiṣẹ́ tó wá dùn wá àṣàlẹ́tẹ̀ nìkan fún property wọn jẹ díẹ̀díẹ̀. Ibi tí tẹ́lẹ̀tì máa ń bẹ̀ láàmú ń lò fún àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni nǹkan àwọn agbowó tí wọ́n ní ó máa ti tàsíkò owó àwọn náà ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ sí gbàdúrà wa.

ránṣẹ́ mi àbí lórí ètò tá a ṣe kọjá náà àbí lórí ìlera ara wa náà ní ẹnìkan sí mi lórí nọ́mbà mi o 08050 30 26 95 bẹ́ẹ̀ ni ọmọ ẹni orí ti sí lọ lọ́fara àfòmọ́ ti sí lọ ní ọ̀rùn ọ̀pẹ ìbànújẹ ayé mi àti yín ó ti bọ́ ní ìsinmi ayọ̀ lókúta mọ̀ jẹ́ òdìjọ́ mẹ́jọ ẹ ṣeun.

0: tamo olorun alabia yo ba gbe tamo tamo o yesu mi o awon di kan di kan lo se yi futa ha o se baba o abi yamo ta ye ro pe ko le jeun omo lojo ojo si ma tin jeun omo mo pelu awon agbagba merin le logun tin be nu we ti ori kerin ese kokala ti won ko mimo mimo si oluwa pe iwo lo ye lati gba ogun ati ola ati yin oluwa oluwa wo oruko re ti niyi to gbogbo ile owo yi meji loke ta pariwo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo so fake ye mane baba labi amo ni mo nje eh gogogo omo re sileku fo orire loni o omo re na de si ma lu aluyo won ni ru ofa ye tomo tomo o ni foko bale lo ti je unje omo happy flowers san fo de wo fo nu le yen ayo lori omo ko ni dibaje wa jere omo wa joro omo o so pelu igboya wu pe ise omo asoju re won ni jo unje omo ni ipo aso o ma di olade ogo lori omo re wa ri ese re gbe ni le omo aye mama da igbese re gbodo da igbese omo re ma dara o ibi je ni lati mo ni lole wa jere ise to se lori omo ije oro omo re ko ni gbe lojiji ikoko be omo re oni fo lo ni anu omi je kuro loju re lori omo lo ni ati ko nje omo to nje lowo lowo o nje omo ma yin ni o ye o yi kan le ni o ifati fo kan bale lo fi jo nje omo na aye oni gbe bi omo mu o latara omo ara ma tu o omo olorun ogago yo to ju re dojo ale o omo lase ni aso re oni faya omo ni gigi eni ko ni fo lojiji omo lade ori eni ko ni sidanu dura omo re oni di panda mo lowo omo ma da soro o odo yi sabi nu leyi wa sorire oni sileya oni sesegbe oni je kaje ide ma je won mo gale ninu leyi o eja nla ko ni domi o je omo re ru o Nehemiah chapter 8 verse 10 ma banu je wa je won mo wa layo lori omo ogo loro omo ide ma ja si o aye gbala ko ni so ninu leyi o amon rara 37 verse 23 o ni fi du ko sori di lori omo ilu ayo to ndunu leyi lo ko je so nilo ni dawo duro won ni bo duna dura lori omo re o se so ele ko gbagbo o ya wa tara omo kole wa tara omo ramoto wa tara omo doke ayo aye oni yan omo re je omo ma fowo pa ole omo layo abiyama loruko je so omo re oni di gba tu eyo a ma gboruko omo re ni bi giga lo ni agbe samuel ile yin dide agbe joseph ile yin dide agbe david ran yin dide agbe deborah ran yin dide loni o omo re oni sise ise ojo ayo to da wa re mi fi se ologbe mu kumu lenu omo re loni oro omo re oni ta se ara won ara iwa to omo re yo bale e de fi fokan bale sin oleda yin o mama ese re oni kole ni waju ile omo re oni mu number ninu ogbo ni katakata ìyá olóríire inú lẹyìn dá wàá jẹun ọmọ bàbá olú ọmọ dá wàá jẹun ọmọ yìí pẹ o ọmọ máa kọ lára ọwọ dádì iléèwé ọmọ yóò ní dúró lọ ní tẹsímọ́nì lórí ọmọ rẹ bá lówó kò ní gbéraga o ọmọ rẹ ò ní fàṣọ pásọ ya o òwú ayé kò ní kó ìwà tọmọ rẹ lẹsẹ wẹrẹwẹrẹ lọlọrun máa máa bọ ṣé o tọmọtọmọ o ní fọwọ oúnjẹ nu ògiri nílé ọmọ rẹ ehe máyà borí wàá borí tọmọtọmọ agbègbè ọmọ rẹ di ńláńlá lẹni o ògbó ọmọ rẹ jáde ní ìgbèríko ògbó kọrọ níyì ọmọ rẹ máa já gbangba ire ayé ọmọ rẹ máa gbòòrò ọjọ ayẹyẹ ọmọ rẹ ò ní di yẹyẹ mọ lọwọ Nebukadnezar ṣe àtúnṣe ọmọ rẹ náà máa ṣe àtúnṣe o ní ṣòfò ara àkọ́bí rẹ ò ní di àwátì olúwàfọjú àánú wo àkọ́bí rẹ lẹni o ojú ń rí tó sì sá wàá jẹun ọmọ Daniel chapter 9 verse 9 ọlọ́run àánú yóò fẹ́ àánú bẹ ilé yín wò orí òjijì ní tẹ́sítẹ́rì ó yá gba tiẹ̀ lẹ́ni o orí àìròtẹ́lẹ̀ ní ti joseph lórúkọ jẹ́ ló yá gba tiẹ̀ tọmọtọmọ ibi tẹ́ wà yẹn ó máa há gan ọlọ́run yóò fàyè gbà yín ní gbangba rere ọmọ rẹ máa jáwé borí láwùjọ ló ní awo ọmọ rẹ ní aṣọ ojú rere látò nílò awo ọmọ rẹ ní aṣọ ògo aṣọ àpọ́nlé ara ọmọ rẹ ò ní fàya ìdí ojú kan ti jálẹ̀ ni o ogún ìpìlẹ̀ má jẹun ọmọ ó bàjẹ́ àwọn ará bí òní gbògo gbé pàǹdálé ọmọ rẹ lọ́wọ́ o àdúrà tó gbà lórí ọmọ ó yà wá ká àwọ̀ rẹ yóò ṣètẹ́wọ́ gbà gbogbo ọrẹ tó ń dá lórí ọmọ lórúkọ jésù ó yà ó ṣètẹ́wọ́ gbà àdániwáyé rántí fámìlì yín lẹ́ni jésù olúwa ẹ̀rí kan wà tí mo gbọ́ nìfọ̀ ẹnjíníà bá ń wá kan.
1: Mo dẹ̀ dúpẹ́ wípé lórí ọkọ mi nínú oṣù ló pé ọdún kan tó wà nínú ogun àìsàn.
2: Kí láìsàn yẹn gan mama.
1: Wọ́n jẹ baálẹ̀ tán ní February.
2: Kákún sọ pé ìyàwó baálẹ̀ ló ń bá mi sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ sà.
2: Kábíyèsí o, ó yá.
1: Láti dẹ̀yìn gbà yẹn lọ ti wọlé sickness.
2: Jésù.
1: to se pe ai pe won o ku bet won wa fe yi ota won lori a ma so bi gba ta ti wa ngbo prayer yes pelu baba labi ati daju wa to ba ni ko se ba ma no ye dide eyin e pe se ba e se ba awon mi agbadu asin asa ogun yen se
2: hallelujah olohun alarada
1: amen sir
2: ara o dadi ti ya
1: brain yen ti sise pada
3: ti sise pada olohun hallelujah
2: leyin ti olohun mu alarada se won pe si tile ni
1: won ti pada lo sinu ilu ton gbe je bale si yen awon to gbe wa nbe awon yen tale koda go gbogbo ba se na won mu 1000 naira won mu wa fun wa lati be won so pe awon tale ni ijo ta lo si site yen ta de be a ri gbogbo be yen won ti se foundation won ti tale dadu wa lati ma bere pe awon ti ra bi won se foundation bi awon orowo ikonu won wa so fun wa bi pe igba te na lafia le tun fi pada wa si oko peke ina awon to wa tele wa iyen wa ni olori se gbe ngbo mo wa ni bale e ma so kokon ati dupe lodo olon kilo wa sele awon mo mi ti won wa dide ti won sa fun wa lowo ta fi toju won ko wa si kokan mo lowo awon mo yen ati ja ati mu shop temi na ti pare ko si kokan laarin e na olon sa gbe ran lo wa mi mo eni yen ri bi mo se kete mo se voice note so mo mi mo ro pe lo wa send e si woman yen yen sa send 300,000 si mi pe ki lo ma fi man
2: se ma patewo
1: hallelujah
2: lai meni yen ri abi
1: lai meni yen ri o wa fun mi lowo yen pe ka ma fi sise mo fi debi ni jejo lati jejo ti mo ti wa wa si bi so omo mi to gbe wa nle won na won taja ngba ti won taja owo yen mo wa tun ri mu pe e lo fere le pada e lo fere le pada a tu jeun lati jejo yen
2: lati jejo te wa
3: hallelujah
2: ebe si rita
1: beni sir
2: awon yen wa raja
1: awon wa raja ti won ni kin wa tele
2: olorun to da igba pada eyi te ti lowo ri te pada lowo sori bed lo ba fun ma fo soke o ya be si lowo lati ri
0: ọjọ́ sọ́dẹ̀ tó bá ti wọnú ṣọ́ọ̀ṣì tààrà báyìí èso ayọ̀ kan ní kò ṣá ló mú lórí pẹpẹ lọ́fẹ̀ẹ́ àdúrà yìí lèmi àti ìwọ fẹ́ jọgbà lọ́jọ́ sunday wípé ṣé ọmọ tá a ṣe ń lẹ̀ yìí o lọ́jọ́ tí èso ayọ̀ wá bá pọ́n àti ìwọ tó jọ wá àbúrò wa tó jọ wá kò ní kéré rẹ̀ nítorí náà ní ọjọ́ sunday gbogbo abí ya mọ́tò tó pátá ni àdúrà náà kàn bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọfọ ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o ọrẹ ti tò ní gbogbo ènìyàn jákèjádò tó lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi lọ́kàn kò sí iye tó lè fi ránṣẹ́ bọ́lọ́run bá ṣe bùkú ọtọ́ ni ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira ọwọ́ tó fẹ́ fi dá ọ̀rọ̀ yẹn ó yà tẹ̀ síwájú o ní fọwọ́ ara rẹ gbé ọmọ ara rẹ sìn ọwọ́ tó tẹ̀ yìí wọ́n fi gbẹ̀tọ́ rẹ lọ́wọ́ àwọn ọmọ ọwọ́ tó tẹ̀ yìí ó tẹ ire o ha ẹ̀yin ara alẹ́ tó bá jẹ́ pé mo gbàgbé láti sọ ìfilọ̀ yìí ó yẹ kí n padà wá sí orí afẹ́fẹ́ kí n wá bí màá ṣe wá ti sọ kí ni ìfilọ̀ ìsọjí august 2 náà ni níbi tí gbogbo abiyamọ yóò ti máa pàdé ní st michael stadium ní ọ̀tà agbókò ọ̀sọ́lọ́mọ máa pàdé fún òdìdí ọjọ́ márùn-ún gbáko inú ìsọjí yẹn láti máa pín ìwé bàbá alábìyamọ fún tọmọdé tàgbà ó ń làwọn ọmọ máa lò tààrà tán bá ti wọlé skul ṣé ó wá rí àwọn àgbàlagbà iṣẹ́ wòlíì lọ́fẹ́ fi ìwé yẹn ṣe náà gbogbo nǹkan mèremère tó fẹ́ ní ìkayọ̀ wá bá mi kọ́ sínú ìwé yẹn gbogbo nǹkan tó bá dàbí ìṣòro ìlàkọjá bá ń kọ́ sínú ìwé yẹn o ní kọ́ńtírátì kan tó ń lé bá ń kọ́ ọbẹ̀ tó bá ní kọ́ńtírì kan tó wù ẹ́ láti tírẹ́bù lọ bá ń kọ́ oṣù tó fẹ́ lọ sí tó bá ní oṣù kan lọ́kàn tó fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ṣègbéyàwó bá ń kọ́ síbẹ̀ iṣẹ́ wòlíì pọ̀nbẹ́lẹ́ ni ó di ọjọ́ náà pẹ̀lú bárò tó fi kọ́ gbogbo ẹ̀ náà la máa pín òróró májèmọ́ ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́ni kan fún abiyamọ kọ̀ọ̀kan rẹ́sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn pẹ̀lú ọ̀rẹ́ ọ̀fẹ́ jésù kristi olùgbàlà àtúmọ̀dáwọ̀ èèyàn lọ́kọ̀ọ̀wọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ọlọ́run baba alábìyamọ o.
4: hello
5: hello prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ
6: àwọn onímọ̀ bọ́ jẹ mọ́.
7: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

0: tó bá lè mú tó jí sí mọ́lẹ̀ àlàyé tó sì gbóhùn mi dandan ni kí ìrèkò bá ọ jí. Orúkọ mi wòlíì àti ajírere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti inú ìjọ New Image International. Ẹ gbọ́ ohùn Olúwa láàárọ̀ yìí, gbogbo ọkàn tó ti jí sí ìmọ́lẹ̀ àlàyé. Mo sọ tàṣẹ tàṣẹ, agbára tó dá ọ dúró fún ọjọ́ pípẹ́. Bí wọ́n bá fààyè lẹ̀ tó dẹ̀ rí àmì ṣe, lórúkọ Jésù agbára náà wọlẹ̀.
1: Amen.

ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Ẹ̀yin obìnrin, ẹ̀yin abiyamọ, ẹ̀yin ni mo bá lọ́rọ̀ lónìí. Ọmọbìnrin àti ogun rẹ̀ nínú ìwé Isaiah orí kejì lé ní àádọ́ta ẹsẹ̀ kejì Isaiah 52:2 ẹ̀gbọ́n tó sọ, gbọ́ eruku kúrò lé ara rẹ̀, dìde jókòó ìwọ Jerusalemu, tú ọ̀já kúrò lé ọrùn rẹ̀, ìwọ Òǹdè ọmọbìnrin Sionu. Olúwa ló rán mi, gbà mí gbọ́ sà, ẹ lọ bèrè abiyamọ mọ́ dààmú nítorí ọmọ. Ẹ wo bí abiyamọ mọ́ dààmú o, mẹ̀rùbá dèvèrúbíà dayá kẹ̀dálíà. Ohun tí èmi mọ̀ ni gbogbo ẹni tó bá gbọ́ mi tó jẹ́ abiyamọ ni mo fẹ́ kájọ wọnú àdúrà. Wo bí tó bá jẹ́ mẹ́rin ló bí, ọjọ́ tó ti bí wọn lẹ̀ ni agbára ibi tó ti lọ́kọ ti dá ìtólógo mọ̀nú wọn. Ó dẹ̀ ṣetán láti wọ̀yá àjà, toró mọ̀ pé bí wọ́n bá rí ògo wọn lò, wo bí ìdààmú máa tán fún ọ. Ẹ̀mí àwọn òní ẹ̀nàbàrú balẹ̀ dayanaga dàbíà. Mo ń gbàdúà fún ọmọbìnrin kan, ẹ̀sà. Mo ní ṣé kò tó lọ sí London, ṣé ìyá tó bí ọ, ṣé kò sọ báyìí, kò sọ báyìí fún ọ ni? Ó ní no. Mo ní òun ló fà tó jẹ́ pé ọ̀pọ̀ abiyamọ ẹ̀sà àkíyèsí tó yẹ kán ní lórí ọmọ wọn ò ní. Ìgbà tí wàhálà bá dé ni wọn ò mọ dààmú. Mo bí lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n rí ògo wọn lò, ojú ìyá tó bí wọn rí o. Ọ̀tá ò fẹ́ kí ọmọ ológo rí ògo rẹ̀ lò, nítorí kí abiyamọ kó mọ̀ bá jèrè ọmọ rẹ̀. Olúwa ló rán mi, abiyamọ tó ń jẹ̀yà lẹ́yìn tán bímọ tán tí wọ́n fi gbogbo agbára tọmọ, wọ́n pọ̀ ju àwọn tó ń gbádùn lẹ́yìn ìgbà tán dọjú ògbó lọ. Mo bí ohun tó burú jù ni pé àwọn tí wọ́n tọ́jú ọmọ gan ni wọ́n ń dààmú jù báyìí. Ẹ̀mí àwọn òní, ohun tó burú nìyẹn sà. Ìyá tó fi gbogbo ọjọ́ tọ́jú ọmọ ló ń dààmú báyìí. Kódà sí bó ti fẹ́ jẹ́ bí ayé àwọn ọmọ yẹn ò bá ti dìde, ìyá ìdààmú wà o. Bí ayé àwọn ọmọ yẹn ò bá ti sọ̀rọ̀, gbà mí gbọ́, ìdààmú ń bẹ o. Kí ìdààmú mọ́ bá wá di méjì, ìtò jẹ nígbà tó ń gbé wọn dìde àti èyí tó ń jẹ báyìí nítorí pé ayé wọn kò dìde. Torí ìgbà tí wọ́n ń dàgbà ìwọ ló ń gbé wọn dìde. Ìgbà tí wọ́n dàgbà tán tó yẹ kí ògbó dìde lára wọn ni Olúwa yóò bọ̀ gbé wọn dìde. Bí wọn ò bá dìde ẹlẹ́ẹ̀kejì, ẹ̀sà á dàbíi pé yóò mọ̀ ń ṣe ni o. Olúwa ló rán mi sà. Ẹ wo bí ohun àkọ́kọ́ tá a máa kọ́kọ́ gbàdúà lé oni tí wọ́n ń pè ní ẹ̀mí àti agbára ìjákulẹ̀ ibi tí mo ti lọ́kọ. Bẹ́ẹ̀ ni sà, wà á mọ̀ tẹnu mọ́ gan pé lórí àwọn ọmọ rẹ kí Olúwa sọ wọ́n di kó sọ wọ́n di ìjákulẹ̀. Ẹ̀mí àti agbára tí ìjẹ́ kan ṣe rere, ẹ̀mí àti agbára tí ìjẹ́ kan lọ, ẹ̀mí àti agbára dánidúró, ẹ̀mí àti agbára tí kìí jẹ́ kan lọ bí ògo. Níbi tá a ti bí mi, níbi tí mo ti lọ́kọ, ibi tí mo bí àwọn ọmọ mi sí, ẹ wọlẹ̀, ẹ wọ bó ti máa sọ nìyẹn o. A máa gbàdúrà láàárọ̀
gabarubia dayana diagada baba di agbele keji e ja gba yen na eyin kan wa nbi eh te ni lore akoko re e ni oruko jesu gan e ni eme memo emi ati agbara ti ki je kan lo nibi ta bi mi si ibi ti mo ti loko nibi ti mo ti lo fe yawo emi ati agbara ti je kan lo nibi ti mo bi awon mo mi si wa ni e wole lai si atunse ni kora ati

àgbà ilé pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé ẹbí mọ́bì kan wọ́n tún wá fẹ́ obìnrin míì lẹ́yìn àbí ọkọ yìí ti fẹ́ obìnrin kan tẹ́lẹ̀ ó sì ti bí gbogbo ọmọ inú ẹ̀ lẹ́ẹ̀kẹ́yìn tó bẹ̀rẹ̀ sí bí ọmọ àwọn ọmọ tí yín ni wọ́n sọ di ààyò bàmí gbọ́ o nílò láti ó lè mọ́ sun oorun wákàtí mẹ́jọ sẹ́ tó bá fẹ́ káwọn ọmọ àwọn ọmọ yẹn rí ògo wọn lò èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ orú rẹ orú àdúà ló gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni sà ó ti sùn jù torí ẹ̀ láyé àwọn ọmọ rẹ fi sùn mẹ́nàvárú bí adayé abẹ kádàyà kò sí àwọn àdúà tó le ní ọwọ́ rẹ ọ̀la tún sọ yìí ní ọ̀la sunday ẹ̀sà àwọn abiamọ wọn máa mú ọjà dání ẹ̀sà wọn máa fi gbàdúà máa sọ yẹn mò ń bọ̀ bẹ́ẹ̀ èmi ò mọ bó o ṣe fẹ́ ṣe ó lè pera rẹ lábiamọ sà kó o mọ ní ọjọ́ tó o fi ń gba àwẹ̀ àti àdúà fún àwọn ọmọ rẹ òbí tó o bá ti pé 60 tó o ti pé 70 ó ní excuse àwẹ̀ sà bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ àwọn tí wọ́n fẹ́ fi ayé àwọn ọmọ rẹ ta káìtì wo bí àwọn ò jẹun wọ́n dẹ̀ ń fò ní òun ẹ̀sà wọ́n dẹ̀ ń kó ẹsẹ̀ wọn méjèèjì sí ìgànnà ẹ̀mí àwọn wòlíì wọ́n á dẹ̀ wà ń bẹ̀ fún wá

àti mẹ́rin ẹsẹ̀ òníro wọn bẹ́ẹ̀ ni sà torí pé wọ́n fẹ́ báyé ọmọ rẹ jẹ́ bà mí gbọ́ tí a bí amọ́ ò bá ti dìde sà wọ́n máa wo bí wọ́n fi ayé ọmọ rẹ̀ tàfàlà ìtàwọn onínàbì méjì nínú bíbélì àwọn ọmọbìnrin onínàbì tí bíbélì sọ wípé wọ́n sùn pẹ̀lú ọmọ wọn oníkálukú gbé ọmọ wọn sáyà ìgbà tó sì máa di òru báyìí nǹkan ti jarun pálu ọmọ ẹ ó bá sùn lórí ọmọ ẹ ọmọ ẹ bá kú ẹsà àkọ́kọ́ kẹ́ẹ̀tì ẹ̀ ti mọ̀ pé irú ìyẹn fúnra ẹ̀ kìí ṣe ìyá ìyá ni kìí ṣàbíamọ abíagbá ni torí pé ó máa tẹ̀kọ́ ọmọ yẹn ní prọ́sẹ̀sì tó le kó tó dákẹ́ ó máa ké irú ìgbé tí ò kéré gbogbo ìgbà tọmọ yẹn ń ké ìjẹjẹ mọ̀ pé ọmọbìnrin yóò mọ̀ kó tó di pé ọmọ yẹn máa dákẹ́ ó máa pòóló ó máa yọkun nímú ẹsà ó wo bí ẹ̀já fẹ́ máa sun létí ọmọ yẹn ìyá yóò mọ̀ tí ó fi lè sùn lórí ọmọ ẹ̀tọ́mọ ẹ̀ fi kú ẹ wo bí ó ń bẹ̀ láyé báyìí ọ̀pọ̀ ti sùn lórí àyànmọ́ àwọn ọmọ wọn àyànmọ́ wọn dẹ̀ ti kú ẹgbẹ́ àwọn ènìyàn wọ́n ń sọ fún ọgbẹ́ dìde lọ mú ọjà báyìí kó o wá fi gbàdúrà fún àwọn ọmọ rẹ o ní àwọn aládùúrà igan wàhálà àwọn ọpọ èwo tún lọ jà báyìí mo bí àwọn ọmọ rẹ dẹ̀ wà ní ọyá wọn ọ̀yá wọ́n wà ń fọnáfọsù wọn ò rí sùn fà wá lé mo bí itó mọ̀ ni wípé bí ayé wọn ò bá ti lọ wọ́n máa stop láti mọ gbé kọlu ẹ̀ bẹ́ẹ̀ ni sà wọn ò ní dá ọlọ́mọ wàá pé wọn ò ní gbé wọn a máa rí kọlu ẹ wá ní ìyá ìfimílẹ̀ nító ṣe mí kọ́lù nító ṣe wọ́n ẹ̀sà torí ayé wọn ò balance tí ayé wọn bá balance wọ́n á sọ tọ́jú ẹ wàá ní òrírú eléyìí omo ṣe ń sọ bẹ́ẹ̀ fún ọ ẹ̀sà ìtàwọn ọmọbìnrin méjì tí mo sọ lọ nínú bíbélì àwọn ọmọbìnrin onínàbì ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ẹ̀sà ó dẹ̀ sùn lórí ọmọ ẹ̀ títí ọmọ ẹ̀ fi dákẹ́ kò dẹ̀ mira kò dẹ̀ jítọ̀ kò dẹ̀ yí kúrò bẹ́ẹ̀ kò dẹ̀ dìde títí ẹ̀mí fi bọ́ lára ọmọ yẹn ẹ̀sà ọmọ yẹn nà tọ̀tọ̀tọ̀tọ̀ kò dìde o ayé àwọn ọmọ kan nà tọ̀tọ̀tọ̀ lábẹ́ àwọn ẹ̀yà wọn báyìí ó dìde àdéjọ 40 ọmọ rẹ ò tí ì lọ́kọ ó dìde ṣé gbà ó dìgbà tí àyànmọ́ rẹ̀ bá kú mọ́ ọ lọ́wọ́ màvàrú bí àdáyá bẹ̀ kadà lé abahana ẹni tó rán mi ó rán mi ni o mo fẹ́ gbàdúrà èmi ń bí ọ̀gàn ni o àní ọmọbìnrin kan kí n tó padà sínú ìtàn bíbélì yẹn ẹjẹ́ sọ lé fún yín ó kó àwọn ọmọ rẹ̀ lọ ilé ọkọ rẹ̀ ìlú ọkọ rẹ̀ fún ìgbà àkọ́kọ́ bọ́n ti ń wọlé báyìí bọ́n ti ń wọnú ilé ẹ̀sà lójú wíńdò ẹ̀yẹ ńlá kan bá wá ó bá bà sójú wíńdò ó dẹ̀ ń pe orúkọ àwọn ọmọ yẹn lẹ́yìn ọkọ̀ kan ọmọbìnrin yẹn nìkan ló ń gbọ́ ó dẹ̀ ń pe orúkọ rẹ̀ lẹ́yìn ọkọ̀ kan fún ó dẹ̀ ń sorúkọ àwọn ọmọ tó kó wá lẹ́yìn ọkọ̀ kan ẹ kú ló sùn padà wálé ẹ gbà mí mo nílò wọ́n jẹ́ òmọ̀ ni pé àwọn mòye ọmọ tó bí ìjọ tó sọ wọ́n lórúkọ àwọn mọ̀ nẹ́tíwọ̀kì àwọn ṣáàpù ju tó lérò lọ mo bí antenna àwọn ń gbé gbogbo ẹ̀ kò síbi tó wà táwọn ò mọ ibi tí àwọn rí wọn àwọn morúkọ tó sọ wọ́n ìtí wọ́n gbà ń kíláàsì wọn àwọn mọ̀ ìgbà tán ṣe jáàmù ohun tán mú àwọn rí ìgbà tán fẹ́ wọ skul àwọn mọ gbogbo ẹ̀ ohun tán kàn sọ fún ọ nìyẹn mo bí wọ́n sọ fún ọ pé kò múra ni torí tó bá múra àjẹ́ ó fi ayé àwọn ọmọ rẹ ṣe tó fẹ́ a fẹ́ gbàdúrà ẹ̀yin kan wà bí òbí máa bí ọ̀sà lọ́jọ́ sunday bàbá mi ló ràn mí gbogbo ibikíbi tó bá ti ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láti ìlú abẹ́kúta bàbá mi ràn mí ni o lọ́jọ́ sunday olúwa ní sọ fún àwọn ènìyàn ìkan lọ wá ọ̀já tí wọ́n ti fi pọn ọmọ wọn olúwa ní ẹjọ́ dúó báyìí ẹgbóhùn àdúrà sókè a ti ṣe bẹ́ẹ̀ ní sunday tó kọjá ẹlẹ́ẹ̀kejì leléyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ sunday tó kọjá ọ̀já yẹn la tún máa mú dání mo bí o ti gbọ́ tí mo kà nù bíbélì fún ọ báyìí kò sí nǹkan tó lè gbé ọ dìde bí ọwọ́ ìrànlọ́wọ́ ò bá wá látọ̀run ìrànlọ́wọ́.

ọ̀pọ̀ irú ọmọ ẹ̀sà tí ẹ̀sìn ọmọ wọn yọ ọ́ lẹ̀ tí ayé sọ pé ẹ̀sìn ọmọ ló yọ ọ́ lẹ̀ yìí apá ọmọ ló yọ ọ́ lẹ̀ yìí ẹ bèrè pé irú ọ̀já wo ni wọ́n fi pọ̀ mọ́ wọn ẹ̀mí àwọn wò yìí bí ọ̀já bá mú ọmọ dáadáa tí wọ́n bá pariwo pé ewu bọ̀ ìyá máa sáré láti bí ìdọ́hun yẹn tí ò ní mọ kankan torí pé ọ̀já ló gbé ọmọ dání ìyá fún rẹ̀ kọ́ ló gbé mo mọ tí mo sọ ẹ̀yin kan wà bí itó burú ni pé ọ̀já tí wọ́n fi pọ̀n yìí ni ègún bẹ lára ẹ̀ so ègún ló gbé yín dání ìrànlọ́wọ́ gbé yín dání olúwa ní ọmọ ẹ ṣe ìtúsílẹ̀ fún àwọn ọmọ yìí pẹ̀lú ọ̀já bàbá lima zada bekadaya bàbá mi ràn mí ẹ kíyèsí méjìléléyìí ọ̀pọ̀ ẹ̀yìn tí ẹ tí ó jábẹ́ ò bá wa darapọ̀ ní sunday yìí tó kọjá màá gbà ọ níyànjú pé kò sí nǹkan míì tó mọ̀ ṣe jù pé ní ọjọ́ sunday mo bí ìwọ náà darapọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ń gbọ́ mi láti abẹ́kúta ní chọ́ọ̀chì wa ní ṣàpọ́n ní post office ó kún fún agbára ní ọjọ́ sunday mi ò ní sọ ju báyẹn lọ bàbá mi ló ràn mí a ní àdúrà tá a fẹ́ gbà àwọn òbí a ti gba ẹyọ kan ẹ̀jẹ̀ àgbà ẹlẹ́ẹ̀kejì agbára àjẹ́ lórí àwọn ọmọ mi olúwa sọ́ọ̀dì yẹpẹrẹ agbára ìka obìnrin agbára àjẹ́ lórí àwọn ọmọ mi agbára àjẹ́ lórí àkọ́bí mi olúwa sọ́ọ̀dì yẹpẹrẹ ẹ sọ́ọ̀dì yẹpẹrẹ ẹ sọ́ọ̀dà sọ́ọ̀wà mọ́ tẹnu mọ́ ni o agbára àjẹ́ lórí àwọn ọmọ mi.

bí wọ́n dẹ̀ mú lọ sí òkè òkun ẹ̀sà àwọn ilé ìwé tí wọ́n fún ní ẹ̀bí wọ́n wá ṣe ìpéjọ kan tó jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè ìlú yẹn wà ńbẹ̀ lọ́jọ́ náà ọmọ yẹn fojú rí ààrẹ orílẹ̀-èdè ààrẹ dẹ̀ sọ fún adarí ilé ìwé pé òun ní dírẹ́sì lórí ọmọ yẹn ẹ̀sà gbà tó di ọjọ́ kejì tí wọ́n wá gbé pé àwọn fẹ́ gbé lọ bá ààrẹ ẹ̀sà ní òru mọ́jú ọjọ́ kejì ó ní nǹkan ńlá ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ wọ́n di irun ẹ̀ lójú oorun wọ́n di irun ẹ̀ ọkùnrin ni o ó dẹ̀ rí ìyá àgbàlagbà ìyá arúgbó ó dẹ̀ fi orí ẹ̀ sí abẹ́ ó dẹ̀ ṣe àdìmọ́lẹ̀ fún ẹ̀sà ó dẹ̀ di irun ẹ̀ láti wájú ó dẹ̀ ń dì í lọ sẹ́yìn ẹ̀mí àwọn ọmọ ó dẹ̀ dì í ó dẹ̀ dì í sẹ́yìn ó dẹ̀ di irun ọmọkùnrin ó dẹ̀ dì í sí mẹ́ta péré ẹ wo bí nígbà tí wọ́n fi dé láàárọ̀ ohun àkọ́kọ́ ni pé ọmọ yẹn ti ya wèrè ohun ẹlẹ́ẹ̀kejì ni pé ṣá kò dirun kó tó sùn ṣùgbọ́n nígbà tí wọ́n máa rí ṣá irun bẹ lórí ẹ̀ ẹ wo bí gbogbo tí wọ́n lè ṣe ni wọ́n ń ṣe.

lẹnu ẹ ìdí yorùbá náà ló fi ń sọ ẹ mọ tuurun mi o ẹ mọ in tó ń sọ nìkan nìyẹn tí wọn fi gbé padà sí nàìjíríà wo bí abiyamọ tó ń gbọ mi àfi tó bá mú ọjà rẹ lele ẹjẹ ò fẹ kí ọmọ rẹ kó lóògùn ni èmi àwọn ọmọ mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ sórí ní ọjọ sunday tó bá gbọ mi ní ibikíbi rabeka dáyà barumi adaya abiyamọ dẹ ni ọ lóòótọ́ ò dẹ gbọ́ wá ọjà tó fi pa àwọn ọmọ rẹ ẹni tó rán mi sọ pé ọmọ ẹ gbàdúrà marubi idahadeya abekada mezumana bekana mo mọ tí mo ń sọ ohun tí mo ń sọ yé mi wàá rí tí ó ṣẹlẹ̀ àní tí a bá dìde bí abiyamọ wọn ò sọ wípé àwọn ò dẹ́mi àwọn ọmọ yẹn légbodò ṣé ẹni tí wọ́n rí ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n rí pé ayé ọmọ àwọn ọmọ yìí ń lọ dáadáa ọmọ mẹ́ta tó bí láyé lọ́rùn nìyẹn wọ́n dẹ̀ ya mẹ́tẹ̀ẹ̀ta wèrè tó bá dẹ̀ fẹ́ jáde á dẹ̀ tilẹ̀kùn mọ́ wọn ní dádì tí n bá ti fẹ́ jáde máa tilẹ̀kùn mọ́ wọn ni kí n tó dé ìyá ẹ̀gbọ́n ti fọ́ tẹ́lì ìyí ìkejì ó ti da omi sí gbogbo bẹ́ẹ̀dì mi ò lè kó wọn jáde kí wọ́n má bàa fi mí ṣe yẹ̀yẹ́ àti ìkọ́lé tiwa kí wọ́n má bàa sọ pé kí n kẹ́rù jáde ó dẹ̀ ń dè mọ́ra bẹ́ẹ̀ ẹ̀sà ó dẹ̀ ń gbé láàrin wèrè mẹ́ta ẹ̀sà agbára kan dẹ̀ so àwọn ọmọ rẹ̀ di wèrè ẹ̀yin kan wà ń bì tó jẹ́ pé mò ń sọ eléyìí fún ọ torí pé àwọn ọmọ yẹn gbọ́dọ̀ gba ògo wọn padà olúwa ló rán mi ẹ̀jẹ̀ kúkú sọ báyìí pé ìpàdé ọjọ́ sunday ìpàdé ìtúsílẹ̀ ni fún àwọn abiyamọ màá gbàdúrà fún gbogbo ọkùnrin tí wọ́n fẹ́ kí àwọn ọmọ wọn dìde ní ọjọ́ sunday tí wọ́n bá lè wá pẹ̀lú fìlà màláàbẹ̀ kú diaba hanada òbí tí obìnrin bá fẹ́ gbàdúrà fún ọmọ àfọwọ́ gba àyà rẹ̀ mú tí ọkùnrin bá fẹ́ gbàdúrà fún ọmọ agbọ́wọ́ lórí ọmọ rẹ̀ gbàmígbọ́sà ìwọ ni bàbá orí àwọn ọmọ yẹn gbọdọ̀ sọre fìlà ní àpẹrẹ orí tó ó ní tí olúwa rán mi bẹ́ẹ̀ ni sà tó ní ọjọ́ sunday gbogbo èyí tí ẹ bá wà ní ìlú abẹ́kúta gbogbo ibikíbi tó bá ti mọ̀ tí o bá ti dé ṣàpán sọ pé post office tó wà nínú ṣàpán wá rí tí ó ṣẹlẹ̀ bàbá mi rán mi ni ẹ̀bẹ́ mo bẹ̀ yín sà ẹ wo bí ó kún fún agbára now ohun tí màá sọ fún yín lélẹ́yìí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé ẹ ní ohun kan nínú ìrìn àjò àwọn ọmọ yín tí ò tẹ̀yìn lọ́rùn ẹ wá pẹ̀lú ọ̀já mo máa wà ní ìbàdàn ní ọjọ́ sunday bákan náà in fact màá bí ọ pé tó bá máa ń bá wa darapọ̀ ní chọ́ọ̀chì wa ní ìwòrò ní ìlú ìbàdàn ìrìn àjò yìí ó yẹ kó wà mẹ́ ìpàdé láti aago mẹ́fà sí aago mẹ́sàn-án ni ní abẹ́kúta ní àárọ̀ sunday ní ìbàdàn láti aago mẹ́sàn-án sí aago méjìlá ni ṣùgbọ́n náà darapọ̀ kó wo tí bàbá mi yóò ṣe kojú bẹ́ẹ̀ lọ màá fi nọ́mbà ilẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ pè fún ẹ̀bẹ̀ àdúà ewòlíì ẹ gbàdúà àbí ẹ júwe bí màá ti débi ìpàdé faliamanavekwadayana gbogbo yín ni mo fẹ́ ká ẹ ṣe lé náà ohun tí bàbá mi rán mi lélẹ̀ ẹ mú nọ́mbà yìí ẹ máa pè àbí ká ẹ máa béèrè fún ìjúwe 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless

nínú ìrìn àjò wọn torí pé wọn fẹ́ gbàdúrà wọn ò rí ẹni kún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ jẹjẹ ìjẹ agbájọ lélẹyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tó pé ìjẹ jésù ṣe bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ lílé láti jọ máa gbàdúrà papọ̀ tó fi jára kẹ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí wọn sáré kiri mọ́ nínú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ni wàá ti máa gbàdúrà pẹ̀lú ogunlógbà àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message sórí whatsapp number yìí 09025202724 wàá ṣe alábàápín bá a ṣe ń gbàdúrà àti testimonies ń tẹ̀lé lórúkọ

0: ilé yago eni to kaju embe la la owo to njo je mo pe mo ma akiri sore kan ile e lo kan ti o wa e ki gbe baba won la kiri sore ni o weekend la wa ya dodo temi na kiri dodo mi olohun bo se ran so yen ti ba ti ku nbi ni se ago mefa ni ma wo ri Facebook enikan ni 6 ni daji ni kutuwai ni ferenjogi te ba nbo ferenjogi ago mefa ni daji woli odekun ni yo bo sori Facebook ma bo sori YouTube to YouTube odekun le papa ma wa nbi TikTok now ah inta dewo lana ijeta o le iyoku e la nlo pari laaro yi lagbara olohun awon ti an ti mo won ni lo ki won se mo ko letter si o pepe yemi o tun pon mo laaro yi eyin wo le nfe oju ere e pade wole odekun le epaphras mo si be ni kankan chat lori YouTube ni sin ati lori TikTok ago mefa idaji o pada raye ati sunsunsun dada be se joko yen nje je mo pe oyin ayo won ni muwa idupe akiri sore e woli awon eni to ti de leyo kokan isin tola yo yato gedegede ma o oluwa ni ki so fun yin pe ke mu mantu yin dani meji enikan yan ka chief ibaje white ibaje black ibaje yellow ko se to mu to mu a da bori ni gege bi ohun olohun ye fi kan joko la da kan bori awon ti wa nu service lojo wednesday won mo ta denwo gege bi ohun oluwa owo bodo kan o gege bi ohun olohun eje mo pe awon eyan ti won kiri dele won to lo nse won lori leyoko kan
1: oruko mi ni abiodun taiwo mo wa lati ogberede osun ohun ti
0: ogberede osun bi
1: ben sir
0: nice
1: ohun ti orita lohun ti fun mi ni 77 osu karun tori baba mi emi yin ma gun mama e pe fun wa
0: emi
1: mo ni gbo ohun yin loruko jesu eni fi emi omo eni fi sise ranse
0: amen
1: ijo yi ko ni do yo ma gburu ni ohun gbogbo ti onikaluku ba ti fenu so emi mo ma ma down fun o sele pe ti baba ba soro pe iwo e bere tekun tekun oh my god mo ma so kun gan o tan ba ti ni ka bere o ta fe
0: e ma fomi je bere
1: ah baba mo ma so kun o o wa sele pe ni 77 osu karun baba ni ka bere nkan ta fe mo ni a fe moto ọkọ mi wa so fun mi pe moto wa ma de ni eyin leya mo ni a se mu mi sere ni mo ni awon mu mi sere ni nkan kan mo de ni mo ti gbọ igba to di after 2 weeks leyin leya moto wa sa de
0: moto yin de
1: ore keji tọlọrun
0: na we moto yin o de yes
1: ore keji tọlọrun tun se fun mi ni 77 osu kẹrin baba ni ka bere nkan ta fe 400 ni mo lo tele mi ni mo so testimony pe mo si shop keji ni osu keta mo wa ni mi ife fun yi mo pe mi de fe se laala mi ife fowo ara mi ra fun yen igba ti mo wa bere ni 77 osu kẹrin mo wa ni ko to di 77 osu karun ki n tira fun mi olorun sa se fun fun mi 11 pro max
0: 11 pro max ẹdun ẹyin wo le ni fóònù tilẹ̀ ń tọ́lọ́hun ẹ pọ̀ tó báyìí lọ́wọ́ ẹ mọ pálàṣẹ fóònù kan mọ birí mi wò láàárọ̀ láàárọ̀ ètò jẹ́ tuntun gánran agánran ọ̀tàtà ọ̀ṣàrà kí ẹ̀mí mímọ́ kọ́ yọ̀ǹda ẹ̀ fọ́ ẹni bàbá mo nílò fóònù tuntun màmá yìí ó ní òní jí lọ́wọ́ rẹ in the name of Jesus.
1: Ẹgbẹ́
0: tí wọ́n lẹ́nu.
1: Nǹkan tí mo fẹ́ sọ, mo tún fẹ́ rọ àwọn ọmọ ìjọ yìí pé tí wọ́n bá ń béèrè nǹkan tọ́nà ò bá ti ṣe kí wọ́n tẹra mọ́ ogun kan lọ́nà ń ṣe ó ń bá wọn ṣe ogun kan kó tó ṣe nǹkan yẹn ni. Oṣù yìí gangan bẹ́ẹ̀ time bẹ́ẹ̀ de mama ni mo dé sí ọdún yìí ló pé ọdún karùn-ún tí mo ti wà nínú ìjọ yìí.
0: Tẹ́ ẹ ti débì.
1: Ikú ọmọ ló lé mi débì
0: báyìí.
1: Ìgbà tí ó ṣàkùsà ọmọ tó ṣaláìsí yan operation ni mo fi bí mo tún wá lóyún kejì torí pé mo fọ operation bí mo pé private hospital tí mo lò bóyá wọ́n mọ̀ ọmọ sọ pé kí n ṣe operation mo tún wá lọ lo adé ọyọ doctor yẹn wá sọ fún mi pé after 36-34 weeks làwọn tó máa mọ ní kí n tó ṣe scan kí n má kò lè ti ṣe scan ìgbà tí mo wá ṣe scan yẹn doctor yẹn wá sọ fún mi pé 50-50 ni ọmọ yìí mo dẹ̀ ti mọ ìpè tẹ́lẹ̀. ọkọ mi gan mọ pé ìgbà tó wà secondary school Ìbàdàn náà ti mọ bàbá bọ ẹ̀kan ni mo wá sínú pèrí ẹ̀kan mo wá gbolé communion ní ọdún yẹn mo dẹ̀ padà mi ò wà mọ́.
0: Ẹ sá lọ àǹtí yín nù àbúrò yín.
1: Ó ti ọ̀rọ̀ tí mo sọ ìtìlẹ́ 14 years o mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ gbà yẹn ni mo wà secondary school.
0: Wọ́n máa ń kí pé sọ́ọ̀sì sẹ́sẹ̀ dé ni màá mọ yín mú
1: fi hàn. 14 years lọ tí mo sọ kí má fàárọ̀ gùn mo wá wá sí program tí à ń gbọ́ sẹ́hùn sẹ́hùn ẹ̀sùn rẹ̀ má jẹ̀mú gba ẹ lọ rẹ̀ má jẹ̀mú 1000 mo wá san ọrẹ má jẹ̀mú yẹn mo dẹ̀ ti wà ní dídì mi ti kọjá gan sẹ́hùn àwọn dọ́kítà yẹn wá sọ pé tí tí bá ti padà wá ní apáta tí ní 42 kan gba káàdì mi sílẹ̀ o mi gbọdọ̀ lọlé o wọn máa wọ tíátà kí n tètè lọ́mọ ara ẹ̀rù tíátà mo dẹ̀ sọ pé tèmi kọ́ mo wá bí ọmọ yẹn láì ṣe wàhálà láì ṣe làálà ọmọ yẹn wà nílé tí àwọn tó lè testify sí wa mi tí n bá ti fẹ́ lọ church mo máa mọ̀ let's go to baba mi I will go to baba mi let's go to baba let's go to ọlọ́run òjijì tó bá fẹ́ gbàdúrà ó máa ní lórúkọ jésù ọlọ́run òjijì ọlọ́run pápá mi.
0: Ọmọ yín yẹn náà níbo lọ wà ní ìṣe
1: ó
0: ti wà
1: school.
0: Àbíyè lòun.
1: Mo tún bí mi fún ilé ni mo bí ọmọ yẹn sí o.
0: Ẹ tún ti bí mi sí.
1: Mo tún ti bí mi fúnra mi náà ni mo.
0: Ẹ tún bí òun náà.
1: Mi ṣe operation rárá fúnra mi.
0: Ànáwó ẹ gbogbo ẹyin tó jẹ́ wípé wọ́n ń fọmọ́ dà láàmú látàárọ̀ ìlọ ẹ tó rí ìbànújẹ́ yẹn mọ́. Ẹ máa gbé láìléwu ìwọ ìyá yìí in Jesus name.

0: ọpẹ́ ni to ni from A to Z. Gbogbo ti mo ni lọwọ bayi kiki ọpẹ ni. E je ka se bayi. Ki n to pe next. Ki n to pẹlu mi. Ise ta se ni ọla yo yato. Gedegede ni Wema ati ni gbogbo Sona Church. Mo mi be ba le try. Gbogbo eyin odo lati omo odun 13 titi wo 30. Service ti yin yo bere ni ago meje. Lagbara Olorun. Àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àti bàbá bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti aago mẹ́sàn-án lọ sókè láti wo ojú ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì ń bi gáràjì yẹn bó jẹ́ jẹ́ pé láàárọ̀ gbogbo àwọn Bible school pàdé mi tí n bá ti kúrò lórí Facebook lórí YouTube gbogbo ẹ̀yin tẹ́ wà Bible school pátá àwọn òṣìṣẹ́ chọ́ọ̀chì ti mọ̀ ẹ jẹ́ ń fele ìkóbá yìí gbogbo ọmọ Ọlọ́run tó bá ti di on the 22 ọjọ́ Wednesday yìí wòlíì ọ̀dẹ́kùnlé ẹ̀pàfà yóò wà ní ilẹ̀ Canada níbi tí màá ti lọ gbé ọwọ́ lé àwọn èèyàn tẹ́ ẹ bá láwọn èèyàn ń bẹ̀ mọ̀ ń bọ̀ wá fún yín nọ́mbà tó o bá lọ́mọ ní Canada tàbí láwọn èèyàn ọkọ rẹ̀ ńbẹ̀ńbẹ̀ ìyàwó ẹ̀ ńbẹ̀ńbẹ̀ ẹ ní kí wọ́n pàdé mi màá fún yín nọ́mbà tẹ́ fi lè gba ìwé ìléwọ́. Next engineer.
1: Orúkọ mi ni Oyedeji ọmọ Bọ́láńlé.
0: Nice.
1: Wá láti Olómi Iléṣẹ́.
0: Okay.
1: Nínú ohun tí mo kọ ní last year nínú ìwé ẹ̀wẹ̀ ìwé
0: ẹ̀bẹ̀ àdúrà yín
1: Ọlọ́run ṣe méjì nínú ẹ̀. Ọlọ́run mo bẹ Ọlọ́run pé kó ṣe bẹ́ẹ̀dẹ̀ torí mi kì í ṣe bẹ́ẹ̀dẹ̀ tí bẹ́ẹ̀dẹ̀ bá ti ń bọ̀ báyìí gbogbo owó tí bá ti plan pé mo fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ màá fi wo malaria ó máa rẹ̀ mí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní ọdún mi ṣe bẹ́ẹ̀dẹ̀ mo ṣe bẹ́ẹ̀dẹ̀ mí mo ṣe photoshoot nǹkan tó wù mí ni mo jẹ lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ mi.
0: Ẹ sì sick.
1: Mi rẹ̀ sick. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ìjọ wo ni bẹ́ẹ̀dẹ̀ ìgbà wo lẹ ṣe?
1: July 5.
0: July 5 lẹ ṣe. Ẹ wá ohun tó wù yín ẹ jẹun tó wù yín ẹ ṣe fọ́ṣọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọjọ́ kan lọ́jọ́ mọ́ gbádùn ìwọ náà mọ jẹun tó wù ọ́. Ẹ mọ gbádùn kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀. Èmi mo mọ gbàdúrà fẹ́yìn ọmọ ọlọ́jọ́ bí. Yes.
1: Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí Ọlọ́run ṣe fún mi mo ní kí ó tó di inú oṣù keje tí màá ṣe bẹ́ẹ̀dẹ̀ mi kọ́ Ọlọ́run sí ṣọ́ọ̀bù fún mi.
0: Kó sí ṣọ́ọ̀bù.
1: Ọlọ́run wá ṣe fún mi. Nígbà tí mo kọ́kọ́ fẹ́ lọ gba ṣọ́ọ̀bù ẹ̀rù máa ń bá mi pé ah báwo mo fẹ́ rí ṣọ́ọ̀bù báwo mo fẹ́ rí ṣọ́ọ̀bù tó yẹ pé tí màá débẹ̀ màmá ta màmá ṣe everything. Jọ wẹ́ẹ̀sì táwa wá sí church bàbá mi wá ní pé ká kúnlẹ̀ ká bẹ̀rẹ̀ nǹkan tá a fẹ́ mo tún wá bèrè mo sun ẹkún lọ́jọ́ yẹn.
0: Bá a ṣe ṣe lónìí.
1: Rárá ẹ bá a ṣe lónìí ta kúnlẹ̀ bẹ́ẹ̀.
0: So ìpọ́jú àti ẹ náà ti gbà báyìí.
1: Ìgbà tí mo wá ṣe bàbá mi wá ní lọ bá ṣọ́ọ̀bù yẹn.
0: Lọ bá.
1: Tẹ́rù bá sí mi ó sọ kí ló wà nínú bó ti ń dúmọ̀ rù mọ̀ rú tó bá fẹ́ pani kó pani jẹ. Mo wá délé jẹ́ mo wá ní kí ló dé gan náà kí ló ń dẹ́rù bàbá mi ti ní pé kí n lọ gba ṣọ́ọ̀bù mo sì ti gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi látòní lọ. Ọjọ́ kejì ọjọ́ yẹn ni mo rí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tuntun tí wọ́n ti lò rárá òun ni mo gbà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run pèsè fún mi àti mẹ́rin mi nípasẹ̀ mẹ́rin mẹ́rin náà fún mi ní owó mo ṣàbí sí ṣọ́ọ̀bù mo ń ta foodstuff àti drinks ní Oasis àti retail mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Nínú ṣọ́ọ̀bù yẹn.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: O nílò your beginning was small your latter hand shall be greatly increased. Ó ní bí ìbẹ̀rẹ̀ rẹ ti wulẹ̀ kò kéré tó òpin rẹ yóò ga. Ṣé ẹ wá rí ṣọ́ọ̀bù yìí? Expansion to explosion. In the name of Jesus. Mo yan àwọn oníbàárà tí ó. Head the supplier. The name of God the Father. God the Son. And God the Holy Ghost. Ta ló ni visa tí mo ń wo mẹ́rùn? Ẹ̀yin náà lẹ́ni. Ó tán ó ti dolówó. Ẹ máa wo ìgbà tó ọmọ yóò wà tó sọ testimony ẹlẹ́ẹ̀kejì. Ẹ rí o.

0: emi olorun lo ni a ma dupe e tun won ti yen na so now e je nfenu so bayi to ba ti di on the 22 lojo Wednesday tin boy bo je je pe a ni service in Nigeria a tun ni service in Canada e time won opapo ni emi oluwa ni lo gbo wole won e je kin fun yin o fe gba iwe ile won fun program Canada to ba lo mo nbe tabe ni brother ni sister e kan ni ki won jo e kan ni e fun mi flyer e lo number 081 86 meta 37 kan 34 43 081 367 6 meta 37 34 43 number mi mo fi pe adua o mo fi send e bi adua o e send the flyer si mi e send iwe ile wo ma send e to ba bere si pe in block number re ejo
1: praise the lord
0: hallelujah
1: oruko mi ni favor erin mi po si
0: erin mi po si
1: erin mi po si
0: nice
1: nkan to sele ni pe sadede mo ma ja irun mi so gba to wa di jesus sister se lo ojo owo eze omi seun seun tara yen mo wa mu omi mo wa da so pe olorun gbogbo ofa to si mi sinu agbari mi to le ni ki ma ja irun mi
0: olorun ba ka ja irun
1: bẹẹni sa olorun ba mi ti jade gba to ma fi di tọọsde gbogbo ori mi ti su mo tun se ni tọọsde tọọsde mo wa ni olorun oni ni bẹẹde mama because ọjọ yẹn gangan lo pe 1 year ti mo de ni prayer yi olorun to mo fẹ ko ba mi segun ofa to n ja mi jẹ ni agbari mojumo friday na so gba to ma si saturday mojumo sunday mi ile gbori lele ba se pari program sunday mo sáré lọ síbi bàbá mo lọ gẹun bọ bàbá tó bá mi gẹun yẹn wọn ní tí bọ àti ìfìláyì ẹ mẹsọ pé fi omi àdúrà fọ because orí yìí kò kì í ṣe lásán
0: ó lórí yẹn kì í ṣe lásán
1: gba tí mo dẹ fi jẹ
0: bẹẹ ṣe wá gé tán kọ
1: ní ìlú kankan bẹ mà
0: orí yẹn ò wá mọ wọn
1: ẹ mọ bẹẹ ni sá
0: ẹ sì ní jánu mọ gbogbo ohun tí màmá ti ń ṣiṣẹ́ ń bẹ̀ ọfà búkú tí ayé rán síbẹ̀ ẹ̀mí asọ ni di wèrè àtẹ́ńbà sàmì bíi tó dúró sí iná gbàdánù yes gbogbo ohun tó fara sin sínú agbárí ọfà gànà àmódí báyìí lolúwa wí bí ju ènìyàn bá bọ́ ṣe àmì lórúkọ bá bátọ́ máa ti tẹ̀mí mímọ́ jáde lára ẹ̀ wà mọ́ lórúkọ bàbá tí ọmọ àti tí ẹ̀mí mímọ́ bíbélì níbi ọmọ bá sọ wá di òmìnira mo gbé ìdá ìpínyà ẹ̀mí yẹn ń tẹ̀lé kiri mo sì rí tó tún tẹ̀lé ó sì ń bá rìn jáde máa lọ mọ́ wà mọ́ out ó di gbére in Jesus name bí mo bá ṣe ń wù bẹ́ẹ̀ ni kò máa pọ̀ nínú ògo kò máa pọ̀ nínú ọlá kí gbogbo ohun tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ kọ́ padà in Jesus name.

0: Iseta se ni ola yoyato gede gede ni wema ati ni gbogbo Sona Church isi agbara e mu mantu yin dani enikan le wo ni mantu anka we anka chief white ta fi gbadun Wednesday meji e joko le kan ada kan bori sa nkan mi o tun sele e ja menu ko mi beyin lati iwo odu ni e ti wo moto gbagi ele fe so kale ni wema e bere church olorun ojiji ndi garage yen awon eyan won dupe yi bo se n gbo ba won eyan se n dupe lo bo se yi kan o 7 ni service awon odo awon youth for Jesus 13 to 30 o bere and to ba ti le deny ta won mama ati baba o bere now e wa gbo gbogbo Sona Church na lati se be engineer e pe pastor ina ka won no mo bo
1: hallelujah hallelujah orugo mi ni osoju mi adini firstly I want to appreciate my father the Lord fun eko ojojumo o gbadura loruko Jesu olorun ba mi se won ni arugo woli
2: amen dara mola
1: actually on to bi ni pe olorun bless idile temi na pelu ile tutun mi hallelujah gogo ni mo observe ni ojo kan baba minister ton won minister kan powerfully mo se won minister ton lojo en mo wa ku e mo wa dele mo wa pray prayer e wa dale mo wa so poluwa lara won ton se obe ti ijo en je ni mo wa nu e olorun gbo obe femi na mo pray fervently baba de ti ko olorun prayer baba je ko wa pe ko si omo mo ni odo olorun bi awon se je omo lodo olorun
2: ye wa woli kaaki awon bowo re gan ma bi waste
1: and as God will have it Olorun down prayer
2: ta
1: Olorun fe mi na ni let to me but the last Thursday to koja lo my father your father wo ba mi sile and I have been last Thursday
2: Olodeyin ni emi mo lo ya si mi mo gbogbo eyin de ma boju akuse wa awon pastor wa gbogbo awon to n wo yi e toju e mo lo sile ti won lojo monday to ko ma si kankan to je alasadanu gbogbo awon to nwo te nwo te nwo te ri bi an se ri te mo boju gegeke wo won be na mo ko won se ri mo yi ko mo pase ma bo ya ile re si mimo o re bawo eyan ba ti ri ta joko ta se yes sir yes sir yes sir tori pa nje driver ara wa a n wa ara wa wọn ò mọ ohun tá a jẹ a nílò ká make announcement mo sì ti kọ gbogbo wọn láyé n gbọdọ rí kankan nu yín kó gbéraga ìkanu lẹyìn lọnlọrun àwọn oore kan bẹ tí ò ṣe bò mọlẹ bá a ṣe parí ìpàdé àwọn obìnrin tá à ń gbàdúrà mọ sáré lọ bá wọn sí december ní on the 15th ẹyin 77 bọ́ ọ bá ṣe àmì orí fóònù ní ti máa bọ́ ìyálé ẹ̀ sí mímọ́ orí fóònù ní ti máa yà sí mímọ́ mú ìkan nínú àwọn omi rẹ̀ nà sókè ẹyọ kan ti tó nà sókè kí wọ́n tó kú wájú nà sókè àmì òríbi tí ẹnìkan ti bá omi sọ̀tárí wá gbọ́ tí mo gbọ́ létí mi ẹni tó mú irí ẹ dání tó mi ń bẹ lára bọ́ bá ṣe àmì mọ pálásẹ̀ kọ́ yọ sí ọ lójijì ẹgbẹ́ lẹ̀kẹ́ wá ẹgbẹ́ omi yín lẹ̀ pátápátá ẹ wá dá ọwọ́ yín náà sókè báyìí áńgẹ́lì òkè làwọn ti máa ń dún so wọ́n fẹ́ fa àwọn kan sókè ọlọ́run òjijì àwọn wo ni ò ní gbéraga tá a bá gbé yín sókè ẹ̀yin wo lẹ̀ ní jọra yín lójú tá a bá gbé yín sókè mọ rán àṣẹ jáde lọ ọmẹkwa mẹna amẹkwata hayadas gbogbo ẹyin tẹ fi agbára inú yín ṣe àmì lórúkọ ọba bàtọmọ àti tẹmí mímọ ìwọ ni wàá ranjú ṣe àmì yẹn ni àṣẹ àti agbára láti máa lo òkè sá lórúkọ ọba bàtọmọ àti tẹmí mímọ ọgbọdọ jálù ọ ni bí mo ṣe kígbe máa lo òkè lórúkọ jésù máa lo òkè sá mo ní o máa lo òkè sá ní ìgbà kẹta máa lo òkè sá nọmba 4 jami ẹ̀ o lè máa lo òkè nọmba 5 lórúkọ jẹ́ máa lo òkè mo fe wo bo se le se ami o ya ma lo soke number 7 re o to pari e loruko baba to ba ti temi mi o ya ma lo soke ya ma ma wo meri oke ni mo nlo mo gbadua emi ti mo ba yin ya ile yen si mo ni to ba yin ya mi si mi mo ti 2026 le ko eko ti 2027 bi jesu ba fa bible seyin eko ti 28 eko ti 29 eko ti 30 ti ti wo 70 bi se mo ba yin ya le

0: ilé funfun Balawu ni fẹlẹlẹ nílùú Ibadan ibẹ̀ la kalẹ̀ sí 96.7 FM. Ẹ máa gbọ́ wa.
1: Olúwa gba ọpa ẹwà ipa àti agbára Ísírẹ́lì. Ọba tí ń bá mi rìn àjò àṣeyọrí. Alágbàwí gbogbo ẹ̀dá. Ọba tí ń rẹni títún bá mi ṣe. Agbá ògo padà fún ọlẹ́ẹ̀kan sí. Ọlọ́run tó ní gbogbo ògo. Olúwa gba ọpa ẹwà. Olúforúkọ nínú ẹ̀rọ. Oṣù yìí ti dáa. Oṣù tí Ọlọ́run fi àwọn ti mú wa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpín omi nìyẹn. Ìyẹn Jẹ́nẹ́sì Ṣọ́tà èsì sọ bẹ́ẹ̀. Ẹ̀fẹ́kẹ̀ yóò da sọ. Ó ní ọkọ̀ sùkúlẹ̀ ní oṣù keje. Mo sọ Agnes ibi ìrẹwà. Agnes ibi ìbùkún. Agnes ibi àlọ́. Káàtì ní ìṣàṣe ta. Ìdàmẹ́sì ni mo fẹ́. Ibù yìí ni ìwé Lẹ́tíríkọ̀ Ṣọ́tà 23. Verse 24. Ó ní sọ fún mi fẹ́ni pé ní oṣù keje ní ọjọ́ kìíní oṣù ní fẹ́yìn tí ó ní ìsinmi ní ìrọ́bí ìfipè àpèjọ ní fẹ́ ní ìsinmi gbogbo tó ti ń gbà mí ìwà tí ń tọ́kùnrin òfin gbà lọ káàkiri ní ìsinmi abẹ́ ẹ̀sìn ní ìsinmi lórí ọmọ lórí iṣẹ́ lórí ìrìn àjò alóhun tá ń fàfà lóhun tá ń lélẹ́lẹ́ tipẹ́tipẹ́ a máa ní ìsinmi wá ajẹmọ́láyọ̀ ajẹmọ́láyọ̀ Ajilere Asamatase JP. Tilẹ̀kẹ́ ránṣẹ́ Christ Artillery Crusaders CAC Asamatase tọ́lọ́ bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ̀tẹ̀ gbẹ́dá nílùú Ìbàdàn. Bọ́ bá ti dé Ìbàdàn nílùú Ìbàdàn gbogbo tó ń bọ̀ láti ọ̀nà Èkó gbogbo tó ń bọ̀ láti ọ̀nà Ìlọrin gbogbo tó ń bọ̀ láti ọ̀nà Ìjẹ̀bú. Sáàdé Ìwó Road gbìyànjú kó dé Ìwó Road. Tọ́ bá ti dé Ìwó Road wà á ti ráhùn ta sí tó ń pe olúwẹ̀gbẹ́dá tàbí yẹn ni kó wọ̀ ní kájá sí olúwo junction. Tọ́ bá ti dé olúwo junction ìwọ kan gòkè sókè síbi gẹ́ẹ̀tì lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà obìnrin sọ wípé Asamatase lè lọ Ìwó Road sí olúwo junction sí Asamatase. Ha ṣe ò ní ṣòro ṣe ogó mi ogó rẹ yìí ṣe
2: àmì
1: ìrànlọ́ o ní kẹ́mìtì pharmacist ni ẹ ṣùgbọ́n àìsàn kan ṣe ẹ́ o ó dẹ̀ ti gbìyànjú gbogbo ògùn tí ò dẹ̀ lọ onímọ̀jẹ̀mú bẹ̀rẹ̀ ni kí n gbàdúrà fún ọ fọwọ́ síbi tó ń dùn ẹ́ yẹn ọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ tí kì í tà ṣe bí bẹ́ẹ̀ nìkan wípé ẹ̀rù yóò bá àlejò fún òsì sí ìpayà ńlá àti gbogbo sápò ìdí kọ́lá fún wọn ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbà mo sọ àìsàn yẹn kó jáde bí ọ̀rọ̀ nìyáyá ká ìta tó náyá ìta bá rẹ̀
2: ẹ̀mí àwọn wòlíì
1: àìsàn yẹn jáde bí ọ̀pẹ ìrẹ́jẹ́ gbọ́dọ̀ gba àwọn tí nǹkan ṣe wọn lágbo alára ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn ńlá fi agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àti gbogbo ẹni tó gborúkọ mí ẹ̀gbọ́ mo sọ jáde bí ìwòlíì tọ́ bá ìgbàgbọ́ ọfà ìsàn yẹn jáde ìdà ni mo fi
2: sọ
1: wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọkùnrin yìí ó máa ń bá àyàn ralé ó máa ń bá àyàn talẹ̀ òun talẹ̀ ìgbèsè ńlá kì í mọ̀ lọ́lù ẹ̀ o onímọ̀jẹ̀mú mọ̀ ní kí n pàdúrà rẹ̀ lọ́wọ́ fọwọ́ rẹ̀ ti gbé ojú ẹ̀ fọwọ́ bọ́ ojú fọwọ́ bọ́ ojú omi tí mo máa ń ní ká gbé síwájú ẹ̀ ṣe bó ti gbé sílẹ̀ o ò ṣe gbọ́ nígbà àkọ́kọ́ ó yà lọ fún omi síwájú mọ́ omi yẹ kó bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tọ́ bá ti bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tí àmì sínú ẹ̀ sí máwo àgbàgbé owó tó máa fi sínú ẹ̀ owó tó ń jọjú ni kò fẹ́ tó a bá ti wá parí gbogbo àdúrà tán lọ owó yẹ kó kó tó bú ẹ̀ tó bá ti di lọ́la owó tún lò ó tó bá wá yá ọ wá ní owó yẹn ó lè fi papọ̀ mọ owó ọjà ẹ wàá rí pé bí àgbà ní bí gbèsè òní ga ẹ̀ mọ́ bọ́lá ń ṣe ń bẹ tí ẹ̀ omi sáà ló ń pòwé iná ojo gidigidi ló ń pòwé ọ̀gbẹ́lẹ̀ orúkọ jésù ló ń pòwé ẹ̀mí òkùnkùn báyìí ni mo sọ ọ ẹ ó tà nínú àìsàn kábà ogun gbèsè ó fayé ẹ̀ pé ogun gbèsè ó di àwọn àìsàn jẹ́ kí n gbàgbọ́ ọgbà àwọn tó ń jẹ gbèsè láwọn omi ẹ sára wọn sára ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin bí gbèsè ká ọkùnrin nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ sí nídìí tó ṣe ká torí wípé kò mú bá ṣe ń sọ wòlíì lọ lẹ́yìn ìgbà tí gbèsè ká àwọn onígbèsè fẹ́ máa kó ọmọ ẹ̀ lọ ìgbà yẹn ló ti ìyàwó ẹ̀rọ akéríta ló lọ mọ́dọ̀ bá wòlíì ó ní kó lọ rẹ ìkòkò tó pọ̀ kó lọ máa rọ ìgbà tó rẹ ìkòkò yẹn tán òróró ọmọ jẹ o àgbà tí láàfin ìkòkò tán yá ìgbà tó dilé tí wọn tilẹ̀kùn mọ́ ní sẹ́yìn tó kú tán ní òróró tó dá. only one ko lota
2: yes sir
1: o so be se
2: yes sir
1: o ti jere ni
2: be
1: bayi so so
2: e mi mo
1: o won ba nkan to ni
2: be ni sir
1: won ba nkan ta ni ni
2: be ni
1: la ku kan ya pa e ko la ni kan ai ka da ni
2: ti mo
1: o ko ba bo ma se ma
2: ni
1: re ti o se ka
2: ni
1: sir ni re kan kan kan ka
2: o
1: ko ku ya ti to be se ni
2: sir
1: o ya ko de ba ko won le ba wa ko won le ba wa ko de ba wa a ri bo ki a ro ni a ro ni a ri so a na ni in the name of Jesus
2: omi ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí
1: yìí bẹ́ẹ̀ mo sọ wọ́n pé ọ̀nà tọ́lọ́run máa gbà ó máa yẹ ẹlẹ́nu
2: orí
1: alágbára ni ọba àwọn ọba mi tọ́ ọba ìgbàgbọ́ ó ní ẹranko ẹlẹ́rìí lórúkọ jésù àbí ẹlẹ́rìí
2: ẹbí
1: ìlọyìn bàbá tí ń bẹ lẹ́yìn mi ọlọ́run ti ń bá mi ṣe
2: sọ̀rọ̀
1: ń sọ pé ọgbọ́n wo ni mo bẹ́ sí lẹ́yìn ọgbọ́n ọlọ́run kan lókun wá tẹ̀lé rẹ bá sọ pé ká bí ọ́ òsì olùlànà tí ń lànà fẹ́dà wọ́n lànà fẹ́mi náà ló mọ̀
2: tí
1: ìdààmú mi ó
2: tí ó
1: tí ìjẹ̀rọ náà bàjẹ́ ogún àmúwáyé mi tí mo sọ
2: ní
1: sámi gbàpadà
2: kí
1: ilé lẹ́nu ọ̀rọ̀
2: kí
1: ìyàmí tán
2: kí
1: mọ́tò ọ̀rọ̀ jẹ̀
2: náà
1: kí ni wọ́n gbé jẹun
2: kí
1: ni wọ́n ṣe eré
2: kágbé
1: òní ní gbèjì
2: rẹ̀
1: kọ́lọ̀ mi jẹ̀rí yéṣù
2: olúwa
1: mímọ sọrọ aláwọ gbogbo owó táńgẹ́lì ṣe ṣe ní
2: ẹ
1: lọ́kà ìyá ẹ̀sáyà ẹ̀sáyà mú lóka
2: lọ́kà
1: oríkẹfà
2: kò
1: mí láti ṣe ìpínlẹ̀ ohun ó bá wọn gẹ́lì ṣe iṣẹ́
2: adéèrè
1: tó bá tún wá aráyè
2: ẹ̀sìn
1: lọ́kà ìwé ìfihàn
2: ẹ̀yẹ́
1: ìfihàn yẹn lọ́kà oríkẹ́ni ẹ̀ ó wà lọ́wọ́ ẹsẹ̀ ẹ̀kẹ́
2: gbọ́dọ̀
1: ọ̀ àyànfẹ́ ọmọ gbẹ̀fọ́ ogún àmúwáyé kò ní sọ̀rọ̀
2: náà
1: ṣe àyàkátà mariya tẹsán
2: mi nínú
1: gbogbo tí ń sọ ológojì ológogo
2: ayérayé
1: gbogbo tí ń sọ ológojì ológogo gbogbo tí ayé ń gbà lọ́wọ́ ológo tí ayé ti ń gbàgbé ológo tó ológo ti ń jẹ́ ní ìgbàgbé
2: ìsìlámù
1: ó lẹ́mẹ́yẹ
2: kàtà mi
1: lẹ́yìn ẹ̀mí mímọ́ ó yà ṣẹ́gbẹ̀fúwà omi omi ológo rèé olúwa gbogbo mi fún mi omi ológo rèé olúwa gbogbo mi fún mi àwọn kan ti ṣèkà wọn ti gbogbo mi fọmọ wọn àwọn kan ti ṣèkà wọn ti gbogbo mi fára wọn omi ológo rèé olúwa gbogbo mi fún mi. àwọn orin tí àwọn èèyàn kọ
2: yìí ni sà
1: mo wà nínú ìsọjí kan pẹlẹkùnlẹ nìkan fi ń kọrin yẹn
2: lèsì o
1: ó wọ ara rẹ pé kò yẹ kí ayé òkórí bíi eléyìí ẹgbọ́ nínú ìwé àwọn ọba kìíní orí ẹ̀kẹta
2: tó
1: sọ nípa obìnrin onínàbìkan wọn ní nígbà tó wọ ọmọ tí wọn gbé sí lọ́wọ́ ó rí bí òkú ọmọ ni ó ti kọ́kọ́ gbà kámú ṣùgbọ́n ó ní nígbà tí mo wò
2: fún
1: ó ní mo rí wípé eléyìí kìí ṣe tèmi gbọ́ mi àyànfẹ́ tí o ti wọ ọ̀rọ̀ ayé rẹ
2: fún
1: àyàkáwà
2: yákẹ́
1: tí o ti wọ ọ̀rọ̀ iṣẹ́ rẹ yẹn fún
2: rìtánà
1: bó yákẹ́ tí o ti wọ ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ yẹn fún ṣé bí ṣe yẹ kó lọ ló lọ yẹn ó ti sọ ògbó ìgbéyàwó yẹn nù gbogbo ìwà lójútùú mọ ẹnìkan lọ́jọ́ kan ẹkú tó ń sun òun ti sọ ògbó iṣẹ́ ìnu màkàkàbà àbàkóbà ìmọ̀nàkàbà ogbó onísọnù mọ́ ẹ̀wọ́ gbogbo yẹn kí mọ́bà gbàgbé gbogbo ọjọ́ friday kì í ṣolú wọn lọ máa lọ láàárọ̀ mọ́ níbi gbàgbára o aago méje láàárọ̀ a ti kọ́kọ́ lọ gbàdúrà ibo la ti máa lọ gbàdúrà yẹn
2: grace
1: hub ní olùdarí garden tí wà lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹ ní roodu ẹ̀yìn ìtàkù arena ló wà
2: tó
1: gbogbo wọn tó wà ní sango tó wà ní ẹlẹ́yẹlé gbogbo àwọn ará pẹpẹ àwọn èrò àwọ́tọ́ gbogbo ẹ̀yìn ológun ẹrú ẹ̀yìn tẹ̀wà ní gbẹ́gìjà àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀wà láàrin ìgboro ìbàdàn aago méje láàárọ̀ láti kọ́kọ́ jọ lọ pàdé ní olùdarí garden lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹ ní roodu ìyẹn lẹ́yìn ìtàkù arena àádọ́gbọ̀n ọba rí aago méje sí mẹ́wàá
2: ní ilé
1: sí
2: mẹ́wàá
1: tó bá wá di aago méjìlá
2: látẹ̀wá
1: wà ní olúwo
2: olúwo
1: tó wà lọ́nà tó ń gbèdé gbẹ́dá
2: yẹn ní
1: pẹ́mẹ́ta olúwa ní ká lọ ṣiṣẹ́ lórí destiny republic dídá ògo
2: padà
1: bàbá màmá o àwọn èèyàn kan máa ń pera wọn ní ológo ìbéèrè rè o ta ní jẹ́ ológo kí ni orúkọ ògo fún wa rẹ̀ ẹ jẹ́ kí n sọ fún àwọn èèyàn kan
2: lọ́bàdé
1: bí wọ́n á sọ pé wọ́n ní ológo lò
2: ń
1: tó bá dọ̀ wọ́n á ní sọ pé ológo lò
2: ń
1: mo wá béèrè ìbéèrè ní màmá
2: jáde
1: ẹ wo bí n sà
3: ma n pe ni ogo ti na fi pe ni ologo mummy and si daddy
4: yes sir
3: je ki yanu na fun
4: o daddy
3: se ologo lo oto se won be ogo re ha ti ma n pe ologo
4: yes sir
3: o ni iyamu ye adamu eniyan
4: eniyan
3: ti olorun fun
4: yes sir
3: ti aye fi wa ri ti
4: je si le di ma ri
3: ti
4: yes sir
3: amu ye
4: iyamu
3: adamu eniyan
4: adamu
3: ti aye fi wa ri ti
4: o
3: je eyan ni
4: yes
3: sir to fi ju ede re lo ti won fi fe ri ba fun
4: le si le di ma ri
3: o te eyan ni ti aye fi wa ri ti o mo pe ni ogo
4: yes sir
3: ani du ni kan to fi ju ede re lo
4: yes sir
3: tabi du ni kan ta je fi wa ri ti o ni won pe ni ologo
4: yes sir
3: so ologo tabi ogo e je kan ni to ni tu mo
4: yes sir
3: o ba fe kura re ni ologo tabi won do ogo re wa ni kankan ti awon aye wa ri ti
4: yes sir
3: ti o ni ti o di ni to bi aye ti me lowo ni kankan to fi gba ni lawo je
4: yes sir
3: ti awon eniyan ni me to fi gbo wo pe ni o so ka ba ni
4: eh
3: o so ko do go
4: yes sir
3: ami eja o sa ye ti fun wa ti
4: ma wa ye
3: o sa ye ti wa ri fun wa o do ki pe wa lenu ni o sa ye ti ye wa ti o ti le ri mo wa
4: arugo
3: na je ka ta bore ka ta da ni to wa so ni mo wa lowo
4: yes sir
3: ti won gbe lo mo wa lowo
4: sa
3: ka da ni mo
4: ye ogo na pe
3: oluwa je ka ta oluwa je ka ta oluwa je ka ta oluwa je ka ta oluwa je ka ta oluwa je ka ta ni de de mo bi ta ba so ro ogo
4: je ka ta
3: o te yin fi dari egbegbe wi
4: yin
3: yes yes ka le yin mu eh ti o awon mo ma nsare
4: benita
3: omo kan wa mere ntaje lo to je ni bere to ba nsare ba
4: yes ta
3: o ni o gba ife o ni gbogbo ara ye pate won fun o ni won ponle ogo re ni ere to nsa yen
4: yes ta
3: o ni ara ye fi ponle o se se ko ma mo ni mu
4: benita
3: to ba da ri awon ninu ni o ma wo ran ni ogo e ba ri nu lo ti omo yen wa ba wa ni soro ti ese re ba lo baje ni gidi ayi gbogbo lo
4: o
3: ba ya da ka ba ye yo to mo nilu
4: benita
3: hey ti gbogbo yen pon pon pon ayi gba ti wa ni di jegede ni leni gba ni ta leni ti ni kan ori lo ma to ori lo ma to ri gaga gbogbo yen ma pari we ogun e ni
4: yeta
3: ta ye pe ba ti je o je ke gbe bere si
4: ju
3: o se n ba ologo ti
4: abi ti leni
3: ma ma gba ju a se wa sha bi
4: yeta
3: o ti wa se ni gbogbo ayi o ni gba jo ti ba fe so fun
4: yes sir
3: je mo ko ogo mo ma yin mi na lo so ma follow mi lo bi mo se n ba lo je lo follow mi lori facebook
4: yes sir
3: ati tiktok ati youtube
4: so
3: mo se se ti be ma tra yin yin na gbadja e lo sori ajilore atamata se prayer life ajilore atamata se prayer life lo follow mi ba lori youtube
4: yes sir
3: ma so lori lori youtube o ma ni agba lo subscribe o friend subscribe ra ko follow mi o friend so ba so ni pa ogo be ni mo so pe sari ogo yi ipinle ta ni won pin si won pe ti selecta glory o ni ogo te yin mu lati orun lo gba
4: yes sir
3: yo ba mo so fun selecta glory ati mo ni ti se pe am deli aye di ko bayi eyan ma je waye pelu e sori ogo te pe ni selecta glory so ba ti je waye o ni awon eyan ma ri awon amoye awon to lo ya awon to ni mo awon to lo fun ni asi bi awon woli mo ma sọ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wòlíì
4: bẹ́ẹ̀
3: wọn kọ́ ló ń sọ tó wá wò ní ìyàtọ̀ sí pásọ mo ti tẹ̀yìn tẹ́ kọ́ ló mo sọ sí yín
4: bẹ́ẹ̀
3: mo dẹ̀ sọ fún pé ó yàtọ̀ sí àpọ́sí ó yàtọ̀ sí kíkà ó yàtọ̀ sí ọ̀bàjẹ́ wò ní ló ní àṣírí lọ́wọ́ gbogbo bá dé lè yín wọ́n wò ní ìka wò ní ló máa jẹ́ kó mo bi sọ́rọ̀ ayé kò sí bí ògo bá sọ nù pásọ̀ kọ́ ló máa rìkọ́ báyìí àṣírí yẹn wò ní ìlàfẹ́ fún bí ní àjọ ọba sáré
4: sí ẹ̀yọ
3: ọwọ́ òní lọ ìwé mọ́ sí orí kẹta ẹsẹ̀ ìkéde ó nítorí olúwa ọlọ́run kì í yóò ṣe ìkẹta ṣùgbọ́n yóò fi ohun kọ̀ọ̀kan rẹ̀ mú àwọn ohun òní ìrìnsẹ̀ sórí àìmọye ló gbogbo wálé bẹ̀ tó gbẹ dà mí kí ló fà nígbà tó fẹ́ máa rìnrìn àjò ògo kò ní òbí ẹ yóò tọ́ ló ń gbọ́ wàásù èmi máa ń sọ kíní kan fún àwọn
4: ènìyàn
3: máa bí bẹ́ẹ̀lì ló jẹ́ kó kíá àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń tẹ̀lé kò tẹ̀lé òbí bóyá bẹ́ẹ̀ jẹ́ ń sọ kíní kan fún
4: wọn
3: tọ́ ọba gbègbè sẹ̀ wò nílò nílò tọ́ ọba fẹ́ sin ọlọ́run pásítọ̀ ló nílò mo máa sọ pọ́pọ̀lọpọ̀ ènìyàn ìṣòro ní bí èèyàn wọ́n wò ní ọ̀nà àbáyọ ló ń jẹ́ kí èèyàn wọ́n wò ní bẹ́ẹ̀ ni sà kò wò ní ìròyìn ayé ìkójókòó tí ọ̀ owó máa ń sọ pọ̀pọ̀lọpọ̀
5: oni lo pastọ ise ti pastọ so olori so agbete olori wa su olo ma ti oro bo e seri bo ma so ko lo ko iwo to ba ti gboro ti pastọ lenu o do so lo lenu to lo olori so agbete
6: yesa
5: ba be no ti aja to ba so ni ki se ki o igbo ko lo lo de that's why I respect pastọ
6: emi
5: pastọ so eri to ti pastọ lo I do compliment back to the pastọ tori awon ni olorun ko lo ni so
6: yesa
5: amo to ba ti bi e tan bi se ro ba gori ara to ba le ti oji e mo to mo bi to fe yesi you must go back to woli didi re ti tori pe woli ni olorun ma lo lati se idari fun
6: yesa
5: we ro mo ri kejo
6: ese
5: ikenla o ni tori iye awon ti ati pase ni mo se amona ta to so mo o ni awon mi se omo olorun to ba soro ogun awon waye
6: benika
5: a o ta bi yan ma mi
6: abi
5: ti ba se ati leyin olorun so mo so bi pe ani ka ni ba gan mi
6: yesa
5: o ri ofe ti mo ri gba ni ba ba bi awon baba baba so so pe omo yi so bi se ni wo ni ti gbo agbaye ma ni nígbà tí a ń sọ bí sẹ̀ ń gbà yẹn àwọn èèyàn wò wípé à ń sọ ìsọkúsọ ní ẹlòmídẹ̀ sọ bẹ́ẹ̀ rẹ̀ ni wa mo mọ̀ pé ògùn àmúwáyé àtúnṣe ni tí n tó máa ṣẹlẹ̀ ká máa sọ gbà yẹn ọpọlọpọ bàbá ni bàbá jíbọn gbà lọsọ ọpọlọpọ orí ọpẹ bàbá ni bàbá mi àpọ́sù jẹ mọ́tò orí ọlọ bàbá rẹ ní 1977
6: sẹ́ńtà
5: àwọn kan wà wòlí ni wọ́n
6: wọ́n
5: bá bẹ́ẹ̀ pàdé wọ́n á ti rí ògo rẹ̀ nígbà tí rebecca ọ̀yọ́yọ́
6: bí
5: fàtí wọ́n gbẹ̀jú à bí bẹ́ẹ̀ni sọ ìlú rẹ̀ jẹ́ lọ́sí sọ́tọ̀ 25 náà nígbà tí wọ́n lóyún wọ́n wáyé oníwájà gbùgbùgbùgbù nílẹ̀ màgbọ́ wọn ló lọ béèrè sí ọ̀rọ̀ ní wòlíì
6: yìí
5: wòlíì lọ sọ fún pé wọ́n ní orílẹ̀-èdè méjì ló wà nínú rẹ̀ sọ ọba kan láti bá 22 ìyẹn ìwé jẹ́mọ̀sí 25 ó wá sọ ni ó ní nǹkan máa lágbára jẹ́ èkejì eléyìí tó wá jẹ́ ẹ̀gbọ́n ni yóò ṣe àbúrò bẹ́ẹ̀ ni àti lórí wọn ti sọ kádàrá so ogún àmúwáyé wọn ti láti lórí mọ́mì iṣẹ́ wòlíì ni jésù pàápàá àti ní ogún náà wòlíì ti sọ nípa rẹ̀ àìsáyà orí ẹ̀kẹ́sàn-án wọ́n bẹ̀rẹ̀ sí sọ ògo tí jésù ń débọ̀ nítorí a bí ọmọ kan fún wa a bí ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa fi orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aláwíyé àlàáfíà lẹ́nu tí wọ́n pe jésù lọ́wọ́ àbí òun pè ogo ní ògo tó ní wọ́n bẹ́ẹ̀ náà ni ìwọ náà tí ìkankan wà tó mú tẹ̀lé láti ọ̀run wáyé torí tó mú tẹ̀lé ẹ̀yẹ òun ni wọ́n ń pè ní celestial glory ogun àtọ̀run ló ń pè bẹ́ẹ̀ kẹ́rí ogo yẹn ló máa ń bá àtàkùn pàdé tó bá rí pé nǹkan dàrú fún ẹ jẹ́ ọkọ lọ wà nípa celestial glory rẹ ogun àmútọ̀run wà òun lọ ayé máa ń gbógun sí òun làwọn àjẹ́ máa ń gbógun sí òun làwọn alágbá lóògùn máa ń gbógun sí òun làwọn èèyàn máa ń torí ẹ̀bílẹ̀ ènìyàn òun máa ń torí ẹ̀gbàyàgbé ènìyàn rú òun máa ń torí ẹ̀fẹ́ sọ nílẹ̀ rú kò sí lọ́wọ́ wòlíì tí ọlọ́run fún ní ìjìnlẹ̀ èyí rẹ̀ máa ń sọ wípé tọba dẹ́gbẹ̀ wòlíì wọ́n kọ́ ló sọ tó ń ṣe ọ́ ẹ̀mí náà ni wọ́n máa gbẹ mú wòlíì wọ́n máa sọ àṣẹ láti wá rẹ̀ mi sí ọ́ gbogbo ìwọ́n tó ń gbọ́ mi gbogbo èèyàn lọ sẹ̀ yìí o tún wá ní ká ṣiṣẹ́ lé lórí gbígba ogo padà
6: gbígba
5: padà ogo glory recovery ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn olúwa ní ká lọ gba àwọn ògo padà àwọn táyé ti gbogbo lọ́wọ́
6: wọn
5: òun ti kẹ́tẹ́lẹ̀ wọn ti gbogbo iṣẹ́ ìgbéyàwó ẹni tẹ́lẹ̀ wọn ti gbogbo ìgbéyàwó ẹ̀ ìgbó ìrìnàjò wọn ti gbogbo ẹ̀ dání òun fẹ́ dìde bí ológo fẹ́ sọ wọn náà fẹ́ fọ̀ bí ológo wọn náà fẹ́ jẹun bí ológo wọn náà fẹ́ wọṣọ bí ológo wọn náà fẹ́ rìn bí ológo wọn náà fẹ́ dún láàrin àwọn ológo àwọn èèyàn lẹ́rìn ẹja gbọ́rọ̀ ẹ̀yẹ́ ni wọ́n.
7: ibi tẹ ti wá àtúntọ́lọ́run àtàmátà yìí ṣe fi ẹ̀jọ̀ sókè.
8: orúkọ mi ni solomon adimbola mo wá láti agbègbè ọjọ́ nígbà tí mo kọ́kọ́ wá ní last week sunday nígbà tá a parí àdúrà bàbá ní ₦10,000 pé ẹ̀ tó bá ní láàrin wa mo wá sọ pé màá wà mi ò lówó yẹn lọ́wọ́ nígbà tí mo
7: jẹ́ ẹ̀ lówó yẹn lọ́wọ́
8: mi
7: wá jẹ́
8: ẹ̀ lọ́wọ́ àti ìrìnàjò lọ́wọ́ àti ìrìnàjò wá sí ẹnì

0: ọmọ mi dáwà ní iléèwé gíga ní yunifásitì.
1: Ọmọ yìí wà ní pàtì.
0: Ṣèmọ̀ wá mo ṣe pé ọmọ yẹn pé mo ti rí lára owó ẹ̀.
1: Ẹlẹ́ ti rí lára owó ẹ̀ pẹ́pẹ́
0: fún un. Ẹ̀mọ̀kan bẹ́ẹ̀ ni àwọn nǹkan mìíràn tó wà mí lọ́rùn ló sọ láre.
1: Lẹ́yìn ìgbà tí ẹ jáde fúnkẹ́ sọ ìfún
0: mi. Wọ́n
1: ti wá kó lọ sí 200 lẹ́fíìsì.
0: Ẹnìkan náà tí ló bá ṣe bí consultancy tí ò fún mi ní nǹkan kan. Bí ò èyàn náà tó ta ọ̀sá 100,000.
1: Kí
0: ni eléyìí ti ṣe pé
1: kí ṣe bí wọ́n fún ẹ̀mí àwọn olùlé ń ṣiṣẹ́. Wọ́n lọ àwọn àtàmátà tó ṣe máa ń ṣe ní
0: ìṣẹ́ máa ń ṣe.
1: Lórúkọ ọdẹ tuntun wọn lẹ̀ rí kà. A máa lẹ́yìn ìjọ máa ń ṣe. Ẹjẹ́ lọ ṣe wò ní sọ̀rọ̀ sọ. Wọ́n máa fọ́jọ́ gbogbo bíi tóbi ẹ̀dá náà. Ṣé wọ́n bá bí tóbi ẹ̀dá fọ́jọ́ bíi tóbi ẹ̀dá yìí? A máa fọ́ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ lẹ̀kan, ẹ̀jẹ̀ Jésù lẹ̀kan. A lè rọrùn àtàmọ́ta sí wòlíìsàn, máa ń sàn, gbàmílà.

àmọ́ ògúnyẹmí ológùnró ọmọ tó ti dọ́de fún tòní ètò ọgbọ́n ọlọ́gbọ́n tààrọ̀ yóò tún lékè ń kà yóò bùyà rè ọlọ́ni o ọlọ́run tá a gbójúlé tá a fi ṣe ìgbẹ́kẹ̀lé wa òun náà ní ń bá wa ṣe é níjọ́ kẹjọ jọ́ kẹjọ tààrọ̀ yìí yóò tún ẹ̀yọ́ kan lọ mọ pọ̀ adúgbò adúpẹ́ pé òkun ọlọ́run ti mú ká jẹ ọlọ́run ti mú ká mu ọlọ́run ti mú kí ohun gbogbo ọmọ lọ létò létò tó sì yìí bó lọ wà kájọ ṣe tààrọ̀ yìí torí ibá méjì kọ́ ọlọ́run láàmọ̀ fọpẹ́ fún ìwọ láàmọ̀ fìyìn fún tó sì aya adébọ̀wálé ojú òní tí ọ ò láṣẹ lọ́wọ́ ọlọ́run àbíbò ni ìwọ náà bá wa dá sí ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ ọlọ́run tóbi ná tẹkibír ní tàwọn mùsùlùmí praise god hallelujah ọyá tó sì

kábíyèsí olódùmarè ọba tẹ́rẹ́rẹ́ ti fi etí ṣàgbéjì ara ọba àmì ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ ọba lánàá ọba lónìí ọba tí ọmọ wà nígbà tí ọba sílé ayé mọ́ kí ọmọ òyìn ọmọ gẹ̀ o lọ́kọ̀ ọlọ́run ọba àtàtìlẹ́yìn ẹ̀yìn èèyàn ó ṣeun tó sìn aya adébọ̀wálé ojú òní tí ọ láṣẹ lọ́wọ́ ọlọ́run mami rachel adúpẹ́ abèrè ètò fún tòní lọ́kọ̀ kábíyèsí ọba tó mo lẹ́yìn.

sẹ́ni gbẹ lẹ́ẹ̀kẹta kí tó sì ó tó tu dàálẹ̀ bẹ́ẹ̀yàn bá fààyè gba tó sì yìí yọ da nǹkan lẹ̀ ó ti fẹ́ tu lẹ̀ ẹgbẹ́ lẹ́ẹ̀kẹta yìí bẹ́ẹ̀ bá kú ìṣe ọ̀tàn adìẹ tí ò tí kú àbí ká sọ pádìẹ tó bá tiẹ̀ ti kú gangba mi wọn àwọn bàbá wa wọn ló lè jẹ̀gbàdo àlóyé ẹ kígbe olúwa mọ̀ jẹ́ kíra dára dọ́gbẹ̀yìn mi ara ń bẹnu arọ ẹsẹ̀ ni ò ní ọlọ́run ara ń bẹnu mi mọ̀ jẹ́ ń fàràánú kú gbogbo yín náà ẹ sọ bẹ́ẹ̀ mọ̀ jẹ́ ń fàràánú kú ọlọ́run.

0: ọ̀rọ̀ bù ṣe ẹ ti mọ̀ wípé lẹ́pọ̀ níyọ̀ láàmà gbà níyọ̀ lẹ́pọ̀ láàmà ẹ̀gbọ́n ọ̀tẹ̀tọ̀ wọ̀ ló ń la ẹmọ̀ pé yọ̀ ń ba bẹ́ẹ̀ kó sẹ́yìn ń ba bá aṣọ àlárì bá bẹ́ẹ̀ wọ́n mọ̀ ògún yẹmí olóògùnrò ibi ọba gbà wá là á gbà sí ẹ bá bá kọ̀ lógi ẹnu ká fọ́ lẹ́kọ̀ọ́rọ́ ni ẹ kò ní séwu lọ́nà ẹnu olóró ẹ kò séwu ní àdúgbò ẹ jẹ́ bọ́ sí abala àmọ̀ràn bí ó ṣe àyẹ̀m
1: ire lónìí orí mi àfiré lọ́jọ́ gbogbo òbúrò ọmọ dámi lòun ọmọ òkùnkùn ń ké sí
0: i ẹmọ ń jẹun
1: ọmọ rí ṣàgẹrẹ gbẹngbẹrẹ kórí ọsàn ìròrò ọmọ ọmọ sọmọ òkùnkùn lu tí etí dun ni ọjà bẹrẹ bàbá ẹ káàárọ
0: ẹ káàárọ ẹ káàárọ
1: àpòjúmọ mo ní kí n tètè débi èmi àti taiwo ni.
0: Ẹ mo ní èkejì ẹyin èkejì ẹ ń bu ọ lọ.
1: Ó ń sòjòjò ni.
0: Òjòjò ń sògùn. Ọlọ́run ọmọ ara le. Pírí lo lóńgó jẹ́ ẹnìkan ìbọ́kùnrin ẹ̀yẹ lórí ìtẹ́. Àìró kádùn mọ́dé yìí.
1: Ọwọ́ aṣọ wípé níjọ́ mẹ́jọ.
0: Máa gbọ́ o máa gbọ́ o máa gbọ́ o. Àìró kádùn. Ọ̀pọ̀lọpọ̀ máa pẹ́ àìrógbùrú kádùn ó ṣe ní rógbùrú kádùn àìró kádùn ni yorùbá wí ìyún ni pé èèyàn ò ní dúró lóòrò tí nǹkan kan ò ní ṣe títí tọ́dún ẹ pé àìró kádùn ni yorùbá wí gbogbo ẹ̀yìn tẹ̀ ń pé wọn ìrógbùrú kádùn ẹ rí mi léṣe ẹ tó rí mi lọ́dún ẹ tó rí mi lọ́dún tí ń bọ̀ ọyá bèrè ń tọ́ ọba wa.
1: Èmi àti Táíwò ọmọ ọ̀nàlẹ́ alájí pa òun la wà níwájú ìta lọ́dọ́dọ́ bá wa bá wa olódó láláṣẹ́
0: olódó kan náà
1: bẹ́ẹ̀ni mo bá jẹ́ rí olúwa ètò gbẹ́kùn rẹ̀ lọ́ba ni àyànbùkọ́lá ọ̀hún lẹ kú iṣẹ́ o ọwọ́ ara nìkan tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wa lọ́wọ́ sọ wípé ṣé bí ṣe ń lọ ṣòkòtò àrán là ń wò lórúnkùn ká bá ti rí yín láàárọ̀ yìí oníkà bí ń lérè pé
0: kí
1: ìtumọ̀ rẹ̀ ṣe owó ní àbí
0: àkàrẹ̀ tó nítumọ̀ lọ́pa fún ọ. Ó ní ṣòkòtò àrán là ń wò lórúnkùn ojú alájà parí kísà lẹ́yìn odi ìparí
1: ẹ̀nu
0: ẹyìn ìwọ ló ń lọ pamọ́ nígbà tó rí tóun ṣe ọ̀pá àlù lọ́wọ́ ọwọ́ ń wo gbogbo akitiyan rẹ tẹ́nìkan bá wá rí tóun náwó bákan àbọ̀ ń wọṣọ ọgbà àbọ̀ ń rìnrìn ìgbà àbọ̀ jẹun tó dáa kò ní mọ wàhálà tí wọ́n ń ṣe kí ṣàtọ́jú alájà parí lẹ́yìn odi ni wàhálà tí wọ́n ń ṣe kó o tó rówó hùn ẹ tiẹ̀ já sọta alájàpá àwọn olọmọ tí í já alájàpá.
1: Èmi rò pàwọn tí wọ́n máa ra nǹkan oko
0: rẹ. Ọ̀kadì láyé àti wọ́n máa ra nǹkan tí wọ́n máa lọ rajà ẹlòmíà lọ Mọ̀dúgùrí ẹlòmíà lọ ọjà oko oríṣiríṣi ọjà tí wọ́n máa lọ káràkátà Abíòyọ ẹlòmíì orí mọ́tò ni wọ́n dílé ń bọ̀ bá rè rajà lọ́nà ẹlòmíì wọ́n fún mọ́ ibì kan ni.
1: Bí ọkọ̀ bọ́lẹ̀ kájà.
0: Bẹ́ẹ̀ni àmọ́ gbọ́ ọba di pé wà náwó àwọn èèyàn máa wà ẹ kàn rí tí náwó bá ní tójú rẹ̀ ń rí ọ̀mọ́ ń bà. Ṣòkòtò àrán lẹ̀ ń wò lórúnkùn ojú alájà parí kísà lẹ́yìn odi. A mọ̀ pé gbà míì wọn a lọ rẹ̀ wà àmì àmọ́ bá kú òjijì pàdé ara wàhálà tójú wọn ń rí ni táyọ̀ ọkọ̀ afọ́ ọkọ̀ akoríbọgbó ṣùgbọ́n gbọ́n bá tajà tẹ́ tí a rówó tí a wà náwó èyí ò lẹ́lòmíì ọmọ àwọ̀ pé ha owó ni ẹ ná bí ẹlẹ́dà yìí wàhálà tóun ṣe kó tó rówó ńkọ́ ọ ní ní ìsìn àwa iná rèé n tá ṣe ọmọ yago tá a ti jí tá a gbọdọ̀ mọ́ jí bóde ní kùtùhù àì bàbá wa rówó ń bẹ̀ tí a ta sọmọ pé sẹ́tọ́ bá gbòógùn lójú ẹni ó di dandan kó mú owó gidi fún èèyàn wá ó di dandan bí sẹ́ bá ti gbòógùn lójú èèyàn yóò fún èèyàn lóúnjẹ téèyàn ọ̀jẹ tá a bá wa náwó ń bì kan sọ́sẹ̀ ju sí ọ̀rọ̀ sísọ lọ kò á ṣe ju sí ọ̀rọ̀ sísọ lọ àkúrì yìí ṣiṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wàhálà tó ṣe kó tó gbogbo ohun tí ń sọ ohun kó tó dúró sí i lágbárí bàbá kẹnu bóókì míì wọ́n mọ̀ pé ń yà wọ́n lẹ́nu páàkìyàn àbá ń pòwe kìí ṣe iṣẹ́ ẹjọ́ kan ìgbà kan làwa náà bẹ̀rẹ̀ tí ìwé ọmọ gbọ̀n pẹ̀pẹ̀ lọ́wọ́ wa ńgbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ bá wọ̀ náà wàá rè bí gba èèyàn dúró bí gbogbo ayé dúró wájú wa àmọ́ tu bí ejò ni àbí òyọ.
1: Àgbọ̀yé bàbá.
0: Tí wọ́n bá wá sọ pé ṣòkòtò àrán lẹ̀ ń wò lórúnkún ojú alájà parí kísà lẹ́yìn odi ní tí ẹ ń sọ ni wípé ẹni tó ń wò ó ìwọ náà múra ṣiṣẹ́ tiẹ̀ ohun tí náwó òun ó ti fara ṣiṣẹ́ kó tó di pé náwó bẹ́ẹ̀ má fojú èèyàn lásán wò bẹ́ẹ̀ o ti rí nu ìwọ náà múra ṣiṣẹ́ tiẹ̀ kò jù bá ń lọ.
1: Ẹ ó bá wa pẹ́ olóògùn ró bá.

0: je ka fi oju opo le ki a ri eyan meji ko ba wa da si sokoto aran le nwo lorunkun oju alaja pa ri kisa leyin odi 0912370867 0912370867 eka aro
1: ologun baba ni
0: eh
1: ma ka re pe to
0: eto ri olodun ni ba wa to
1: mo ki oluku yin na opolowo ni deba o
0: ami ayan bu kola ni
1: mo ko mi si ona la o o ba fu ola la fi a o
0: ami ami
1: egbe mi ri omo jodaji lati se se bade ni doko tu ara la wu ni ruko erin ti o mo bi iye ti si ti mo ko si bi eni o ye ko kaluku ni se pa mo se ni
0: ma bo se ro ma bo se ro pa ko kale to joko be
1: Bo wa ni
0: baba. Ta mo woju Olorun ko nba ra ode. Ba ba wa nawo keni kan a mo pe kini kan.
1: Ami
0: ami ami eseun eseun. Ha. Mo le wore were an ba bo. Abiodun elesin la la pa fun. Bo ni zo ti je be ti jiji ba le re pastor apostle Adesina elesin. Elemeun.
2: Ami ologun re.
0: Ogbo ati yo.
2: O pe Olapeye ni won ni pe Olapepa.
0: Ase ase ase ase.
2: Aiwo. O ma ja o. Ogbo ati yo ko ni o ti yo.
0: Eseun.
2: E ma gbogbo ologun ka le keko nbe. E ri pe te pe te pa owo ita ro yi. Mo ti sa ko emi ti mo fi pe emi na ma.
0: Ah. E to ti gbo yin.
2: To ara le wo lo dukun.
0: Eh. Ojo alaja pa ori kisa leyin odi be ni
2: aye ba ni ri wa le ni o
0: be ri o
2: ni to ba le lo ma araye ri o owo eku lo ni o eni ba gbo to lowo ka ba pa fun yan keyan lo pada ronu pe iwo da wa se si a ri mi gbo
0: ami ami eseun eseun
2: pati lati wo ko eku etu
0: o eseun ha adugbe
3: egba olori re
0: Doctor re
3: lo ma ye ni kale
0: lati lan late
3: alaji omo we doctor aye la gugu lati lan late
0: eseun eseun
3: e ri na ni ise logo se ni wa bi se re won tun la o logo na won ni after the sweat the feet ta ba la gugu lati de de to ja ta ba se gbe ju la to rere nigba wa le won a ni work and pray e si se e wa fi agbara si ẹ̀rí gbogbo ohun tá a bá ń ṣe àdúkátọ́ ṣùgbọ́n ìgbìyànjú ní ṣáájú ọlọ́run ò sì pọ̀ ìgbìyànjú o ẹgbẹ́ ọ̀nà àti màrí ní ìgbọ́
0: àmì
3: lábẹ́ ọmọ ìyá ìlà gbogbo láti ràn látẹ̀.
0: Àmì ẹ ṣeun. Ẹ jẹ́ kí n gbẹ nìkan láàyè sí ká wá bọ́ síbi àròkàn fún tòní ó ń gbóná gírígírí ẹ mọ̀ káàárọ̀ yá àbẹ́jẹ́ ẹlẹ́gùnsí ń bo lọ wà ìyá yìí mọ̀ ń gbọ́ yín ẹ káàárọ̀
4: èyí
0: tá a sọ yìí ni ẹ kọ́kọ́ dá sí lẹ́yìn ètò ẹ wá bèrè tẹ ẹ bá fẹ́ bèrè.
4: Ẹ bá ti nọ́mbà yín síta.
0: Ọ̀dà.
4: Ẹ̀jẹ̀ rí Ọlọ́run tó bẹ̀ bàbá dèrè. Ọláyé ìlú ni ń gbà ká bá sọ jẹjẹjẹ. Ọlọ́run fara ló gbà wá.
0: Àmì o.
4: Ọkọ̀ àgbà rí káàkiri
0: wá. Àmì. Àmì. Ẹ ṣeun. Adúgbò adúgbò pé òkú kò ní súwa kò ní rẹ̀ wá láṣẹ lọ́wọ́ olódùmarè abálámọ̀ ń wọ́kọ̀ mọ̀ ń aya mọ̀ sọ fún wa pé ó sì wà ń bẹ̀ digbí ẹ kò ní súwa kò ní rẹ̀ wá orí ọgbọ́n ọlọ́gbọ́n òun gangan kó tún wọlé èyí tá a fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ kó tún wọlé padà ẹ bó ṣe wà nìyẹn mọ̀ sọ fún wa pé ọkùnrin tí ń rìn wọ́kọ̀ wọ̀kọ̀ àbí obìnrin tí ń rìn wọ́kọ̀ wọ̀kọ̀ wọ́kọ̀ yọ pàdé ọkùnrin tó náà ń rìn wáyà wàyà wáyà ìdí rẹ̀ ó ti náà fi nọ́mbà bíi méjì kan síta láàárọ̀ tòní ẹ̀yin obìnrin ẹ̀yin ẹ pe nọ́mbà un àgbàlagbà lẹ́ni tí mo fẹ́ sọ nọ́mbà rẹ̀ yìí ṣùgbọ́n àgbàlagbà tó lè tọ́jú obìnrin ni bá ọ bá wà mọ̀ pé o lè fàgbàlagbà torí bẹ́ẹ̀ yẹn bá ti ń lé lọ́gọ́ta ọdún ṣe mọ̀ pé ó ti dàgbà nọ́mbà yìí tí wọ́n fi síta yìí ẹ pé lágbára ọlọ́run ọ̀rọ̀ yín ọjà sáyọ̀ ẹ mú gègé ká ẹ kọ́ lẹ̀ o tàbí ká ẹ kọ́ fẹ̀yìn ẹ̀yìn tí bá ń wá ọkọ 08074-00-2144 08074-00-2144 àgbàlagbà ni ṣe rí ẹlẹ́ẹ̀kejì ohun ò tí ìdàgbà púpọ̀ nọ́mbà ti ẹ̀ rèé ọkùnrin lòun náà o 08122386199 08122386199 òní nọ́mbà ọkùnrin méjèèjì tí mo fi ilẹ̀ hun ẹ pè wọ́n ìkan àgbàlagbà ìkan ọ̀dọ́ ni òun ẹ pè wọ́n ẹ jọ sọ̀rọ̀ pọ̀ bí náà yín bá wọ̀ ẹ pè mí kẹjá jọ sọ aya àròkàn lọ́kàn àròkàn àròkàn àròkàn ó orin àròkàn orin àròkàn orin àròkàn.

0: sọ.
1: Ite ti tiri ni wipe. Sadiri lori organizer ti ma ba se taya. Igba ti ori organizer. Ori pa so ti foga wo, lo na wo. A si gbo mo keke lo. A jo lo bi kan. Ah. Iwari. E mo kini ru eyi. Organizer bo nti ma bo n se taya re. Mo kaka ku oloju eni. O diju diju ti le e mo ko lala mi. Kore lo mi. Ha. God forbid di ase ye lebo Olorun ni je. Won loko ohun lo won lala ri. Se le wa loko ohun. O di le mo so fun yawo e. O so fun mama re. Bayi ka sa bayi ka wo di n to mo ri mo re. Ah. Iya ni ko si se ko sa se ko ja won lo do pastor. Won lo do pastor. Bayi ka sa n to ri re o. Ore lo mi. O na lori e. Aro ti sora re. Ola ejo wo sokan na e tun gbo mo lo e ti je pe Olorun ti falibarika si gbe yawo yin nu o lo fe o lo ko re o ha pelu gbogbo owe to gbagbe lori oro ti we abi ntan so ye yin en to fe nu to ba fe lomo laye to si fe kibu joko re ko rorun won binu ku nbe inu o tun ti dokan sibe lati gba na ni oba re ni kon ti e konu si mo mo ti jọ kan o to taya re to se o tun gbe lo be be ni wa n wo okunrin organizer pe ah eduro na lo to omokunrin yi re wa lokunrin sugbon ati wa gbo graduate organizer mo ya lo bere si foro po ni funpo eh boda foga e ti eduro na ki lo de eyin o lo school ni ah o lo school eh e lo school mo kawe mewa ngba ti osisi agbara mo ini oje ki n ah ko sa agbara mo ka wa le re nti oran yin ko ah bi mo se nse foga e n to ma lo bo ti e je part time ti mo sise mi mo be pe jima ti saturday abijo wo ni e fi n se e mo si ma lo eh oda won so bi oro aso je be lo mo obirin n wo foga ti n bo saya tẹ́lẹ̀ kankan ọ̀dẹ́nu kan mọ́ mo sì gba kamure lòun àti foga bá ń se wọléwọ̀de wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n ń se gbogbo ẹ̀ nígbà tó sì ti sọ pé òun lè kàwé sí i mo sì di pé amọ́bìnrin yìí ní kò gba fọ́ọ̀mù ọ gba fọ́ọ̀mù ọ wọlé sí skul ọ lọ bọ́ bá se foga díẹ̀ a lọ skul díẹ̀ kèé kúkú se fún táìmù lọ́gbà kèé se jojúmọ́ náà ní ọmọ lọ ọ lọ skul tó fi jáde wẹ́rẹ́wẹ́rẹ́ isi to n se foga re o jade tan won ti ife won ti wonu ara won daadaa debi pe omobirin ti n fowo tun se eyin ko omo nigeria leyin to jade o wa seko ba to di kuran won o to ri se eleyin wa so fun pe e mo ti so fun wa pe si ayan mo re ni ise foga to n se fe kan ja fowo tun o se won bara taya da sobu enje to da e to se te orisirisi enje ti foga le lo ti o mu kise re o ya kankan won ra intataya won mo se di pe foga mo de eyan nla re to wo ti e na de won mo ko le amejeji jo nse won bi mo lakoko ma won to bele keji won bi beji won da wore wore won ba bo won ba bo ki lo wa sele to daro kan e je nsare so tori baba mi with god baba le nfara bale gbo iya e ku ojo bi o iya with god mo gburo gbo pe mama nse ọjọ́ bi ẹ kú àtìlẹyìn baba ojú òní ti yin sẹ́ránṣẹ́ òní dìbàjẹ́ ẹ̀yin kọ́ yìí ọmọ nàìjíríà tí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ ń gbọ́ wa bó sì di wípé àwọn èèyàn wá gbéborùn fún ìyàwó foga rèé pé ọkọ rẹ ní ṣọ́ọ̀bù àrà ti ń dá kọ̀mọ̀mọ́ ń bà bí ti ń gbé dúdú ní ń gbé pupa òun jẹ́rìí ẹ̀ nígbà òjíjọ́ kan láì sọ tẹ́lẹ̀ bí ìyàwó foga ṣe wá sí ṣọ́ọ̀bù rèé o ìgbà tí ó dé ṣọ́ọ̀bù ọbọ̀kọ rẹ̀ àtẹnìkan ti ń jàjẹ tẹnubẹnu wọ́n ń jẹ ń lọ lóde ọkọ sọ̀wẹ́lẹ̀ ẹ̀yìn lágbájọ́ ní ẹ mọ̀ kú sẹ́ ẹ kú fàájì o ta lélẹ́yìn tó jókòó tí ọkọ lábúrò òun ni pa lélẹ́yìn ọ̀dáhùn ó rèé sàbúrò wọn ìyàwó wọn mo ti ní wọn wá fi mí hàn yín lé àwọn ni wọn wá ìyàwó wọn lèmi o ibi tọrọ ti darukutu re to dija won ja ngbọ ya ko lojutu ọkọ naa ba ni baba pe yawo mi lohun yawo ohun ni kini kini o se se ma saju mi la wi enike ipe ma kan mi se ki ma fe yawo le oni osan abi in sa fi ya nkan kan jo ajo ngbadun ara wa na ni kosin to buru nbe yawo mi ni oro dariwo ama bere yi wa bere wi pe se ko ngo ku nbe ni se nto ye ki fo go foju un rire njun o yo ku nbe o ti bi mo kan akoko o to bebeji lekeji omo ti di meta nle se ko keru re ko ku oni abi ko si mo fomi lo won lo ti ni yawo leyin o forget ni iyawo mi o 0912370 8675
0: e
1: mo ka ara iya beje elegusi
0: ẹni pé alágbára ẹgbẹ́ ọkùnrin mi ọ̀dá
1: kọ́lọ̀ ọ́ sàánú wa
0: ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ọkùnrin mi jẹ́gbẹ́ ọkùnrin mi
1: jẹ́gbẹ́ fọ́gá ti kàwé o fọ́gá ti kàwé sí o
0: ọkùnrin mi sọ wọ́n fọ́ọ́ yídìdì ni ọlọ́dì gbẹ̀wò dá ní pé ìlú kọ́ mọ̀wọ́ ogún mi àti mọ́fà náà ni o
1: tí ó fún léwé jókòó jẹ́ Dr. Yoniyi baba goodwill e ka aro o e ja jode jo so winning family of god e ja jode be la aro yi kini e fe se nbe gan abi mbola ja gbon ti e fe se
2: Pastor Lawrence Bayo Jesu Wale Jio Pastor Ruben

0: fún Ọlọ́run lókè ọrun.
1: Alleluia.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù.
1: Àmì.
2: Ayérayé nínú àwọn ọ̀run ọba àwọn ọba. Mo dúpẹ́ lọ́wọ́ yín lórí mi àti lórí gbogbo ẹ̀dá àlàyé. Ẹ ń fẹ́ gbọ́rọ̀ agbára kábíyèsí gbà ọ̀pẹ wa.
1: Àmì.
2: Mo dúpẹ́ pé ẹ mú wa parí ọ̀sẹ̀ ẹ jẹ́ kọ́sẹ̀ parí wa. Ọ̀gá ògo gbà ọ̀pẹ wa.
1: Àmì.
2: Mo dúpẹ́ lórí gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ àdúrà tí mo ń gbà fún wọn àti lórí ara tèmi ọmọ Ọlọ́run gbà ọ̀pẹ wa.
1: Àmì.
2: Mo rán àṣẹ jáde gbogbo èyí tí ó gbọ́rọ̀ agbára iṣẹ́ agbára kó ṣe láyé yín.
1: Àmì.
2: Ọ̀rọ̀ yín gba ojútùú.
1: Àmì.
2: Ọ̀rọ̀ yín gba ètòrò.
1: Àmì.
2: Ọ̀rọ̀ yín gba ìyanjú.
1: Àmì.
2: Bàbá mọ̀mọ́ a gbé orí ẹ sókè.
1: Àmì Jésù.
2: Orí ẹ kúrò ní ìdoríkodò.
1: Àmì Jésù.
2: Orí ẹ kúrò ní ìtẹríba.
1: Àmì.
2: Gbogbo ìran tó lòdì àtàlà tó lòdì mo fi ẹ̀jẹ̀ Jésù parẹ́.
1: Àmì.
2: Ìran ibi aláìbí kò ní ṣẹlé Ọlọ́run.
1: Àmì Jésù.
2: Ìran rere alárere kó wá sí ìmúṣẹ.
1: Àmì Jésù.
2: Jésù Olúwa wa. Èmi ìránṣẹ́ Ọlọ́run àlàyé tó ń dúpẹ́ tó ń gbàdúrà fún ọ ni wòlíì àti ajíhìnrere J.O. Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ kìkì àṣẹ pápá ọ̀tọ́rítì. Láti ilé iṣẹ́ ìránṣẹ́ With God Prayer Ministry and Gospel Church International. Mo kí ọ pé o kú oríire pé o bá iṣẹ́ ìránṣẹ́ agbára yìí pàdé. Kọ phone number yìí sílẹ̀ 08063490593. Again 08063490593. Nọ́mbà tí mo pè fún ọ yẹn tẹ̀ ẹ́ sórí fóònù ẹ kó wá fi agbára ọ̀rọ̀ kó fi save ẹ látorí WhatsApp kó wá text message pé please add me or kó ní mo fẹ́ máa gbọ́. Nọ́mbà ilé tí mo pè o ní kó tẹ please add me sí tí n bá tún parí màá tún nọ́mbà yẹn pè a máa fi ọ̀rọ̀ agbára àdúà táyé ẹ nílò a máa fi ránṣẹ́ sí ọ látòrí WhatsApp ọ̀fẹ́ ni bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀mẹ́ báwọn èèyàn ṣe ń lẹ́rìí ìwọ náà máa lẹ́rìí. Bákan náà ní àárọ̀ yìí tó bá ti gbọ́rọ̀ ìtàn kó máa bọ̀ wákàtí ìgbèníjà ló máa ń wáyé ní With God níbi ti ṣọ́ọ̀ṣì wa tó wà ní express. Mo fẹ́ kó o wá gbogbo ọ̀nà kó o débẹ̀ láàárọ̀ yìí. Iṣẹ́ ìránṣẹ́ àkànṣe kan wà fún ọ àti fún ọmọ ẹ àti ìdílé ẹ wọ́n ń pè ní wákàtí ìgbèníjà. A fẹ́ rí ọ̀gbìnìjà ní oṣù ìdúpẹ́ pé mi. Bákan náà tí ọ̀nà ẹ bá jìn ní ọ̀la Sunday iṣẹ́ ìránṣẹ́ kan máa wáyé ní kùtùwà ẹ̀ à ń pè ní òwúrọ̀ ìyanu láago mẹ́jọ àárọ̀ láago mẹ́wàá àtúnwọ̀ ní ìsìn ọjọ́ ìsinmi. Gbìyànjú kò wà ń bẹ̀. Ìwọ tó bá fẹ́ rí mi fún counseling ọjọ́ Monday mo máa ń ríyàn ní ṣọ́ọ̀ṣì wa tó wà ní express With God wà á ti dé kí aago mẹ́wàá tó nù. Ìṣòro iná àti agbára ní ọjọ́ Thursday. Nǹkan tó kàn wà nípa ìṣòro yẹn ni pé

0: Tun lati eka ipolowo oja lohun akiyin kaabo pada awa lori ikani Facebook lagelu 96.7 FM Ibadan eta
1: Olagun Ibadan
2: so okay wo film wo American film kan lari
1: ha Olagun apo Olagun
2: ga so wo American film
1: Olagun apo ko si na o le wo lori phone ko si data
0: se kin bend the phone mi
2: ko si data
0: ko si
1: emi ni data
0: all right
2: emi ni data
0: ko
2: imo korin emi ni data fun
0: eja ko lapa bi won ni ijoba Nigeria ni won ti yojo awon meta kan bombo to je bi afurasi pe won lowo ninu isele ti ijinigbe to waye ijoba ibile ti orire si awon akeko ati awon oluko ni ipinle oyo ojo eti friday ni ijoba ile Nigeria ni won ku won bo ta bombo bi omo ojo meto omo ojo mejo bi eyin mete ta won yi to ko won je Abdulrasaq Umar ti o pe yan mo si Abu Khalifa tabi Abu Khalid eni keji ni Yunus Musa ti o pe yan mo si Yunus bin Musa eni keta ni Samshu abi Adamusani ti o pe yan mo si Abu Itisa won ni awon mete ta won ni won ka esun mewa ototo si won lese ti won si ni ara awon esun ti won ka si won lese ti won fi yoju won si waju ile ejo giga ti joba apapo to fi Abuja se bujoko ni iwa igbesumo mi ijinigbe isopanpapo idala si bo sile laarin awujo ati wiwa kusa lona ti oba ofin mu nigba ti won soro awon meteto won tun wa lati ijoba ibile ti Suleja ni ipinle ti Niger lohun ni wọn ni wọn fẹsun kan wipe wọn sopa papọ pẹlu awọn kan ti oruko ti wọn jẹ Muhammad Sani Jibril Muhammad ati Ibrahim Kabab laarin osu kini si osu karun odun yi nigba ti wọn wa se pa bambari wọn wa lo sile eko lagbegbe ti aworo esinle ati ya water ni ijoba ibile ti orire ni ipinle Oyo won si ko won akeko ti won se danwo won ko won lo o won ni nkan yi igbese ti won gbe ase ati esun ti won se in lo lodi si abala ofin ti ikerin dini ogbon ipin akoko ti ofin le Nigeria ele to soro nipa iwa igbesumo mi ati atunto re ti odun 2022 won ni nitori idi eyi won si fesun kan won pe to awon na ni atoju aladie ki ti won ku awon omo olomo ti won ko won lo o ile eko igbejo ti wa bere bayi to je pe gbogbo won patapata ni won ti wa je wa pe esa won jeje awon je omo egbe ajo kan tabi ka pe ni egbe kan ti won pe ni Darussalam ti o si ti ni won se pelu Jamaatu Ashru Muslimima fi bilandi Sudan ti o pe yan mo si Ansaru won ni ise la bi ti won tin se le Nigeria ti gbogbo iko won ni ofin le Nigeria o faramo won tu coach ofin mi wi pe abalake edogbon ipin akoko ti ofin to ni se pelu igbe oju agan si igbesumo mi ni yo salaye iya ti o je won nigba ti igbejo n ba de gbedeke apa abikan won ti ko won o awon ti won fesun kan bi pe won lowo ninu ijinigbe to waye ni joba ibile ti orire ni ipinle Oyo ti won ko awon akeko lo won si foju won wele ejo igbejo ohun yo la ponja o
2: oda iwe royin Daily Post ni ayin ni won ti mu akoko kan laaro yi nibi ti o tin salaye oro wi pe egbe osilu the All Progressive Grand Alliance APGA won ni na ni ma ti fi oro lede wi pe ide ere o ti awon fi jan are Bola Ahmed Tinubu lo nte wi pe baba di odun 2027 o na ni common gun song gege bi are orilede Nigeria nigba ti n fi oro lede ti o si n fi oro wa lenu wo ninu eto mo maworan kan to ti kopa laaro ojo eti Friday eni ti se alaga gbogbo fun egbe oselu alakuko ohun Sylvester Ezeo Kenwa won ni na lo salaye oro wi pe egbe ohun ina na fi enu ko be latari awon ilana kan ile tan ti la kale ninu egbe osilu APGA Ezeo Kenwa iná ló tẹ wájú nínú ọrọ rẹ o ni ọpọlọpọ rori àti ìpọlọpọ jíròrò iná ni àwọn ti ṣe nínú ẹgbẹ òṣèlú alákùkọ káwọn tó fi orí oko sọdún lórí ìlànà náà o tẹ wájú nínú ọrọ rẹ o ni ìlànà tán gbé kalẹ ọhún iná làwọn ti bẹrẹ ní ọdún pípẹ díẹ sẹyìn pàápàá jùlọ lọdún 2010 sí ọdún 2011 nígbà tí ẹgbẹ ọhún wò pé ìlànà tí ààrẹ ìgbà náà yun goodluck ebele jonathan eléyìí ti ń tẹ̀lé ọta wọn lọ́rùn wọn ni làwọn bá ní pé àwọn ìjà ló ń tẹ o pé ó gbé ẹyọ ọmọ ẹgbẹ́ òṣèlú abga bó bá ti di ní ọjọ́ ìdìbò àwọn ò ní fa ọmọ oyè fún ipò ààrẹ kankan kalẹ̀ o goodluck ebele jonathan iná ni àwọn tò sí lẹ́yìn wọn ni ọ̀rọ̀ ọ̀hún lóṣìṣẹ́ wá wà bẹ́ẹ̀ dàsìkò yìí o ó ní bákan náà ẹ̀wẹ̀ ìlànà tí àwọn tó ń tẹ̀lé ọ̀hún ó wà ní ìbámu pẹ̀lú bó ti jẹ́ pé ààrẹ bọ́lá ahmed tinubu ojú òpó ti ẹgbẹ́ òṣèlú abga tán tọ̀ kalẹ̀ wípé àwọn fẹ́ mọ lọ àti àwọn nǹkan táwọn pé bàbá dé ṣàkóso nítawọn ó ṣẹnu o wọn ni náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ti mú ṣe lásìkò rí wọn ni èwo wá ni mímọ lọ àsọmọ ààrẹ bọ́lá ahmed tinubu lọ́rùn nígbà tó ti jẹ́ pé ti ń bẹ lọ́kàn àwọn nǹkan ni ti ń ṣe díẹ̀ rèé o tí àwọn fi wà pẹ̀lú rẹ̀ wípé common guns ọ̀hún o bàbá ku ìràwọ̀ kan lójú ọ̀run ti ààrẹ bọ́lá ahmed tinubu iná làwọn mọ̀ ṣe o wọn ni gbogbo ìlànà tí ń gbé kalẹ̀ ẹwọ àwọn àtúnṣe eléyìí tí mú bá ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè nàìjíríà ó sì táwọn lọ́rùn ó ṣe déédé ara àwọn wọn ni díẹ̀ rèé o eléyìí tí àwọn fi tẹ̀lé ààrẹ bọ́lá ahmed tinubu bẹ́ẹ̀ bá gbàgbé ẹgbẹ́ òṣèlú abga lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ iná ni ẹ̀jẹ̀ ló ń tẹ̀ gbà wípé bọ́ba di ọdún 2027 o ààrẹ bọ́lá ahmed tinubu iná làwọn tẹ̀lé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà o.
0: àjọ tó ń ṣètò ìdánwò àṣekágbá ńlẹ̀ ẹ̀kọ́ gíga girama ńlẹ̀ nàìjíríà neco nu o ni wọ́n ti ṣàlàyé wípé ibì kan eléyìí tí wọ́n pè ní miracle center ni kì í ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n sì sọ̀rọ̀ ní ìgbọ́njẹ ti ìjínigbé tó wáyé ní ilé ẹ̀kọ́ ti ìjọba ti ń bẹ lágbègbè ti ọlọ́wàá níjọba ìbílẹ̀ ti dẹ̀kínà ní ìpínlẹ̀ ti kogi lọ́hùn-ún wọ́n ní ọ̀rọ̀ ti ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ọ̀nàrẹ́bù kingsley fanwo tí ó ṣàlàyé lọ́jọ́ ìṣẹ́gun wípé tó ilé ẹ̀kọ́ ti ìjọba ti ń bẹ lágbègbè ti ọlọ́wà ọ̀hún tí wọ́n ti jí àwọn ọmọ gbé lọ́jọ́ ìṣẹ́gun tuesday lákòókò tí wọ́n ń kọ ètò ìdánwò ti neco lọ́wọ́ tí wọ́n bá ní alákòóso fún ètò ìròyìn ni ló wípé ilé ẹ̀kọ́ ọ̀hún miracle center ni wọ́n bá ń béèrè pé ọjẹ́ ṣọ́ọ̀ṣì àbọ̀jẹ́ orí òkè tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìyanu ńbẹ̀ àjọ náà kò sọ̀rọ̀ wọ́n ní àkọ́kọ́ o àwọn kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ lákàtà ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà tí wọ́n jí gbé wọ́n wá ní ẹjẹ́ pabì ya bìdún ọ̀rọ̀ ká làálẹ̀ ká sì mú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní ilé ẹ̀kọ́ tá à ń sọ yìí ló jẹ́ pé ìjọba ìpínlẹ̀ kogi gangan ni lónìí ó sì ti wà ńbẹ̀ kì í ṣe mọ̀rọ̀ ogójì ọdún níye tí wọ́n ti ń ṣètò ìdánwò ní apá abẹ̀ wọ́n ní lọ́dún 2000 ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ètò ìdánwò ti neco nígbà tí gbogbo ẹ̀ ti ń lọ bó ti tọ́ àti bó ti yẹ àjọ neco tún ṣàlàyé síwájú wípé ṣe rí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fúnlé ẹ̀kọ́ ọ̀hún ẹ̀dà daniel iyama tó wà lára àwọn ọmọ tí wọ́n jí gbé wọ́n ní òṣìṣẹ́ ìjọba ti ń bẹ nípele kẹtàdínlógún grade level 17 ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ ti kogi ni wọ́n ní ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú fún àjọ ti neco lọ sílé ẹ̀kọ́ náà tí wọ́n jí òun náà gbé ọ̀gbẹ́ni solomon audu ni lòun wà ní ìpele kejìlá gẹ́gẹ́ bí ẹni tí òun náà tí wọ́n pin lọ sí ilé ẹ̀kọ́ ti ìjọba ti ń bẹ ní agbègbè ti efin wọ́n ní ọ̀rọ̀ tí ẹni tó wá jẹ́ alákòóso fún ètò ìròyìn tó sọ ọ̀hún tó sì fi bánà burúkú òǹtẹ̀ burúkú ó kọ tí ò dáa tó fi sọ ilé ẹ̀kọ́ ọ̀hún pé miracle center ni o ó ní ẹ tú dànù ilé ẹ̀kọ́ yìí ni wọ́n ti ń ṣètò ìdánwò wọ́n ní ẹ lọ rèé gbé àkọsílẹ̀ wọn wà lọ́dún 2021 wọ́n ní ọmọ ogún ọdún 2022 ọmọ mọ́kànléní ogún ọdún 2023 ọmọ méjì dín ní ọgbọ̀n ọdún 2024 ọmọ ogójì ọdún 2025 ọmọ ogún ń ló fọkọsílẹ̀ ní ẹ̀kọ́ ọ̀hún láti ṣètò ìdánwò neco wọn ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún fúnra rẹ̀ ń lọ sanwó àwọn akẹ́kọ̀ọ́ bíi mọ́kànléní àádọ́ta fún ètò ìdánwò ti wáyẹ́ẹ̀kì eléyìí tí wọ́n ṣe tán ní kòpẹ́kòpẹ́ yìí wọn ni ń gẹ̀ nìkan wá bọ́ta tọ́ bá ní àkàtà ibi tí wọ́n ti ń ṣèdánwò ọ̀hún ibudo ise iyanu ni ise iyanu ru ewo ni wa nso gan ni pato awon ajo neko ni won ni awon kan si eka ti eleto abo lati sa ipa won loju ona ati je ki awon mo tin be lakata ijinigbe ohun ki won gba ominira o ke se miracle center o won leto ati ko idanwo
1: so won ti o se miracle je mo tan gba kan
0: ah
1: ti mo ti ge won o se kan bi ba
0: olagba olagba po
2: iwe royin daily post ni ahin won ni ijo ile ejo giga ti joba apapo to fidi kale silu abuja won ni inlowo soso pe erakun ejo ewo ni nbe niwaju ohun yi won ni awon tembele ejo ni a ejo ohun ni won fi npepe wipe won fe pa ndadan fun ajo lominira eleto dibo nile ya inec ni wipe ki o se idama kabiru turaki ati awon iko re gege bi awon adari egbe oselu pdp won ni lada joba pe what ki leleyi won ni bo se dijumo rinu to si gbe ejo ohun lo ba le sonu ninu idajo re to gbe kale adajo salim ibrahim ina ni o gbe idajo un kale o loju e ti friday eyi ti eyin alaga fun igbimo majo baje ninu egbe oselu pdp senator adolphus wabara ti won gbe lo si waju ile ejo un pe edakun eyin baba ko mi baba wu ejo ewu awa na ni ki won ri gege bi adari egbe oselu pdp won ni in adajo un wo pe ejo yi oni ese le pinrin bi ti wuli omo oni koda eyin gan te gbe ejo yi wa e ni agbara kankan labi ofin lati gberu efe ejo yi wa si odo hun na hun won ni adajo hun lo te waju pe egbo iwe kan ti ajo lominire leto odibo nile yaineki to ko si waju ohun wi pe eyin e mo gbo ejo hun e danu won ni awon setan o lati tele ipe ti ajo lominire leto odibo ti won pe ohun to si fi oro lede wi pe eyin awon eyan ohun ina ni awon o ti ri awon eyan na tele o gege bi adari egbe oselu pdp o tori ti won se lala yoro ina ni pe saju ni egbe ajo lominira eleto dibo inec lo ti da won mo wi pe o ti mo pawa na ni igbimo muse egbe oselu pdp ki lo wa de to fe mo yi ohun pada sugbon inec ni rara o rara o e mo ko nti ese tawon ma won ni eti aso awon obigba kan so pa won da yin mo o gege bi adari egbe oselu pdp amo sa pelu bi ti oro de duro lasiko ta adajo ile ejo ohun justice salim ibrahim osa ti ni egbo ejo te pe yi ohun ti ba yin le sonu lasiko yi o
0: all right eja lo se eka ipolowo oja le kan sin gba ba pada de bayi ejo ki iroyin se nta e siwaju e ba fokan baba lo
3: ejo ki ni
4: happy 48th anniversary
5: gbogbo jọdun ọlọrun je olojo sibe fun gbogbo idan adura ati aye onipojo to ti pada di otun ori ogo re duro lai pelu oko pe si ọlọrun an se ajoyo ogojo ọdun to lapẹ rere e darapọ mo wa lati ogun jo si ọjọ kan drug osu keje bi a se n sa iye ajọdun ogojo ọdun ti o ma bere ni dede ago marun irole lojoojumo pelu isoru ni ọjọbọ lati ago mẹwa asale ati isọpẹ ti o laarin ni ọjọ isinmi ni ago mẹwa owurọ akori ori lagbara nipa ori ọfẹ awọn iranse ọlọrun ti oluwa yoo lo ni pastor dr henry ojo pastor Dr. J.D. Onagwa, Reverend Dr. Missy Funke Adetubelu, Reverend Bade Ogunlana, Woli Kele Abolajin Olurade, Baba Adura Ike for 7, Ajinrere Ilaja Akintunde, ati awon iranse Olorun miran. Olubalejo, Woli Tie ati Ajinrere Obinrin Joyce Alabambi, Ibi Ibade, Gbọ̀ngàn Ijọwa, CAC Ile Atunse Adesina Bus Stop, Olulọyọ Akinrin Ibadan. A o ma reti yin o.
6: Sa beyan lowo loro bi kokon yokoto bala pe oba si koda abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese won ma kan eyan gogo ki bata o sense bolese eyan ko ma mo ti bo eyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja aya jijaje jijeli aile mi dada idakole ko ma kore ma le se de
3: dede.
7: Ara ma gba pepepe. Aro ma legun. Igbese kan man kia ni pataki. Ka tete gbe gbese ni kia kia. E da wa. La parapa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin da lamu. Oro gba lo le nbe faye o. Lati ma be arun sa pamo si. Kan si toni toni aba healthcare. Egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan. E ka le se. Mo join lo la complete. Iwo road ibadan. Telephone 08033715988. 08033715988. Enter tajua le. Lama toni toni.
8: Mo ti bere fun o le se alai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o lo ni ami danimo mi ti se Maggi native jollof rice ikowe kan lasan are kan ko si leyin e
9: Maggi starch ase latara ewa soya alubosa adu chini ati konofuru
8: o nje ale ti bele e ma bo jeje tabi ke ma wa rara
9: Maggi starch yo so gbogbo nje ta

0: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀.
1: Fún iléeṣẹ́ West Midlands Communications Limited.
0: Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí
1: Splash 105.5 FM ti ń gbé ṣe.
0: Ẹ̀ẹ́dún fìlù tóní kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFI.

0: èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Little Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìnì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládépò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trin Chadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé
2: ọ̀fẹ́
0: ìwọlé o. Splash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá

0: ayẹyẹ oríkádùn ti ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìkànnì Splash FM 105.5 Ìbàdàn ọba Mutala Adébáyò Àkàndé MFR ẹ̀kẹrin olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni wọ́n máa ṣe ayẹyẹ ti oríkádùn ti ìkẹtàdínníàádọ́rùn 87 tí wọ́n pé lókè pẹ̀ wọ́n ni ètò ẹ̀kọ́ ti ọdún yìí ìní yóò sì dálérí bí ẹka ètò àbó ṣe ń ṣòjòjò tí sì ń gogò sí ńlẹ̀ wà àti kí ni nǹkan tó yẹ kí àwọn tí ọ̀rọ̀ kàn kí ni nǹkan tó yẹ kí wọ́n ṣe ètò ẹ̀kọ́ ọ̀hún àti àmìkápè ètò ẹ̀kọ́ ọ̀hún ni ló jẹ́ wípé yóò wà ní àpilẹ̀kọ pẹ̀lú ẹnìkan tó jẹ́ òjìnì tó sì jẹ́ ọ̀gá lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá tó sì nímọ̀ tọ́ka ìmọ̀ nípa ìwà ọ̀daràn ní onírúurú ó kọ́ ń tọ̀hún ń tá a bá fi pamọ́ ní níyìn ó kù díẹ̀ tá a gbé bọ́ta gbogbo ètò wa wà lábẹ́ ìṣàkóso alága ọ̀gbẹ́ni Biodun Ladepo ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ti ẹ̀ka iléeṣẹ́ ológun ti ọ̀tẹlẹ̀múyẹ́ nílẹ̀ amẹ́ríkà lọ́hùn-ún pabambari ẹ̀ wá ni wípé ẹ ti máa wò pé gbogbo ń tà là kalẹ̀ yìí ṣe é sì lówó tá a fi wọ ilé báyà bí ànkárá lẹ̀ rà ni rárá o ọ̀fẹ́ báyìí ni wọlé tọmọdé ta làgbà tí arúgbó tomidan ẹ̀yin tẹ bá sá láǹfààní àti wá sí ilé ẹ̀kọ́ gíga ifásitì ní inú gbọ̀ngàn kan tí ń bẹ̀ ń bẹ̀ tí wọ́n ń pè ní Trenchard Hall ibẹ̀ ni gbogbo ètò ọ̀hún yóò ti wáyè lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kọkànléní ogún oṣù keje ọdún tá a wà ń bẹ̀ yìí ẹ̀ ń bèrè pa aago mélòó aago mọ́kànlá àárọ̀ ìní oníkálukú ìjókòó rẹ́múrẹ́mú tí èsì ó sì máa fẹ́ lúlúlú so oníkálukú lórí ńgbà tẹ́ máa farabalẹ̀ gbọ́ àwọn
1: ìdánilẹ́kọ̀ọ́
0: tọ́lágbà àpọ̀ tọ́lágbà àpọ̀ happy birthday to Splash FM àbàbàbà.
1: Ijọ́ ìṣẹ́gun túsìdìí yìí náà tí ń bọ̀ lọ́kàn yìí gbogbo yóò mọ̀ sẹ́nẹ́kú ẹ̀ kí ló bí sí
0: yìí gbogbo yóò wà ọ́ bá ti ń bọ̀ kó àwọn ọmọ tọ́tọ́ fún mi kò dání ọmọ tó sọ fún mi pé
1: láhàn mi bàtà kí ló tún fẹ́
0: ọmọ fẹ́ ṣe mọ́ síná
1: kí ni jẹ́bẹ̀
0: ọmọ má sí
1: ìrọ̀lẹ́ ilé kí ni kéèní ara àbúlé lè ẹgbọ́n ẹ jẹ́ kí n mú eléyìí oje ìwé ìròyìn daily post náà lọ tari ẹ̀ sóde wọ́n ní bí ètò ìdìbò sí ipò gómìnà bó ṣe rọ́kùkù kẹ̀kẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun tí yóò sì máa wáyé bọ́ba di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò ìyẹn Accord Party wọ́n ní náà lọ́mọ̀ ti rọ omilẹ́ngbẹ́ àwọn olùgbé àti ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun láti tú kẹ̀tíkẹ̀tí bọ̀ta o kí wọ́n sì lọ kópa nínú ètò ìdìbò ọ̀hún àti wípé wọ́n ní sẹ́rí sẹ́nítọ̀ Adémọlá Adélékè ó mọ̀ ti ṣe bẹ̀bẹ̀ yàtọ̀ sí bẹ̀ bẹ́ẹ̀ ní sáà rẹ̀ àkọ́kọ́ lórí àpèrè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni lọ́wọ́ ń rọ àwọn èèyàn láti ṣe bẹ́ẹ̀ dúró ti ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù kí wọ́n sì lè bá jáwé olúborí pàápàá jùlọ kí ètò ìdìbò ọdún 2027 náà táwọn wò lọ́ọ̀kan yìí kí wọ́n tó jáde kí wọ́n tó dúró lẹ́yìn ẹgbẹ́ òṣèlú ọ̀hún o wọ́n ní ìlànà eléyìí nìkan ń làwọn náà fi lè máa dá sí bí nǹkan ṣe ń lọ nínú ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo àwọn alága alága ní ìpínlẹ̀ ìpínlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù wọ́n ní náà ni wọ́n mọ̀ ṣe àbẹ̀wò ẹlẹ́bẹ̀rún sí ẹni tí í ṣe alága àwọn gbogbogbò nílùú Àbújá Maxwell Ngbudem ní ọjọ́ Ẹtì Friday wọ́n ní Ngbudem iná ni ó fi ọ̀rọ̀ léde sọ wájú wípé ẹ̀gbọ́ òun nílò gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti dúró pẹ̀lú ìṣọ̀kan o kí wọ́n mọ̀ sì jẹ́ kí ẹnìkankan kọ́ wọlé kọ́ wá dàárín wọn rú o nítorí pé bògiri ọ̀bálanu aláǹgbá ọ̀mọ̀ níráyè wọnú rẹ̀ ọwọ́ àrọ̀ kó wa wọn wípé ẹ̀gbọ́ gbogbo àwọn tí wọ́n bá fẹ́ wọlé kan mọ̀ bá nǹkan jẹ́ ẹ má gbà wọ́n láàyè o ẹ sì mọ̀ jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kan bá nǹkan jẹ́ mọ̀ wàhálà ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àwọn gbùngbùngbùn tó bá fẹ́ mọ̀ ṣẹlẹ̀ nínú ilé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní àwọn àti eyín gan bára àwọn ọjà wọn sì ń parí ẹ̀ ẹ já mọ̀ yanjú ẹ̀ láàrin ara wa ni o ẹ mọ̀ jẹ́ agbé ọ̀rọ̀ ara wa lọ ta ká mọ̀ lọ rẹ̀ gbélé àwọn alárobọ̀ lọ́wọ́ ẹni tí wàá ṣe alága gbogbo ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ọ̀hún ló wá tẹ̀wájú náà rẹ̀ pé ẹ̀gbọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún iná tí wọ́n ó kópa nínú ètò ìdìbò náà orí làwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo pátá iná ni wọ́n ká tò wá ṣàlàyé rẹ̀ pé ẹ jáde lẹ́yọkan o kí wọ́n sì dìbò ní kẹ̀tíkẹ̀tí fún Adémọlá Adélékè torí kí ó ṣe dáadáa ní sáà àkọ́kọ́ rẹ̀ kò lè bàmọ́ lóbẹ́ o.
0: ara e oro ke fun ti aro to ni ago mejo gerege ni eto o se nlo yo gori ategun olala ago meje sa ago mejo e pada awon akegbe wa ni ago mewa koja seju die ni ti wa lo se lo pelu sina layo to na gori agbagbe fun ti aro to ni se wa ni bekola no ko mi the special one e seun ten gba wa
1: e seun te ba wa fife gbo laaro to ni abidemi loko temi wa kade loko baba to bi mi lomo baba bi o ba se loro baba kwa iti ama ashe lo jwa le shi mwuhuni yutu sama si dada

0: oyin safara oyin safara tani osan ni pe afara oyin lo tun gbogbo afara na eleyi lo de fa tun le se alpha travels limited ile ise tutu bo ntarige ninu kabani to were na lo si ni okere anfani nla leleyi fun iwo to ba fe lo si ile america lona ron lai san owo kankan titi ti iwe irina visa yo fi jade ma bo tarata si ile ise ti ko ni jani kule alpha travels limited
1: ku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo won lasiko yi akanse eto eleyi ti ile ise Alpha Travels Limited ti oni gbowo e ona ni o nde si ti gbo yin bayi to gege bi eyo ba se ma npa lo wi pe enu ni kan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludare Alpha Travels Limited eleyi to wa ni Oyinrogun Shopping Complex opposite the three Adama Sigba Fajiri Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi e dakun e ba nki amara ni
2: ku dede woyin o se dada lagba yin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
1: e dakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nbe o salaye ni won ba fawon yin
2: a nba won se eto rinan lo si ilu okere a n se ti Canada a n se ile ti won mo si London ti ogbe won mo ni United Kingdom a tun se ti Schengen na awon Europe ati Australia ati bẹ́ẹ̀
1: ṣe ti bi Dubai ni
2: a ṣe Dubai akọrin pe ero to n lọ síbẹ̀ kò dàbí ọ̀rọ̀ to n lọ sí ilẹ̀ Europe àbí Canada àbí America.
1: Àwọn àǹfààní wo ló wà fáwọn èèyàn tó bá wà lè ṣe yín pé kẹ báwọn ṣètò rẹ̀ lọ.
2: Àǹfààní tó wà fún wọn pọ̀lọpọ̀lọpọ̀ kódà gan tó mú wa wá ni àkànṣe ètò ìta ní lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe báyìí sí ilẹ̀ America. À ń ṣe yẹn lórí pé a gba owó kankan lọ́wọ́ rẹ̀ tí a mọ̀ sí zero deposit kí visa jáde kẹ̀tọ́ sanwó ẹ fojú rí visa yìí kẹ̀tọ́ sanwó kankan fún ilé iṣẹ́ wọn.
1: Nígbà tí sísà bá wá jáde tán gbọ́ sówó gọbẹ kọ́ wọ́n padà sàn bá.
2: Wọ́n máa sanwó gbọ̀ngàn ṣe gbọ̀ngàn nítorí pé gbogbo ara mọ̀ bí ìlú ìṣeré nítorí bí ìlú ìṣeré náà la ṣe gbé àkànṣe ètò àti lọ sí ilẹ̀ America ìwé zero deposit sílẹ̀ wọ́n bá ti ṣe fún wọn wọ́n máa sọ díẹ̀ díẹ̀.
1: Àwọn ètò owó gan ni àbí àwọn èèyàn wo ohun gangan ni ètò ìrìnà tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí ló wà fún.
2: A kò sẹ́ni tí ò wà fún a kàn fún àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún méjìlá wá sílẹ̀ ní orí ọ̀fẹ́ láti gba visa wọn láìsanwó
1: visa
2: bá jáde kò ṣọ̀wọ́n nìkan àwọn àkàndé èèyàn náà tá mọ̀ sí left privileged people tó bá wá sí ọ̀dọ̀ wa a kàn lọ sọ visa fees wọn ni bẹ́ẹ̀ tí visa bá jáde wọn ni wọ́n láti san fún wa.
1: Wọ́n ní owó kankan láti san.
2: Àkànṣe yẹn náà láti rí pé àwọn náà contribute sí orílẹ̀-èdè wọn.
1: Fún ìdàgbàsókè
2: orílẹ̀-èdè
1: láti ran àwọn èèyàn lọ́wọ́.
2: Yóò rọ gbọ́n ọ̀rọ̀ tí ẹ bá kankan.
1: Mo yẹ ká máa ṣe bẹ́ẹ̀. Ẹ tá a bá wá bi ni tá a bá béèrè. Ó tọ́dún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ gan-an.

0: kankanin
1: bọ̀dọ̀ sẹ́yìn
0: bọ̀dọ̀ sẹ́yìn
1: ẹ bá wa ní pé kẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèrè ní orílẹ̀-èdè amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè tẹ́ ti dákọ̀ yìí wọ́n tó mélòó
0: òṣèkà
1: ọ̀dà fún àǹfààní àwọn èèyàn tó bá ti ẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ìta.
0: Nọ́mbà iléeṣẹ́ wa ni 08-3826-2191.
1: Òní nọ́mbà yín kò jẹ́ bí oṣù lóhun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ Arifa Travels Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní Oyè Ológun Shopping Complex ní opposite gate 3 Adamasigba Fajoyi Road Ìbàdàn. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Oyè Ológun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajoyi Road Ìbàdàn. Ẹ ṣé púpọ̀.
2: Àdán Safara, Oyè Safara, Daniel Sayo wípé afárá oyin ló kùn ju gbogbo afárá lọ. Eléyìí ló ṣe fa tilẹ̀ iṣẹ́ Alpha Travels Limited. Iléeṣẹ́ tó jẹ́ ògbóǹtarìgì nínú kábánikòwé ìrìnà lọ sílé òkèrè. Àǹfààní ńlá leléyìí fún ìwọ tí o bá fẹ́ lọ sí ilẹ̀ Amẹ́ríkà lọ́nà ìrọ̀rùn láìsan owó kankan títí tí ìwé ìrìnà fíṣà yóò fi jáde. Máa bọ̀ tààràtà sí iléeṣẹ́ tí kò ní jáni kulẹ̀ Alpha Travels Limited.

0: èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládépò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Adult nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún. Ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
4: Lágẹ̀lú apata mọ̀jà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agbọ̀n bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùn sáfẹ́fẹ́ tí ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ tí ń mi dùn bẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmú síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro? Àfà ìbáwọn dòwòpọ̀ láìlo burúkáwò.
5: Owó nìkan ló lè ṣe o.
4: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 6-7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo
6: ara ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi starter àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àdùn chini àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi star yóò sọ gbogbo oúnjẹ

0: bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ẹ jẹ́ ká kí ọ̀pá bọ ìlú kó pọtọ̀ fún ẹ̀ sílẹ̀ ká lọ tààràtààrà sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú pdp láàárọ̀ ibi tó dé dúró nípínlẹ̀ ọ̀yọ́ nígbàtí mò ń gbàlejò honourable engineer peter olúṣínà ọlápọ̀jù wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ti dá ẹgbẹ́ lẹ̀ lára àti máa ṣe bọ́ wọn wà lára ìgbìmọ̀ tó jẹ́ ọ̀yọ́ state caretaker committee lábẹ́ ajagun fẹ̀yìntì tó dé akọgun ní 2018 ìgbìmọ̀ tí ń pẹ̀tù sáwọ̀nú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ yìí ní 2024 nípínlẹ̀ ogun ìpínlẹ̀ èkìtì náà ní 2025 wọ́n kópa ń bẹ̀ nínú ìgbìmọ̀ tí ń pẹ̀tù sáwọ̀ pé kí ẹgbẹ́ ó lè tò ẹgbẹ́ pdp nípínlẹ̀ èkìtì àgbà ẹgbẹ́ pdp ni wọ́n ní ẹkùn ìbàdàn south east òun ni wọ́n ti wá tí bá wá wọ ẹkùn wọn ìbàdàn south east north east ọ̀yà agbègbè wọn nìyẹn ẹ káàbọ̀ sórí ètò ìbàdàn káwọn tó ń gbé wá ní.
1: ẹ kojú máa tọkùn ẹ kojú gbogbo ara ní.
0: ẹ ṣeun ẹ já wo mo fẹ́ bèèrè pé ṣé ẹgbẹ́ òṣèlú pdp ó sì wà láàyè nípínlẹ̀ ọ̀yọ́ àbó ti tán.
1: èmi ló sọ pé ó ti tán. Ìdí ẹ̀mí sọ bẹ́ẹ̀ ni pé nígbà tí wàhálà ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp láti òkè tí wàhálà bẹ̀rẹ̀ sílẹ̀ láàrin Igun Izonwike àti gómìnà wa lájùlọ engineer Ṣèyí Mákindé àwa jẹ́ ẹni tó wà lọ́dọ̀ ambassador Taofeek Oladejo Arapaja a ṣe convention ní Ìbàdàn wọ́n gbé lọ sí court wọ́n cancel ẹ̀ a suspend èèyàn méjì àwọn náà ṣe convention ní Abuja ṣùgbọ́n awuyewuye gbogbo aráàlà ń gbọ́ bó ṣe ń lọ igun méjèèjì ló gbé ọmọ oyè kalẹ̀ pdp Arapaja fashion wọ́n gbé tiwọn kalẹ̀ àwọn Izonwike fashion wọ́n gbé tiwọn kalẹ̀ ẹ̀ntí ẹ̀gbọ́n mi alájú ọlárẹ́ àgbẹ́yàzín tó jẹ́ ògbéjì fún gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n tí bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n tún dájọ́ lánàá ní Abuja ẹjọ́ ò tí ì lójútu ṣé ńgbà wa ni inec fẹ́ publish orúkọ fún ẹni tí ó dìbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé nígbà tí a bá fi ogún ọdún tá a fi ń pilẹ̀ wèrè ọjọ́ òní tó fẹ́ ṣe kíni ní a tó fẹ́ já ọjà èmi sọ pé táàrẹ̀ bá ti ń jẹ mọ́ ààrẹ wọ́n mọ̀ pé ní kẹ́ni terminal disease táàrẹ̀ bá ti ń jẹ mọ́ bíi cancer tó ń jẹ mọ́ yẹn lọ́tọ́ ẹsẹ̀ lè tọ́ nǹkan mi ti ń ṣẹlẹ̀
0: nìyẹn. Tètè lọ sínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tí wọ́n APM.
1: Gómìnà lọ sínú ẹlẹ́gẹ̀ẹ́ APM torí pé tí ò bá lọ sínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM àwọn ọmọ òye táwọn náà kó lọ́wọ́ tó fẹ́ dìbò tó wá bá wọn dàgbò yìí wọn ò ní dìbò yẹn dì sí omi òbú gómìnà kan lọ sínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM. Ìdí ẹ̀ náà sì léyìí tí ọ̀gá tiwa náà ambassador Taofeek Oladejo Arapaja nígbà tí gómìnà lọ sínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM wọ́n fara pàjá alẹ́ nínú pdp Arapaja kò nínú pdp bó ṣe jẹ́ pé wọn ọjọ́ sọ ṣùgbọ́n Arapaja ò kì í dalẹ̀ torí mo rántí pé arákùnrin kan wá sí orí programu ní ìjẹjọ tó ń pe Taofeek Arapaja ó ń kùrọ̀ ní ọ̀dàlẹ̀ nítorí pé ń lọ sínú ẹgbẹ́ apc atọ́kùn ẹ̀jẹ̀ mi ò lọ́wọ́
0: ẹ̀gẹ́ sórí ètò yìí
1: o orí ètò ikọ̀ orí ètò yín kan ní
0: sista
1: ní sàn yín ni atọ́kùn tí ọ̀rẹ́ bá gbé dénú odò tó tì sí ẹnu odò sí inú odò sẹ́nu wọn ni tí ẹnìkan wá dẹrẹ wá pè lọ́ta tó gbé kinú wa tó ní ẹkún ní ẹ̀kẹ́ fi kẹfì escape ṣẹ́ ìnìbọ̀ sínú kinú yẹn.
0: Àyè ọ̀sẹ̀ni tó fẹ́ kú.
1: Ọ̀sẹ̀ni tó fẹ́ kú. Ambassador Arapaja wọ́n fi ẹṣin tẹ́lẹ̀ national secretary pdp ṣùgbọ́n àwọn kúrò níbẹ̀ nínú ẹgbẹ́ yẹn tó wọ́n gbé ẹ̀ tí ń ṣàìsàn wọ́n lọ́n kí tamina disease ni ó lè bá ẹgbẹ́ yẹn lọ. Arapaja ò kì í dalẹ̀ Arapaja dúró bẹ́ẹ̀ síbẹ̀ mo kí wá lọ kí la bá bọ̀.
0: Ẹ ká tó lọ síbi tẹ́ ń lọ yẹn ẹ jẹ́ kí n bí yín léèrè báyìí pé láti 2019 lẹ ti jọ ń jẹ tẹ́jọ́ mu inú ẹgbẹ́ òṣèlú pdp.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn.
0: Ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́ kan àfi bìrìlẹ̀ ń yọ lẹ́yìn kọ̀ọ̀kan ó sì àgbọ̀ọ́lá látòkè ògùn lọ́kọ́ yọsẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yọsẹ̀ yọsẹ̀ yọsẹ̀ yọsẹ̀ mu nígbà tó tún adi gángan tò tẹ́ ẹ ti jẹ pdp tán ẹ̀ tún á fẹ́ yọsẹ̀ irú ẹni ti ambassador Taofeek Arapaja se ko ri be
1: atoko oro yin ori be ambassador tabi karapaja lara awon oro ti omo okunrin da adele ki yen fi nile ni pe gomina wa Seyi Makinde o fi se national vice chairman o fi se deputy national chairman sugbon gbo di ganga tu o fi da gomina se nu egbe apm ni arapaja tin ko ni abi nu egbe pdp gomina lo fi arapaja lenu pdp arapaja ko lo fi lenu pdp e wa ma gbo mo fe kikini kan clear si ara yi si gbo ti so gbo wa national vice chairman ni e ma mu bo dada teni kan ba score won le kan assist fun sugbon ti o ba si teni o ba score assist yin o ni se kini ko ni nitumo national vice yen won dibo ni o ke se pe won so pe gomina Seyi Makinde akoko national vice wa akoko arapaja be won fe dibo national vice governor wa ni quality men to nwa kakiri en to koju osun oloruko rere to le dibo wole ti esi idale ogbeni dare to wa njo yen o sumo gomina ju arapaja lo ngba na to ba ni kankan nu quality yen ni gomina ju arapaja kakiri won wa lo dibo yen Lekiti ni osogbo arapaja dibo yen o wole ngba ti o dale nbe gomina tun so pe oya to wa lo si deputy national chairman arapaja o tun dale nbe won tun ni wa lo si national secretary so awon ko tarapaja n pass yen on merit nitori pe ko dale ni awon agbagba marun yen si select arapaja fun gomina wa to di gomina o ba arapaja ko ba won seri baba sakaba logun mama wa yilua alaja bo sere adedugu
0: okay
1: mama wa musias ladoja anti mi dada senator monsurasu monu ati baba wa norini magaji ileba to ba won ti dale o ti o si dibu ti o wole to si loruko rere to koju osun arapaja ni lo abi se dare ti ran lo si ilu Ekiti to bodije Ekiti je in lo Ekiti lo da PDP Ekiti mu de ni mo wa nbe oju mi lo se o won le bi apara ni interview mo wa nbe o lo bo se kiatika ko lo to egbe Ekiti
0: se dare gangan le fe wa attack ni dare le mi sa ngola taro
1: ngo dare nitori pe en ti njo ti mo lo ti bi omo e kale lo jomo ewure lo nigbati a ma so dara paja to kuro ninu egbe osilu PDP to ba sinu APC e ri pe kan won ka news ka gbo a react si news yen kina so nbe ni pe awon ma arapaja ni wa o sugba arapaja lo ati southeast nta so yo bad to the politics is a game of interest and ideology won mo pe arapaja se n to po ninu oro awon ene ko so nkan kan sugbon dare te ni mo attack dare nikan nikan le n to bo sori here to be sin parapaja ni o dale te ba clear oro yen o ni han si ara aye
0: seri to ba soro na yo ni eri ma je mi nsu tori foran mo foran ten soro npa yen mu ni gbo mo e salaye ti en ba gbo na yo pe o joga ti ko joga ti o fe fi ese meyeji o fe fi tiru eye ka gbo foran yen ti ona dare Adeleke fi soro to si fi receipt si to je ri ma je mi nsu eje ka gbo ni papapa esi won yi te ngbo wa nle
2: ko je ke no sugbo loju ro te wa so lori abazara paja ni pe awon isoro pe PDP nbe pepe awon epe kinji to ma no ri jo to ti sese mo le ti mo lati gba ti baba ni dudu to ti so won di chairman zero party nígbà tí wọ́n kúrò nígbà tí wọ́n tó gbúsọ zero third party bàbá adédọ̀gbù yìí náà kúrò ní wọn tó ń fi lọ sí ilé ìgbìmọ̀ asòfin àbújá house of reps lẹ́yìn ìgbà náà bàbá adédọ̀gbù yìí ọ̀hún sọ wọ́n di deputy governor ẹ bá ń ka party commission sọ
0: pé tù yẹ tù yìí
2: bàbá adédọ̀gbù kọ̀ wọ́n yọ bàbá tí bàbá wà ní pp wọ́n mú sí pdp ojú méjì bẹ́ẹ̀ ló bá wọn mú jù ọ abarabaja ni baba o le ni alaga apapo lo ni bo la ti gbowo eni en to je mentor ni to je pe gbogbo to di laye oloso edi to n challenge baba mi o gbowo ti baba fojú iriwura ti baba fi lọgbọn lọ nipe so for anybody lati sọ pe kokikipe o kuro nbẹ oun ba awọn ìgbà tó kúrò ní pdp tó ń pe jẹ́ governor kala tó yẹ pé o di deputy fojú ewu tó fi pa bí ẹ kúrò bẹ́ẹ̀ náà orílẹ̀-èdè olùbọ́sí tó bẹ̀rẹ̀ sí bí ìyàwó ṣe kúrò ní deputy governor lẹ́yìn ìgbà yẹn òun náà ni ó tún lọ bá olóyè jùmọ̀kẹ́ akíndé pẹ̀lú bá rẹ̀ tí wọ́n sọ di ambassador kò fojú ewu yẹn náà bá tó kúrò bẹ́ẹ̀ tó kọ́ bí ẹ kúrò bẹ́ẹ̀ tó lọ sí akọ́ pẹ̀tì lọ́dọ̀ bàbá wa kábíyèsí. Kade ko selu lati ma tojo ara mi ni nigba ti a dibo to emi na ni mo je leader southeast ile igbe lati ni mo
3: southeast southeast
2: is about southeast
3: southeast n ba don ko la
2: emi na ni mo ojo ile mi na mo ti ipa na won bi mo ni gbo apata la jo yin won agbori ile mi lati ya won ore mi ni jeji amba lo ba jo ti join gbe wa ka vi dibo ni 2019 ti ko so se ba kede fi wole hallo gushi láti fi dìbò wọlé nítorí pé ó ti ṣe gbogbo ìyá mẹ́fà ní ìpínlẹ̀ ọ̀yọ́ kó tó dípò di ó fẹ́ kọ̀tẹ́sì gọ́ọ̀mù gan ọ̀rọ̀ ìgbàlẹ̀ torí ẹ̀ náà ṣe coalition kò dẹ̀ sínú coalition náà.
0: ọ̀rọ̀ lẹ́tí gbọ́ ńlá tẹnu ọ̀nàrẹ́bù dáre adeleke wọ́n pe serial betrayer òun ni ambassador tafik arapaja wọn sì tó lẹ́sẹsẹ pé gbogbo àwọn tá ti ṣèrànwọ́ fún wọn rí tán bá jà bàbá wa àríbí adédìbò olóṣàmọ̀lété gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ tọ́dọlóògbé aláwọ̀ akálà olóyè jùmọ̀kẹ́ akínjídé kábíyèsí olùbàdàn lẹ́bàdàn tòní ọba adéwọ̀lú ládọjà arusa one òní àti gómìnà ṣèyí mákindé wọn ṣe tó pẹ̀lú pé gbogbo àwọn yìí tọ́ má ti jọ ṣàṣepọ̀ wọ́n padà bá wọn jà náà ní kẹyìn
1: ẹ ṣe
0: àlàyé tí wọ́n ṣe nu ẹ rí pé kò rújú
1: ẹ ṣe àtọkùn ẹ̀sìn alátọ̀sí kò sí lọ́wọ́ òkòbó gbogbo tí ẹ ní àmọ̀tàn arápájà tí ẹ ní ọjọ́ ṣe yẹn from one party to another ẹgbẹ́ mọ́sọ́lẹ̀ kan mú ní politics game of interest and ideology bàbá tinubu apẹ̀ tinubu àlékalẹ̀ party tí wọ́n ṣe àlékalẹ̀ party ti àbáwá ládọjà táwọn náà ṣe even peter obi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ní pátì tó ti mú kàkà kiri ṣùgbọ́n dáre gangan fúnra rẹ̀ tó ní pdp asán náà òun jókòó sí tó pé kò ní value tí ó ta ni ẹni ẹ kò lè lọ bá fún anything transfer market olóṣèlú la wà nípa dáre sọ̀rọ̀ dáre èèyàn mẹ́rin náà jọ ń gbénu ilé dáre ajá rẹ̀ ngọ́sí tó ń bá gbalẹ̀ àti audu gateman tọ́ máa kán dìbò deputy councilor kò lè wọlé lẹ́yìn ọba wa lamọ adésínà tó jẹ́ number one ní south east local government fún gbogbo olóṣèlú dead or alive mo challenge anybody in this local government kó wa sọ pé òun tún jẹ́ leader fún arapaja
0: tí arapaja ni leader south east
1: kò rújú leader ọyọ ṣe ti ní o ṣùgbọ́n arapaja wà mọ́ south east orí grassroots person ni tẹ bá délé arapaja ní ìsinyìí ẹ sílẹ̀kùn rẹ ẹ wọnú ilé rẹ ni ilé dáre ò ṣe lọ ẹ tiẹ̀ mọ́ ibi tó ń gbé gan ilé rẹ ò ṣe lọ so láti wá máa attack arapaja ẹ wà bá wa ládọjà wọn ni wọn bá wọn jà torí láti bá wọn jà sebi tori gomo seyi makinde ni ni ẹsẹ lọ sori here to in ideology n ti apá yaba stand fun yóò dúró tì ní yóò tìṣú fún kan mi loyalty rẹ 100% ni nígbà tá a fi ṣèwà ní adc gomina makinde ní kí arapaja wa gba senate láti dìbò senate in term of financial reward kò kí sẹgbẹ national vice arapaja ni no òun ò lè dára lẹyìn tí wọn ti jọ conclude ó lè fẹjọ dalẹ ṣùgbọ́n ní òṣèlú àwọn àtẹnu ò lè ṣe mọ́ bara wọn jà láìpẹ́ yìí ẹ tún mọ oríṣiríṣi àwọn ìṣètò wọn wá fún program torí ẹ̀yìn yìí jonathan gofẹ́lẹ́ mọ́ ọ̀dà ó ti kọ̀ jọyìn lójú náà pé ẹ̀yìn tó fẹ́ bára yín ṣe kẹ̀ mo ṣe máa ń rí nínú òṣèlú nìyẹn ṣùgbọ́n tí ìbà lẹ́ni value pdp sáà ń parí kọ́ tòun ilé àwọn yìí èmi àti wọn lájọ du coordinator south east ní 2018
0: àti ọ̀nàrẹ́bù dáre adeleke ok
1: èmi àti ìyájọ́ du tí mo fẹ́ yẹn ìjẹ́lẹ̀ èmi national delegate èmi mo tó gbo esco pdp
0: ní 2018
1: Sulaimon Adesina tó jẹ party chairman èmi mo fi síbẹ̀ PDP ẹ ti dàrú ẹgbẹ́ márùn-ún náà papọ̀ Labour Party AD PDP SDP and Accord Tenikin to Tunde Akogunye lati Edo State lo je chairman wa emi ni Southeast gonje makidi ni Northeast Olejuma Kakide Onara Yemi Adelugbe Akinle Sharafadin Ali Ibadan North Sendolan Leyin
0: gbogbo awon te so ngan nu APC de opopopo wa nisin
1: eh tori pe eyin limo fi gbara won ben pro se yes
0: Yemi Adelugbe ti wa APC
1: gbogbo won Mulika Mulika Adeola ebi gbogbo won ye damu ni won wa be tori parapaja je nkan ti o ki dale ni oje last man standing ko si PDP na sile won fi sile no PDP ni won na lo segbe elege te egbe ni kankan so sugar mi lo sibe yen oro ogun wa kide atarapaja are won awon ojo mo sugar mo so mo koko gbo baya re o gbe nu eni gbogbo ko soro ki se nti o le mu emi jijade lati wa dibo awon pe arapaja ile arapaja ile arapaja ile oro abade dubu ti won si so nigba yen abade dubu arapaja lo ni ige akimi ige won lo ni e abiodo alejo ekolo arapaja se mi ri ni emi na wa me ngba na o sina wa lapoju arapaja lo ni oke baba e je ki ji oje chairman south east local government oro ti mo so yi number 1 man ige o wa nu sile pelu baba yi sarapaja ni ola likan
0: oke
1: ni wa won arapaja fun ni federal honorable south east north federal constituency ede ki ge o se ige setan odun meta pe dide o ti jeun kale mi o bo be o lohun dide mo ke trip e ko le tole gbogbo youth houses wa yari
0: trip ko e tole
1: ke tole
0: inu o se
1: inu o se lu gbogbo youth houses wa yari pe arapaja te ba ti ba wa gba fun ekolo abiodun adejo ekolo awon ni tele yin mo baba ta fi arapaja wa wo pe awon ni face abade dubu won lo baba sanjo
0: okay
1: pe baba sanjo e gba mi o I'm the deputy governor. Come from the local government. You can. In top of funny, you know, if you be a colossibe, nigga, El Joe, I have a go Sally at the Tunji, who's your time, make a more yibu. Or, I'm a daddy,
0: who's
1: your daddy, Adeliki. Daddy Adeliki, touch a national vice. I did your design advice, you. Legacy will also sing value, yo. Oh, my dear Joe, Monsuru, my value, yo. Offense, you sit on a ribu. Dari Adeleke lo ko gba leti mo ko
0: ah
1: olori re eh bi ni mo so yi o na ngbo mo se
0: o de ni receipt be se so yi
1: receipt mo ni so yi o lo ko gba leti mo ko se be arapaja support yin to believe nu e e modu alaba musa o support e ko gbo won yen won le jade wa tori won le yo arapaja ko nu bi se aye won won kan ni awon hotel won ni tori pe ibi ta wa ona ti je ibi won lo di so kilo wa kan ti dari nbe ko na won se nikan to so lori re
0: Deja sare polowo oja an pada be se ngbo wa kitikiti e lori ofe lati lo gboju o wa live and direct lori Facebook wa lagelu 96.7 FM okay to gaju ke ni badan e ba wa share e pe ku kari ile e se te ngbo wa
4: lagelu FM 96.7
5: mo ti bere fun o le sale mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gugu won ni fe sini mo nse o lo ni ami danimo mi ti se Maggi native jollof rice iko we kan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara o wa soya and bossa adu chini ati konfuru
5: o nja le ti gbele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gugu nge

0: iṣẹ́ ìròyìn ṣáàkiri àdálà yé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa ẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Bàbá Túnde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ là ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀ lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda. Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka. Battle School items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílò àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Ṣe chargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bú rajà lọ́pọ̀. Ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Bébí ọ̀rajà.
6: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ̀ pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àdùn chini àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

òkú olówó ọdún mẹ́ta òkú olòsì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àsẹ̀sẹ̀kán òkú ọdún méjì gbàkan lónìí tí bàbá wa olóyè henry ọlásùnkànmí agbájé fi ayé òsì ohun ẹ̀sẹ̀ yìí sílẹ̀ iwájú tí ẹ kọjú sí dára ẹ̀yìn tí ẹ fi sílẹ̀ mẹ́kù bàjẹ́ àmọ́ òdì ó ọmọ rẹ̀ sà ìrẹsà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ojú ló pọ́n dúdú lọ́wọ́ ọmọ fún pupa ọmọ epo àtẹ̀bùàtà fèrèsé ní ìbẹ̀rẹ̀sà nínú bọ́ọ̀lì òbúpo ní ìyá ọmọdé lára ọlásùnkànmí àmọ́ ò ṣúnré olùkéde gbogbo.

0: e ka bo pada le ka ipolowo oja abi datomi laarin seju die na ori kan le ngbo lowo iyana oto kanu e je kin pa oro mi da bagbe se mo pokoda lorun ibi ka wo tin sele lowo ba inu egbe oselu APC gan alara mo wi pe oro egbe oselu nipinle oyo e pa agbo ni fi bayi awa mo ti yo ja se ni pendulum e ti mama lagu aye jo ten wa ki pe fe lota ten yo ni jo si ka ki ten lota ko lo sa mama ni je awo ni gbo yin na ma ti gbo yin ba be na ta mo ni satan ta mo gbe. All right, e je ki lo sodo honorable Sunday Babalola ti won je welfare secretary fun APC nipinle oyo bi e ka bo sori to bo se ni ke won tun gbo wa ni
1: e se atoku mo ki gbugbu awon eyan to n gbo wa nile e ka ro e ka san e ka le gbugbu to wa tin gbo wa.
0: Mo ni pe mo rate jade kan ti o jade latakata Oloye Adebayo Adelabu former minister of power wi pe awon ti APC ti ni amoye tori pe e ti declare result primary.
1: E se kin to face si oro yin e je kin koko dupe lowo Eledua ka dupe lowo Olorun gbogbo egbe APC ni pele Oyo a dupe lowo Olorun fun awon mo wa kan ko lo ni yawo ta ti awon sele ti Olorun se ni dede a do gbadua ninu agodo yin na ni opolopo na lu gbawe opolopo lo se takuntakun laje pe ka ri awon mo a dupe lowo awon eleto abo wa awon military awon olopa awon DSS a dupe lowo awon odo to gbojugboya awon ode awon vigilante awon odo to gbojugboya ti Sunday Igbowo to lewaju won a dupe Olorun ba mo obukun gbogbo won a de sufu emi o bakan na ba awon eyan wa ti oja won juna ni bode ni bi ose to koja aba won kedun opolopo awon eyan ni won ti yoju si won a tun fa koko awon oloselu eyan ju si won olu isarafa abiodun ali oludije gomina ninu egbe APC ni ipo to n bo won ti lo be bitibiti billion lo gbe kale remi o se ni lo be o gbe bitibiti billion lona bi ogo lo gbe fun won Folake Olu lawyer o ti lo be o ti gbe bitibiti billion fun won Tolani Adigun ti lo be Ado Okunla Taiwo ni ijoba bile Southwest constituency tun won ti lo be ejo atun pe won kiki awon yan wa e ba wa dasi won e ba wa ran won lowo ati gburo ijoba nbe ijoba apile Oyo e sanu won awon yalakara iye onikulikuli iye lepo iye leku iye lewedu oniru oniyo alata awon na wa nbe e mo je ti won na ogbe e se ki wa face si oro yin eni enikan so pe ati ni omoye ni ti o dije lumina ni pele Oyo koruju are ninu egbe APC are wa are asiwaju Bola Ahmed Tinubu oni odibo are ninu egbe APC nibo to nbo yo pada lele keji ni ipinle Oyo ti wa nbi Oloye Sharafadin Abiodun Ali ohun lo dije primary ibo abenu wa o wole oni bo re poju oni fa re kuju oni odije gomina lagbara Olorun ninu ibo to nbo
0: yi ti wa nbi na nu pe si bo yen da
1: sibo sibe sibo ti wa ni ibo abenu la pe ki se bo gbagba la san ta ibo abenu la pe ta ba wa so fun yi pe ibi bayi ni bo wa lo ki le n ba wa ja si ki le n tu wa fun wo si
0: emi ko mo tun fun
1: eyo duro yi ni
0: iro atejade to jade lakata
1: awan so fun yi bayi
0: Oloye Adebayo
1: awan so fun yi bayi gege bi alukuru egbe APC pele o se fi sita Oloye Wasiu Sadare ẹni tó borí nínú ìbò abẹnú tá a ṣe tí ó dije gẹ́gẹ́ bíi gómìnà bóyá wọn tí gbọ́ ni kan tó gbọ́ kí gbogbo ayé tó gbọ́ báyìí Oloye Sharafadin Abiodun Ali òun ni olùdíje wa lágbára Ọlọ́run lọmọ òye wa tí ó dije gómìnà lágbára Ọlọ́run tí ó sì dìbò tí ó wọlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wà ń bí àwọn sẹ́nítọ̀ wa fún Ọ̀yọ́ South ọ̀nàrẹ́bù Rẹ̀mí Hùsẹ́nì yóò mọ̀ dìbò ń bí Ọ̀yọ́ Central Senator Yunus Akintunde then Oyo North Ìyáàfin Anna Ogun Ẹ̀san tó gbà kan jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láyé gómìnà wa Abiola Ajimobi àwọn ni ó máa dìbò ní Oyo North tí ó rújú ní Oyo ní ìbò ilé àṣojúṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní North West South West ti wá ń bí ìyá àfin olóyè Fọlákẹ́ Olúlọ́yọ̀ ni ó díje ní south east north east dúdú ni ó díje ńbẹ ní Ìbàdàn north ọmọ olóore ọmọ bàbá wa Àríṣekọ́lá òní ó díje ńbẹ àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ láti kà síta gbogbo àwọn ẹyìn house of assembly wa níjọ monday tó kọjá la fi fọ́ọ̀mù inec lé wọn lọ́wọ́ 32 àti pé kò rújú and ṣe rí bóyá olóyè Báyọ̀ Adélá bóyá àwọn wọ́n ṣì ń bínú ni mo pè láìpẹ́ láì jìnà níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni a ṣe ìbúra fún àwọn àgbààgbà ẹgbẹ́ eléyìí tí ọ̀gá wa bàbá wa sẹ́nitọ́ Olúfẹ̀mí Lanlẹ́yìn àti professor Dàrúdà Nínájà tí wọ́n léwájú gẹ́gẹ́ bí alága ìjókòó yẹn ẹni pé àwọn tó credible la fi síwájú àwọn àgbààgbà míì náà tó yí wọn káàrún bàbá tó yẹ pé ọlọ́run ni wọn kúrò wájú wa ní ìsìn a ti ṣe ìgbékalẹ̀ ètò ìpẹ̀tù sí àáwọ̀ tó lágbára wọ́n dẹ̀ ti ń lọ káàkiri láti bá wọn sọ̀rọ̀ láìpẹ́ láì jìnà ó kàn sí olóyè
0: báyọ̀ adélábù ẹ ṣe gan bí a ṣe ń bá ètò yìí bọ mo rí pé ọlọ́run dáre adélékè wọ́n pè mí lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí a kàn sọ̀dọ̀ wọn
1: hello
0: ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀
2: ẹ káàárọ̀
0: sà
2: dáre adélékè lorúkọ mi
0: mo ti rí orúkọ yín bẹ ṣe ń pè mí live on radio lagiru fm wa bẹ ṣe ń pè
2: mọ rí pé ọmọ kan lọ sórí rédíò yín láàárọ̀ tó bẹ̀rẹ̀ sí parọ́ ń bẹ ń fẹ́ I want to have the right to reply if it's possible.
0: Ayé wà nítorí pé ibi tí ò bá ti sílẹ̀ lẹ́yìn àgbà sọ pé a ti máa ń jiyàn ẹkẹ tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn honourable engineer Peter Olúṣínà Ọlápọ̀jù wọ́n sì wà níbí lẹ́ ń pè wọlé yìí so ẹlóore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ gẹ́gẹ́ àti ìlànà tí ó gbé iṣẹ́ wa kalẹ̀.
2: Ìyẹn rò pé nígbà tí mo gbọ́ tí mi tiẹ̀ gbọ́ prógámì àwọn kan ló pè mí mo fi mọ̀ àlékò níjọ́ tí ó yẹ kí wọ́n lè mí ṣùgbọ́n mo fẹ́ clarify pé ẹ tó ń sọ̀rọ̀ yẹn níjọ́ tó ti wà pẹ̀lú arápájà ẹ sọ fún pé kí ni àti ṣe máa ṣe bọ̀ kí ni tarápájà gbé ṣe orí fún láyé rẹ̀ èmi ni mo lè sọ pé mo ṣe orí fún rí when I was a special adviser to Governor Kala nígbà yẹn ni mo fi ṣe kó wá give lecture kó wá ṣe lecture kan lórí transportation arápájà tó ń pariwo yìí náà ìyẹn gan ló ń sọ fún mi pé wáyé tí mo ṣe máa fún ṣínà pé kò nọ́mà ilé tó tẹ̀ tún ní kí ni yóò ní kò nọ́mà onáà dẹ̀ mọ̀ ó dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ṣíjú ẹ̀ ṣùgbọ́n èmi kàn mọ̀ pé mi ò rò pé mo ti ẹ̀ ní ẹ̀kátà pẹ̀lú ẹ̀rí ju pé lórí irú ìgbà ẹ̀rí kan mo fẹ́ ṣe lé tán bá fẹ́ dìbò kanṣẹ́lọ̀ yóò lò fẹ́ ṣe tán bá fẹ́ dìbò alága yóò lò fẹ́ ṣe èyí tárápàdà dẹ́gbẹ́ lé fún èyí tó gbé fún yìí kéèyàn ó dàbí pé kéèyàn gbé kinní fún ọlọ́kadà tó lọ sí kó ní wọ́n ni gọ́vnọ̀ yọ state tí ò tiẹ̀ mọ́ pa kò ní fọ́ọ̀mù kò ní inec ní kankan wọ́kàn tó tún ara wọn jẹ ìgbọ́n tí èmi sọ ń pa àwọn arápàdà ní òbú mo sọ òótọ́ ọ̀rọ̀ fún ni pé èèyàn ò lè wà kó máa sọ politics ti business kí ni oore tó fi ṣe fáwọn aráàlú 7 political parties tó máa wà lé ní ilé ní ìrè ìkeje nígbà ayé adédìbú gbogbo orin táyédìbú ṣe fún kó jáde kó sọ tí adédìbú ò bá sọ pé tàfíkì ó ti rúre òní sọre àbí ṣé wọn àtàdédìbú ṣé wọn jọ ní ṣé wọn àti bàbá adédìbú ṣé wọn jọ lájọsọpọ kí bàbá tó kú nítorí pé ara àwọn tó jẹ́ pé bàbá ò fi bàbá ò lè fún nígbà ayé bàbá kí bàbá tó kú arápájà bí ìtúrẹ̀ bàbá yìí náà ni bàbá ní mẹ́ńtọ̀ ẹ̀ bàbá ló sọ ní gbogbo tó máa dì lẹ́gbà tó fi ìgbà tó fẹ́ ṣe zero party ni ìgbà tó fẹ́ ṣe house of reps ni ìgbà tó fẹ́ ṣe deputy governor ni bàbá adédìbú yìí náà ló fún o wá di deputy governor tán olékòló ló fẹ́ ní chairman council bàbá dẹ̀ sọ pé kò sí tó kẹ́ parọ́ chairman òun ti fẹ́ ní tí mo fẹ́ fọ́ ẹ jẹ́ kí ìgé lọ fún o yarí ṣùgbọ́n inú mi dùn pé governor Kala ó fún mi ní oore ọ̀fẹ́ láti yan èèyàn èmi mo yan chairman council akim olatunji akogun èmi mo yan arápájà was the deputy governor kò ní power láti kéré ẹ̀ ní ìjà fẹ́mi náà kí n tó kéré ẹ̀ ní ìjà fún mi náà òṣìkò tó ṣe gbogbo ta o governor si wo ti governor se fun ti o ma se alai mo re da bawo ni won se ma joko le to ba wa dibo o si nbe 2019 ta fi dibo ta fi wole you came in 2020 governor de tun wo pe o ke je ki eye ka won yan na ki wo sumo mi ko ma di pe boya ba wa ni ki na jajo ba se o de gbe o so di vice chairman emi no si se emi governor pe mi si IT lo be mi pe ki jo mo ni eni te fe fun yo ma betray yin ko lo be lo mo jibo ka ki jide record one be now mo ki akinde me da kala ara paja the ambassador bakala se kuro nbe lori joba to o bo so radio lo bakala se ko bu baba lado ja na ni this same person adiko no se fun mo ki akinde to so the ambassador chu won ati e soro mo that is his trait he has made politics as a business bo pe to so ko fe dibo yen ko nibo kan si ju pe o cross one place to the other no kini influence kini ta awon to kojo ni APC won kan ko fun won gbe jo kini ti kini to le so pe o control
3: odidi nigba ti won wa pelu yin PDP so pe ko
2: fun odidi secretary e ma gbo odidi secretary of the party national ko ma le di councilor kan to ma tele to ba se to da be ni ti won ni tele gbogbo awon to n kojo tun ko awon ti o sore fun gba to pe o ye ko sore fun won to wa so pe ki won sinu alapoju ko lo se sen tele ti won lo fi lo se ibo lo ti di form je form da neck ni awon je ti won ti ta won mo pa PDP temi ni we started the PDP mo do anu foundation member PDP emi mo ni to lati so pa PDP so for nobody to le so pa PDP ju mi lo e ti won so pe e dare sele mi o bu ara paja mo so toro fun ni ke yo ma fi ore ke e to so le fun yo pe yo ke yo ma se bi fun ona o bebe ona so nu kura no de so nu bi bedi no but this is a man se imagine he brought you from nowhere that what he going to political oblivion igba eni to do se imagine mu wa to de be ni pe ka jo ka komo de te o so ni de o do international vice chairman ara pa jo na ko bo ti awon fayo se be ti bu gona se makide awon de leke bugu won ni ai osogbo emi ni o wo ya so mo mi lorun lo ara paja nipa to fe de deputy national chairman no se makide bo se se kan governor gbe moto tutu fun meji to de fun lorun osu every month o de tun ade fun labuja ki yan ade fun yan labuja ko wa lo ko awon apc sibe ko ma ni te emi ti mo ba beja tani to pe bu ti se ba lo mi lati bi odun mewa ma lo da pada fun eni bo ko adi pe nisin wa so pe ba oni ti Makinde se je o fa awon yan na won ti pe ni e fara yin wo kini to e so ku se so ba adi bu to fun meti ni gba ta adi bo wole abi ko be deliver ni gbogbo 12 wo so wa ni ba lo south east ebi ni kan ni mo le so pe igi bayi ni mo gbe le sawara look our world mo tele 12 wo tipo 2 to ti wa won ma ba fa lati ko le da council oyin yin ara paja council ti ba fa le ni world wa o se tu gbo lo pe o fe dibo je fe o de se to e kan ti awa ti fa le na mo fa le n to ku leadership yen o se pe ke wa joko le ke ma so pe e lo jojo pe e gini kan ki lo ko je ba o ki lo ko wa ti fa n bo le ti yo lajo se po o ku lo sibe o ti gba moto o ti gba owo iye to fun awon to na awon fe dibo korofo gbogbo awon ti fun olowo won fun owo o ti fun 1 million e to 500,000 bebe lo o le ta fun yin kan lowo owo to n gba labuja so pe to oluse parliament kan fe yin kan ni ibadan south east kan ri e ti o se fun spending body ri pe ko wa bo so radio
3: ambassador se fe ni body ri
2: ko sore fun yin kan kan ri e to ba sore fun yin to ba ti na lapo to so ran be gan ẹni mo sọ bẹ
3: ko yin bẹ ṣe sọrọ
2: yẹn emi ni mo fun ni to se o wa deliver lecture is a very brilliant boy man rather he was ara paja o fẹ ko se kini ẹjọ na I was the special advisor on project mo de se Oyo State economic program gba yẹn mo de loke come and give lecture on transportation and he did it successfully ara paja fought me pe ki wetin maa muru ni ebi ọla pọju
3: ẹ ṣe púpọ̀
2: kan
3: ẹ ṣe
2: ọ̀nàrẹ́bùdáyọ̀ adeleke o sọ pé báwo tèmi jọ wọn ló sọ pé mi àti ojú ọdì bò jọ lè mi àtẹjọ dìbò rí ṣé kánsẹ́lọ̀ ni mo dì ní àbí chairman council àbí kí n mo dì tó ṣe àjọ dìbò rí ìyọkọ̀dọ̀ ẹ̀rẹ̀ bọ́ sórí rédíò ẹ̀bẹ̀ sí parọ́ ètò issue tí mo sọ lórí arápájà ni pé ikeke ko se ti real betrayer
3: mo ti fọran yin te fi soro yin mo ti gbe si ori afefe tele tele saju tori pe
2: o le se ti
3: mo
2: amude
3: ado
2: mo se analysis ye from seven local governments seven parties mo lo lo mo la se pe from APP to PDP to do se ku odo baba ridubu lo to ni APC o ku odo APC o lo sacord accord o lo ADC ATC o ku afi PDP sabe ko da sibi to lo na pe ko ba go ba gba kaka ki ke o di ara paja ko di pe lo mo to won tin tan pe 100 million bi tun mo 20 million in le fe fi se fun
3: e se gan
2: awon so pe eno eleni to mu e wa nigba to ni ko bo mo emi ti mo so yi mo ti ki emi ni mo foruko e si board of data processing NNPC ni ara paja nigba ta de ojo emi ni mo ko sibe there was nobody there
3: e se gan
2: so what somebody now to come up as this family line I think
3: mo lero pe ti a ba tun fe fe siwaju si te bara yi a gba yin lalejo lori eto bo se
2: lo thank you
3: e se gan honorable dare adeleke ti e darapo mo wa lori eto bo se nlo laaro ni bi e se nsoro lowo oni honorable engineer peter olushina na nawo sugbon o ti ati ya sabala mi ma fun ni seju kekere lati soro ni
4: e se atokun gbogbo ọ̀rọ̀ sí ọ̀nà ọdún dára délé kí n sọ yẹn mo fi ti clear síwájú mi nípa láti bí ṣùgbọ́n mi pé kàn sọ̀rọ̀ fún yẹn kan sọ yẹn màá fún yín èèyàn méjì tọ́lá lọ́dọ̀ wọn gbogbo wọn ìgbà tó wá sórí ètò tí mo gbọ́ yẹn ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n wá pẹ̀lú wọn dàmọ́lá adégbìtẹ́ yẹn jẹ́ pé àbàtàn arápájà for 23 years dàmọ́lá yẹn nursery and primary school ti ń ṣiṣẹ́ pẹ̀lú degree arápájà sì mú láti ọ̀dọ̀ yẹn bọ́dà wọ́n fi ṣe PE pe dan fi se yen o wa sa fara paja for 23 years won jo se gbugbu ta paja se patapata ni won jo lo yin yes lo yin ke lo kala lo gbugbu yen ni kawon na se nikan tan se re fun number 2 ara paja lo si dan se federal rep labuja the only one southeast ta le wa proud ko nse ni national assembly labuja oruko nje taiwo dairo odo won lo wa nisin taiwo dairo yen ara paja lo mo lo sabuja lati 2003 to ti lo si federal rep labuja ti jo ana do pe ana ni omo ni federal rep ni abuja won so ron pa pe àwọn fún mi seminar láti deliver mi fẹ́ sọ lọ sí ibẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí pé tí ẹ̀ bá ṣèyẹ̀ ní orin ní water only 2 ìmì kìí fẹ́ fi bí san ṣùgbọ́n níta sọ ni pé tí ẹ̀ bá lọ sí pò kí n performance rẹ̀ ń bẹ̀ jákujáku táwọn ṣe ní tcc kọ́ lèmi ṣe níbí o èmi ni mo dá ọ̀tún àtẹ̀ sílẹ̀ ni mo sọ yáyé lórí rédíò yìí ẹ rí pọ́sọ pé àwọn opportunity kò deliver seminar transportation issue in your state that's the topic possible solution ni 2008 ni jogo center emi ni modal outmass ile ko exist rara lo your state oruko yo exist rara lo your state emi mo mention oruko yen nbe nigbati mo so gbo president ani loyin oro fan lo issue lo your state mo de fun ni oruko yen oyo state transition now but I fe da sile e wa ma nbere pe kilo de to je pe emi ti mo da sile to fi exclude mi lati wa ninu en to ma je committee member yen won la won ara paja won iso ni bu agba wọ́n lọ opportunity ìgbà tán ṣe program ìjọ níjọ tuesday yẹn mi ò fóun wọlé wọ́n lọ bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ sọ ká padà wá sí orí ètò ohun tí mo sọ yẹn ìtọ́ bá jẹ́ fact ohun tí wọ́n ti sọ pátápátá látòkèrè lẹ́yìn náà ni wọ́n tún repeat yẹn òun náà ni mo ti ra yẹn náà.
3: ẹ ṣe gan ẹja lọ sẹka polówó ọjà ká tẹ̀wájú lórí ọ̀rọ̀ apc tí à ń bá bọ̀ kó tó di pé wọ́n pè wọlé
5: Wagiliwa Fire 96.7.
6: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèladùn ló ń lọ lọ́wọ́.
7: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara ẹ̀kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀rọ asóyà, àlùbọ́sà àdó chini àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ mi gbàgbé.
9: Years ago, the biggest radio raffle hit we always

0: ẹtìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede yapa high quality stone mix blender yàrá tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
1: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir pera ń lẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà
2: 20 hours.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbogbo lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yorùbá yorùbá owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí ó ṣe é gbó tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta wọ́n máa gba àǹfààní ọgbọ̀n táyù kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: o lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí ilẹ̀

0: èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Victory Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìnì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládépò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Victory Chadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, Splash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá.

0: ese te ngbo wa kaakiri agbaye te ba woju ago wa ago mewa ku seju meji nkan ni lagiru fm on sunday baba lola mu fun ni ogbon ogbon seju aya lati soro
1: eh bi mo se ba ji mo se so lona kan se ri awon kan ti tinu bu se e ba so fun gbo awon ni iwa kan lo si ori ero abiyara bi asa kan lo wo awon owo ton san fun owo school fun Lanford se o pe oṣù ìlọ́bọ̀ lójú bá ọgọ́sùn ọbẹ̀ sí ní sanwó láti wọlé ní september kan jọ ọfẹ́ nílé ìwé fún àwọn ọmọ iléèwé gíga wa ní ìsìn ẹ mọ̀ ní àwọn òbí yín lára ìwọ mọ̀ ìyá alákàrà mọ̀ ní ìyá rẹ̀ lára lọ sórí íńtánẹ́ẹ̀tì báyìí lọ apply fún Lanford ọfẹ́ ní tinubu ń sanwó oṣù kù fáwọn ọmọ kò rújú ara kan tí tinubu ṣe nìyẹn gbogbo àwọn ilé ọyẹ olókoòwò àti rí ọjà rà láti òkè òkun ọkàn kò sí pákáli kí mọ pé bóyá kí n tó dé dọ́là ó ti lọ 10,000 ìrọ̀ ojú kan náà ti dọ́là wa lọ wa tó ní epo ká mọ nara wa mọ́ kí ni epo wọn gbiná tó mọ́ àdúpẹ́ lọ́wọ́ náà gbogbo àwọn ní oko kékèké àwọn ẹ̀mí medium and small scale enterprise gbogbo ẹgbọ́n báńkì enterprise loan wà tó fi ran okòwò lọ́wọ́ lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: tí ò lówó tó àbí kí wọ́n pe
1: interest rẹ̀ ò pọ̀ kò pọ̀ rárá ẹ wò láìpẹ́ ni wọ́n sọ fún wa pé àjàkúta ti ń ṣiṣẹ́ ẹ mọ́ni òbí tí ìjẹ́ tí wọ́n gbà síbẹ̀ tí ó máa ṣiṣẹ́ ńbẹ̀ bẹ́ẹ̀ lọ nígbàtí ààrẹ wá sí ibi ẹyìn ìfijóye bàbá wa olúbàdàn tilẹ̀ ìbàdàn babaládọ́jà wọ́n ní inú àwọn dùn láti kéde fún gbogbo ọmọwé nàìjíríà pé ètò ọrọ̀ ajé wa ó ti kọjá kọ́nà kan ó ti bọ́ sójú ọ̀nà tó já gérégé.
2: ẹ ṣe gan nítorí àkókò ọjọ́ ti lọ ẹ bá ń dágbére lórí ètò ìṣókí.
1: ẹgbọ́n tí gbẹ̀yìn olùgbọ́ wa ń lé tọ́ àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń bínú ẹ̀jọ̀ ẹ̀ má bínú mọ́ òṣèlú tá a fẹ́ ṣe àní fi ẹ̀jẹ̀ wa ṣe wà ní fọmọ ṣe o kò sí jàgídí jàgan issues ẹ ká máa fẹnu sọ ká máa yànnà náà ká dẹ̀ máa dára wa nù
2: eré o. ẹṣẹ́ púpọ̀ honourable sunday babalọla tí wọ́n jẹ́ welfare secretary apc ìpínlẹ̀ ọ̀yọ́ honourable engineer peter olúṣínà ọ̀làpọ̀jù ẹṣẹ́ tí a pè yín tí ẹ̀jẹ̀ wọn àwọn tó kọ̀ wọ́n pẹ̀lú wọn olóyè ọ̀làyínká banjo biga pastor ayọ̀dẹ́lẹ̀ ẹlẹ́kọ̀ dekin ọ̀làpọ̀jù mayowa honourable adésínà olúfẹ́mi láti ìbàdàn north west engineer emmanuel olùṣègùn oyeneyi mr kim sanusi láti wọn tù honourable odúọlá olùmídé sunday alayaki ọ̀nààrà mọ̀rí honourable aladé honourable aladé sàràfà ìyẹn dáadáa ni ẹ ṣe tí ẹ tẹ̀lé wọn tẹ kọ́ ọ̀ràn sórí ìtúgbó ṣe náà láàárọ̀ tèmi tayo oyeladun ààbọ̀rọ̀ ló kọ mi bá a sì yèdè fúyà báyìí ìròyìn ìyálẹ̀ tán yóò gorí afẹ́fẹ́ lẹ́yìn náà òun ni tiwa lòṣèlú pẹ̀lú ṣínà láyọ̀ yóò gbòde kan lórí ètò lórí ìkànnì lágiru fm òkè tó ga jòkè tèmi tayo oyeladun ààbọ̀rọ̀ ló kọ mi ẹja pàdé lọ́jọ́ mẹ́jọ lákòókò kan náà ìrìn àtayọ̀.
3: lágiru fm 96.
2: comrade alaba adebisi àti àwọn ikọ̀ ajọ àlórí ètò bó ṣe ń lọ ẹ̀gbọ́n bínú túnlẹ̀ ọláwọ́ olóòtú ètò bó ṣe ń lọ ọjọ́ ló ń lọ bẹ́ẹ̀ ẹ ṣeun.

Eko yin aleta. Iroyin lere fe la mo wa city gbọn yin lati kanle lagbe 96.7 FM. Abidemi Akande lo iroyin. Ijọba apapọ le yi lo ti pe awọn okunrin meta kan lejo lori esun bi pe won lowo ninu ijinegbe. Eleyi to waye ni ijọba ibile Orire ni ipinle Oyo. Awọn okunrin ohun dara mo lati ri Abdulrazak Umar. Eni ti alaje rẹ jẹ Abu Khalifa tonti Yunusa Musa. Eni ti wọn to mọ pe ni Yunusa Ben Musa ati Shamsu Adam Musa ni eni ti wọn mọ pe alaje rẹ ni Abu Itisar ti wọn si gbe esun oniko mewa kan lọrun niwaju ile ejo giga ijọba apapọ to fidi kalẹ silu Abuja lori esun ni pe wọn wa igbesunmọmi ijinigbe ina da aso bo owo to mọlẹ tonti mimọ wa kusa lọ́nà tí ọ̀tọ̀ ìwé ìpẹ̀jọ́ ọ̀hún wọn náà ni wọ́n gbé kalẹ̀ síwájú àwọn èèyàn náà lẹ́yìn tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ pé lọ́jọ́ kejì oṣù kẹfà ọdún tá a wáyé ó ní wọ́n fi ọ̀rọ̀ léde tí wọ́n sì ṣàpàtẹnu jẹ́wọ́ ike àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ kan ilé tí wọ́n pè ní Darussalam tí í ṣe ọ̀kan lára àwọn ẹgbẹ́ tó ní nǹkan ṣe pẹ̀lú Jamaatu Ansaru Muslima fi Libandi Sudan èyí ti ṣe ẹgbẹ́ kan tíjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kéde gẹ́gẹ́ bí ẹgbẹ́ àgbésùnmọ̀mí. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Abuja ló ti da ẹjọ́ kan eléyìí ti Kabiru Turaki àti àwọn ikọ̀ rẹ̀ pé láti pọn dandan fún àjọ elétò ìdìbò INEC kí wọ́n mọ rí wọn gẹ́gẹ́ bí àwọn adarí ẹgbẹ́ òṣèlú PDP. Adájọ́ Salim Ibrahim nínú ìdájọ́ rẹ̀ tó gbé kalẹ̀ lórí ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹjọ́ ti alága fún gbọ̀mọ́jọ́ bàjẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Sẹ́nẹ̀tọ̀ Adolfo Zubabara tó pé ó náà ní ọ̀rọ̀ lágbára nínú òfin láti pè ẹjọ́ náà. Nínú ìròyìn ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ Amẹ́ríkà náà ni wọ́n ti kéde àwọn orílẹ̀-èdè 23 kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tí kò tọ́ láti lọ pa ibi ti wùlé ọmọ nínú àmọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi léde lójú ìtàkùn X. Níbẹ̀ ni wọ́n ti kéde àwọn orílẹ̀-èdè mọ́kànlá kan ní ilẹ̀ Adúláwọ̀ lára àwọn orílẹ̀-èdè ọ̀hún. Lára àwọn orílẹ̀-èdè náà tí wọ́n kéde nílẹ̀ Adúláwọ̀ látàrí Burkina Faso, Central African Republic, orílẹ̀-èdè Chad, ilẹ̀ olómìnira Congo, orílẹ̀-èdè Libya, Mali, ilẹ̀ olómìnira Niger, Somalia, South Sudan, ilẹ̀ Sudan àti orílẹ̀-èdè Uganda. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọ̀jìn lọ́wọ́ wájú ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt Mohamed Salah lòdì ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Beşiktaş lẹ́yìn tó ti fi kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool lẹ̀. Ẹni ọdún 24 òun náà ni ó ti di agbábọ́ọ̀lù tí ò ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lágbára ayé sì ti ń fìfẹ́ hàn láti ní kó darapọ̀ láwọn. Bó tilẹ̀ jẹ́ pé Mohamed Salah ní àwọn ẹ̀ka tí ń wòye wípé yóò lọ rí darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Saudi Arabia tàbí ilẹ̀ Amẹ́ríkà ọjọ́ wípé yóò tún máa gbá bọ́ọ̀lù jẹun ní ilẹ̀ Europe ní sáà tí ń bọ̀. Nínú àbọ̀wádìí Mohamed Salah náà ni yóò mọ̀ tẹkọ̀ ní ti gba orílẹ̀-èdè Turkey lọ lẹ́yìn tó ti kọ́wọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún kan pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Beşiktaş nílẹ̀ náà. Ìròyìn eléré fi ọ̀hún kò ní jù báyìí lọ lákòótán àwọn yìí Abídèmí Akande lóníròyìn ẹ̀ṣẹ̀ wọn tó ń gbọ́ wa ètò tiwa lọ́sẹ̀ lópin ìṣẹ́.

0: èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Little Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá àtúntí George Mitoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ̀

0: yìí.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà wá.
0: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo ló kọ́ wa ṣe ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
2: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
3: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
4: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìran ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àdùn chini àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ mi gbàgbé.
7: Maggi ni wọ́n fẹ́ 96.7.
8: Tiwa loṣelu, tiwa loṣelu lori Lagilo 96.7 FM. Pẹlu Shina Alayo.

a kí káàbọ̀ padà sórí ètò tiwa lòṣèlú oníkànnì lágẹ̀lú 96.7 òkè tó ga jókè ní ààfin tí ọba adébáyọ̀ àkàndé alágbàlá òkè tá a kalẹ̀ sí fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn kó tó di pa lójú ọjà mo pé a ó kọjú sí ọ̀dọ̀ alàgbà Rají Adébáyọ̀ kó tó di pa padà sọ́dọ̀ ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ alàgbà Rají Adébáyọ̀ ohun tó dájú ni pé ẹ̀yin náà tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tó jáde látẹnu gómìnà nípa ìwádìí tí ó fi ké sí àjọ ti ìṣọ̀kan àgbáyé pé kí àwọn iléeṣẹ́ lájọlájọ rẹ̀ tí wọ́n lè ṣe ìwádìí lómìnira kí wọ́n bá wa ṣàgbéyẹ̀wò ohun tó ṣẹlẹ̀ ní oríire àwọn nǹkan tó ṣokùnfà rẹ̀ àwọn wo ló ṣe é ṣe kí wọ́n pawọ́pọ̀ pẹ̀lú ẹ̀ gómìnà sì sọ nǹkan kan pé òun ò ṣe èyí láti tàbùkù àwọn ikọ̀ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tàbí àwọn iléeṣẹ́ ìjọba tó ṣe é ṣe kí wọ́n lọ́wọ́ ńbẹ̀ ṣùgbọ́n ọmọ Nàìjíríà wọ́n nílò láti mọ òdodo nípa bí nǹkan bó ti ṣe ṣẹlẹ̀ kó tó wá di pé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí fi ojú wò ó ní oríṣiríṣi ọ̀nà àwọn kan pé gómìnà lẹ́tọ̀ láti béèrè irú tó béèrè bẹ́ẹ̀ làwọn kan pé gómìnà tuntun owó òṣèlú bọ ọ̀rọ̀ yìí pé ohun tí bá ń bẹ

0: tí èmi a fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ mi ní sọ pé òṣèlú ò tí wọ̀ ṣùgbọ́n mi wa ní sọ pé òṣèlú tó wọ̀ bóyá láti ọ̀dọ̀ gómìnà ni tàbí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ nígbà tí wàhálà ajínigbé tó ṣẹlẹ̀ a rí pé gómìnà Èkìtì nígbà kan Ayọ̀ Fáyọ̀ṣe ó fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ yìí pé bóyá àwọn pé àwọn sàmọ̀ àwọn tó wà ń díẹ̀ wọ́n ṣe gbọ́jọ̀ tó tí ogun ẹ̀dí awuyewuye ń gbà yẹn ṣùgbọ́n ẹni tí bàtà bá ń ta lẹ́sẹ̀ níwọ̀n ibi tó ti ń ta òun bóyá nítorí irú wàhálà tó wà nílẹ̀ ńgbà yẹn gómìnà ò lè fi bẹ́ẹ̀ àwọn iye nǹkan kan tí gómìnà ò lè ṣe nígbà tí wọ́n jí àwọn ọmọ yìí gbé ìbátan wá gbà wọ́n sílẹ̀ nípa pé ibi tí mo ti sọ pé ọ̀rọ̀ òṣèlú ti ń wọ̀ ni pé gbogbo ìgbà tí wọ́n ń ṣe akitiyan láti gba àwọn ọmọ àti olùkọ́ yìí sílẹ̀ a rí pé ọ̀rọ̀ ò fi bẹ́ẹ̀ gùn wọ́nyán láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ lórí pé kán jọ ṣiṣẹ́ pọ̀ oríṣiríṣi accusation counter accusation là ń rí láti ibi méjèèjì so tí ẹ̀yìn ìgbà tí a wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí wọ́n gba àwọn ọmọ yìí sílẹ̀ àti àwọn olùkọ́ wọn èmi ò fi bẹ́ẹ̀ rí nǹkan tó burú morale wípé kí gómìnà tàbí ẹnikẹ́ni kó pe ẹni tó ṣe pé independent body tí ò sí nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí tí ò sí nínú ìjọba àpapọ̀ tó dẹ̀ ṣe pé lára àwọn ẹ̀tọ́ wọn náà wọ́n lè ṣe irú ìwádìí báyìí èmi rò pé nǹkan tó burú wà ń bẹ̀ nípa pé kí gómìnà kó pè wọ́n wípé kí wọ́n wá bá wọn ṣe ìwádìí bí independent body mi ò dẹ̀ rò pé ìgbà àkọ́kọ́ rè tá a bá máa rántí láyé Chibok tán kó àwọn ọmọ Chibok gẹ̀ lóòótọ́ ààrẹ ni Jonathan tóró náà pè fún rúpè báyìí nígbà náà pé kí ìrànlọ́wọ́ kó wá láti ọ̀dọ̀ àwọn ìjọba àgbáyé lórí ọ̀rọ̀ àwọn ọmọ náà tá a bá dẹ̀ tún wò ní àìpẹ́ yìí náà tí ò tí jìnà nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní ọmọ ilé asòfin àgbà kan obìnrin tó àti senate president tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ wọ́n fẹ̀sùn kanra wọn níbẹ̀ irú obìnrin yìí náà òun náà gba
1: natasha
0: àpótí bẹ́ẹ̀ ni òun náà gba un lọ wípé kí wọ́n wá bá wọn ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ẹ̀sùn tó ń fi ń kan senate president nígbà yẹn àtẹ̀lẹ́tì senate president tí wọ́n fi ń kan òun náà kí independent body náà kó wá bá wọn ṣe ìwádìí lórí ẹ̀ so ilé àti rí president méjì ṣùgbọ́n nǹkan tí ò fi sọ ni pé bóyá ààrẹ orílẹ̀-èdè ló ní agbára láti lè kọ́ fún irú nǹkan bẹ́ẹ̀ láti lè béèrè lọ́wọ́ international organization láti lè wá ṣe ìwádìí tàbá fẹ́ sọ constitutionally bẹ́ẹ̀ tàbá fẹ́ sọ morally ilé tí gómìnà sọ yìí èmi ò rò pé torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn gan ibi tó ti dáa jù ni pé wọ́n á wẹ gómìnà mọ́ tàbí tó àyè pé ó mọ̀ ń pa ẹ̀ wọ́n á dẹ̀ wẹ ìjọba àpapọ̀ náà mọ́ tàbí táwọn náà bá torí pé irú àwọn eléyìí wọ́n lè gbè sí ẹ̀yìn ẹnì kankan nínú àwọn méjèèjì ṣùgbọ́n èmi rò pé tí bóyá ẹntẹ́rù bá wá ń bà àkòsí yẹn tó gbà tí pé èmi dẹ̀ mọ̀ pé irú nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè sọ àwọn tó bá ń sọ pé bóyá stage work ni àbí plan work ni irú onítàn ò mọ nǹkan tó ń sọ nítorí pé ṣé wọn ò wá máa fi ẹ̀mí èèyàn ṣe stage kinní kan a rí pé àwọn olùkọ́ méjì ni ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ so ṣé wọn á fẹ́ plan ẹ̀ ṣé wọn ò wá máa plan ẹ̀mí ẹlẹ́mìí mọ irú nǹkan tó ṣẹlẹ̀ gbogbo pé wọn plan àbí wọn plan pé kinní èmi ò rò pé ìyẹn ká gbé sẹ́gbẹ̀ẹ́ iye ọ̀rọ̀ tí ò mú ọgbọ́n wá ní irú ẹ̀ ṣùgbọ́n pé kán wá ṣe investigation ẹja tó wá wò ẹ worú àwọn mẹ́ta tí wọ́n túná kó lọ ilé ẹjọ́ nínú ẹ̀sùn mẹ́wàá tán fi kàn wọ́n wọ́n fi ẹ̀sùn ìpànìyàn sí o nítorí pé àbí àwọn ará bíṣà náà pa àwọn olùkọ́ méjì
1: mẹ́ta gan-an làwọn olùkọ́ wọ́n ti kọ́ gbẹ̀mí ẹnìkan sínú

0: ẹ̀kọ́ kan.
1: Nínú
0: o tó wá di pé gbẹ̀mí ọ méjì lákàtà wọn.
1: Ngbà tán dẹ̀ wà kó wọn ẹ̀sùn tán fi ń kàn wọ́n ẹ̀sùn kò tí ẹ̀yẹ lè tí ò tún fẹ́ jọba a ní wọ́n jiyàn gbé wọ́n ṣe kíní ẹ̀ ń fẹ́ sun illegal mining wà nú ẹ̀sùn tán fi kàn wọ́n illegal mining tán sọ gan kì í ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ Niger náà ti ń ṣe illegal mining wọ́n fi ẹ̀sùn wípé wọ́n pàdé àpò pọ̀ láti jẹ́ ọmọ gbé láti ṣe kíná gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí inú ẹ̀sùn yẹn ó yẹ kí wọ́n fi síbẹ̀ pé ẹ̀sùn pé wọ́n jọ pawọ́pọ̀ láti gbẹ̀mí olùkọ́ méjì àbí mẹ́ta so nítorí irú èyí gbogbo orú nǹkan báyìí náà a máa jẹ́ kí èèyàn máa ní iyè méjì àwọn tí gbogbo èèyàn mọ̀ àwọn ẹ̀sùn tẹ́tẹ́ fi ń kàn torí ẹ̀sùn tán fi ń kàn wọ́n yìí nísìnyí mi ò rò pé ẹ̀sùn ń pé kí wọ́n lè jẹ̀bi ikú ó wà nú ẹ̀ nínú ìjìyà nǹkan tí wọ́n fi jẹ wọ́n ẹni tó bá dẹ̀ ti pààyàn nínú òfin nàìjíríà dandan ni bóyá àwọn eléyìí tán wá mú ì bóyá kì wá ṣàwọn ni wọ́n jí àwọn ọmọ gbé ni àbí nǹkan kan àtún torí ẹ̀ ló yẹ ṣe pé ìwádìí ó yẹ kí ìwádìí gù dáadáa tí ò ní ṣe pé ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ìjọba àpapọ̀ ni oṣù àtà bá rí ẹni tí ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀ tó yẹ pé wọ́n dẹ̀ ní ẹ̀tọ́ láti lè ṣèwádìí èmi ò pé nǹkan tó burú ó wà ń gbé ká pè wọ́n pé kí wọ́n bá wa ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà.
0: ẹ ṣe ọ̀pọ̀ èèyàn ń sọ pé ìjọba àpapọ̀ àbí ká pé ẹgbẹ́ òṣèlú APC ti ń ṣèjọba lẹ̀ yìí ní kété tí gómìnà Ṣèyí Mákindé ti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ síta yìí ní ìbẹ̀rù bójú ti dé bá wọn kí ni ó mọ gẹ́gẹ́ bí aráàlú ti ẹ̀yìn èso olóṣèlú báyìí tá a bá kọjú ìbéèrè sí ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀tọ̀ ni báwọn ṣe dáhùn ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ aráàlú kí ni ń ba ìjọba àpapọ̀ náà lẹ́rù tí wọ́n fi sáré ń takú ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ àbẹ lérò pé ìbẹ̀rù kọ́.
1: Nǹkan tẹ̀mí ń rò ni mo ti sọ láti lẹ̀ pé gbogbo ẹ̀ ó ti di ọ̀rọ̀ òṣèlú àkíndé ṣé ìjọba èmi ò rò pé ìbẹ̀rù lè wà fún ìjọba àpapọ̀ àwọn kọ́ náà kó ọmọ àwọn kọ́ náà kó olùkọ́ ṣùgbọ́n bóyá nǹkan tí mo rò ni pé ṣe nípa immediately tán gba àwọn ọmọ yìí sílẹ̀ ọ̀nà méjì ni tá a bá tẹ̀lé dáadáa ọ̀nà kínní ni pé ìgbà tí ìjọba àpapọ̀ tí wọ́n fi ìwé léde pé wọ́n ti gba àwọn ọmọ yìí sílẹ̀ wọ́n á dárúkọ ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ pé bóyá àwọn jọ ṣiṣẹ́ pọ̀ ni ọ̀nà kejì ni pé kété tán ṣe gbà wọ́n yìí náà ìgbà tí obìnrin tó ṣe pé òun ló jẹ́ agbẹnusọ fáwọn tán kó tó ń sọ̀rọ̀ ìgbà tí ó sọ̀rọ̀ tó ní ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyá yìí náà ò tún mẹ́nu ba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ so èmi wá rò pé bóyá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó padà ṣe ń gbọ́ a gbọ́ pé àwọn elétò ààbò wọn náà bí àmọ̀tẹ́kùn àwọn lókà kínní wọ́n jọ ṣe iṣẹ́ pọ̀ láti ṣe irú
0: àṣeyọrí
1: yìí so tó bá ṣe pé àwọn independent investigator tó wá wà ńbẹ̀ tán wá ṣèwádìí bóyá gbogbo ibi tí ìjọba àpapọ̀ tán fẹ́ fi èrò ní o tó rà mọ̀ wípé bóyá ibi tí
0: ìjọba bóyá gómìnà ní ti ń rí
1: bẹ́ẹ̀ ni bóyá àwọn ìjọba àpapọ̀ wò pé tí wọ́n bá bẹ̀rẹ̀ individual tó bá ṣe pé independent investigator ló fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ bóyá gbogbo ìlàkàkà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣe bóyá wọ́n ó mú jáde níbẹ̀ náà ṣe rò pé irú àti ẹ̀fẹ́ jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ̀ kó gba oríyìn kankan nípa irú nǹkan báyìí torí èmi ò lérò pé ìjọba àpapọ̀ ni ó nìkan wá kó ọmọdé bí páwà ni pé ẹ̀rù ń bà wọ́n lórí ẹ̀ wọ́n lè ṣe irú èmi ò rò bẹ́ẹ̀ pé ó lè rí bẹ́ẹ̀ torí tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè nìkan pààyàn ìkayọ ká ní bí wọ́n ṣe lọ tán bọ̀ tí ẹ̀mí kankan ò bá lọ kò sí nǹkan tá a lè sọ àlesọ pọ́rọ̀ òṣèlú ni pé àwọn kan ló kó wọn sí àwọn kan ló gbà wọ́n bí ẹ̀kan tó ti la ẹ̀mí lọ ó ti ju ọ̀rọ̀ òṣèlú lọ wípé bóyá ìjọba kan ló kó wọn ìjọba kan ló gbà wọ́n ó ti jù bẹ́ẹ̀ lọ.
0: ẹ ṣe mo fẹ́ kí a tún wo bìkan torí oríṣiríṣi àwọn nǹkan làwọn èèyàn ń hun láàrin ìgboro tó sì jẹ́ pé pàtàkì ẹ̀ pàápàá pàtàkì ìdí tí iléeṣẹ́ rédíò tí ń gbóhùnsáfẹ́fẹ́ fi wà òní láti jẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn sáwọn bíi tó jẹ́ jújú kan tí a àwọn èèyàn lè mọ gbé kiri àwọn nkan tí ó jọra àti èyí tí ó jọra àwọn èèyàn tó pọ wọn fi wéra wọn lẹyìn tọrọ ìjáde tán láwùjọ òṣèlú àwọn kan bi gómìnà ṣèyí mákindé pé gbogbo owó local government ṣe wọn pe kí wọn wá ṣèwádìí ẹ àwọn míì tiẹ mẹnuba ọrọ bódìjà pé 30 billion naira kan pé ṣe bí gbà tí gómìnà rí pé ìṣẹlẹ búgbàmù wáyé ní bódìjà ni wọn sáré lọ sọdọ ààrẹ láti lọ ṣàlàyé ohun tó ṣẹlẹ lọyọọ fún wọn tó sì fìdí wípé ìjọba àpapọ̀ ńgbà náà wọn fi owó ìrànwọ́ 30 billion naira ṣọwọ́ sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìrànlọ́wọ́ àwọn èèyàn tí nǹkan wọn bàjẹ́ ní agbègbè bódìjà ńgbà náà àwọn kan tún padà mẹ́nuba pé kí wá lóde tó le lásìkò yìí fún gómìnà ṣèyí mákindé láti lọ́ọ̀rí fi ọ̀rọ̀ tó ààrẹ létí nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti oríire hun tó yìí jẹ́ pé títí táwọn máa fi wà ńbẹ̀ tí wọ́n fi jáde gómìnà ò lọ́ọ̀rí bá ààrẹ ṣe ìpàdé lórí ọ̀rọ̀ ọ̀hún pé kó fi ọ̀rọ̀ tó ààrẹ rẹ̀ létí kí wọ́n sì jọ jùmọ̀ jọ pète pé báyìí làwọn ó sì jọ rin ìrìn àjò ọ̀hún ohun tí àwa ń wò látòkè ta ni pé èyí ṣe jọ yìí a ṣe fi ìṣẹ̀lẹ̀ bódìjà wé eléyìí tí ó ṣẹlẹ̀ ní oríire pé ó yẹ kí gómìnà ó pè fún ìwádìí irú oní 30 billion owó local government bí wọ́n ṣe pè fún toríire ṣé kìí tó ṣe wípé wọ́n ń dọ́gbọ́n òṣèlú ẹjẹ́ nǹkan bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ olóṣèlú láàrin wa káwọn kọ́kọ́ fojú wo bíi ti olóṣèlú ká tó tún fojú aráàlú wo látọ̀dọ̀ alàgbà Rajé Adébáyọ̀ àmọ́ bí tí mo ti fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ gan ni pé kí ni ba ẹgbẹ́ òṣèlú yín lẹ́rù nígbà tí gómìnà ṣèyí mákindé sọ kò sí àárín yín tẹ́yìn náà wá fọ́nká bí ìjà lọ tó jẹ́ pé ṣe lẹ̀ ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ pé kí ló dé ọ̀rọ̀ tí gómìnà ṣèyí mákindé tí wọ́n ṣe ó dàbí pé ọkàn yín léwọ̀n láwọn apá ibìkan lè bá bẹ̀rẹ̀ sí sísá kójókójó òkè kí ni ba ẹgbẹ́ òṣèlú APC àtijọba àpapọ̀ lẹ́rù láti fa àyè gba ìwádìí tí gómìnà ṣèyí mákindé nípínlẹ̀ ọ̀yọ́ béèrè fún.
2: ẹ ṣe olóòtú kọ́sítọ̀ yẹn ó pàdúrà ẹ̀ lò torí kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi tún ṣe mo rí pé ìjọba àwọn pàṣẹntẹ́jì àwọn tó ń rí ìdá ìṣòro yìí kò kì í ṣe àwọn ẹgbẹ́ òṣèlú àwọn aláàbò ń dá gómìnà ṣèyí mákindé lọ because ẹ ṣáà ti rí pé PRO state kó dá wọn lọ sí aside from the press release ti wọn release láti national so there is nothing like that but tó bá bẹ́ẹ̀ wò náà the question táwọn èèyàn bẹ̀rẹ̀ ó raise consciousness ni pé why ti governor ṣe mákindé ò ṣe tètè lọ bá president wọ́n ṣe lọ nígbà tí bódìjà tí ò bá kí n ṣe pé at a particular time tí federal government jáde pé kí wọ́n gba 30 billion ta ló kó àkùnsán tó mọ̀ pé governor ṣe mákindé ti gba orúkọ báyìí and he requested 50 billion 30 billion lọ fún wọn and that 30 billion kò sí nǹkan tó fi ṣe so ó ní ẹrù ní inú kíní wọn tó fi ń bèrè request on after àti wọn ò dé fi lè lọ bá ààrẹ during that time if truly wọn fẹ́ wọn wá sincere pẹ̀lú question tó ń bèrè after tí kíní yẹn ṣẹlẹ̀ so èmi ò ka kún pé ọ̀rọ̀ tó yẹ ká máa gbà bí a ní gbàgbọ́ tí lè lọ́ọ̀rọ̀ ilé ó ti ṣó sí gbogbo wa pé governor ṣèyí mákindé wà sincere pẹ̀lú nǹkan tó ń ṣe fún wọn lọ́yọ̀ state tó bá yẹ pé wọ́n wà sincere kò ṣe ẹnìkan ló kọ lẹ́tà fún àbá rẹ̀ ló kọ lẹ́tà sí wọn nígbà tí kọ́ tó lọ bá wọn nígbà tí ìjàmbá tó ṣẹlẹ̀ ní bódìjà tó ṣẹlẹ̀ so kò ṣe nǹkan tó yẹ ká máa deliberate gan honestly speaking kò ṣe nǹkan tó yẹ ká máa deliberate because ó look absurd tá a bá ń deliberate irú nǹkan báyìí bí nǹkan àkọ́kọ́ máa rú nǹkan tí ò jẹ́ tó wà inconsequential agbára ni ṣe ti understand point yìí so gbọ́mọ ṣe mákindé ó kù díẹ̀ káàtó fún wọn nínú gbogbo ìgbésẹ̀ tó gbé kò dẹ̀ kí ń ṣe nǹkan tó yẹ kí lídà àti olórí ìlú yẹ kó máa ṣe tó bá yẹ pé ẹni tó ní fi aráàlú wọ́n ṣe clean páwọn ní fi aráàlú ó yẹ kó ti lọ bá rẹ̀ bí kìíní yẹn ṣe ṣẹlẹ̀ in the next 10 days tí wọ́n ti rí pé kí àwọn ò tí ì rescue àwọn ọmọ yẹn tó dẹ̀ ní fi àwọn ọmọ yẹn lọ́kàn tó dẹ̀ ní fi aráàlú lọ́kàn tó dẹ̀ rí pé àwọn ò ní clean sí bọ́n ṣe máa yọ àwọn ọmọ yẹn o ye ko ti pe are se bi ton ba fe lo gbowo won o ki so fun wa pa won fe lo ba re na won o ki so fun wa se won so fun wa ngba to fe lo ba won fun ki abi are ko letter si won pe kan wa abon so pe as a governor she won so pa won fe ra are lohun but there was never a time he stick for that for the president consent or true. So that's what means of creation for the camera.
0: Ṣùgbọ́n ṣe ọ̀rọ̀ Bódìjà àti oríire jọra wọn ilé àwọn èèyàn fi ń fi ń wéra wọn ni.
2: Disaster méjèèjì Ọlọ́run tó bá for example tó bá yẹ pé federal government coming táwọn ajínigbé yẹn tí wọ́n pa àwọn ọmọ yẹn is it not disastrous? Disaster ni méjèèjì kò dẹ̀ kí n ṣe nǹkan tó yẹ pé kí èèyàn máa fi ọwọ́ yẹpẹrẹ mú bí mo ṣe sọ tó bá yẹ pé governor wa won sise pelu okan with sincerity

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùbàyùbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ń ṣá gbogbo ènìyàn mú kewé

0: èyí bọ̀ gan o ẹjọ́ bá ò lè mí ẹ̀jẹ̀ lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí ìlẹ́gẹ̀lú FM

0: ṣe ogunlẹgbẹ èyàn ló máa ká ṣe ṣo ti ká ṣe mo ti ká ṣe.
1: Gbogbo ọmọ ológun pátá ẹ̀ tí ní mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
2: Ṣèmi nítorí ogun ni o.
1: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service létò ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjí ńlá wa Classic Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. ọwá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ ilé àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pòyìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. ọwọ́ àti Reverend C.C. òwò wa tó gbàdúrà súlò fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: own beneficiaries.
1: Wọ́n sì mú ìyá gbìlẹ̀ ọ̀yọ́.
0: Yes,
1: wọ́n mú ìyá. Ìfísì ọmọ APC
0: wọn. Wọ́n ṣàwọn ọmọ APC awa gangan lásìkò kárí ẹ̀ ní Oyo State. Do you understand me?
1: A sì rẹ́rìí sí Tọ́báyá.
0: Ẹ rẹ́rìí sí your health initiatives that has to do with health. Go and ask people who are beneficiary. Eduro Mufeka for 13 Ministry of Skill Development Youth Bootcamp presently. What Abuja? Do you understand me? Now, we have next gen resilient calls. Go and check it. Gbogbo nkan ti mo so yi a mo le fun ni gbogbo e. Smidan also. Smidan Creative and Garment Studio.
1: Ẹgbẹ́ ọkàn sí ke
0: apple last one ti ma tun so fun ni oni NDDC Youth Entrepreneurship Fund. 30 billion committed to youth entrepreneurship in Niger Delta alone.
1: Ẹ jẹ́ ṣe báyìí.
0: So that is just a little.
1: Báwo ni wọ́n ṣe lè jẹ irú àǹfààní yẹn? Ká lè rí ẹ̀rí epo wà. Ẹ̀ka bẹ̀rẹ̀ ní ìsìn kó mọ̀jú orí ìwé nìkan.
0: Kò ń ṣorí ìwé nìkan. Mo lè fún yín ní website gbogbo ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan.
1: Lẹ́yọkọ̀ọ̀kan. Ẹ dá sí mi. Lórí ètò lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run, màá kà á.
0: Kò sí problem.
1: Ti àwọn èèyàn.
0: 20 of them. Tẹ́ẹ̀ bá ti wá
1: fún mi.
0: Màá fún yín.
1: N ó sọ náà ni pé tọ̀.
0: Màá sẹ́ndẹ̀. Kẹ́yìn náà dẹ̀ sọ pé mo fún yín.
1: Kódà.
0: Mo
1: ṣàlàyé. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àwọn èèyàn fẹ́ sọ láàrin ìṣẹ́jú àyà péréte péréte. Hello.
2: Hello sir.
1: Ẹ kú ojúmọ́.
2: Ẹ
1: káàárọ̀ sọ, Adélọ́pẹ̀lẹ́ ti
3: máa tún sọ̀rọ̀ ń bẹ̀ yẹn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ńgbà mi kò tẹ́mi lọ́rùn yìí the first time.
1: Èsì ẹ fèsì sí ọ̀rọ̀ tá a sọ ni ẹ máa tako ẹni tó ń sọ̀rọ̀.
3: Ó dà mí ò takò wọn ẹ fẹ́ sọ̀rọ̀ sà. Wọ́n ní gọ́ọ̀nà ṣe Mákindé ò perform. Ẹjọ́ ṣé PC government láti ayé Buhari to the present kí ni wọ́n ń ṣe? Irọ́ ti pọ̀ ju nítorí náà jẹ́ níbi sọ bẹ́ẹ̀. Mákindé perform.
1: Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe gan. Ẹja tún gbọ́ tẹlu mi. Hello.
4: Hello. Ayila Gbogbo láti wà lábẹ́.
1: Ẹ ṣeun ní kọ́kọ́ kan sà.
4: Ẹrí ká pe ẹnìkan tó dúrà. Kò yẹ kó wáyé. Mo tún yóò ṣe ẹgbẹ́ ẹ̀kọ́ kan bá máa sùn. Òun ni kò sọ. Àmọ̀ṣẹ́ ara ẹni kò ní tọ́ ṣára pa ìlú ẹ̀rí. Àti kàǹdí ìlú ẹ̀rí. Mo fẹ́ gbà sí ọ ní wọn fẹ́ sọ. Bẹ́ẹ̀ náà gbogbo ìtọ́pọ̀ pọ́lísì ìjọba òkè. Mo láì bẹ̀rẹ̀
1: ẹ ṣe ẹ ṣe gan nítorí àsìkò ni o ẹ jẹ́ kí a máa lọ́jọ́ ti lọ ń tẹ́ sọ ohun lágbára ọlọ́run tán bá ti fún wa a fi sí etí àwọn èèyàn láti jẹ́ kí wọ́n ráǹfààní ẹ̀jẹ̀ ọ̀pọ̀ tí wọ́n sọ òun náà ni gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ́ bí ó ṣe mọ̀ rèé lórí ètò tiwa lòṣèlú láàárọ̀ yìí ẹ bá bínú pé a láǹfààní láti ka nǹkan tí ẹ kọ sí orí Facebook gbogbo ẹ̀ pátápátá òun la rí tó dé ọ̀dọ̀ wa ọgbẹ́ni Ọlálékan Glory tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ ọ̀dọ́ ní APC ẹ ṣeun pé àpè yín láàárọ̀ yìí ẹ sì jẹwà àjíǹde ara yóò mọ̀ jẹ́ alàgbà arajé Adébáyọ̀ ẹ ṣeun bí ojú ọ̀nà ọjọ́ mẹ́jọ òní àbọ̀ tún dáhùn ọpẹ́ pàtàkì lọ́wọ́ Adémọ́lá Aziz tàjọ ṣiṣẹ́ lónìí fún ohunkóhun tẹ bá fẹ́ bá mi sọ ẹ pé Olúwaṣínà Aláyọ̀ sórí 08059483093 títí ọjọ́ mẹ́jọ ọ̀hún eré àtayọ̀ láfipàdé ò ó dìgbà.
5: Lágínúwọ́ fẹ́ 96.7
6: Lágínúwọ́ fẹ́ jàgà.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùbàyùbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbó tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí ìlẹ́gẹ̀lú FM

0: onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ran ni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀nu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Albarka Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
2: Happy 48th anniversary!
3: Fún ogójì ọdún Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti yípadà di ọ̀tún. Orí ọ̀gbọ́n rẹ̀ dúró láyé pẹ̀lú ọkọ̀ pẹ́ sí Ọlọ́run. À ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹrere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìṣọpẹ́ tó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìrànṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Ọ̀nàgbọ́à, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbadé Ògúnlànà, Wòlíì Kẹ́lẹ́ Bọ́lájì Olúràdé, Bàbá Àdó Ẹ̀kẹ́ 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìrànṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Alábàmbí, ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa CAC ilé àtúnṣe Adésìyàn bus stop Olùmọ̀yọ́ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
4: Bẹ́ẹ̀ ti gbọ́.
5: Kíni?
4: Bíbẹ̀ ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ san owó ná tàbí ra tókè.
5: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
4: Pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
5: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti san owó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní ẹ̀pọ̀ àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
5: Lẹ́gbà IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
6: iRecharge, sanwó iná ní rọrùn.

0: ọmọ rẹ̀ pọ̀ lójú tó.
1: Jésù wa wọ́n fẹ́ já ọgbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ̀ wùmí Jésù yíká prọfẹ̀ Peter Olúwabíoyè pastor J.A. Bankole àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásalárí Ewúrà ọmọ Bọ́lá Ogoluwa voice Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Ogunre Choir pastor S. Oladele CAC president Nigeria University pastor Akinpẹ̀lú Peters Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀ ní CAC Ogunre Prayer City wọ́n wà ní omi àdìo onígbàgbọ́ àbá ọ̀kẹ́ junction Abẹ́kúta express ṣòro ń bàdàn gbogbo ẹni bá fara hàn pátá iná máa sọ testimony.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede yapa. High quality stone mix blender yàrá tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
3: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
2: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir pera nle ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn fún ìrajà lọpọ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
4: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí olẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja Ìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Now is the best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokè Bajoa in conjunction with Optimic Fly.
6: Alright, it's your boy here, Prince Gokè Bajoa.
7: Arira, gbogbo wa la orira wa.

0: kaabo pada latoju oja ikani lagelu lagelu 96.7 fm leleyi oke gajo ke le to kale sinu agbale ofun balawo lagbegbe felele de le ibadan je ka ma le to yero yere daraja ile to dusu gbogbo kan si e wo wa facebook lagelu 96.7 fm abini tiktok at tijani oloku dana sport actor na tiktok ola niya oye wole kabi okere nbe wudo gbogbo oke adu kere nbe wu eyan omo mi femi aye ko to ti ka se laipe ni nsin *347*100 for star wadash bi nkan se rinu *2# money *347*100 for *2#. You can be a gbagbolu ti AC Milan so fun iko ti Arsenal pe dakun £20 million de gbe Gabriel Jesus yen abeyin tele ke ja eja si 20 te ja si yen na ni 20 e ti ba wa ja wa le die si e dakun ebe labeyin. You can be a gbagbolu ti Arsenal iko ti Arsenal njo dibi mo bayi pe nigbati William Saliba tan ti jo dibi mo pe ifarapa to ni world cup yen eyin to ni dun boya ni oni gba bi osu bi 4 si 5 ko to pada de iko bi agbabolu Arsenal wa jo dibi mo pe agbabolu fe ko ti Aston Villa ta ba nso nipa Ezekosa ni opon sukan bayi eni odun 28 ni 28 years adehun re ko odun meji nu ko bi agbabolu ti Aston Villa sugbon iko ti Aston Villa n bere fun £60 million lowo Arsenal awon alakoso Arsenal n bere fun edinwo pe e ba wa din asetan lati gbe e ja wo nti iko bi agbabolu ti Arsenal ti an fe se yi Gabriel William Saliba o ti lo injury woko won a fe gbe replacement pe 5 months or 4 to 5 months won na ni won ni o sumo ki injury yen je konsa ta n so nipa re yi ka ko wo agbabolu yi nje o ye le nti Asna so ka so nipa ti age isowo gbabolu e gangan ka so nipa ti age na mo so don ti Asna nilo lowo eyin pelu isowo gbabolu e
1: ekudede wo ya to ku ekudede wo ya le ekupe so lopolopo le so nke pe as we konsa mo le ni pe idi ti aye Aston Villa fi tag yen si lori ni pe to yi pe world cup player ni yen aboko
0: world cup ti boost e
1: o ti boost e so
0: yen to wa lo be lasan
1: ko ti lo be lasan on play so ta yen aboko ikeji pattern Arsenal o ya to si pattern Atlant Aston Villa di won se similar there bo ti on ba gbe ise owo si wa o si fun replacement yin ki se pe boya gbabo ti on ma ni pe a fe build le lori abi a fe ni pe kiko wa je plan wa because about we je o ti
0: 28 years
1: so sumo 30 that's 28 years lo wa so tin lo
0: o mo 29 by
1: so ki se a ki se pe boya
0: ki se good player
1: good player ni won le sign yin bo fun temporary ni ko je fun Saliba
0: ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ pé níwọ̀n ìwọ̀nba àgbà tán ní Christian Mosquera eléètò wulẹ̀ ti understudy Gabriel Magalhaes àti William Saliba tí ó dẹ̀ jẹ́ pé ó tún di sáà tí ń bọ̀ lọ́hùn kí Saliba tó play kí ló dé tí wọ́n wulẹ̀ fi ọmọ yẹn lẹ̀ òun àti Gabriel Magalhaes.
1: Ọjọ́ máa play probability wà football injury can come at any time.
0: O na tun le lo.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ tán tún gbẹ́kẹ̀lé náà tún le lo.
2: Lápọ̀dọ̀ tẹ̀mí fẹ́ kí wọ́n fi ṣe náà ni pé kó jẹ́ bi pé bóyá tí Saliba bá dé padà. So yóò jẹ́ bi standby line náà. Irú nǹkan tó ṣẹlẹ̀ sí Saliba yẹn tún lè padà ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa tí ìgbà kí sọ̀rọ̀ nípa pé age tó ti ń lọ ìyẹn ní sáìdì ọmọkùnrin rẹ̀. Kúnsà tí ìbá sí age tó ti ń lọ ní sáìdì ó sì jẹ́ pílẹ́yà tó yàn sí lè fọkàn balẹ̀ lórí because due to bó ṣe ń gbà bọ̀
0: pẹ̀lú àìtì ẹ̀ yóò wúlò fún Arsenal pọ̀ pẹ̀lú Arsenal tó wúlò jẹ́ pé corner kick
2: ní náà ni wọ́n ti mú lò jù
1: service
2: ní sábà ló gbá so lápọ̀dọ̀ tí mo ó pílẹ́yà tí wọ́n lè rí lọ́ta ní wọ́n lè rí lọ́ta.
0: Àyálà àti Wìlì wọ́n sọ bẹ́ẹ̀ o tó má padà gbé tó bá yọwọ́ ẹ̀ màwọn t

0: Alárìmọdé yìí, Àbọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágìlú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Lágìlú ẹfẹ̀ jàgàbá gbogbo rédíò.

0: Level 7.
1: Gbogbo ọmọ ológun pátẹ tí nílẹ̀ ló ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
2: Ṣọ́mi nítorí ògo ni ó.
1: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14 Sunday prayer service lẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ ilé àtùmọ̀lẹ̀ tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pòyì orí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọkọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. owó àti Reverend C.C. òwò wa tó gbàdúrà sùlọ fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
3: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀ lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka battle school items souvenir bags high quality stainless pots. Ṣé doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí? Present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja
4: 20 hours go.

0: nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgálà
1: ayé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi ńlá wọn mi lọ́wọ́.
0: Kò sí máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08077 112 4000 08077 112 4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

baby.

ẹni tó bá yọkùn ní kẹ́ ẹ gbowó fún ẹ má ṣe gbowó náà fẹ́ni tó ṣenú pẹlẹbẹ ṣé ń bẹ olú ayé fújì ìwọ̀lá làwọn bàbá ọ̀rọ̀.

Asorin wa ngba na ni. Asa mura wa ngan ngba na ni. Igba yen si si igba o na wa npariwo ko sowo. Tabi ton npariwo ko sowo ju. Ọpọlọpọ oniran mo nle iwe mo. Gbogbo àwọn ọmọ tí wọ́n kó kúrò lójú títì nígbà yẹn wọ́n tún ti padà sójú títì. Àwọn ìjọba ẹ̀tàn tó kúnlé ayé látòkè dé désàlẹ̀. Ọkàn mú wa ń gà lásán. A ti ṣe sùúrù tó bàbá yìí.

ajẹ mi ati olorun ati shingam papapo bẹ́ẹ̀ gan bínú bínú lásán ni o má bínú sípàdé ẹ̀rọ kíra ọ̀rọ̀ bẹ́ẹ̀ni. Alright now. Ọmọ wa jùrù Fati Faith ṣe ń bà ẹ́. Ó yà jẹ́ kí n rí ẹ lórí ìdúró jẹ́ rí ẹ bó ṣe mọ̀ ń jó sí. Ọmọ yẹn gbọ́ ọjọ́ gẹ́gẹ́ o. I don't know, say you sabi am.

0: lágbára ọlọ́run ti aago méjì àbọ̀ bá ti lù à ń lọ sọ́dọ̀ tó sìn
1: bó bá ṣe lẹ́nu iṣẹ́
0: àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú omi ìgboro tìtì láti bẹ̀ àbọ̀ ságbọn ti àwọn eré ìdárayá tá a pè ní ní pápá ṣáínà bí àṣà kí ló rúkọ ìmọ̀ ìkìlò
1: nínú wọ́pá rẹ̀ tó ṣá ti máa
0: gbọ́n pápá ṣáínà

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí ìlàjẹ̀lú FM

0: mọ ọgá àgbà nídi ìbánisètò ìrìn àjò sẹyìnkẹyì orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ àǹfààní ti wá ṣe sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè tanzania south africa singapore qatar uganda egypt dubai tó fi mọ́ morocco pẹ̀lú turkey àti italy whenever and wherever you desire to fly with you fit fly e-visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless visit us today at our head office block 8.15 7 up road Oriole Main Estate Ring Road Ibadan or call 090-1111-1190 website www.youfitfly.com with you fit fly you can fly wherever you desire
1: Midwest Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí olẹ́ndì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeda. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: ta le lopon
1: e je ka so wopo ka fi mo sokan
0: abeyin ti gbagbe pe laipe ni awon dokito ni awon dokito alabere ti won fe to odun ni awon to fun won ni iwe ase lati ma sise ni London awon kan wa so yi pe ise awon medical doctors ni ipe ngbo baya boya la ri medical doctors won ni Nigeria sugbon yo ko awon native doctors ni ani bi tan ba lo ipe ko si bomi ta ni lo emenu ko me ojoju won awon eyan njade abajo tawon South Africans ye to wan sako siru wa o ye ko ju ma ti yin olorun won ba so fun ye ko ju ma ti tori akoko e je ka bo si eni papa China idije ife agbaye yo kenu bodo lola lale oni oni won gba e ti won pe ni third place laarin orile ede France ati England to ba dola yen ni be America eno Argentina awon ti Messi wọ́n ma kojú lamiyama àwọn ti spain ẹ má gbàgbé pé nígbà tí ọmọ ọmọ yẹn tó wà ń kékeré mẹ́sì wà nínú àwọn tó wẹ̀ fún yàmá ẹ wá wò lẹ́yìn ọdún bíi méjìdínlógún wọ́n tún wájọ ń gbọ́bọ̀ wọ́n kojú ara wọn abẹ́rẹ́ kó lágbára àjẹpẹ́bi tí àgbàlagbà bá wà lọ́mọ kékèké máa bá àgbàlagbà ẹ mọ tẹ́ ń ṣe wẹ́ẹ̀ ní tẹ́ lọ́wọ́ àwọn ọmọ kékèké yìí
2: omi ní sẹ́ni àtún rárá wọn
0: jà. Tó sì ta bá wo ìdíje tó ń lọ lọ́wọ́ nípa ètò tó ń pè ní officiating kadari ayo kí ló lè sọ lórí ẹ̀ ǹjẹ́ àwọn adarí ayo ṣé wọ́n ṣe déédé àbí kùdìẹ̀kùdìẹ̀kùdìẹ̀ wà

0: parapata ni le no ko lodo ati leyin oji gbogbo yin mo ki o atawon taama atawon taama eje ki n fi akoko iran ti aburo mi kan wole adeniyi omo oba sosko du to mo je ana lana yi baba laye o ya ko sowe oni ba tun le odun kan si loke egbe ṣugbọn bi oṣu bi mejo kan seyin ah wole jade laye prince wole adeniyi sosko du to mo je pele Olorun a da awon omo si o Olorun a da iyawo na si o dun wa gaga ngba na Olorun ki la fe se alagbara lori e baba ti wa ranti awon to ti ku e je ka ranti awon to ku eni gogo na ojo keje din ni ogun ninu osu keje odun 2026 ni olori tola alonge ademeluye olori won ni lo lefe to n se ojo bi e loni gangan ojo keje din ni ogun a je pe igba odun odun kan ni o olori tola alonge ademeluye e je ki n wa lo si ilu igbo ilu oba frederick obateru akiruton okoro ajiga the first the paramount king of Ugboland yẹni ìpínlẹ̀ Ondo ìkan nínú àwọn ọmọ ọba yẹn tèmi máa ń pè lọ́mọlúàbí àfúnmijẹ máwo bẹ̀ rárá
1: ọlọ́jọ́ ìpín mọba ẹ̀yọ okú oríire
0: ọmọ ọba doctor fẹmi ọbátẹrù akiruntan gbogbo àwọn iléeṣẹ́ bàbá ìyọ náà ló dìbò.

0: Prince Fenny Obatero Akinwoton. Many happy returns. Ajẹ pe awa ti lagelu lagelu FM nilu Ibadan. Amba omo bati o. Ti pe emi o tun ri o tun se todun. Wa shopo re laye o. Prince Dr. Fenny Obatero Akinwoton. Many happy returns to you. My brother, I love you too much. You are too basky. Congratulations. Lai si ani ani e ye yo wa e je ka bo si lero te mi fun Tony. Ki la fe jo wo mo ba ai ti ma tara po e si ra ye a aye si wa dada bara wa soro. Won ni kini le wa le se lati bo lowo awon to fe je pepe orilede Nigeria run abe mo egbo malami egbe emefieni asomogun abi nkan orisirisi awon to wa ni NPC e mo bo se nje won ko yen kekeke o bili bili ni won ko bili bili won ti mu milika mulika mo bili bili ni bili yen gba mi gan ke se naira dollars over what eyin eyan wa ki la ni se tori le de yin fi bo lo wa mo to fe je pepe run e ti mo awon to je pe n to ye ki gbogbo won jo ma na n to to na ti o tun seku awon kan wa ah won so ile ile ki le n pe are ile bimo asofi agba eyan kan su e mi wa mo bo ye to wa nbe lo lo bo ti lo te ba ri ibi ti won fi gbalẹ o fe to gbogbo fe lele yi won wa ko yo ran ran ran afi bi mo po won wo pe ibi mi lo fe sun bi gbogbo le to gba ran ran ran ki lo fe fi se asiwere n ko ranjo lai mo eni ti o na afi ko lo n ko gba wa eye yan wa e pe wa sori number te ma n pe won si ka jo sare pe kenu 091 mo pe tin ko 091 ke je ka pe si ori number awon yan won tin wole e se mo. Hello.
1: Hello, sir.
0: Ah, eyo mi.
1: Babo. Eh, ni baje.
0: Ami.
1: Oga.
0: Oga baba.
1: Eh, ni ti lai lai.
0: Ami o.
1: Ko si nkan ta le se si. Nkan ta de re tun se si o wa.
0: Ah, okay, to wa e to ko ya wa ni o.
1: Bo ji wa wa yen. Ta de re to be se. Sáwọn tí wọ́n ń kó owó yìí sáwọn náà ni wọ́n ó ṣe ṣóye yín nìsín wọ́n mọ̀ wọ́n ní orin ọ̀gá wa yìí wọ́n ní lábúlé arílẹ̀ má ṣe amọ̀kàṣeka
0: ọ̀pọ̀lá
1: ládèjì lábúlé arílẹ̀ má ṣe ni amọ̀kàṣeka wọ́n mọ̀ ń tọ́ lè ṣe ó dára tó bá gbé òfin wípé ó dára ẹni tó bá mú kọ́mọ́ 1000 tó rí nínú olóṣèlú abẹ́ni tó dipò kàǹkàǹkà mú 1000 lásán tí a jẹ ìwà bàjẹ́ ìṣe mọ́ lórí kò sọ̀rọ̀ nípa ẹ
0: o
1: kò bẹ̀rí ẹ̀ dànù ni o
0: àti kọ́
1: yìí ní bọ̀ dànù
0: ṣé mọ́
1: ẹ worú bóyá Saudi Arabia ni wọ́n pè
0: àwọn yóò bá gbẹ̀rẹ́ àbí China
1: tó o bá kàn sí ẹgbẹ́ ogun olóró wọbẹ̀ lásán káwọn ará àwọn mọ̀lẹ́bí ẹ̀kọ́ mọ dágbére
0: ni. Ìpè báyìí ni.
1: Ṣódiyé tó irú òfin yẹn bọ̀táwọn olóró ẹ ṣe sáwọn tó mọ̀ wípé tó àwọn gangan lòfin yẹn ó kọ̀ọ̀kan mú. Ìdí tí mo fi sọ wípé kò sí nǹkan tá a lè ṣe nìyẹn nǹkan tá a lè ṣe wà ṣùgbọ́n àwọn
0: olóró ṣe. Tí wọ́n bá ti ṣe tán láti ṣe.
1: Àgbọ́n bá ti ṣetán láti ṣe ìgbà náà ni a tó dópin ṣùgbọ́n bí wò bá ti ṣe bí wò bá ti ṣetán ọ̀rọ̀ ajá tó gbé tapoli ni o ẹkú ètò.
0: Ẹ ṣe o àtàkùnkùn ajá tó gbé tapoli ó kó rẹ̀ sí yọnu. Hello. Yes, sir. Yes, sir.
1: Oruko
0: ko yemi na.
1: Seri.
0: Hello. Hello.
2: Ah, ele ma kweto.
0: Oh, but I'm bad, Ishewa.
2: I'm bad, I just like to leave the American.
0: Thank you, sir. Yes, sir.
2: Terry, about a muada. I'm not going to say that. I'm not going to say she.
0: Kunishi, she. Oh, she was she, not dirty, him, Ben.
2: I am consenting a very jolly. Everybody bad and young. Then a band jali.
0: Ben.
2: No more moves about it.
0: Ben.
2: It's okay. Some America will walk on here. So if you need to be. Brother, what you want? Anything you're jali. Then a new man's song.
0: No, not for sure.
2: Oh, na bi so wa ni o se e se so ko fun yin. Se ri gugu apatapata. Se ba ko men se ba ko on do ti se to mo Nigeria le. Men sa ti se lo ready ati jale. Eni aje ba si mo lo ran mo nke lori ni o. Eno mi gan fe ja se ko ko ro na bi be di fin pariwo. Se na ba so be yo se nu mo re ni. Se e ba tu wa joba Nigeria ti o ba to jale. O mo Nigeria o tu ku lepe.
0: Na tu bu.
2: Wo tu bu. Wo ti bo se lo se bo ri nkan.
0: E be. Inu ile to tu won be ibe na lo tun pada si.
2: Ibe lo tun pada si. Bo mo na ti ase ri ni e o. A se so mo na ti en kan ba be ni ko ni se. 90% ye do tu lo mo lo sari ba gbe gbe ko ro so won ko le lowo. E je ba lo lowo mo na je re dibo fun. E to si tu o be lo nawo si bo ye. O ya nbi kan ni lo be ri ko fe pada. Ẹ̀tọ́ bẹ́ẹ̀ dupò gómìnà ti ń bọ́ láti fi ọdún mẹ́rin sílẹ̀. Ẹ̀tọ́ ẹ̀pẹ́ ni ẹgbẹ́ jà ní ilé ọdún mẹ́jọ mìíràn nù. Ọ̀rẹ́ kẹ́ẹ̀wò pé owó ti ń náà ìbòdó ti lamẹ́ríkà níbẹ̀ bá fẹ́ dìbò lamẹ́ríkà aráàlú ní dáwó okun. Ara olè ti àwọn ímeèlì mi yàn yín. Wọ́n mọ ímeèlì yín ẹ̀dákọ̀ ẹ̀ donate fún wa. Torí ẹ mọ̀ pé donation ẹ ni wọ́n sọ fún ẹ ṣe ní stress sí nínú ìlú. Ìgbà ọ̀dọ̀ ti wa owó tó ló ṣèlú òmù wa la gbà. Nbọ bá wa wọlé pension ò lè wá owó yẹn bí ó ti rí.
0: Ní ò wá padà o.
2: Níbi báyìí ní ìsìn owó kan bẹ tí wọ́n pè ní tax return. Owó yẹn wá wà lẹ̀ ìkọ̀ṣẹ́ tó kí èmọ̀ ẹ̀ mọ́. Ìjọba ẹ̀rẹ̀ tó wà ń bí àwọn èèyàn pé ẹ̀ mọ̀ kéèmù owó yìí.
0: Ẹ̀ mà wá gbowó yìí.
2: Owó tí wọn ò lè mọ́kàn mọ́ wò ó rẹ̀ ni wọn ò bí ọdá kó débi ẹ̀.
0: Ẹ̀
2: wọ́n ní. Títí wà láyé ti wá nìyẹn. Ṣé rí tá bá fẹ́ ṣe. Wọ́n mọ ẹ̀ṣẹ́ àkáǹtì ẹnì kọ̀ọ̀kan. Iṣẹ́ tí wọ́n bá ń ṣe.
0: Ó
2: ti bá ń wọnú ẹ̀. Wọ́n mọ mọ́nítù ẹ̀. Tí wọ́n bá ti mọ́nítù ẹ̀. Òjò mọ jalè báyìí. Ẹ sì tó máa gbórí ìfun ni.
0: Ẹ ṣe gan bọ̀dà ń bà ní. Thank you so much. Hello.
3: Hello.
0: Hello, sir.
3: Ṣọlá pé tó.
0: Yes, sir.
3: Ọmọwé Ayọ̀lá gbogbo láti Lánàbẹ̀.
0: Bàbá mi rárá.
3: Ọkùnrin ní spọ́ọ̀tì yìí intelligent ẹ náà lágbára o.
0: Kí lẹ gbé? Kí lẹ gbé?
3: Ọkùnrin tó ń ṣe spend bí o tó ń ka sport fún wa yẹn.
0: Yes sir.
3: Tó ṣe kú ní kíní ṣe kíbi ń sin yẹn.
0: Níbí.
3: Kí ló ń kọ̀ tó ń. Ẹn kí ṣe mi gbé mi kì í tó ń ṣe sport fún mi nítorí tó ń sọ̀rọ̀ sport.
0: Oh, tó sìn Adé lọ́wọ́.
3: Ah, tó sìn. Vard. Mà á fẹ́ ní nọ́mbà lọ.
0: Ṣé ẹ mọ̀ pé orí ló ti ka gbogbo ohun tó kà gan lẹ́ẹ̀kan sàrí?
3: Ẹ wo brain, ẹ wo logical thinking. Ẹ tó ń mú wa níbẹ̀ yẹn. Àwọn àbá mi kọ.
0: Àmì sà.
3: À á sì mọra.
0: Yes sir.
3: Mà lórí èyí tẹ̀ ń sọ. Nǹkan méjì ló ń ṣẹlẹ̀ sí Nàìjíríà. Àwọn wo ló ń ṣòfin wa? Àwọn wo ló wà nílé ìgbìmọ̀ aṣòfin? Ní àwọn sẹ́kọ́ńtì tẹ̀ ń sọ yẹn. Òfin tí wọn àwọn aráàlú ló ṣe. Àwọn mẹ̀kúnnù ló ṣe òfin wọn.
0: Kí ló dé táwa náà ò lè ṣe?
3: Ìgbọ́n níbí yìí. Ẹ̀rù kan fàgbórí sí Tábìpín. Òtọ́ yẹ ká rí ọ̀nà àbẹ̀yẹ níbẹ̀. Kọ́ńtàbù láwọn Ọbásanjọ́ láyé gbáláwà tó pọ̀. Tí wọ́n bá lọ tó kọ́ńtàbù yẹn gbogbo solúṣàn Nàìjíríà ti wà ń bẹ̀.
0: Kí ló wà ní tọ́ lò ó?
3: Mi ò lè lò ó. Ọ̀yà ní ìsìn yẹn nìkan ti sọ̀rọ̀. Ẹni tí ìfẹ́ ti bí òun náà ní kọ ọ níbẹ̀ tó ní nǹkan lóyún tó ní skeleton ní covered. Ẹni tó wà nípò ẹni tí ò mú yẹn òun náà skeleton ní covered. Lẹ́yìn tí ìgbà ìpẹ́ ẹni wọ́n bá mú tó jẹ́ pé torí òṣèlú tàbí wíwà kan wọ́n á fẹ́ fi òṣèlú mu òun náà lè mú. Bí ìmọ̀lá mẹ́rẹ kan ní àǹjọba.
0: Àbí
3: o. Bí ìwé mẹ́fẹ́ mẹ́rẹ kan ní àǹjọba
0: ni. Àbí o.
3: Ẹ wá rí bílíọ̀nù tó jẹ́ pé ti wà. Lẹ́ẹ̀pẹ́ wọ́n ní bántàtà tó kú. Pẹ̀lú wọn á lìsì àwọn pọ́pátì ẹ̀ fún àbáwọn òṣèlú.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣé èrò ló ń ṣe? Pẹ̀lú bó ṣe wá ṣe ẹni ó wá lọ kú sí Saudi Arabia. Wọn ò sì gbé òkú ẹ̀ wá tó fẹ́ bá rí sí Saudi Arabia. Àwọn ìdí pẹ́ẹ̀nìkan gbókò kan bọ̀ wá o. Ní pẹ́ǹtì níbẹ̀ náà wọn ò sí ń
0: sìn. Ó ti lọ́ ti ẹ̀yàn.
3: Ó ti lọ́ ti ẹ̀yàn. Àwọn gbogbo dúkìá yẹn ẹni tó lọ kú sí nílẹ̀ Yorùbá ni a kò kú síbi aṣọ ẹ̀wà yẹn. Bí ẹni tó sì sì bí yẹn. Náà àwọn ìyẹn wá ẹ rí pé ó ń sàánú ni. Bí ẹ̀sìn bá wà lọ́rùn ẹ̀sìn méjì ìbáláǹsì yẹn. Èmi ń rí bá yẹn. Kí ni pápá ilé mélòó ni Jesus Christ kọ́ rí?
0: Àbí o.
3: Ẹ̀dá dé Mẹ̀dínà níbi táwọn ọdún gbé ògiri àtijọ́ yẹn sì wà ń bẹ̀ fún ọmọ ìfẹ́ yìí. Yàrá yẹn pé ò sí èsì pé ò sí pọ́pátì kò sí kọ́bọ̀ọ̀lù kò sí bẹ́ẹ̀dì. Ẹni tá ń tẹ̀lé ó nìyẹn o. Náà wọ́n bá dé ẹ̀sìn bá wà lára àwọn òun mọ̀ pé aláyé fánítọ̀ kan fánití ni. Ẹ wọ́n lọ kú bílíọ̀nù ẹ̀ tó yẹ káwọn yẹn máa. Ló bá wo development wà láwọn ìlú yẹn. Ẹni pé kò sí pẹ́ẹ́nìkẹ́ni pé bí ń pa òun.
0: Àbí
3: tó bóyá àgbèsè àìsàn security kan. Bẹ́ẹ̀ni lọ ní irúgbà yìí ẹ máa lọ tó òun ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹsọ kájá fẹ́ ṣùgbọ́n ṣá òfin wa àwọn tó ń ṣòfin àwọn tó mú yẹn. Àwọn tó ìdájọ́ ìgbìmọ̀ ti ní skeleton inú cupboard.
0: Ẹṣẹ́
3: ẹ̀ṣẹ́ alágbogbo
0: láti ṣe. Ẹṣẹ́ alájì ní God bless you. Hello.
4: Hello, sir.
0: Yes, sir.
4: Abu ni.
0: Láti Ẹlẹ́bú.
4: Àti Ẹlẹ́bú.
0: Abu láti Ẹlẹ́bú.
4: Ìlú tí ò sí punishment. Ṣé ìwà àbájáde ẹ̀bẹ̀ ṣe lè káàzù ni? Ìlú tí ó pé adarí ọmọ ìmú oníṣì ṣe lè káàzù ni? Ṣé tó mọ̀ jàre? Bàbá náà sì sára sí àwọn ọ̀nìyàn lábẹ́ríkà o. Àbí èèyàn o.
0: Àbí èèyàn. Rọ̀dà ẹ ṣeun kọ́lọ̀ ń kó ṣàánú wa Alhaji Ayélabogun wọn wọ́n ti ṣe àwọn kíni kọ́ńfàbù wọ́n dẹ̀ gbé kí Jonathan sáìn gbà ẹ̀wọ̀n sáìn Ọbásanjọ́ wọn sáìn níbo là ń bá jẹ́ yàrá já kọ́lọ̀ ń kó ṣàánú ẹ lọ́wọ́.
5: Hello.
0: Hello sir.
5: Ẹ kú ètò.
0: Ètò ni sà.
5: Iléeṣẹ́ alágbé lónìí jùlọ.
0: Àmì o, tọ̀dọ̀ yín wà ní bàjẹ́ o.
5: Àmì ọlọ́run, wọn ní jìwà gbé o.
0: Àmì.
5: Ṣé rí orílẹ̀-èdè
0: yìí?
5: Nǹkan kan máa bí máa pamílẹ̀kùn ń bẹ̀. Because bí ọlọ́run ṣe kẹ́ wa tó. Ni máa tara ẹni ní pé. Kò jẹ́ kí gbogbo nǹkan yanjú lórílẹ̀-èdè.
0: Àbẹ́ẹ̀rẹ̀.
5: Èmi ò mo wo àwọn orílẹ̀-èdè kan tí wọ́n tún Nàìjíríà. Wọ́n dẹ̀ ń ṣe ètò. Tọ́jẹ́ yí pé kò sí olówó. Òfin tó mú olówó. Èmi mú pálíkà.
0: Bẹ́ẹ̀ni.
5: Bọ̀dé orílẹ̀-èdè. Wọ́n ò sí òfin. Wọ́n ní kò lè mú olówó.
0: Wọ́n ní
5: òun. Pálíkà ló lè mú.
0: Ẹ̀bọ́n ṣe yẹ kó rí bẹ́ẹ̀.
5: se aye ni ni gbogbo wa si ni bakan na ni wa waju olohun kini mo fere payo mo wo program kan ni Saudi president Ivory Coast ibi tawon eyan me so si pelu na so si
0: bo se wa ni e
5: ke ala dakati awon oselu orilede mo dupe lowo olorun pe olorun o fa yin le pe keni fun lo aye gbe gbogbo won na won dale njo kan won den si won den ri wa si
0: bi
5: won follow re emi mo pe njo kan awon na pade olorun njo kan
0: ben
5: ateni to ku ateni to so nu won jo ri awon njo kan na orilede yi o ko ni baje lagbara lowo olorun to ba tasiko gbogbo rẹ yọ padà níyànjú sẹmọ fáwọn àwọn nǹkan kan ti ń ṣẹlẹ lọwọlọwọ báyìí ṣùgbọn nǹkan tẹmí fẹ káwọn ọmọ nàìjíríà ká lọ sí báyìí ọlọrun ti fún wa ní sampù pé òun bẹ pẹlú wa ẹ pé kí ni sampù
0: náà
5: nígbà tí ẹ kó àwọn ọmọ ní oríire àtẹni tọdọ ọlọrun mọ àtẹni tí ọdọ ọlọrun mọ gbogbo wa lájọ képọ ọlọrun ọlọrun gbọ àwọn ọmọ rẹ jáde tí gbogbo wa bá lè panu pọ gbogbo àwọn tí wọn ṣe gbogbo ẹ báṣubàṣu ní nàìjíríà tí wọn jẹ kí èèyàn gbádùn nàìjíríà ẹrí pọlọwọ yanjú wọn síbì kan iléeṣẹ lágbe lónìí jóná
0: baba
5: french látàyè gan lẹyọkùn
0: sẹ baba french merci beaucoup ẹ ṣe gan kó lóun kó ṣàánú wa lórílẹèdè ẹ wá wo wọkọ tó ń lọ lọwọ kẹ wá wo àwọn tó yẹ kó gbá bọọfù orílẹèdè wa nígbà orílẹèdè tí ò dá nkaluku wa ló ń gbá bọ́ọ̀ fún bi tó wù ú kódà tó ń rákànjí kan tó jẹ́ pé captain tó ní fún orílẹ̀-èdè bòmí.
6: ẹni ìfẹ́ra ní ń já babalọ́lá ń jà.
0: yes sir.
6: bàbá mi kò ní sunkò ní rẹ́yìn.
0: àmì o àtẹ̀yìn náà.
6: orúkọ tèmi ni kò fòṣì látòlóǹde nìbàdàn.
0: kò fòṣì látòlóǹde mò ń bọ́ sà.
6: lẹ́rí a kàn ń bú àwọn leaders wa ni. Eléyìnbó ni Charity Bejora o.
0: Bẹ́ẹ̀ni.
6: Èmi ti lọ mẹ́nu nǹkan ni tó ṣe pé ọ́dìdì pásọ̀ ló wá sọmọ lórúkọ ọ́dìdì fún Báró wọ́n fọmọ tuntun Báró pé tó bá jẹ́ pé wọ́n ń kówó orílẹ̀-èdè Nàìjíríà ìjẹ ni àwọn náà fún Báró lónìí kóun náà tó bá ti dàgbà kóun náà máa kówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Tó kí máa ń lè foundation wo máa ń lè ilé ẹ̀yẹ pé ìwé ọkọ̀ orílẹ̀ ẹni bí bẹ́ẹ̀lì gan sọ pé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́
0: kò ṣe tó lè dodo fún ṣe.
6: so àwa iná là ń nira wa lára láàrin sìn epo ń sàn ní epo wálẹ̀ àwọn tó ń ta àwọn ilé nínú epo àwọn sọ pé epo táwọn ní lọ́wọ́ táwọn ò bá ti ta tán àwọn ò lè jáwé bọ́ tí epo bá wọ́n sìn o ní sọ pé epo táwọn rà lọ́pọ̀
0: yẹn epo ń tọ̀ ni
6: àwọn káwọn ta tán ná
0: káwọn tó máa gba ìtàwọn.
6: tó gbọ́jú tó kó gbogbo ẹ̀ jùlọ ojú òfin lọ alófin lórílẹ̀-èdè yìí
0: ṣùgbọ́n
6: olójú àwọn tó fi mú àwọn kan ga ju òfin lọ lórílẹ̀-èdè yìí wọ ìjọ tá a bá ti rí gbogbo wa yìí kúọ́lì ìjọ yẹn náà lórílẹ̀-èdè nàìjíríà yóò dà
0: bó
6: tẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ náà jìnà ọlọ́run bá wa tó
0: kò
6: fóṣì ni látòlóńdè ìbàdàn lájú ilé ìlú jóná
0: ẹ̀
6: tó padà wá ń jẹ́ mẹ́jọ pẹ̀lú ògùn
0: ọlọ́run. Hello.
7: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń bá wa tó ta ló wà mẹ́rù.
7: Ṣẹ̀fúngà Babalọ́lá ń gà.
0: Yes sir.
7: Kọ́mi ilé kan ní Látòrògùn.
0: Látòrògùn Lòkòzò.
7: Kọ́mi ilé kan.
0: Yes sir.
7: Ṣé rí nǹkan tó jẹ́ kí n pè.
0: Mo
7: máa ń gbọ́ prógrámù yẹn. Mo ní kí n pè. O ní ọ̀rọ̀ Confab sí bàbá Alhaji.
0: Ayélabó.
7: Ṣé rí ká fi ọ̀rọ̀ òṣèlú sílẹ̀ ká sọ̀rọ̀ òṣèlú. ṣe rí ogun tó wà ní Confab yẹn. Èmi ní mo ní ẹ̀dá rẹ̀ lọ́wọ́. mo dẹ̀ lè yànnà ní ẹ̀ fún yín. ìjọba tó wà ń tà yìí. Confab yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa múlò báyìí. Number one, local government autonomy. Ó wà ní Confab. Number two, ká padà sí ẹlẹ́kùnjẹkùn regional government. federal ta federal system ta n se yi a n deceive ara wa ni o ti joba to le se a ma fodun yin do ni e wo Mr. Feromi eni kan tun ma so fun yin pe asiko Buhari ma tun da o se mo ki wa la wa sa
0: wa la wa o
7: to ninu aso na bi ti ba Tinubu na ba ku ti so oga Feromi Babalola eni na ba wa de be awon o tun ni asiko Tinubu ma tun wa da o se mo ki gugu to fa problem yin ni pe structure yin o da
0: ko da
7: and ti a ba de wo ijọba to n lọ yii wọn ti wa n pin gbogbo ẹ
0: o
7: ki ẹlẹkun jẹku o date kọọkan o ẹ maa generate iná o wa nu confam region kọọkan kọyin olori wa o wa nu confam o ba ya awọn olori yẹn wọn ma bẹrẹ si ma fun wọn lowo a ma fun wọn niṣẹ ṣe pe ni region ni ẹlọfọ epo region ni ẹ lọ ṣe náà region ni ẹ ṣe ojú ọ̀nà train kókó ni region kan wọ́n ti region míì ó ní bàbá yìí òun ni wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé sí ṣé wọ́n mọ tí bàbá yìí tí wọ́n fi ṣe àwọn olówó wa o I'm sorry to say ẹ má bínú o gbogbo wọn náà ò lè jọ ni wọ́n ó ní epo tá à ń gbé lọ yìí epo tá a lọ ń fọ̀ lókè òkun yìí ẹgbẹ́ wa kọ́ refinery yìí sí bí àwọn ará àwọn olówó yóò fẹ́ gbà lithium tẹ̀ ń kó lọ yìí company tó ń ṣe torchlight company tó ń ṣe generator.
0: ẹjẹ́ ó máa wá ṣe ń bí sorry o uncle lẹ́kan o já tíntín ni o hello.
8: Ṣèmúdá Fọlọ́láńdà.
0: Yes sir.
8: Mo kí ni ẹkún ṣọpẹlẹ ẹni bàjẹ́.
0: Yes sir.
8: Ẹni gbàgbé mọ̀. Awolowo Ìdòwú ògbó ẹ̀kẹ́kẹ́ ọmọ náà sọ̀rọ̀ látàlẹ́ tó fún olóògbé ọwọ́lọ́ ìbàdàn. Mo kí ni ṣàkóso ẹkún ṣe ẹni ẹkún ṣàtà ẹni bàjẹ́. Ṣé rí nǹkan bí mo kàn sọ? Ẹnu àwọn olóṣèlú wa lọ́mọ ti máa ń gbọ́ nígbé tí ìbò kan kéré lè. Àwọn olóṣèlú wa máa ń sọ.
0: Nígbé tírùpù kan tó lè.
8: Bẹ́ẹ̀ni, wọ́n ti sọ gan-an ayé láre ká gbọ́. Mo sì rí ẹ̀. Dàgbé díẹ̀ tó wọn ni. Wọ́n ní ọwọ́ ẹ̀kejì kí wọ́n pẹ̀lẹ̀ sí ẹni tí ò fẹ́ ṣe gbogbo ẹ̀. Ṣé wáyé ìgbẹ́dì ni ó sọ nípa ti ètò mọ́kì gángan lẹ́ni Ọ̀yọ́ ti ní pé ká máa káàkàrà yìí ti máa wọlé tẹ́ mọ̀ wípé ní 10:30. Ìwé ó ní òfin yẹn ó ní ẹ̀tọ́ mi. Níjọ́ wo ni àbọ̀ tí ó jó yọ̀ ìní jáde bíi bóyá bíi after 10. Ká tó kàdà ní wọ́n sọ òkú ogbó ìtì. Àwọn ti ń lọ bíi tó bóyá bíi tó 11 bóyá bíi 10:30-9. Mo wá dán ọ̀kadà wa gbó àwọn ọlọ́pàá. Àwọn ọ̀kadà tí wọ́n wà wájú wọ́n dá ọdún wọn ò sílẹ̀ o. Ọ̀kadà tó ń bọ̀ lẹ́yìn àwọn ìyàwó nìyẹn gbé. Kàkà ẹ fún wọn ní ẹ̀gbọ́n tí wọ́n fọ ọ̀kadà ẹ̀lẹ́. Ọ̀kadà táwọn àgò yẹn á padà fẹ́ tẹ ẹ̀rìn délé ni o. Ọ̀kadà ẹ̀ wọn ò sílẹ̀ o. Ẹ̀yin ẹ̀ kí ni yẹn ṣe? Kí ni wọ́n gbàgbọ́ ẹ̀yin lọ́bi fìyẹ́ lẹ̀? Torí ẹ̀ olóló máa kú re tání ká máa ṣe kò ní bàjẹ́ ẹkú ètò ẹkú iṣẹ́.
0: Ẹ ṣe gan ni. Mo ń rí kọ́ọ̀sì ẹ̀yìn èèyàn ṣùgbọ́n a fẹ́ sáré dákan lọ sí agbọ̀n ti ìkéde àti ìpolówó ọjà. Ẹ má yìí kúrò ń bẹ̀ à ń padà bọ̀ ẹ ṣeun.
9: Mo ti bẹ̀rẹ̀ fún ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀

0: àtètè sun la tètè jí.
1: Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàn tán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́ lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkún ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn oníkékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta abada láti lu àtibọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedipu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò umrah olóṣooṣù Al-Hidayah Hajj and Umrah Services àjì ìrọ̀rùn ní tiwa bíznílàì tààlà.
2: Midwest Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ló ṣẹṣẹ parí iléèwé girama tàbí olẹ́ńdì NCE HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeda Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: ìránṣẹ́.
1: Pásítà tó pẹ̀lú Peter.
0: Bẹ́ẹ̀kì ni yóò sọ fíṣọ̀.
1: Ọ̀gbàgbẹ́.
0: Kí ìjà àgàgà ìdálóró òkùnkùn. Èyí tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
1: Jésù wá wọ́n fẹ́ jẹ́ òkàlọ́ jọ Friday. 31st July 2026.
0: Látàgọ́ mẹ́jọ òwúrọ̀ bíi aago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí Ọlọ́run ti máa lọ prọfẹ̀ wùmí Jésù yíká. Prọfẹ̀ Peter Olú Abíoyè. Pásítọ̀ J.A. Bankole. Àwọn olórin ẹ̀mí. Fẹ́mi Sásán Alárí Ewúrà. Ọmọ Tọ́lá Ogolúwa Voice. Ọláyà Divine Harmony. Pẹ̀lú CAC Fagunre Choir. Pásítọ̀ S. Fọládélé CAC Pẹ̀sẹ̀. Nàìjíríà Nọ́mùsì. Pásítọ̀ Akin pẹ̀lú Peters. Adékúnlé. Wọ́n máa ṣúre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC Fagunre Prayer City. Mo wà ní omi

0: olówó ti gbówó lórí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan náírà ₦500 kó ká nǹkan kan láti ra náà.
1: Báyọ̀ sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàgbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

sanwó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbogbo lákọ̀tun. Aṣojú náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ tí wá di alágbálúgbó omi òkun tí yóò ṣe é gbó tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé w

0: èyí bọ̀ gan o ẹjọ́ fáwọn èmi ẹ̀ ṣe lè ta.
1: Ó lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM star 347 star 1004 star 1#. Lórí ìlẹ́gẹ̀lú FM

0: káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káṣíẹ̀, ṣó ti káṣíẹ̀, mo ti káṣíẹ̀.
1: Happy 48th anniversary!
2: Fún ogójì ọdún, Ọlọ́run jẹ́ olóòótọ́ síbẹ̀. Fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tó ti yípadà di ọ̀tún. Ó rí ọ̀gbọ́n rẹ̀ dúró láyé. Pẹ̀lú ọkọ pẹ́ sí Ọlọ́run, a ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje. Bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́, pẹ̀lú ìsọ̀rú ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsọpẹ́ tó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìrànsí Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Ọ̀nàgbọ̀, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbadé Ògúnlànà, Wòlíì Kẹ́lẹ́ Bọ́ládé Olúwàdé, Bàbá Àdúrà Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìrànsí Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olúmọ́yọ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi starter àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chini àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
4: Maggi star yóò sọ gbogbo oúnjẹ

0: Ọ̀ni mágbe ọ̀pọ̀lọ́ òjò kọ̀ǹkọ̀ mágbe.
1: Dáwálì ọba tó tó.
0: Ẹ tún káàbọ̀ sábàlá túkẹ́yìn lórí ètò.
1: Ìgbọ́mọdé ọmọ afẹ́lẹ́jà.
0: Ẹ mo rí pé yìí à ń pè mí.
1: Àdìpọ̀ pọ̀tọ́ yọtú kẹtù.
0: Hello.
2: Hello. Mi sábà ẹ kọ̀ lẹ́ o.
0: Ẹ káàsán sá.
2: Ẹ káàsán.
0: Yes sir.
2: Ọlọ́run akókó máa fún ṣe.
0: Àmì.
2: Emerson ló ń sọ̀rọ̀ láti Mọ́níyà.
0: Ok sir.
2: Ṣé ojú táwọn èèyàn fi wo ọ̀rọ̀ yẹn? Èmi ò fẹ́ fara mọ́.
0: Yes sir.
2: Ẹ̀sìn táǹsìn ló fa gbogbo corruption tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Tẹ bá wo Sáde Arábíà tí wọ́n mẹ́ṣàn. Ẹ̀sìn tí Ọlọ́run ní kí Muhammad tó fi rán Muhammad tó ń ṣe bẹ̀. Òun ló jẹ́ kí gbogbo máa lọ gbé dáadáa. Tẹ bá wo Israel náà. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n jà ń bẹ̀. Ẹ ò lè rí kí pé corruption wà because Jésù Ọlọ́run rán Jésù sí wọn. Nílé àwọn èèyàn dúdú. Ìtọ́lọ̀ ni ká máa ṣe àṣe. Ẹ wá ní wọ́n jalè. Wọ́n ṣe kíní kan.
0: Kí Ọlọ́run ni ká máa ṣe nílé èèyàn dúdú sá.
2: Bẹ́ẹ̀ ni. Mẹ́kà tí ń lọ. Wọ́n lọ sọ̀kọ̀ àṣetánì. Jerusalem tó ń lọ. Wọ́n ní wọ́n ṣe kíní kan bẹ̀. Oko tí àṣetánì tí wọ́n sọ Mẹ́kà. Ní tọ́pù tí wọ́n pẹran léyà Mẹ́kà. Tí babaláwo bá pẹran léyà ní Áfíríkà. Wọ́n ló ń ṣẹbọ. Wọ́n ní ń ṣẹbọ ni. Yàrá Àfíríkà bá padà sí ẹ̀sìn wa. Nísìnyí ẹjẹ́ sọ kí nǹkan fún yín. Tó bá fẹ́ búra fọ́nrán àwọn olóṣèlú ta ní gbogbo wọn yìí. Wọ́n lọ gbé Quran. Wọ́n lọ gbé Bible. Ọlọ́run ó máa ń pẹ́ kó tó dájọ́ mọ́ ní kíkiní kan tó bàjẹ́. Nǹkan ti ṣe mo ti gbàgbọ́ òun
0: yìí.
2: Ẹ wo gbogbo tó ń ṣe wá. Àwọn tó ń jalè wọ́n ti ń jalè ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́. Ọlọ́run ò sí àárí kíkan kí nǹkan kọ́kọ́ lọ mú ikàn kan ní wọn. Ṣùgbọ́n bá pé àáké àdá ọkọ̀ wọ́n fi ń búra fáwọn olóṣèlú.
0: Àbó omi inú radiator.
2: Yóò dá fún yín àti ọṣẹ ìṣàngó. Tán bá fi ń búra fún gbogbo wọn. Ó ṣe ṣe kíkiní kó
0: ti kásẹ̀ lẹ.
2: Ìbẹ̀rù ó wà. Ìbọn gbà tó mọ̀ pé ọlọ́run ọba ní sùúrù ni. Kálukú kàn ṣe tó wù wọ́n.
0: Wọ́n á tún lọ fowó yẹn gan ṣe dúpẹ́ ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí.
2: Millions wọ́n tún fún pásítọ̀ àti àáfáà.
0: Yóò ti ẹ̀tù yóò bá wọn kọ́ ṣọ́ọ̀ṣì yọ̀ọ̀kọ̀ mọ́ṣáláṣí.
2: Yọ̀ọ̀kọ̀ mọ́ṣáláṣí. Ẹ wá sọ pé ọlọ́run ó máa fa kì í ṣe ju ọmọ kéwú. A kàn sọ pé Àfíríkà bá lọ sí ìpínlẹ̀ bí tí Ọlọ́run ní ká máa ṣe wọ́n tapọ̀ ní Jerusalem. Wọ́n ní ẹlọ́mú òróró Mósè wa ẹlọ́mú. Ní Nàìjíríà ní Áfíríkà ṣé tí wọ́n bá tapọ̀ lẹ́sàngbò lórí wọ́n ní wọ́n ṣẹbọ. Wọ́n ní ẹlẹ́bọ ni wọ́n kankan. Bá ló ṣẹbọ ju àwọn olóṣèlú méjèèjì tí mò ń sọ yẹn lọ kó sí. Ẹ ò lè rí kí àwọn abọ̀rìṣà nínú gbogbo àwọn táwọn tí ń mú pé wọ́n bọ̀rìṣà pé wọ́n ń jalè. Ẹ sọ fún mi abọ̀rìṣà mélòó babaláwo mélòó ló wà ní wọn.
0: Ẹ ṣe gan dádì mi, thank you so much. Hello.
3: Hello.
0: Yes sir.
3: Ẹ̀rọ bí mi pé mo padà wá ọmọ ìlú Ayílá gbogbo.
0: Yes sir.
3: Ní àwọn Mísírì ní oṣù gbogbo ra ní òpó oúnjẹ. Ní Sáúdí Ràn Nàìjíríà ra ní òpó oúnjẹ. Tí ẹ bá ní nǹkan ogun tàbí nǹkan ẹgbẹ́ wa lábẹ́ olóògùn gan tán bá fún lówó yìí jẹun padà. Ìdájú ká ní ìtàn tó jẹ́ tẹ́nìkan gbé adìẹ ṣàgó wọn ti bẹ̀sẹ̀ ogun lọ́wọ́ sí i. Bí ilé ọba ti ṣe wá lọ kọ́ ó lọ mú lọ́sẹ̀ gbé àgbẹ̀dẹ. Ó jẹ́ bá ṣe kò báyìí ó ti sáré àgbẹ̀dẹ. Tó gbogbo àwọn nǹkan ọ̀rẹ́ náà ló ní kíní ṣe rí gbogbo àwọn nǹkan tó ṣe òfin tí bá ń bẹ tí wọ́n bá lè mójútó fún wa tó jẹ́ pé kò sọ
0: ẹ ṣe dọ́kítọ̀ ẹ jẹ́ kí n gba èèyàn kan péré sí came to see Abala one bembe futuni. Last corner. Hello?
4: Hello, sir.
0: Yes, sir.
4: Yes, sir. Ema binozi mi ikope sare fi anfani ile ke fi be awon ajo amunowa wa gbogbo ona do wa nbi bayi oran yan lati bi ose kan anina won tun wa modi ni ana ini ni isin won wa fi na yen le lati aro e je won pe ina agbegbe odo wa gbogbo ero ti court danu ina ti wa gbogbo adugo lati e
0: kilo je ko court
4: mo boya di transformer ni awon
0: no complain ni
4: tawon na mo wa so ye ka se mo lo ara ta so lori lede
0: won le ma ni device to ma je common ipe nkan kan sele e lo so ni
4: e
0: won na
4: wo
0: din
4: so
0: fun e mo gbo won ti gbo adupe lowo lo eye yo wa eye ni sai lo si bi ogun pembe o se pataki ka ke ko nbe o le ma ninu pa npe ra wa lori e kini mo fe so o danu ni awon ile oloro bi eyin fe ya wo ji meta merin emi o ri nkan to buru nbe ka ko mo po mora won gan na ni mo po da ṣugbọn opolopo igba ma ri pe awon eyan wa ki te won lorun ìyáálé ò ní fẹ́ kán fẹ́ lò mí lẹ́hun ìyàwó tán fẹ́ lé ìyáálé òun náà tún fẹ́ lé ìyáálé kú òun náà lé kóun lọ jẹ gàbà a sì ráwọn màmá wa láyé ìgbà kan wọn a máa fẹ́ ọkọ fún un a máa fẹ́ yàwó fọkọ òun ipe lágbájá mo láìkọ ọmọ ẹ bá mi fẹ ọmọ ọ̀rẹ́ mi ni ó níwà wọn sì nítorí ẹ máa jà ọmọ náà fọwọ́ ìsibi tó yẹ kọ́wọ́ gbé ìyá kan ni ilé ìwà lórí ẹ ìyá yìí ó ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn ẹ wá ní kí ló ń ṣe ohun tó kọ́kọ́ ṣe ni pé ó pa ìyàwó kejì ó mú kú lọ́nà ìyẹn ìyáálé ni mò ń sọ yìí o ọmọ ẹyọkọ péré ni ìyàwó yìí dẹ̀ bí síbẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ìyá yìí tún ń lépa ọmọ ọkùnrin ẹyọkọ dandan rẹ̀ náà ó tún fẹ́ pa á ìyáálé tí mo sọ yìí ó wà nínú ẹgbẹ́ o àwọn ẹlẹ́yẹ ó wá pinnu láti pa ọmọ kan dondo ẹ̀ tí ìyàwó bí sílẹ̀ kó tó jáde láyé ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ wọn fún ní májèlé kan wọn ni kó fún ọmọ yẹn kó jẹ́ pẹ̀lú ìkìlọ̀ ọmọ yìí ló gbọ́dọ̀ jẹ́ o kò gbọ́dọ̀ má jẹ́ o ọmọ mi ò sì gbọ́dọ̀ jẹ́ o

ṣe mọ̀ pọ̀ rí tí ó gbèrè ní ẹgbẹ́ aláwọ̀ rẹ kọ ni tí orí èèyàn ò bá sì ti gbà bọ̀dẹ̀ kò gbà náà nìyẹn ẹni kí ló wá ṣẹlẹ̀ kàkà kí ń gbà yá ìgbé oúnjẹ ìfọ́mọ yìí yìí mọ́ sí ìtì tó ọmọ bá gba oúnjẹ lọ́wọ́ ẹ̀ ọmọ wa rò pé ń gbà màmá wà láyé màmá ń sọ pé kò ní egbò oúnjẹ lọ́wọ́ èèyàn kankan o ibi tóun ti gbé oúnjẹ yẹn dání tó ṣe wò bóyá kò lọ dànù báwọn ọmọ ìyáálé ṣe wá bá nìyẹn gbé oúnjẹ yìí fún wa ṣe ń gbogbo náà la rántí àṣàrò ilé pọ rẹ́dẹ́rẹ́dẹ́ èmi ni tí ní tòótọ́ àwọn ọmọ ìyáálé máa bá kó oúnjẹ jẹ èmi délé tí wọ́n kó oúnjẹ jẹ ni wọ́n kú àwọn méjì ọmọ kékeré wọn mọ̀ pé kí ló ṣe àwọn eléyìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé gbàrà táwọn ọmọ yìí kú níwájú ilé wọn ihò kankan lanu ni ihò ńlá kò tó giri wò ọ̀ní bá jáde ń bẹ̀ tó ń pè nǹkan kan dáì ó lalẹ̀ ẹni kí ló ṣe ó kàn gbé ayẹ nìyí ló bá padà sínú ilẹ̀ẹ́lẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ bá ṣe kíni ló bá bò mọ́lẹ̀ ìyẹn náà ni pé a ṣe ní ń ṣe ráàyè bí ìyá rẹ̀ ṣe kú nìyẹn èèyàn ara lé ẹ̀kọ́ òun fẹ́ kẹ́kọ̀ọ́ mẹ́ òun ni wípé ẹ má jẹ́ ká ní ilé mi wípé ọkọ mi fẹ́yàwó kejì máa bá gbogbo nǹkan ẹ̀ jẹ́ ni màá ṣe bákan ni màá ṣe àwo kan ni ta ló mọ ọmọ tí ń lani nínú àwọn ọmọ ta ló mọ ọmọ tí kọ́kọ́ ṣoríire nínú àwọn ọmọ ọmọ bóyá ọmọ ìyáálé ni o bóyá ti ìyàwó ni o kò sí ìtọ́nà òun ò lè gbéga ṣùgbọ́n tá a bá ti fìfẹ́ sí wọn láàrin láti lẹ̀ ò ní wọn a máa lo tá a bá ti tú wọn ká tí ẹ ti ń gbìn mí kò gbìn sí wọn nínú àwa dì í pé bóyá ń gba bàbá wọn bá kú òun kálukú á lọ ṣe pátí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan lè ṣe ń bí káwọn kan sọ pé ókè o àwọn ò tiẹ̀ wá ṣe ń gbàdàn èkó làwọn ti ṣe tàwọn níwà ọmọ ìbàdàn sí ní bàbá wọn ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ẹ má jẹ́ ká sọ pé a fẹ́ gbẹ̀mí ẹni ẹlẹ́ni ọlọ́run á ràn wá lọ́wọ́ ọlọ́run á bá wọn ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pátápátá ẹ̀yin tẹ́ ẹ bá mi gbọ́ ẹ̀yin tẹ́ ẹ pè wọlé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wọlé tẹ́ ẹ ráàyè fati famous àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ pé ẹ kún lọ́wọ́ yìí ẹ ṣe ohun tó jẹ́ pé ẹ̀ ń gbádùn wá mo nígbàgbọ́ pé lágbára ọlọ́run a pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí àkọ́tún ètò yìí ọlọ́run ní fẹ́ lòun ní ṣe wa o àwa ní dàwátì àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ k boogie that's my principal producer not forgetting his lieutenant Gbenga Ọláìwọlá Ìyàtọ̀ Adémọ́lá Azeez Ajọ́wà ń bí mi tó sì Adélọ́wọ̀ the dynamic presenter àjọ ṣiṣẹ́ náà ni èmi wà ní tí ní tòótọ́ fẹ́rànmi babalọla a pàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.

gbẹ́ lè pa àwa ń ta àwa sì tó ń jẹ́ mọ́ rọra ọmọ wọlé tolú ọmọ adébàmọ́wọ́ tolú lọpẹ́ adébàmọ́wọ́ lórúkọ àwọn tájọ ṣe lénìí tí ó fi dò tí gbẹ́gbọ́ fi lá.

0: àkànjí ìkọyín rèé ẹyin ju olódùmarè tí ò ṣe figigún okun joseph wájú ọkọ bí ẹni tí ń fẹ́ná ló kọ tẹ́mi ń jẹ́ ẹkúlé ṣe dáadáa mọ̀ báyìí adémọ́lá aziz bàbá ló ní láà ń lọ lọ́wọ́ bọ́tìnì adúpẹ́ lọ́wọ́ bẹ̀yú yóò bá yọ̀nu o adòun àti túndé tùnáńpà àwọn ni wà nídìí ẹ̀rọ alátagbà ẹjẹ́ a mọ̀ kí ṣe wọn mọ bálànà àtòun àtàwọn ikọ̀ rẹ̀ erékeré làwọn ará bí ń ṣe yìí o bàmí sẹ́ẹ̀rí pérékeré làwọn ará bí ń ṣe èèyàn ọmọ túnú lé ọmọ tú òrùlé n táwọn ó mú pọlọpọ lọ gíta fi tábí bá pọlọpọ lórí rẹ wí ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mú pọlọpọ lọ igi tó fi bá pọlọpọ lórí ejò ó fi nà pọlọpọ lọ àwọn ará bí ọmọ láàyè ọmọ ti ráàyè à ń dènà abébádì yẹ bó mo ti ráàyè à ń dènà abébádì yẹ n dá ti fi òkò ṣe dédé orí rẹ gbogbo nǹkan làwọn èèbó ni wọ́n fi yàtọ̀ sí wa èèbó ò tún rí ó tún jọ lójú ọyọ kámẹ́rà tì mo tí ìyáálé kan tán débi pé wọ́n wà ní mo fẹ́ mọ ẹ wò ó adúpẹ́ lọ́wọ́ kb wonder afiju tailor afiju fashion designer tó mọ ti ń ṣe àtòun àti fẹ́mi fẹ̀mídọ́n fàmónù inspector agùntà sọ́lò àwọn ni wà lẹ́nu ìloro ó rí ó tún fi ń ṣe kí lẹ mọ́ ẹ̀gbà ọwọ́ kọ́nu kí ni ara yìí ẹni tí ọba wa sí bí ò lè mọ ń tà ń sọ ẹ mọ́ gbàgbé pé olóòtú ètò yìí o náà ni tèmítáyọ̀ oyè ládùn ọdẹ dúdú àgbàdo yìí ọmọ ọ̀háyàn ni ẹ̀yìn pọ̀ ogbó èmi nìkan kọ́ mo wá sóde ètò àtẹ̀mí àtàwọn ọkọ̀ mi ni ọyẹ jáde akọ wa
1: ọlọ́run ògún ni fún orúkọ yín
0: kábíyèsí
1: ọba tó ní kọ́kọ́rọ́ gbogbo ọjọ́ lọ́wọ́ ìròyìn ìgbẹ́jọ́ àtàbí tẹ́tẹ́ ni ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ẹjẹ́ ó kù mú bí ìdodo ẹ̀ fún wọn ǹjẹ́ ètò àgbẹ̀lọba náà látún ti bẹ̀rẹ̀ lónìí ìwọ́lọ̀ náà ló ń bá wọn á bẹ̀rẹ̀ ló ń jẹ́ kó máa ṣe é ṣe fún wa wọ́n fi àsìkò yìí kí gbogbo àgbẹ̀ pátápátá pé àrokò bọ́dún déhùn gbogbo bàbá tí ń ti bọlẹ̀ báyìí lágbára ọlọ́run gbogbo ẹ̀ náà ni wípé ní wọn jáde fún wa àá sì jèrè àfẹ̀rẹ̀ ìjẹ̀kọ lágbára ọlọ́run ọba àtúrúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí nítorí pé òun ló ń rọ òjò yìí fún wa tí gbogbo ẹ̀ tó fi ń tutù báyìí ilá ti ń jáde àgbàdo náà ti ń jáde gbogbo ẹ̀ ti ń jáde iṣu tuntun náà gan ti bẹ̀rẹ̀ sí jáde báyìí kọ́nà mọ́jẹ́ kẹnu ẹnìkọ̀ọ̀kan wa kó kọ́ ká sì rówó rà á orúkọ tèmi ni ajibọ́lá adébísí bàbá òṣùmá lórí gbogbo ìbẹ̀rẹ̀ mi máa ń sọ pé yáyùn lẹ́nu mi tó ní ẹni tí yá bá ti kan lẹ́nu rẹ̀ tí ẹ bá rí ni wọ́n ti dolóògbé ni.
2: ẹ kúrò lẹ gbogbo ẹyin aráalé gẹgẹ bí ìṣe wa lórí ètò àgbẹlọba oyèkọlá ọlámilẹkan aka pastor jẹjẹ ìlú orúkọ mi ẹjẹ a máa ṣe jẹjẹ tó dípẹ jẹjẹ ni.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti láǹfààní láti gbọ́ mi. Ní ọjọ́rú Wednesday lórí ètò gudugbẹ̀. Mo mẹ́nu bà á mo láǹfààní àti yànnànà tó ní ṣe. Lórí n tá à ń retí ìṣẹ́dúró òjò fúngbà díẹ̀ tá a mọ̀ sí August break. Mo ní òun ní nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò. Ìṣẹ́dúró òjò fún ìgbà díẹ̀ August break. Ìgbà wo ni August break ọ̀hún wáyé? Ọjọ́ mélòó oṣù mélòó náà ni àjọ NIMET ni wọ́n dábàá rẹ̀ pé yóò fi wáyé. Bóò la ṣe é ṣe é? Gbogbo ẹ̀ láǹfààní àti fi ọ̀pá lù tí ó sì ṣẹ̀kẹ̀rẹ̀ rí ọmọ dàtọ̀ fún ẹ lẹ̀. Lónìí náà ni kì í ṣọ̀la. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé ọ̀kan òjọ̀kan ẹ̀bùn kalẹ̀. Pé ká mọ̀ pín fún àwọn èèyàn ó tó ọjọ́ mẹ́ta. Àbọ̀ wa rí kiní ọmọ ìdúró òde tí ò rí náà ni. Ọ̀gá o, erégeré ń bẹ lọ́wọ́ àwọn ará bí. Ẹ fún mi ní ntẹ́ ń lo. Ẹ wò ó kó tó di pé àgbẹ̀ abẹ́ sí ni mo da gbogbo ẹ lẹ̀ tí kálukú ọmọ sa tiẹ̀. Ẹ jẹ́ ń sọ fún yín pé ajílẹ̀ tá ń retí ẹjẹ́ àgbà ìlú ká bẹ̀rẹ̀ sí ni mo jó torí pé ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ jẹ́ kó di mímọ̀ pé ajílẹ̀ tí ààrẹ wa náà fẹ́ pín ajílẹ̀ tó ń bọ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n jí ó di mímọ̀ pé ó ti gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo bá ọ̀gbẹ́ni Wálé Àjàní mo bá wọn sọ̀rọ̀ àwọn náà sì fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi. Ìgbà tẹ́mi gbọ́ mo ké sí ọ̀gbẹ́ni Wálé Àjàní tí wọ́n jẹ́ coordinator Maize Farmers Association ní South West tí wá ń bí. Wọ́n ní jẹ́ kí àwọn ó pe òkè lọ́hùn-ún. Nígbà wọ́n pe òkè lọ́hùn-ún wọ́n sì jábọ̀ fún mi pé ó ti dé o. Ìròyìn tá a gbọ́ ni pé ajílẹ̀ ti dé sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ Afan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ Commodity by Commodity. Ẹ ti gbọ́ báyìí. Ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín wípé lórí ètò àgbẹ̀ lọ́ba a tọpinpin rẹ̀ wọ́n bá jẹ́ ajílẹ̀ ọ̀hún la bá kógo já lórí rẹ̀. A jẹ́ pé a gbìyànjú tó. Ìyẹn ò ní àmọ̀ ṣe nǹkan mi ṣùgbọ́n ká tiẹ̀ wá pé ajílẹ̀ nìkan la bá tọpinpin rẹ̀ tó fi dé tá a fi mọ bí wọ́n pin sí. Agbìyànjú tó. Ṣé ẹ gbàgbé pé ẹni tí í ṣe alága ẹgbẹ́ alága gbogbogbò ní ìpínlẹ̀ fún ẹgbẹ́ Afan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ọba ọkùnrin ẹ̀yin ẹgbẹ́ Afan tẹ bá ń gbọ́ mi ẹ sọ pé mo dákọ Prince Ogundele Prince David Ogundele bam ẹ pé mo dákọ wọn lórí ètò. Wọ́n láwọn wà ní ìlú Àbújá ní ọ̀sẹ̀ tó lọ pé àwọn ò lọ ṣe kò kárí rẹ̀.

àwa náà láǹfààní láti tọpinpin rẹ̀ ká lè jábọ̀ bí nǹkan ṣe ń lọ. Mo wá ń sọ fún yín gbogbo ẹgbẹ́ AFAN All Farmers Association of Nigeria.

ẹ bèrè lọ́wọ́ àwọn alága yín pé ẹ gbọ́ pé ajílẹ̀ ti dé bó wọn ṣe fẹ́ pin wọ́n láǹfààní láti fi ìpè sọ́wọ́ sí ọ̀gbẹ́ni Wálé Àjàní kí wọ́n lè fúnra lára wọn jábọ̀ yòòbá bọ̀ wọ́n ni òun là á mọ́ fàfà ìdí igi là á ti bá torí pé ńlá àyè àjẹjọ́ a sọ wípé a padà pè wọ́n ká lè mọ bí ṣe ń lọ kọ́mọ̀jẹ̀pẹ́nu tèmi nìkan lẹ́ẹ̀ ti gbọ́

0: sáré gbé ìpolówó ọjà bíi mélòó kan gbàmbá padà dé aláǹfààní àti tẹ̀ wájú ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pa nílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àdùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́mì gbàgbé.
3: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, Ibadan, at White House, at Dewine Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jọ́dánì. Iléeṣẹ́ tó mojú méjà ẹ̀ bíi Ufit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀ èdè Israeli àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
5: Lọ́jọ́ ìrẹ́gbà.
6: You are thank goodness.
5: Mo fi ogun rọ́pò.
6: I replace with battle.
5: Ọjọ́ ìrẹ́gbà.
4: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ Ufit Fly. Nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lóye nípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrá ìdájú pé o kàn sí Ufit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé Ufit Fly mojú méjà hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jọ́dánì pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn ń bẹ̀ o.
7: 2 years ago, the biggest radio raffle hit on airwaves was

gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀ tá a látọpa rẹ̀ ní ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ lórí August break ìwọ tó jẹ́ àgbẹ̀ farabalẹ̀ kó gbọ́ mi dáadáa mọ́ jàyà pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń wò wípé àwọn kan ní òjò ti kásẹ̀ ńlẹ̀ torí pé wọn bẹ̀rẹ̀ isí oko tiwọn ní oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje àwọn kan wò wípé òjò oṣù keje bó ní ṣe ń rọ̀ yìí ẹ farabalẹ̀ kẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ ṣé àgbàgbé pé lọ́dọọdún ó ní ìṣẹ́dúró òjò máa ń wà ní oṣù keje wọnú oṣù kẹjọ ìgbà míì ní sàn-án a mú láti oṣù kẹjọ fún rẹ̀ ìyẹn ò ní jẹ́ ìyẹn ò làwọn olóyìnbó ń pè ní August break ẹran tí ò wé òyìnbó kan àbí àsamọ ọ̀rọ̀ lédè òyìnbó tẹ́ ẹ bá ṣàdédé gbàlejò tẹ́ ẹ kì í sábà gbà ẹni tí yìí sábà wà yín wá wọ́n ní irú August kí wọ́n ń pè August visitor ìyẹn ò ní pé kì í sábà wá lórí gbólóhùn kan àtọ̀rọ̀ kan ló dífá fún August break ìṣẹ́dúró òjò yóò wáyé láàrin àwọn oṣù kẹjọ àwọn ọjọ́ kan nínú oṣù kẹjọ ìmọ̀jìnlẹ̀ jẹ́ kó yẹ wá wípé ó lè jẹ́ bí ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta ìyún 14-21 days ìgbà míì wọ́n ló mọ́ wo ọ̀sẹ̀ mẹ́rin lè ta mọ̀ sí 28 days tó jẹ́ pé ìṣẹ́dúró òjò fi wà tí ò fi ní kán tó a mọ̀ wojú ọjọ́ tí ó dàbí ìpójú ọ̀fẹ́ rọ̀ ṣùgbọ́n òjò ò ní rọ̀

arábìnrin Múbọ̀ Oyèbọ̀dé. Àwọn ni wọ́n ń pọn The Merit Fits, Temptos Pet and Poultry Feeds. Ilé-iṣẹ́ Temptos Pet and Poultry Feeds àwọn ni wọ́n ń ṣe. Ẹ bá ti rí The Merit Fits. Oúnjẹ ẹja, wọ́n ń s'oúnjẹ adìẹ, wọ́n ń s'oúnjẹ ẹja, bẹ́ẹ̀ wọ́n ń s'oúnjẹ ehoro. Ẹ ń bá gbọ́ mi dáadáa. Ẹ bá ń jíṣẹ́ fún Mrs. Múbọ̀ Oyèbọ̀dé. Tí wọ́n ń ṣe The Merit Feeds fún wa pé a ti ń kàn sí wọn, ti pe nọ́mbà wọn, ó dàbí ẹni pé kò fẹ́ lọ. Wọ́n kàn sí mi. Ok, ọ̀rọ̀ nípa August break tí mò ń sọ. Bí ojú ọjọ́ ṣe ń lọ ní oṣù tá a wà nínú rẹ̀ yìí, oṣù keje, òjò tí ó bẹ̀ sí ní máa rọ̀ títí ń rọ̀. Ẹ mọ́ gbọ́ òwe Yorùbá kan, bàmí ṣé mo gbà á, wá ní òjò bínú tí dẹ́rù bọ̀ ba ìwọ̀fà tí múnú bí olówó. Àwọn òjò bí ọ̀rìnrìn tí ọkàn mọ rẹ̀ yọ́ mọ rin bí ẹkún ìgbèrè. Ẹ wá jẹun tu díẹ̀, ṣé ẹ mọ̀ pé mi ò gbọ́ Yorùbá dáadáa. Bàmí mi rí, mo máa mú mi ń gàn.

0: ojo yin opan mo ro owo re o le die yi atun wale iwo fa o wa mo beru pe a mo loko le ni se ise pe yo ba ya yo mu ya lowo latodo olowo wa bayi olowo atun wa mo binu pe ya biru wo ojo wo re beyin ba so daju se yan wa mo ni ki awon we fo mo sise nu oko bi nu ojo bi sáwọn ará bí ọ wà jó ń jẹ lágẹgbẹ tí wọn ò ní ṣiṣẹ tí ọmọ bí olówó nùnù mẹrù tí ọmọ bá wọfà pé àìṣiṣẹ ìṣègì ìṣègbè bí ó tàn pa wá tó ti bàbá ọbìnú ni ọsẹ ní òjò bínú òjò tí mú òjò bínú tí múnú bí olówó tí mú ẹrù bá wọfà ṣe tilẹkùn ẹ síbẹ bọdá ahmed ládà ó ṣe ń gbọ mi dáadáa ìjayà nurudeen ní láìkú ṣòun gbọ́ mi ẹ bá ń kíyà balẹ̀ láìkú pé wọ́n ṣe wọ́n kù tọ́jú mi gbogbo ẹ̀yin grandma tẹ wà láìkú ẹ ṣeun ẹ kù tọ́jú mi bàbá mi bọ̀dá mi pastor túnjí adésínà adétúnjí adésínà john ẹ jẹ́ ń pè wọ́n dáadáa john adétúnjí adésínà pastor ẹ ṣeun ọ̀rọ̀wọ̀ yín gẹ́gẹ́ bí àjọ nimet bí wọ́n ti ṣe dábàá ojú ọjọ́ ní oṣù keje tá a wà nù rẹ̀ yìí ẹ mọ̀ gbọ́ mi wọ́n ní erratic àwọn òjò tí ó kàn yọmọ rọ̀ nísẹ̀ díẹ̀ ẹ bá ní nǹkan wà erratic ẹ bá ń wá yorùbá erratic yẹn ná ẹ ṣeun pastor john adétúnjí adésínà wọ́n láwọn ń gbọ́ mi dáadáa ẹ ṣeun o wọ́n ní òjò tí ó rọ̀ ní oṣù keje yìí yọ wà erratic ni ṣe rí pé mo ti dásẹ̀ tẹ́ yóò wà inconsistency àṣìṣó kí ni wọ́n ń pè ní inconsistent nǹkan tí
1: kò
0: tí ò jẹ́ gbogbo ìgbà ṣe eléyìí ní inconsistent àbẹ́ sẹ́ẹ̀mọ tí ń ṣe é sà ok wọ́n lójò tí ọ̀rọ̀ lásìkò tá a wà yìí pé kì í ṣe eléyìí tí iye ọmọ tẹ̀lera wọn ní tẹ̀lé ń tẹ̀lé yóò wà erratic yóò sì wà inconsistent ó ti yé wọ́n ní àìṣedéédé ní erratic àjọ nímẹ̀ tí wọ́n dábàá rẹ̀ yọ wọ́n ní ọgbà bẹ́ẹ̀ òun láàmọ́ fojú sọ́nà fún sáà òjò díẹ̀ sorry sáà ọ̀gbẹlẹ̀ díẹ̀ little dry season eléyìí láàfin kí ìṣẹ́dúró òjò káàbọ̀ tá a mọ̀ sí august break lds little dry season sáà ìṣẹ́dúró òjò òjò yẹn ọ̀rọ̀ díẹ̀ yọ wà á dá dúró bí ẹni pójú ọ̀rọ̀ àwọn oòrùn tó wá mú tí ó wà á mú ní ìmú àbáàdì tí ó mọ tara wàìwàìwàì àwọn oòrùn yẹn ni ó wà á mú sáà wo lásìkò tá a wá retí rẹ̀ yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje láàrin ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje àti ọgbọ̀n ọjọ́ oṣù keje ẹni ìrètí wà wípé abẹ́s ní kí august break káàbọ̀ ṣé ẹ̀ ń fòye gbé ẹjẹ́ ń sáré polówó ọjà bí n bá padà dé ṣé ẹ gbàgbé ibi tí mo mú dúró tí mo mú dé ìyún ni pé nígbà tí a bá wọ middle july labẹ́s ní mọ̀ wò wípé àwọn òjò yẹn okuru ojú ọ̀run ó ṣe bí ìpó fẹ́ rọ́jò aṣúwáwí ẹ̀ẹ̀kan náà lẹ́ẹ̀kan rí pé kinní ọmọ dàbí ìpín fẹ́ kúrò tá a bá ti ń rí báyìí jésù sọ pé ọmọ yípadà bọ ọmọ nìyẹn lẹ́lẹ́kẹ́ bá mi ò ní ilẹ̀ bá ti ń rí báyìí ẹ̀ẹ́dì ń gbúrò ìrọ́kẹ̀ kí ogún ìpadà bọ ọmọ ènìyàn lẹ́ẹ̀kejì olódì sún méjì bẹ́ẹ̀ bá ti wá ríro eléyìí ló ti súnmọ́ kẹ mọ̀ wípé àsìkò ìṣẹ́dúró òjò tá a mọ̀ sí august break ó ti ń wọlé ìjà pẹ̀lú owó ọjà padà tẹ̀ wájú ẹ kú kalẹ̀ mọ̀ padà bọ̀.
2: Ọ̀làdúnrún FM 96.7.
1: ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
2: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
1: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwa building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
3: Ìwà kò sí omi ẹ̀kọ́ bá mi kì í fi bẹ́ẹ̀ sọ rí.
4: Omi nira tó fi ọwọ́ gbà.
5: Olùdókòwò ti gbé lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 200 naira, kó ká nǹkan kan láti rà náà.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí Ilẹ̀ Gẹ̀lú FM *347*.

0: kẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn wá rèé fún àwọ̀ àgbẹ̀ ẹ jẹ́ ń tún mú díẹ̀ kí n lè sọ àwọn ìjọba ìbílẹ̀ tí kìíní ọ̀hún ó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa sọ́rí àwọn ìjọba ìpínlẹ̀ tí august break ó ti fi ẹsẹ̀ múlẹ̀ láwọn ọjọ́ tí mo kà yìí ṣé ń bá mi fòye gbé lẹ́kan so ni lo wo en to ṣe aito yi ju a le lanfani ati pe oruko re sita baba o so mo lu omo ba won mo ba wa se yen e je si oju opo le ki awon eyan wa eyan marun ta fe fun ni mazavita o ki e ma gbo mi o awon ipinle ti ireti ti wa wi pe august break yo ti mule dada ju ta mo si reinforce station nla tun le pe august break ipinle ogun se nde but da med lada o so ngbo mi ipinle osun ipinle ondo ipinle imo ipinle rivers ipinle akwa ibom o se se o ki awon ipinle mi mo je pe august break ti won yo wa saju asiko ti mo menu bayi meanwhile ipinle eko abala kan ni ipinle ogun ipinle anambra enogun cross river ati benue awon ori idaduro die ki august break ohun to sera nse n ba mi gbe dada okay number ta pe si studio line 0912370 8675 se n gbo mi 0912370 8675 number te pe si niyan lati gba mazavita hello
1: yeda abas
0: yes sir iyada kile pe
1: yeda abas
0: 6561
1: bene
0: okay efoju opo le
2: hello victoria lati ajia
0: hello victoria lati ajia
2: bẹ́ẹ̀ni
0: 38 34
2: bẹ́ẹ̀ni
0: ok ẹ fojú òpó yẹn ẹlẹ́fẹ̀ẹ́ lómi 38 34

0: Adekanvi láti ìlú Ìwúà.
1: Fọlọ́runṣọ́ láti Ìwúà. Adekanvi. 2846 ẹ ṣeun. Mo láyọ̀ láti sọ fún wa wípé márùn-ún ti pé àbí?
2: O ti pé.
1: O ti pé, o ṣeun. BSF training ta fẹ́ ṣe ní Saturday tó kẹ́yìn Friday tó kẹ́yìn inú oṣù yìí àti Saturday àkọ́kọ́ inú oṣù tí ń bọ̀. A ti sun. A sun àní lè ṣe ní ìparí oṣù yìí mọ́. Èdè tá a fi sun ni wípé ikọ̀ ètò yìí a ń lọ sí farm settlement tó wà ní àgọ́ ìwòye. Ṣàgọ́ ìwòye ní ṣá. Àgọ́ òwú. Ẹ ṣeun farm settlement tó wà ní àgọ́ òwú. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ikọ̀ yìí gangan la ń lọ. Ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ńlá ń lọ bẹ̀. A fẹ́ lọ wo bí wọ́n ṣe ń ṣe wá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ oko ní àgọ́ òwú farm settlement tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A lọ láyọ̀, a bọ̀ láyọ̀. Ẹ ń bá ní Amọ̀dé la ní débá. Àbí ká kúkú débá kójú ó lè tì í. Àgọ́ òwú farm settlement a ń lọ bẹ̀. Ẹ jọ̀ọ́ kó tó di pé wọ́n mẹ́nu dúró. Ẹ jẹ́ ń sọ fún àwọn iṣẹ́ tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀. Wọ́n ń wá agronomist ní ilé iṣẹ́ kan tá a mọ̀ sí Miyanyi Integrated Farms Limited. Ìyẹn ìlú Abuja ńlọ wà. Owó oṣù rẹ̀ láàrin ₦100,000 sí ₦75,000 $300,000-$150,000. Àti rí kí ló ṣẹlẹ̀.
3: Network ni wọ́n ti fi sí private settings so a lè rí ayé ṣe ara kankan.
1: Okay.

jílẹ̀ dé ṣùgbọ́n wọn gbé ìpè mi ẹ mọ́ gbàgbé pé àwa tá a bá sì tún ní ìfẹ́ láti darapọ̀ mọ́ àwọn tó fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sìn ìdin orí ọ̀fẹ́ ti ṣí sílẹ̀ fún wa on the 15th-16th next month ńlá ṣe gbogbo ti ń jẹ́ tọlọ́hun ẹ jẹ́ ń wá fi eléyìí ṣe parting word mi fún àwa

ayé àti àwọn tó dẹkùn ní jó dẹkùn nínú rẹ̀ àti àwọn tó tẹ̀dún nínú rẹ̀ nítorí tó fi ìpínlẹ̀ sọlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ó ní yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni irú àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jacob ẹgbẹ́ orin sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ní kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayé rẹ̀ yìí.

This is the City Choir. Featuring Debbie

0: pé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ran ni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
2: Ètì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
3: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
2: Back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron, àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́, serving dish, rechargeable fan, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wù yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir, Ìdí Àpẹ́ Odùdúà Building, directly opposite NNPC filling station, Ìdí Àpẹ́ Ìbàdàn. Fún ìrajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
4: Ènìyàn ṣe nítorí láti sùn.
5: Òkú olówó ọdún mẹ́ta, òkú olòsì oṣù mẹ́fà, òkú ọlọ́mọ àti ìsetán, òkú ọdún méjì gbáko lónìí tí bàbá wa olóyè Henry Ọlásùnkànmí Àgbájé fi ayé òṣùwò ẹ̀sẹ̀ yìí sílẹ̀. Iwájú tí ẹ kọjú sí dára, ẹ̀yìn tí ẹ fi sílẹ̀ mẹ́kù bàjẹ́. Àmọ́ òdí ó, ọmọ rẹ̀sà, ìrẹsà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò, ojú ló pọ́n dúdú lọ́wọ́ ọmọ fún pupa, ọmọ epo àtẹ̀bùàtà, fèmí sí ní bẹ̀rẹ̀sà nínú, bọ́lí òbúpo ní yá mọdẹ lára. Ọlásùnkànmí, àmọ́ ò, súnre, olùkéde, gbogbo.

0: tún bẹ̀rẹ̀.
1: Fún olè ṣaláì máa pa nílẹ̀ ní lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀rọ asóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀.

ṣùgbọ́n nígbà tí mo ṣì wà láyé wà láàyè ọlọ́run ó máa yìn ọ́ ni. Abẹ́ mọ̀ wípé gbogbo nǹkan ló ní ìgbà àti àsìkò. Ìgbà kan wà tí ẹ pọ́ ọmọ ò lè dárìn a máa fà á lọ́wọ́ ni. Ìgbà kan wà tí ẹ pẹ́ ẹ máa pariwo mọ́ dóńgòdìẹ̀. Ó ti mọ̀ rínrìn ni. Egun rẹ̀ a máa le sí ní gbogbo ìgbà títí di ìgbà tó máa fi wà lọ́dọ̀. Bó tó bá ti ń dé ibì kan, agbára yẹn a máa dínkù díẹ̀díẹ̀. Àgbà ti ń dé nìyẹn. Ijó tó le jó nígbà yẹn kò dàbí èyí tó le jó tó léwe. Kò dàbí èyí tó le jó ńgbà tó wà lọ́dọ̀ yẹn. Nígbà tó wà láyé wà láàyè. Nígbà tó ní agbára tó sì ní okun tó lè yín.

And the number to call is 0912370 8675 0912370 8675 or 0814249 1006 0814249 1006.

fẹ́ kí bí bẹ́rẹ̀ àbí kí n forin ilẹ̀ bó ṣe rí lára tèmi náà nìyẹn ṣùgbọ́n àgbọ̀ lọ fi abala kankan dùn yín lórí ètò yìí ó ti wulẹ̀ ó mọ̀ wulẹ̀ náà ti wà ní kálẹ̀.

láti kàn ní lágẹ̀ló 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwọn fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìmí làmúwa fún yín okun joseph ẹni dọ́gbọ̀n ló kọ tìmí ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó ṣùyọ nínú ìròyìn náà ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu ló ti buwọ́ lu àṣẹ ìṣàkóso tá a mọ̀ sí executive order lórí dúkìá àfojúrí mọ́fọwọ́kàn yan virtual assets ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ yìí yan cbn emefiele ní pátápátá ló ti pàdánù àwọn ilé àwòdámí ẹnu rẹ̀ àti mílíọ̀nù méjì owó dọ́là sọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ amẹ́ríkà ló ti kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún láti takété sí rírin ìrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè mẹ́ta lé ní ogún kan orílẹ̀-èdè nàìjíríà ló ti yan yọ fún ti ìdíje 2026 African Nations Championships àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti buwọ́lu àṣẹ ìṣàkóso iléeṣẹ́ ààrẹ tààmù sí presidential executive order lórí àbójútó dúkìá àfojúrí mọ́fọwọ́kàn tọdún 2026 tààmù sí virtual asset coordination 2026 láti sọ́dọ̀fin ní ìdásílẹ̀ ìtàkùn àbójútó ààtò fún àwọn dúkìá eléyìí tí ó jẹ́ dúkìá àfojúrí mọ́fọwọ́kàn tí a mọ̀ sí virtual asset ìyún fún ti agbègbè ìlọ́lùpọ̀ tá a mọ̀ sí Nigerians Virtual Asset Ecosystem. Àṣẹ ìṣàkóso yìí eléyìí tí a mọ̀ sí executive order léyìí tí wọ́n buwọ́lù ní ìtẹ̀lé ìpín karùn-ún ti òfin ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú àtúnṣe débà new section 5 of the 1999 constitution as amended ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn òsọ́kà eléyìí tó jẹ́ pé wọ́n dojú ẹ̀sùn ohun tó ní ṣe pẹ̀lú dídásọ̀rọ̀ àti dídáàbòbò ohun tó ní ṣe pẹ̀lú ìdókòwò àti àwọn olùdókòwò tó fi mọ mímójútó àti dídẹ́kun ìwà ọ̀daràn lẹ́ka ètò ìṣúná tó fi mọ ṣíṣe ìgbélárugẹ fún ọgbọ́n àtinúdá lẹ́ka tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àfojúrí mọ́fọwọ́kàn yíò digital economy iléeṣẹ́ ààrẹ nínú àtẹ̀jáde eléyìí tó ní ìbuwọ́lù ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí àfintónilétí àlàyé tó ń ti ààtò òun náà ni ìyún báyọ̀ ọ̀nà nuga ni ó yọjú ọ̀rọ̀ síta pípé ìbuwọ́lù òfin ọ̀hún yóò ṣe ìdáàbòbò fún àwọn tí wọ́n jí olùdókòwò tí ó sì rí dájú pé ohun tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn lẹ́ka ọrọ̀ ajé òun náà ni yóò di àfihàn tí eégún aláré tó fi sọ ìtàkùn tuntun yìí òun náà ni ó ń wá ọ̀nà láti rí dájú pé ohun tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ni wọ́n wà ní ìṣọ̀kan tó fi mọ ìlànà bí owó ṣe ń wọlé àti ọjà káràkátà tá a mọ̀ sí capital market tó fi mọ́ àbójútó rẹ̀ léyìí tó jẹ́ pé yóò tayọ ohun tí àwọn èèyàn tí wọ́n rí ní òye ti àsìkò yìí látàrí bó ti ṣe jẹ́ pé yóò bójútó àwọn ẹ̀kọ́ ọ̀hún eléyìí tí yóò fi ṣe àfọ̀mọ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́.

ìjọba àpapọ̀ lẹ̀ yìí òun náà ni wọ́n ti pe ẹjọ́ tako àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọkùnrin lórí ìṣesí àti ìhùwàsí wọn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ mẹ́ta kan gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn géńdé ọlọ́run ọ̀hún òun náà ni abdulrasaq umar tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí abu khalifa tàbí abu khalid yunusa musa tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí yunusa bin musa àti samsu adamu sanni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí abu itsa eléyìí tí wọ́n fojú winá ẹ̀sùn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní iwájú ilé ẹjọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ lẹ̀ yìí tó wà ní ìlú abuja lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí ìjínigbé ìgbìmọ̀ ibipọ̀ àti dídárúgúdù sílẹ̀ tó fi mọ́ ìwakùsà lọ́nà àìtọ́ àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n jí ọmọ bíbí ìjọba ìbílẹ̀ suleja ní ìpínlẹ̀ niger òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n dì pàǹpà pọ̀ pẹ̀lú àwọn mẹ́ta míì ní láàrin oṣù kínní sí oṣù karùn-ún ọdún 2026 láti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ bákanẹ́wẹ̀ ní ìtẹ̀síwájú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣe agbódegbà fún ìṣẹ̀lẹ̀ ìjínigbé léyìí tí wọ́n fi jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì dọwọ́ bu àfitónilétí àlàyé nípa àwọn èèyàn tí wọ́n gùn lé iṣẹ́ láabi ọ̀hún tó fi mọ́ ìlọ́wọ́sí wọn nínú ohun tó níṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni ọ̀tẹ̀ wájú fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹ̀ta òkú ọ̀hún ní tàbí dídéédé ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026 ni wọ́n jẹ́wọ́ wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ darussalam eléyìí tí wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ansaru eléyìí tí ṣe ẹgbẹ́ tí wọ́n ti yàn ní pọ̀sìn tí wọ́n ti kì gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè nàìjíríà léyìí tí ìṣesí wọn tó tako abala karùn-ún ó gbé ìgbọ́njẹ̀ kan ti ìṣe ọ̀hún ní section 5 subsection 1

ilé ẹjọ́ tó ga jù ní ilẹ̀ yìí òun náà ni ó ti fi òtí le tó sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún báńkì àgbà ilẹ̀ yìí ìyún central bank of nigeria godwin emefiele ni ó mọ pàdánù àwọn ilé tó jẹ ilé àwòdámi ẹnu méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ mílíọ̀nù méjì owó dọ́là ìyún $2 million àti ìwé ẹ̀rí ìpín ìdókòwò rẹ̀ share certificate sí ọwọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí nínú ìdájọ́ àjùmọ̀gbé kalẹ̀ eléyìí tí ìgbìmọ̀ onídàájọ́ ẹlẹ́ni márùn-ún tí wọ́n gbé kalẹ̀ léléyìí tí onídàájọ́ ibrahim saulawa tó léwájú rẹ̀ ní ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n ti ja ìdájọ́ kan eléyìí tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó gbé kalẹ̀ ni wọ́n ti yà sọ́tọ̀ tí wọ́n sì ṣe àgbédìde ìpinnu ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fi ìpínlẹ̀ èkó ṣe bùjókòó léléyìí tí ó gbé ìdájọ́ kalẹ̀ nígbà náà wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà báńkì ọ̀hún ni yóò pàdánù àwọn dúkìá náà látàrí bó ti ṣe jẹ́ pé àwọn dúkìá ọ̀hún ni wọ́n fi owó tí wọ́n rí gbà lọ́nà àìtọ́ ni wọ́n fi kó jọ ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ eléyìí tí wọ́n kà ló kọ ìgbìmọ̀ náà láti pàṣẹ onídàájọ́ muhammed idris yọjú ọ̀rọ̀ síta ní ìgbédìde àgbékalẹ̀ ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ èkó tó ti gbé kalẹ̀ òun náà ni wọ́n gbé dìde wípé yóò mọ pàdánù àwọn dúkìá ọ̀hún sọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí onídàájọ́ dẹ̀ǹdé dìpẹ́olú ti ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí federal high court bó ti ṣe gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ ní ọjọ́ kínní oṣù kọkànlá ọdún 2024 látàrí ìpinnu ilé ẹjọ́ yìí emefiele òun náà ni ó pe ìdájọ́ ọ̀hún tó pè níjà ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìpín ti ẹ̀ka ti ìpínlẹ̀ èkó lẹ́yìn tí wọ́n da ìdájọ́ ti ilé ẹjọ́ gíga ọ̀hún tí wọ́n dárò látàrí ìpinnu yìí àjọ olómìnira tó rí sí ìgbógun ti ìwà jẹgúdújẹrá lẹ́ka ọrọ̀ ajé tó ń ti ètò ìṣúná nílẹ̀ yìí economic and financial crimes commission ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún tọ ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ yìí lọ tí wọ́n sì ń rọ ilé ẹjọ́ náà láti dá ìdájọ́ èyí tí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó wà ní ìpínlẹ̀ èkó tí wọ́n gbé kalẹ̀ níbẹ̀ ni ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n ti ṣe àgbédìde ìdájọ́ náà léyìí tí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé godwin emefiele yóò pàdánù àwọn dúkìá náà sí ọwọ́ ìjọba àpapọ̀ gómìnà ti ìpínlẹ̀ rivers siminalaye fubara ń lo ti nawọ́ ìkíni kẹ́dùn rẹ̀ dé ọ̀dọ̀ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún rotimi amechi lórí ìpapòdà ìyá rẹ̀ dem ezine amechi nínú ọ̀rọ̀ ìkíni kẹ́dùn rẹ̀ ìkíni kwara fẹ́raku rẹ̀ eléyìí tó fi sọ́wọ́ ló kọ ìjọba àti àwọn èèyàn ìpínlẹ̀ rivers fubara òun náà ni ó fi àìdùn ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ṣe àpèjúwe ikú ìyá gómìnà tẹ́lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàfo èyí tí ò ṣeé dí bákan náà òun náà ni ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá fi ìgbòwọ́ sọ ògiri eléyìí tó jẹ́ pé àlàfo eléyìí tó fi sílẹ̀ nínú ìjọsìn ìjọ àgùdà òun náà ni kò sí ẹni tí ó lè dì ọ̀rọ̀ yìí ń lọ jẹ̀ jáde nínú àtẹ̀jáde eléyìí tí olùsíta ní ìlú port harcourt lónìí òde yìí láti pàṣẹ ẹni tí í ṣe akọ̀wé ètò ìròyìn sí gómìnà ní ọ̀gbẹ́ni owuka nzeshi tí ó ti bẹ̀ lùsíta gómìnà náà ló ṣe ládùúrà wípé ọlọ́run yóò tu mọ̀lẹ́bí àti àpapọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún nínú lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ amẹ́ríkà ẹ̀ka ti àbójútó ìlú ìyún united states department of state ni wọ́n ti kákọ àwọn orílẹ̀-èdè mẹ́tàlẹ́ ní ogún gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tí èèyàn gbọ́dọ̀ joyè ojú làlákan fi sọrí
ti o lewu lati rin irin ajo lo leyi ti won si ro awon eyan ile America lati yago fun tite ko leti lo si awon orile ede ohun ninu ijabo igbanilamoran eleyi ti olusita loni ode yi lati igun eka ikansire ni ti Travel Gulf X ona ni eka le ise ohun ni won ti yoju oro sita wipe awon orile ede na ni won wa ni ipele kerin ta mo si level 4 eleyi to je orile ede ti won woye bi nkan se nlo nibe to si lewu lati rin irin ajo lo lara awon orile ede ohun lati ri orile ede ile adulawo mokanla ototo ninu re lati ri Burkina Faso Central African Republic Chad Democratic Republic of Congo Libya Mali Niger Somalia South Sudan Sudan to fi mo orile ede Uganda awon orile ede ti ki se ile adulawo lati ri Iran Iraq North Korea Russia Ukraine to fi mo orile ede Yemen ati awon mi.

0: lákòótán lẹ́ka eré ìdárayá orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti yan yọ tí wọ́n sì rọ́wọ́ mú nínú ìdíje 2026 African Nations Championship lẹ́yìn tí wọ́n nawọ́ àìfẹ̀yìn balẹ̀ wọn dé ẹkùn kẹta tá a mọ̀ sí zone 3 ní Abidjan Ivory Coast ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí Nigerian team ni wọ́n rí ọwọ́ mú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tí ó jẹ́ pé wọ́n tẹ̀ wájú láti mọ́ kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó wáyé ní Democratic Republic of Congo ní oṣù kẹsàn-án pẹ̀lú bí wọ́n ti ṣe jáwé olúborí gba ẹ̀yẹ mọ́ Benin Republic lọ́wọ́ pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọkan 3-1 ní ọjọ́ ẹtì Friday ti ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù keje ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ojú wọn là tí wọ́n sì kúrò ní poro ìpàdánù pẹ̀lú ìṣíde 11-25 ìjáwé olúborí èyí 21-25 láti jáwé olúborí ní 25-21 25-15 àti 25-20 lele to je ijawe olubori ati itabi ilepe ti o fi itan lole bakan ewe nigba ti won ti yan yo bayi orilede Nigeria oni yo ma doju sun ati gbaradi fun African Nations Championships eyi ti o waye ni Democratic Republic of Congo nebe ti ireti wa wi pe won ti ma foju gbona awon ipinija ti won o si ma tabi ilepe láti lè rí àpèlé wọn gbà. Kò ní jù báyìí lọ fún tìròyìn ti ìrọ̀lẹ́ tèní kí n tó mọ lọ. Ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí Ààrẹ Bọ́lá Tinubu ló ti buwọ́ lu àṣẹ èyí tó ní ṣe pẹ̀lú àwọn dúkìá àfojúrí mọ́fọwọ́kàn tá a mọ̀ sí virtual assets. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà báńkì àgbà ilẹ̀ yìí Emefiele ló ti pàdánù dúkìá rẹ̀ àti mílíọ̀nù méjì owó dọ́là pátápátá sọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ amẹ́ríkà ti ṣàyàn àwọn orílẹ̀-èdè 23 gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí àwọn ọmọ ilẹ̀ amẹ́ríkà tí wọn ò gbọ́dọ̀ rìnrìn àjò sí orílẹ̀-èdè nàìjíríà yẹn yọ fún 2026 African Nations Championships fún ọ̀kan òjọ̀kan ìròyìn tó ń ti ìkànnì yìí takọ́ sí títà àti àwọn ìròyìn yíká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa nítànà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa ní ìtànà ojú ìwé pẹ̀lú ìtànà lagelu fm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò lagelu fm 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa Tunde Ọláwo ni olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Morunkeji Okon Joseph Enidobon ló kọ́ tèmi.
1: Lagelu FM jaga.

Jigida Yaima, Smile Awa Ajayi, Adora, Tolu Ibi

0: afi ope fun olorun fun orofe nla eti to fi fun wa lati wa laaye loni ati lati le wa tesiwaju pelu yin ninu eko eyi to ye koro lati ni bibeli ti soro olorun eti o le fun olukuluku eni to ba gbo to si gbagbo to le fun niye ti ko ni pekun ati se agbeyewo isakoso ni ijo ti bibeli bi o se yato gidigidi si isakoso ti awon eniyan ninu ijo ati agbekale ti won ati christian wa gege bi olori gbogbogbo ni ti ijo ti bibeli ibi kibi ti ba si ri ijo ti christi ni ori laye yi ohun ti agbagbo o na ni pe olu ilu ibile wa o n be ni orun ti bi ti christi eni ti se olori oluswagutan nibi ti o fi ibujoko re si ibe naa ni a gbe n gboju sona lati wa pelu awon eniyan mimo lẹyin igba ti aye yi ba wa sopin a fe tesiwaju lori eleyi pelu loni nile eto isakoso ninu ijo yi ta ti ri awon alagba ta pe ni bishopu ta pe ni pastor ta pe ni oluswagutan a ri pe awon kan won be pelu won lati ma se ise iranse pataki awon wonyi la pe ni diakoni ninu bibeli niwe timoti kini ni ori iketa ta ti ri pe awon ta ofisi ipo gege bi awon alagba awon labojuto lori ijo lati ri awon ta pe ni diakoni yi lati ma se ise iranse labe awon alagba ni iwe timoti kini ni ori iketa lati ese ikeje o si ye ki en ta ofisi ipo gege bi alagba gege bi bishopu ko ni eriri pelu lodo awon ti o n be lode ki o ma ba bo sinu egan ati sinu idekun isu nigba ta de ese ikejo o ni be gege lo ye fun awon diakoni lati ni iwa agba ki won ko ma je lenu meji ki ma fe ara won fun wa ile pupo ki won ma je oloju kokoro ese kesun ki won ma du ijile igbagbo mu ni okan funfun ese kewa kasiko wadi awon won yi daju pelu nigba na ni ka je ki won je oye diakoni bi won ba je ala ilegan be gege lo ye fun awon obirin lati ni iwa agba ki won je asore ni leyin bi ko se ala ire koja olooto ni ohun gbogbo ese kejila ki awon diakoni je ọkọ obìnrin kan kí wọn kí ó káwọ àwọn ọmọ wọn àti ilé ara wọn dáradára nítorí àwọn tí ó lo oyè diakoni dáradára ra ipò rere fún ara wọn àti ìgboyà púpọ̀ nígbàgbọ́ tí ń bẹ nínú kristi jésù ohun tá a fẹ́ ká kíyèsí lórí eléyìí nìyí o à ń sọ̀rọ̀ nípa àwọn diakoni oyè diakoni nínú ìṣàkóso ìjọ àti bíbélì àti rí níbi pé àwọn ọkùnrin ló wà fún kì í ṣe oyè èyí tá a fi obìnrin sí nínú ìjọ ọlọ́run ìjọ ti àwọn ènìyàn àgbékalẹ̀ ti àwọn ènìyàn nípa òfin tí wọ́n àti àṣẹ tí wọ́n lẹ́tì lè máa gbọ́ diákóní obìnrin kì í ṣe gẹ́gẹ́ bí ìwé ti wí báwo la ṣe rí mọ eléyìí la ṣe rí nínú bíbélì timoti kìnìún orí kẹta ẹsẹ̀ kejìlá kí àwọn diákóní jẹ́ ọkọ obìnrin kan gẹ́gẹ́ bó ṣe wà nípa ti àwọn alàgbà alàgbà tàbí bíṣọ́ọ̀bù gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan èdè tún gbọ́dọ̀ dún dáadáa ju eléyìí lọ ọkọ aya kan ọkọ obìnrin kan obìnrin ò kì í ṣe ọkọ ìyàwó la mọ obìnrin mọ́ aya la mọ obìnrin mọ́ ẹni tí yóò wá jẹ́ oyè diákóní tí ó jẹ́ oyè alàgbà àló gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan tàbí ọkọ obìnrin kan a fẹ́ kí a kí sí ilé dáadáa kí a bá lè rí bí àwọn èèyàn bá ṣe lọ jìnnà púpọ̀ púpọ̀ sí n tàrí ní ìwé mímọ́ kí ló fa eléyìí wọ́n ti yẹsẹ̀ kúrò ní ìwé mímọ́ wọ́n ti kúrò ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ṣe gbé kalẹ̀ ní ọgọ́rùn ọdún àkọ́kọ́ ẹ má gbàgbé pé ní ìwé timothy lórí kẹrin pẹ̀lú àti ẹsẹ̀ kìíní ó ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wo ma fi si awon emi tin tani je ati eko awon emesu imuse aso tele ohun ti o ma sele ni keyin ojo o le ri ton se yi nigba ti awon ba yese ku ni igbagbo ti bibeli ti ta ba yese ku ni ijo gege bi asiri agbe kale ninu majemu titun ta se agbe kale ijo tara won won se agbe kale ofin ti won won se agbe kale lade si ti won won se agbe kale ni uru uruko eti won ma je ati ni oni uru oye eto sakoso eto ma lo ni jon apare gbogbo si pe nigba to ba ti yesu ku ni gbagbo o won ma fi si awon emi emi tin tani je ati eko awon emi isu ko se ni keni to le sin olorun ki san se te o gba nipase awon emi tin tani je ko se ni keni to le sin olorun ki san se te o gba lodo olorun nipase ile eko awon emi isu tori eko awon emi isu o tako eko ti emi mimo eyi ti awon kristiani saaju ti won gba latodo awon apostle re tori na a n pe eyin ni a wa lati ki si awon nkan wonyi oye diakoni o n be fun awon okunrin ninu ijo ti a ba ri awon ipeye eti bi lasile pelu won ki se fun awon obinrin iyato to n be laarin awon ipeye yi ni ti awon diakoni ati ti awon alagba òun náà nípa àwọn ọmọ àwọn ọmọ àti àwọn tí ó jẹ alàgbà àgbọdọ rí pé wọn ti gbàgbọ àwọn pẹlú ti wà nínú ìlànà yìí wọn ti di kristiani wọn ti di àtúnbí gẹgẹ bí ẹkọ ti bíbélì ṣùgbọn ti àwọn diakoni tí ó máa ṣiṣẹ ìránṣẹ lábẹ àwọn alàgbà wọnyí lábẹ àwọn bíṣọọbù wọnyí ohun tá a kà nínú ìwé mọ ni pé àwọn pẹlú gbọdọ jẹ ọkọ aya kan wọn sì gbọdọ ní àwọn ọmọ kí wọn sì káwọ ilé wọn girigiri ṣùgbọn ní ti àwọn ọmọ tí wọn àwọn sọ nípa pé wọn gbọdọ ti gbàgbọ wọn gbọdọ ti di kristiani gẹgẹ bíi ti àwọn alàgbà ìyàtọ tó ń bẹ láàrin wọn ni eléyìí àpẹẹrẹ gbọdọ jẹ aláìlẹgàn wọn gbọdọ jẹ ọmọtí wọn gbọdọ jẹ olójúkòkòrò wọn gbọdọ jẹ oníjà wọn gbọdọ jẹ alúni wọn gbọdọ jẹ oníwà wíwọ kankan ohun tí a ń pa akísẹ ni àwa sí ni eléyìí ẹ gbà yẹwò ń tẹlé rínú bíbélì yìí ni ẹ fẹ kí sin kó máa ṣe tọgbà lọdọ ọlọrun ẹ kúrò lẹkọ àwọn ènìyàn èso ni àwọn èèyàn yìí gbé kalẹ ilé iṣẹ ni wọn gbé kalẹ kò lè mú ẹnikẹni jẹ ọdọ ọlọrun ṣùgbọn ní ti ẹni náà tó ń fẹ láti kópa nínú ìgbàlà tó ń bẹnu kristi jésù tó fẹ wà nínú iyì tí kò ní pẹkun èyí tí ọlọrun ṣèlérí rẹ fún àwọn tó bá ṣolóòtọ ti dojú ikú ó gbọdọ wá sínú ìjọba ọlọrun ó gbọdọ wá sínú ìjọba ti jésù kristi ti ṣe bí ọlọrun lórí ilé ayé ìwé timothy kínní ní orí kẹta tá a ti wo ìpínyà àwọn alàgbà àti àwọn diakoni ní ẹsẹ kẹẹẹdógún ẹgbọn tí ọrọ ọlọrun sọ olùsùgbọn abi mo bá pẹ kí ìwọ kí o lè mọ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa wà nínú ilé ọlọrun ti ṣe ìjọ ọlọrun alàyè ọwọn àti ìpìlẹ òtítọ ilé ọlọrun lórí ilayé yìí ti ṣe ẹbí ọlọrun lórí ilayé yìí òun ni ìjọ ti jésù kristi èyí tí jésù kristi ṣèlérí pé òun kọ ní ìwé mátì orí kẹrìndínlógún lẹsẹ kejìdínlógún àti kọkàndínlógún ìjọ tó ní ẹnà ní ipò kò ní borí rẹ ìjọ tó pè ní ìjọba ọrun tó lóun fi kọkọrọ ẹ lé pétérù lọwọ tí ó jẹpọ ni ó ṣílẹkùn fún àti àwọn júù àti àwọn akẹfẹrí láti wọ ní ìjọba náà wà òun ni ìjọ ti jésù kristi òun ni ẹbí ọlọrun lórí ilayé yìí a sì mọ pé àǹfààní tó ń bẹ nínú ẹbí ó wà fún kíkẹ àwọn tó jẹ ọmọ nínú ẹbí kan wọn pẹlú wa fẹ di ọmọ nínú ẹbí ọlọrun lónìí bí wọn a fẹ di ọmọ nínú ìjọba ti jésù kristi ti ṣe ìjọ rẹ lónìí bí àwọn ọrọ tó ń gbọ yìí gbà á gbọ pọ ọrọ ọlọrun ni ìre kristi ti ṣe òtítọ ni ronú padà kúrò ní ẹsẹ rẹ gbogbo ẹsẹ tó ń dá nínú ara àti tó ń dá ní ti ẹmí nípa pé òun ṣe ìjọsìn ní ọ̀nà ti bíbélì kò lásílẹ̀ ó wà lábẹ́ ìkórajọpọ̀ èyí tí kò ní àṣẹ ti bíbélì fi ẹnu rẹ jẹ́wọ́ ìgbàgbọ́ rẹ mọ kristi jésù pé jésù kristi ọmọ ọlọ́run aláyé ni fara sílẹ̀ fún ìtẹ̀bọmi inú mi lónìí tí o bá lè gbé àwọn ìgbésẹ̀ yìí bíbélì ló fi ń dá lójú o jésù kristi ló fi ń dá lójú ọlọ́run ló fi ń dá lójú kì í ṣe àwa pé ìwọ pẹ̀lú àwọn yàn ọ́ kún àwọn ẹni ìgbàlà òun kò ní sì máa yan ọlọ́run lógo òun sì ní ìrètí yẹn tí kò ní pẹ̀kun tó bá ṣetán láti ṣe eléyìí lónìí tó fẹ́ gbé ìgbésẹ̀ yìí lónìí kà sí ìjọ kristi tó wà ní àdúgbò rẹ̀ pè wá lórí àwọn ẹ̀rọ ìléwọ́ tí wọ́n á pè lẹ́yìn ètò yìí ibi kibi to ba wa a wa okan olorun yo se gba o yo se gba wa na e se fa fa bale yin
1: bibeli gege bi ase olorun ni eto ti e tin tetin si lati ijo kristi to npe ni ologun eru ni ilo ibadan nje ni ohunkohun te fe ba wa so tabi ibere e pe awon number won yi
2: 0809 990 2877 0806 846 5946 0806 285 0696
1: ese pupo

0: bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi starch àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ

0: da olorun re mo da olorun re mo ni eto waasu to ti olorun fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere martin ibekele oluwa mo se bi oluso agutan ti ijo no your god chapel awa ni +7 and 8 ayoka layout ni ile funfun balawu ege algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbọ eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere martin ibekele oluwa mo se bi ki olorun ki o bukun yin bi e se n tetin si oro naa.
1: Ẹja tẹ̀lé ẹja rìn nínú ọlá rẹ̀ tẹ́ nínú ogun rẹ̀ tí wá sá ayé tani ìmọ́lẹ̀ náà tani òtùpà náà ni Jésù tí lọ́ ti pèsè sílẹ̀ fún wa. Ìgbà tí a gbà bọ́ abáàánú pàdé ìgbà tí a gbà bọ́ abáṣẹ́gun pàdé bí ìgbàgbọ́ ti tẹ̀síwájú láláyọ̀ nínú rẹ̀ láàrin nínú ìmọ́lẹ̀ àsìnú òkùnkùn mọ́ fún ọkọ̀ tí ò fi èméjì sí fọkàn tó fọkàn kan sìn ín dábàá pé inú ìmọ́lẹ̀ ló ti rìn gbogbo àti pèsè ìmọ́lẹ̀ fún un nítorí pé gbígba kristi gbọ́ níjẹ̀wọ́ rẹ̀ ronúpọ̀ àdá wàá pé inú ìmọ́lẹ̀ ló ti rìn o sì ní ayé mọ́ ògùn ọlọ́run ti wà ẹwà láti wà agbára ti wà ìṣàlábò fún ọdún ṣàti lóhun olúwa ti pèsè ìmọ́lẹ̀ ta ni ìmọ́lẹ̀ náà nígbàṣẹ kristi fún ọkọ̀ tó gbà pọ́ amọ̀pọ̀ rìn ní ìmọ́lẹ̀ fún ọkọ̀ tó ṣẹlẹ̀ amọ̀pọ̀ ní òtítọ́ níní òtùpà tí kìí kú òtùpà tí kìí kú tí ò lè kú lórí nínú rẹ̀ ìmọ́lẹ̀ tí ò lè kú lórí nínú rẹ̀ ìmọ́lẹ̀ ayérayé ni fún ọkọ̀ tó mọ̀ wípé òun gba kristi pọ̀ yóò máa dúpẹ́ ní o tó bá pàdé lọ́dọ̀ jésù kristi nígbà tó bá gbọ́ òfin ọlọ́run mọ́ tó onífọmọnì kejì rẹ tí ò lè ségesège tí yóò bẹ́sẹ̀ lọ tẹ̀lé ayọ̀ rẹ yóò máa di púpọ̀ ìbànújẹ́ yóò fò lọ ẹkú yóò fò lọ nítorí pé ó wà nínú ìmọ́lẹ̀ o sì ní òkùnkùn o sì ní abara méjì kò sẹ́sẹ̀ lọ́wọ́ rẹ kò sí ọ̀bùkún lọ́wọ́ rẹ ayọ̀ ní tẹ̀wọ́ rẹ ǹjẹ́ o ti dúpẹ́ fún ìmọ́lẹ̀ tí mo rìn ní ọlọ́sẹ̀ àti lóru ǹjẹ́ mo dúpẹ́ bí pèsè tún láti pèsè ìtùpà sílẹ̀ fún mi orúkọ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ tí mo gbá mú tó jẹ́ fún mi bí idán tó pa mímọ́ nínú ìwà ayé tó kọ́ mi ọ̀ nínú ìdààmú ayé tó kọ́ mi ọ̀ nínú ìwà nídi nínú ìwà bíní pé àwọn àbíní ẹ̀ ní nígbà tí mo ní ìdáyé sí gbogbo ọkọ ènìyàn tí mi bá ti yẹ̀rù jẹ́ ìdíbẹ̀lẹ̀ ọlọ́run ni ilé òtùpà ọlọ́mọ ti rí gbogbo àti bíní gbogbo àti kó ra àwọn ìdàlẹ́ ni mi yọ̀ wọ́n èrògbà wọn ò dàsọ àbáwọn ò dàsọ oṣù ọgbìn ọká gbogbo ègbè méjì sẹ́nikẹ́ni ní ìbáṣe fún gbogbo sẹ́ni ẹgbẹ́ náà wọ́n ṣe àtìdókò tó ẹ jésù ní ìmọ́lẹ̀ wa ẹ̀dọ́ gbà gbọ́ tìkútìyè lọ̀rọ̀ lẹ́yìn ó wá gbà gbọ́ iṣẹ́ tó ṣe tó fẹ́ jẹrẹ wẹ̀ mọ́ oníforísọ onífayàrá ó kó ẹ̀ṣẹ̀ yìí lọ ó ní omi jẹ́ rẹ nù ó sì kẹrin ogó ikú tí ò bá tí wọ́n ti kú ò ní ìmọ́lẹ̀ olótùpà olúwa ti pèsè sílẹ̀ fún wa torí pé gbogbo ìgbà tí mo ti rìn àjò ìgbàgbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọ̀rọ̀ ọlọ́run ni mo gbé ga ju gbogbo lọ àkọ́wọ́ abẹ́ pé kẹ́ ẹ súnmọ́ ọ̀sùn pọ̀ ọlọ́run gbàgbé ẹ̀kí láti súnmọ́ wọn lati se ojo se ni o ba won se lati ra ajojo ni o ba won ni ni fe fe ra ma gbe olorun o ga gbe iran se olorun ti wa aguto ti so nkakiri ni ga ran pe ah ti e ba ti le be de je pe ba ti be de ya pe be be e ni lo si rajo ka do olorun mo lo ra gbe le bi lowo this is o damo ti mo ri na ogun re ti mo ro e ni mole na ti lati pese sile fun mi arare okolo ka ya mi ife re okolo ka ya mi ti mo sa fe ri lo sa ti lo ni ve mo won e to ri ninu jesu o ri ninu mole ni se ni ni ye meji se ni adogba se ni adugo ni la ba won ṣùgbọ́n tó yìí lódodo ilé ìfẹ́ ti ọlọ́run a ní ìfọkànbalẹ̀ adáṣeyọrí aláfọkànbalẹ̀ adáṣeyọrí ló bá gbà á tó pé sókàyà rẹ tó sọkàn pé wàlérè ẹ̀jẹ̀

0: dé ìmọ̀lẹ́ ti dé ogún ṣe parada ìmọ̀lẹ́ ti dé wọ́n ti dópin ìmọ̀lẹ́ ti dé àgàgà yìí ṣe gbogbo wọ̀ ó sì bọ́ kúrò lọ́wọ́ rẹ ẹ tó wẹ̀ tó mọ́ ara fúyẹ̀ ẹ tó dúpa tó rí jẹ́ ara ọkàn abalẹ̀ ẹ tó wáṣẹ́ tó ríṣẹ́ àní ìsinmi olórí sì lè pèsè ló bá jóni ìtọ́sọ ọlọ́run ajẹ́ kó rọrùn fún ọ á sì fẹ́ hàn pé ògo tí o gbé dání tí o ní ó jẹ́wọ́ agbára fún ọ pé ènìyàn ọlọ́run rẹ á sì bá nílẹ̀ gbà tí o ti dúpẹ́ pé jésù ìmọ́lẹ̀ tí wọ́n ti pèsè fún ọ tí o ti dúpẹ́ pé jésù ní ìmọ́lẹ̀ rẹ ó ló ti parẹ́ ẹ̀ olùwàṣẹ́gun fún mi nígbà tó bá gba jésù gbọ́ wàá mọ̀ pé ìgbé ayé ayé àtọ̀ ìrìnàjò ayé ayé ọ̀tọ̀ olùgbé afárẹ̀ ṣerú lọ́dọ̀ àwọn wòlíì rẹ̀ lọ́dọ̀ àwọn oríṣiríṣi oṣooṣẹ́ bẹ́ẹ̀ ti ta nígbà tó bá sọ lọ ṣe tó múlò tó jólóòótọ́ sí ara rẹ jólóòótọ́ sí ẹlẹ́dà rẹ olùrìnrìn ìmọ́lẹ̀ ìpòfò ọlọ́run mọ́ báwo ni mo rẹ̀ ìpòfò ọlọ́run mọ́ darágbára ìpòfò ọlọ́run mọ́ gbogbo pé ọ̀rọ̀ tó pamọ́ yóò máa ṣàmọ̀nà rẹ̀ ọ̀rọ̀ ìṣòfò yóò máa ṣàmọ̀nà rẹ̀ ìmọ̀ gbogbo yí ọ̀ ǹjẹ́ orí bẹ́ẹ̀ lẹ́nu ọgbẹ́ tí ò ní ti wọ́n dún ṣọ́ọ̀ṣì ọgbẹ́ ara là ń dún ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n àdúgbò tiẹ̀ ní ilé john Johannes chapter 1 verse 29.
1: Níjọ́ kejì.
0: Níjọ́ kejì.
1: Johannes rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀.
0: Ó sì wò ó.
1: Ó pé wò ó. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ẹni tó kọ tó kó ẹ̀sọ́ ayé lọ.
0: Wò ó ẹni tó ṣe kíni.
1: Tó kó ẹ̀sọ́ ayé lọ.
0: Wò ó ẹni tó kó ẹ̀sọ́ ayé lọ. Wò ó ìmọ́lẹ̀ ti dé. Ògo ti dé. Níjọ́ kejì Johannes rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí kó àṣà yìí lọ wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ti kó àṣà yìí lọ mo yẹ pé ló wò ó ọmọ ti kó àṣà yìí lọ tápẹ́ ló gbà á gbọ́ òròrú púpọ̀dà kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ti kó àṣà yìí lọ ìmọ́lẹ̀ ti dé láti kó àṣà yìí lọ alágbára ti dé láti kó àṣà yìí lọ. Wo ọ̀dọ́gùtọ̀ ọlọ́run ẹjú kú ẹ̀ṣẹ̀ yìí lọ ó ti dé o ó mọ òun kìsì jẹ́ ó gba agbọ́ tọkàntọkàn jẹ́ ó sinmi jẹ́ ó ṣàfẹ́rí rẹ̀ níjọba rẹ̀ wípé níjọ́ kejì Johannes rí Jésù bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí kú àṣà yìí lọ ẹni tó rí ìbànújẹ́ rẹ lọ ẹni tó rí òsì rẹ lọ ẹni kó wò ó ó ti dé o ọ̀rọ̀ tó gbọ́ tí ó fi síse tí ó múlò kó lè kí àṣà yìí lọ ẹni tó kú àṣà yìí lọ ó lè mọ pẹ́ jù ẹ tó rí orúkọ ló lè mọ̀pọ̀ ẹdùn ẹ tó gbàdúrà jésù ló lè mọ̀pọ̀ ẹdùn pé ìmọ́lẹ̀ ti dé ibi tí ìmọ̀lẹ̀ bá òkú á jìnà síbẹ̀ ògùn lè wọlé bẹ́ẹ̀ ìṣòro lè wọ́n mọ̀ bọ́ bọ́bí sọ̀rọ̀ wọlé bọ́ bọ́ bọ́ àríran kéréde ni àárí tara ti àárí bá ìṣẹ́ lọ́tì ẹ̀mí nínú àgọ́ ara rẹ wò ó mọ̀ pé oníṣì ni pé jésù ó ti wọnú ọkọ rẹ èròkèrò ni ó ti bu kúrò ìdààmú ni ó ti bu kúrò ìpayà ni ó ti bu kúrò àṣẹlẹ ni ó bu kúrò ẹsìn máa bẹ̀rẹ̀ ti bu kúrò bó bá gbà á gbọ́ nítorí pé òun ni ẹlẹ́dàá rẹ ó máa ẹ̀ní rẹ jù ọ lọ orí ìbá ṣe orí ìṣọ́ ọdáṣẹ́gun jẹ́ kí ìbọ́lẹ̀ kó wọlé lẹ́nìí gbàá wòó.

0: apa mo ni ala la mo ko ni o se ri yele igba ti o wo okan mi mo ti mo ri idalare igba gbogbo ara mo fi kede re gbogbo ara mo fi jẹwọ re gbogbo ara mo fi sojọ fáwọn ènìyàn ti pe ẹni tí mo gbàgbọ́ rìn ìmọ́lẹ̀ lánàá ògbó lánàá ẹni tí kò ṣẹ̀mí wọn ni nígbà mo wà lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ bí èbó ti ẹ̀dá o lè rántí rẹ ṣùgbọ́n pé mo tẹ̀ gbólúwa sọ̀rọ̀ tí mo gbóhùn olúwa ó jẹ́ oyé mi pé mo láti yára mi sọ́tọ̀ mo máa ń lépa láti pò fún ọlọ́run mọ́ láti ní fọ́mọ rẹ̀ kejì láti ṣòro fọ́mọ rẹ̀ kejì láti dùgbà lọ́mọ rẹ̀ kejì bí olúwa bá lè dùgbà gbọ́ bá lè fi ìgbàlà hàn mí ẹ tó kọ́ ẹ̀ṣẹ̀ mi lọ tó sì bá ní pẹ̀lú ṣiṣẹ́ tẹ̀lé tèmi ni pé orí ọ̀rẹ́ tí mo rí gbà láti fọ́mọ rẹ̀ kejì ẹ̀wọ̀n tí yẹ gbé ọ̀rọ̀ ọ̀hún mi ọ̀dọ́gùtà ẹ̀ndígẹ́sà yẹ wò ó ọ̀dọ́gùtà ọlọ́run ẹ̀ndígẹ́sà yẹ lọ.
1: Dá ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwásù láti inú ìjọ New York God Chapel ní àṣìṣe gbọ́tọ́. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Agbon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mandeto Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ó tún máa gbọ́ tí ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 fún ìjọsìn tó ní bùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tó di ọjọ́ mẹ́jọ.

0: asa o pelu ko to iri e ma le binu a ma se be le kokan ani ayo kadu a kini on me ni be ni pe ni o mule mo ya ka mo be se je o a ma se ko ni je ki n se toni rara mo poku se mi o le fi le ki ma wo yan e mo bi se lara mi ti ba se lo te kan amo tori pe olorun fa ye ele na ni o ni pọlọ n fa ye ele na ni ori ofe la ri gba ori ofe la ni awon kan wa ta se tan gbon jejo ti o je ko gbo ana la ndon la ndon dasi ba ti e dasi ni gbagba dasi n koro kan iru kini ye ere kan to je pe mo si nbe lati bo lo ni awon kan ti ku awon mi se wa ni ipo ko ba ole ti won le raye gbo radio awon mi se wa lewon awon mi won wa ni gadroom awon olopa mo se nso yi won de gbo eto njejo se ni pe grace la ni ori ofe olohun lo je ka jodo ni e je ka dupe lowo elebimare oba e ka le o ta loye yin ti de eto nti de o ade soye omotosho ti de o ti mo gbo wa se won ke gbo omo ti akaba ko opo won ni ko jade bi o ba ko jade ni su ase konja de ri awon pe ni ni lo ama pe kire kan ni emile aka kon la ma pe ni omo aka ni mo se lo mo gbogbo omo ti aka ko opo ni ko jade en ti o ko jade ni lo didi ni su kile man pe aka pupa ti mo ti o ko ti o ba ko jade nkengbe lo kon jade ni emele aka mo pe ni emele aka a se mo pe ni erun aka erun aka la ka ki e mo te yin pe ni se erun lo n pe mo ke fe kan pe lo mo ki ma ni mo fe kan pe si aka na ko se ni kose kose nisu nisu nisu yo wa ko kose ni pin pin pin pin pin jade sanu e amara ka dia ola tayiru ni nkiu ke le mo pe gbo wa ita pe ro pe gbo wa kura wa de bi a se dagbe fun ni de jo na la se wa nbi ala ba ba ba de bo wa ba pa ba de bo la wo yi bo ni o o pa wo Ráwọn fìlàbùn tí ẹ̀wọ̀n ẹ̀dẹ́wọ̀n ẹ̀yìn ṣe politician is always a politician. Ìbò ní pẹ́ndílọ́ọ̀n yìí lọ báyọ̀ ẹ̀yìn olóṣèlú. Ìbò lẹ́gbẹ́ kọ́ báyọ̀wọ̀ ni àwọn tá à ń wúra wa lójúlójú nù. Taufik Omotosho àti Sáfà Adénọlá ìtàn àwọn wà lẹ́nu iṣẹ́ tí wọ́n kú sẹ́ mọ́ra fíṣẹ́fíṣẹ́. Tí ó wà ní ọ̀dọ̀ àwọn oní facebook wà ń bẹ̀ tí ó lọ bá àwọn àlejò níta wà ń bẹ̀ àkọ́ńdọ̀ ti kọ́ dé àkọ́ńdọ̀ ti kọ́ ajá tó relé ẹkùn tó bọ̀ ń bẹ lórí ètò lálẹ́ ẹ̀jẹ̀ ká kíkú ewu o ẹ̀ calculate 1993 sí 2016 how many years nìyẹn 33 years mani ọmọ tí mo bí gbà náà ó sì di gan mọ́ 1993 ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ sí arákùnrin kan gbà náà arákùnrin yẹn ti lọ bí 71 years old báyìí ní 1993 33 years ago ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ tí ìfi rẹ̀ sì ń tún rúdò ní ìṣẹ̀lẹ̀ alágbára gidi ni o ìṣẹ̀lẹ̀ tí ó dá ìrìn àjò ẹnìkan padà pẹ̀lú ọdún mẹ́tàlélọ́gbọ̀n ẹni ẹ̀wọ̀n gap yẹn ọmọ ọdún mélòó ni ìbá jẹ́ kó tó di pa wá dé ọdún mẹ́tàlélọ́gbọ̀n nínú ìrìn àjò ayé ẹ̀ ẹ mọ̀ dúró àti gbọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ kọ́ gbọ́n yẹn a gbọ́dọ̀ kọ́ àrífẹsẹ̀ sí òní méèlì àníìrí o ọlọ́run mọ̀ jẹ́ àrífẹsẹ̀ sí o
1: ọ̀rọ̀ mọ̀ jẹ́ rárá kò bá àkóbá dábọ̀ ọ̀rọ̀ mọ̀ jẹ́ rí tẹ́ bá rí ohun bára tí ń bá ń sọrú ẹ̀ bó ṣe bí ń bí ẹ wá nǹkan fún o kọ́lọ̀ mọ̀ jẹ́ rárá kò bá lóòótọ́ àmì rárìn fẹsẹ̀ sí kò gbọ́dọ̀ mọ̀ pọ̀ ni ẹni ìrìn àjò yẹn mẹ́wàá ń ṣẹlẹ̀ tí ẹ gbọ́ lálẹ́ ìrìnàjò mẹ́wàá ń ṣẹlẹ̀ tẹ́ gbọ́ lálẹ́ àìgbọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ mọ̀ pọ̀ ẹ̀gbọ́dọ̀ gbọ́ ẹ̀gbọ́dọ̀ gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé o àbí lẹ́nu ọjọ́ ẹni tá jẹ làǹwá kọ́lọ̀ mọ̀ jà pàdé tí ó jẹ́ lẹ́nu àti jẹ àti mú kéèyàn wá ti jẹ àti mú lọ kò kúkú ní mọ̀ kó wá jẹ́ pé nínú ìrìn àjò àlọ́bọ̀ ní tí ì ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe tó ti ń ṣe lọ́dún tó pé tó jẹ́ pé the same thing the same way bó ṣe ń ṣe tí ó lọ tí ó bọ̀ tó ló fín ní láti ẹ̀ tó kó ìmọ̀ bọ̀ ẹ̀nà ló sì ṣe ṣe ń jọ yìí ó lọ ó ń bọ̀ ni o ní ìrìn àjò àlọ́dé ọ̀rẹ́lẹ́ òdélé roko òdoko edubari òní jí ó bá ní toko roko doko roko tó àdúrà ńlá ni o èyàn bẹ́ẹ̀ ẹ wá gbọ́ tàwọn tí ogun gẹ́gẹ́ kí n tètè mú ìlú máa ṣe ni màdá ẹ bá délé sí wa sọ fún pé bò mọ́ sògùn owó mọ́ sògùn owó gbogbo ẹ̀yìn tí mo ní máa pọ̀ o ṣe ṣàwúre ṣá o ṣàwúre fọ́jà rẹ ẹ bá délé sí lo sọ fún bẹ́ẹ̀ o ìṣàwúre sọ́jà rẹ̀ ìbọn wá fúlàní tí ìbọn fi wẹ́lọ̀ wọ́n fi wẹ́lọ̀ wọ́n sì rí fúlàní tí ó bá ṣàwúre àmáwúre tí ó ṣe fún un olórí àjìyànú mò ń bọ̀ ẹjẹ́ ń rọjà ẹjẹ́ ń rọjà kẹ́rin mọ̀ pé nǹkan bẹ lórí ètò lálẹ́ yìí ẹjẹ́ ń rọjà àkàdo náà ń wò pé ṣé kò ń ṣe ẹni tí ń gbọ̀n lọ́rùn lọ́rùn ọ̀gá tí ń gbọ̀n lọ́rùn lọ́rùn ṣé ìṣòro tó ń sọ̀rọ̀ mọ́ ìní ó nì ń bá ti rí máìkì gbogbo tírítmẹ́ǹtì ti wọ̀ mí lánàá eegun ti lè aláìyá mẹ́ta aláìyá bákà láfíà amúhùn aláìyá bákà láfíà ọlọ́run ti yá bákà láfíà ọlọ́run ti gbé láláfíà dé sọlá rẹ̀ ò pẹ̀lẹ́ ó ń bodè tó mòye ṣéun ọba ṣéun ọba la ṣìbí ṣéun ọba la nànà o ridwan ló wà ń bẹ̀ abọ́mú tí rí ṣéun nùkú lálẹ́ chairman damaging director sọlá jẹ́ àròjà ká padà tá a bá ní ká wá ṣe pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ètò.

0: tẹ ti gbọ
1: kini
0: bíbẹ ìrọ̀rùn ti dẹ fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókì
1: láì ṣẹ̀ṣẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókì sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀ tàbí kẹ́ ẹ tẹ *666*1# kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gba IBEDC tókì yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
4: Ó balẹ̀ pàkẹ́ lọ́wọ́ ní pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Webs Limited ẹ̀sìnlẹ̀ ìyá káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ní plot 3 light and craft building Mashon Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos. PBR distributor call 0704 318 3929 50 bitters.

0: Golden Chance Lotto Vogue. Masu piye. Beranle magora e. Mu number. Tala ola to la. O dimi muse. Ta Golden Chance Lotto Vogue. Ki mo aro kutu. Ta poruko re ni Vogue. Golden Chance Lotto Vogue. Ni gbogbo aro ojo anfani wa fun o. Lati je owo tabua. Wo sa ti ta Golden Chance Lotto Vogue. Ta ta je. Ken ho pe ke. Anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa. O le gba winnings. Ni eyikeyi Golden Chance Lotto Payment Center wa. Ki lo tun duro de. Lo si eyikeyi Golden Chance Lotto Kiosk. To wa ladugbo re. Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning ale cash. Ta lago mesan koja seju meedogun owuro. Ago mesan abu aro lo gbe si. O si mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo. Ma won ebi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue lagbe dode.
2: Gbogbo ọmọ ológun pátá ti mi mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: Ṣòbí nítorí ògo ni ó.
2: Ìdí èyí tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́tẹ̀ ńbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́yìn orí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kù yóò débà ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacobu àti Jabesi ní ìwé mímọ́ àgbọ̀ ti gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ọ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. Owó àti Reverend C.C. Owọ́wá tó gbàdúrà sùlọ fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ tó lákọ̀tun. Ayẹyẹ náà máa lágbára tò ní yùbàyùbà. Owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣe gbogbo ènìyàn mú ke

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí ìlẹ́jẹ̀lú FM

0: pé mo n roju fọnu to n se wijiwiji e fẹ sọrọ nipa ti evangelist ama to wa nle to wa nle po o da je ki n gba nkan bangbe kan hello baba
1: isan
0: baba
1: ku program
0: elende
1: yes sir eji mo ka ni ambassador ki gba lati alakan
0: ambassador ele o
1: yes sir aku wi ten sir ko si sey be yan ba ti fagara wa o di gbagba ko gbo wuru o ni tun mo tun so le ta ba pin yan ajin rere a gbojo ba ni bi kan ba yan rara ajin rere la pe itun mo iba
0: eh boya tori e lo se ni ko ma so gun owo pe awon eni ko se
1: okay atawure ato ada pe kini kan la pe kini ja tutu la mole nti o da oda
0: oloko meji ko da ni nje
1: bẹẹni so ta ba pin yan laji rere o gbọdọ se gẹgẹ bi bibele se
0: lapa
1: bẹẹni eyan o ke se aji rere rara o kan ka aji rere boju ni kọlọ n ṣaanu wa
0: ga ẹ ṣeun ra n pe etí mi ṣan pápá tó bá mú kiní ìwalẹ̀ láti bu ṣan pápá kiní tí ẹ bá mi létí gan kiní gan ó wà ń bẹ̀ tí mo ṣe àyẹ̀dúró òṣèlú gbà náà tí òṣèlú o náà is a professional company we do your professional the PID advert ṣe tán wọlé nù nígbà tó yá wọn sọdún òṣèlú wọn lọ nílé àwọn tí a bá rántí ṣe 2007 kọ́ nìyẹn àbí 2017 láyé akálà 2017 ló máa dé wọ́n bá lọ rọ ṣe kìíní etí yìí ò gbọ́rọ̀ dáadáa mọ́dún ni ẹni ọ̀rà ẹjọ́ ẹ̀yìn tẹ́ ń pè ẹ má bínú torí àsìkò àpá gbogbo ẹ̀pọ̀ ẹ̀yìn ìgbésà tí mo rí lẹ́ẹ̀kan àbí
2: gbèsà
0: àbájànàkú ẹ pè ní àjọ àbájànàkú ntọ́jú bàbá àjànàkú
2: sálàyé
0: àjàkáyé ni àjàkáyé ẹni bóòlù ẹ̀lẹ́ kọ́kọ́ ń wà tẹ́lẹ̀
2: bẹ́ẹ̀ni bóòlù jẹ́
0: àwọn
2: mo ti wà láti 1983 bẹ́ẹ̀ni sà gbogbo ìgbà mo sì jẹ̀ka mi gbogbo lẹ́yìn ọ̀gá mi máa kọ̀ ọ̀gá mi ní alágbádá bàbá jáwìn lágége so yáàdì adé olúwa
0: lára agege
2: bẹ́ẹ̀ni sà
0: oṣodi iye kò ní téèjì bá wọlé o ẹwà gan-an
2: bẹ́ẹ̀ni so mo ṣe ìjìká fún 9 years mo wọlé èèyàn ọ̀gá mi so àbúkọ̀ gbogbo ni wọ́n pè mí tó gbogbo kàtọ́ wájú bíi fún yáàdì báyìí tó bíi fún ọ̀gá mi yẹn èmi ni wọ́n mú mi títí ìlú pé èmi náà wá di ẹni tó gbóhùn ìlú ẹ̀ fún
0: ẹ̀mí
2: náà wọ́n kí n lọ sóṣòdì kan látàrí kí n lọ sóṣòdì kí n padà tí n bá dé sóṣòdì mo wọ́n tún láti kápá mo ń padà mo lè dé bọ́lá dé kí n tó máa gbé wò bọ́lá dé aláṣẹ aládé pọ̀ sọ́gbọ́n lẹ̀.

0: joye.
1: Baba to pilot protect le jayori yin.
0: KF Motels.
1: Sadaka tawon.
0: Full security for property and your life.
1: With full air conditioner for all rooms, mini rooms, standard room, effective room with suit.
0: Baka na ni ti gbadi ho lu wa fun gbogbo en ba fa se nawo.
1: O ti gba odure yan na ta so 500 people.
0: Tun ti
1: executive hall,
0: conference hall,
1: te le lo fun training, seminar, lecture and other activities.
0: KF Motel.
1: You can enjoy yourself, family, couple and your friends.
0: Kuda,
1: I want to kokun. KF Motel ni won lodge si.
0: Bawo le se nfe si?
1: Won je ti le yabi to kokun pelu ote elododo.
0: To mo ke ni balẹ.
1: Lalafia
0: ni KF Bar.
1: Ati awon kan panu lori sisi.
0: Ti mu eke ni se soko soko.
1: Tere to yaya.
0: Tak leta konle.
1: O n la won si wa fi da customer lohun.
0: Aye gboko si nbe pelu security to ga yata.
1: Are gugu lu Ibadan o ni KF Motel fi kale si.
0: Ni Jota Jadi
1: Ibadan.
0: Telephone 070-7399-2996 tabi 080-3251-3884.
1: KF Motel is the place that you can enjoy your life.
2: Iran day, gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa kí n tó dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà máa. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá, gàrí funfun tó kan lẹ́nu gbírín-gbírín, fùfú tó funfun lẹ́lẹ́, tí òòrùn bànàbànà, àkàrà, bean snacks, yellow pap, ògì pupa, tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí, ká fi tó dáa panu. Ṣé yóò mú gàrí fi gàrí tẹ̀bà, ká fi gàrí tó lókuta tẹ̀bà, ògì tọ́lẹ̀ láwọn, àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀. Má fún oúnjẹ tí ò ní ma tó tún hara ẹ lé mọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Ìní ọmọ ara kò tó àánú. Multi Service Ventures ló ń ṣàpínká ẹ̀. Tún ta bò fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún ta. Kò tó àánú Multi Service Ventures. Ìní o kàn sí ní KS Motel Shopping Complex, Total Garden, Oríta Mẹ́fà Junction, Ìbàdàn. Telephone 080-3330-4174 080-3330-4174. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pánbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
3: Ó máa tẹ̀ wá ga o. Àmẹ́ ni àbájẹ wá gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yíyọ fún báyìí.
4: Ọ̀nàrẹ́bù ṣe mú sọ fún pé the king property dey bad wọ̀pọ̀.
3: O ṣe ọ̀rẹ́ mi, o sì wí fún mi tó o. Àwọn kan ló fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti lé kíkọ́ hàn mí. Tó sì jẹ́ pé búlọ́ọ̀kù tààrà lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé ló túká yánga.
4: Ẹyin o, o ti wá yẹ èyí báyìí. Ẹ sì ti jásí pé àwọn tó dáa mọ̀ ni wọ́n bá the king property dó wọ̀pọ̀. Ní the king property, wọ́n ń bá ní kọ́lé, ralẹ̀, talẹ́, wọ́n tún bá ní kọ́lé lọ́nà tìgbàlódé. Bẹ́ẹ̀ni wọ́n tún bá ní mójútólé tàbí gbà mí sílé. Pẹ̀lú òfin, tẹ bá fẹ́ ra ilẹ̀ níbikíbi, the king property ni ẹ kàn sí. A tún bá ní yọ búlọ̀kù bá ti lé ní 2000. Sí sáìtì níbikíbi pẹ̀lú machine and solid block. Àbẹ́ yóò tí ì gbọ́ pé a lè bá yín kọ́lé, ralẹ́, talẹ̀ níbikíbi nílẹ̀ yìí. Ká sì tún bá yín fi rẹ́ǹtì. Bákan náà la tún bá ní Romeo ilé lọ́nà tìgbàlódé. The king property láti New Garage Ìbàdàn lọ sí Akalawe. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkòyí bus stop. Tàbí láti Àpáta lọ sí Odòna Ẹlẹ́rẹ̀. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkòyí Central Mosque lórí kejì. Ẹ ti rí bẹ́ẹ̀ na the king property ń bẹ̀.
3: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
4: The king property ní Ìbàdàn ò pọ̀.
5: Dádì Lọlá tẹ́bá jẹ ń tán ọ̀rọ̀ wa o.
6: Ó kéde ẹ̀.
5: Dádì Lọlá kílẹ̀ wá ń wá tẹ̀ sí kọ́ḿbọ̀dù káàkiri.
6: Ó yẹ tí mo gbé pamọ́ síbí nù wà náà.
5: Èmi àti àwọn ọmọ wa ti la tán.
6: Ó dẹ̀ yẹ kẹ́ ẹ sọ fún mi pé ẹ ti la oyin yẹn.
5: Ẹ má bínú Dádì Lọlá, sẹ́yìn náà ṣàkíyèsí wípé ojú gbogbo wa ló ń dán. Bákan náà ni ọpọlọ Lọlá àti àwọn àbúrò rẹ̀ náà sì ń jí pépé.
6: Okay, love, ajápẹ́ náà ti dá oyin gidi mọ̀ nìyẹn. Ìyẹn kún of mercy natural honey. Oyin gidi tí ò lábùlà tó sì ń jẹ́ kí ara ẹ̀ ni ó máa dán kọ́pọ̀lọ́ máa jí pépé. Bẹ́ẹ̀ náà ló ti ń dènà àìsàn lọ́lọ́kan ọ̀jọ̀kan lágọ̀ọ́ ara. Bẹ́ẹ̀ sì wá rè é, ẹ̀yin lè gba abẹ́rẹ́ oyin láti dènà ọ̀kan ọ̀jọ̀kan àìsàn lágọ̀ọ́ ara. Àti àgbàlagbà àtọmọdé ló lè gba abẹ́rẹ́ oyin tí ó sì jẹ́ kára ẹ̀ ni ó yá gágá. Kódà àǹfààní tún wà láti jẹ́ alágbàtà Corn of Mercy Natural Honey. Bóyá ẹni tìfẹ́ rà lẹ́yọ ẹyọ abẹ́fẹ́ gba abẹ́rẹ́ oyin. Ẹ máa bọ̀ ní wìtìwìtì lọ́fíìsì Òkútó Anútọ̀ǹta lóye tó wà nínú ọgbà KF Motel tó tẹ́gàdì Ìbàdàn. Ojoojúmọ́ lọ́fíìsì wọn wà ń ṣiṣí. Telephone 09023760575 09023760575 Corn of Mercy Natural Honey. Oyin igi.

0: àjò bàbá àjàkáyé nù o la bẹ̀rẹ̀ ta mẹ́nu lẹ́yìn o ọkùnrin ká ká tiẹ̀ fúnlẹ̀ lálẹ́ á tiẹ̀ sì mú débì kan torí mo ní kẹ́ ẹ máa wo bàbá ìdáadáa tó ń sọ̀rọ̀ ẹ̀rí pọ̀ máa gbó kẹ̀kẹ́ ọ̀pọ̀lọ̀ wọ́n sì pé wọ́n rántí déètì àbí bí ẹni pé kò sí nǹkan kan ẹ ṣe sùúrù ẹ bá lẹ bá yí mọ́lẹ̀
1: mo ṣe jáde nìyẹn èmi ò pa àkànwò àwọn inú igbó tó wà
0: wájú. Wọ́n ti ka àwọn sójà ẹ ti fẹ̀yìn tìjú ẹ sì sinú sí kinní.
1: Èmi ò pa àkànwò àwọn wájú nínú àwọn sójà yẹn pé ìṣẹ̀lẹ̀ pa sọ́nà méjì tó dẹ̀ wà pẹ̀lú Hams níwájú bọ̀tẹ̀ mi ti jáde mọ́ àwọn tìbí lọ́wọ́ tèmi ti ṣí àìwájú yẹn mo kàn gbọ́ pàápàá lábọ́dì láti bi táyà ni ìbọn yẹn bi búlẹ̀tì mẹ́rin ó ti wọlé.
0: Ètè mi rí ẹ̀yin orí ẹsẹ̀ méjèèjì ẹnìbá fọ́
1: ìbọn yẹn ti wọlé sí ẹsẹ̀ mi.
0: Ṣé mo sọ pé ẹ rò pé gbé ẹgbẹ́ kankan ò rọ́ǹgì lára bàbá yìí ẹsẹ̀ méjèèjì mímí rí ẹnìbá fọ́ ó fọ́tọ̀ tó fọ́tọ̀ sí.
1: Ìbọn yẹn ti wá wọlé sí mi lára mo wá rí pé ẹsẹ̀ mi tutù ó wú kò tí ì tẹ́tọ́ tù mí wá gbé ẹsẹ̀ yìí sókè wá rí pé gbogbo orí ìjábọ̀ gbogbo kéèyàn ti ò ti wọ́ ẹ̀ mo sọ ohun tó wà wájú mo ní báyìí mo ní sá mo ní ìbọn ti mú mi o ó ní báwo àmọ́ ìbọn ti mú mi sẹ́ ó ní bó ní bá mo lẹ́sẹ̀ mi ti mú kó owó ṣe wà ní nǹkan tó sọ yìí pé má wọlé ìjẹun wá gbé ẹsẹ̀ yẹn dé tó tún bọ́ ọ máa bá ń control sí àárín yẹn máa bá ń control ẹ̀ lọ torí ara mi ti ń ó ti ń gùn mo ṣàtẹ náà yẹn mo tẹ mo wá wo mìíràn mo tẹ mẹ́rin bí mo ti wá ni pé mo ti bíìtì àwọn pípé yìí wọn ti tẹ̀wọ́ ní ládùú fà wọn ní ládùú fà wọn máa ń lò báyìí mo ti bíìtì wọn gan kò wọ́n ní mọ́tò wà lẹ́yìn ìjọ mi ti fi mọ́tò sí ìwé ìṣílẹ̀kùn báyìí tí mo ṣílẹ̀kùn kó di pé wọn ti gbọ́ lẹ̀ mo sì wọnú igbó nìyẹn.
0: Tó o lẹ ṣe rẹsẹ̀ sáré.
1: Mo wọnú igbó ẹ mọ̀ ó jí kú mo wà ń báyẹn agbára ikú yẹn pé wẹ́ wọn ni ìjẹ́ kàdúrà nínú iṣá mo ṣàwọ mẹsìn lọ òun lọ nugbó yẹn ọmọ yẹn láti wọnú gbókò pẹlú mi òun lọ sóògbé wọn débì kan wọn rí pé òkú ẹgẹ ìkókò wọn débì kò dé nǹkan ojókòó títí ìbí ìṣẹ́jú kan kò dúró mọ́tò yẹn títí yẹn pé wọn rí pé mọ́tò tó dún yẹn náà tó fàá ni àwọn pípé yẹn mo sì ṣe píìkì
0: yẹn mo ṣe
1: píìkì yẹn mo sà ń
0: lọ. Ẹ ti fi mọ́tò sílẹ̀
1: títí
0: mọ́tò
1: ti wà títí mọ́tò we are that bloody civilian. Who is him? We are seeing.
0: We are seeing. We are
1: seeing.
0: Se aye babangida man ni 1993.
1: Aye orogun ni. So.
0: Aye babangida ni 1993. Aye orogun ni.
1: Mo sa n lo ni igbo yen, mo lo ni igbo yen, mo lo ni igbo yen. Mo tun bo kakakakakakakakakakaka. Mo ni abi mi on yẹbun towards the king oku wa bẹrẹ lọ lẹ. Kọlọkọta wa fire ara kó kọ òun lọ mi lọ. Wọ́n débì kan tó wá orí pé ó ti fẹ́ rìn mí. Wọ́n dúró jẹ̀kùn tó sí ìgbà. Wọ́n dúró wọ́n gbó òun lọ. Mo sọ fún un pé bó àbí tó fẹ́ ikú. Bó àbí tó fẹ́ ikú. Òkú tẹ̀ ní wọ́n wọ́n wọ́n. Wọ́n lọ sí ayé ayé mi pàtó rẹ̀ nígbà yẹn àtàwọn májámájá. Wọ́n wọ́n lọ sí àwọn fáìfù àti pàtó tó wọ́n dúró pé case of incasity bó àwọn lè jáde tó bá ti mú mi kọ́ rẹ́díò wọn pe o ti wa rẹ
0: ni ijọ kẹrin
1: bẹẹni
0: kí lẹ ń jẹ
1: mi ò jẹ anything but gala méjì kan wà lápò mi tí mo ra gala yẹn sango ní garaji sango mo ti ra gala yẹn mẹrin ni mo ti jẹ méjì inú ẹ ni mo tó pẹlú kóòkì ọkẹ kóòkì ọrọ bọ ẹrun wa rà so mo ṣàti já yẹn jẹ but ebi o tẹ ẹ pa mi bí màá kàn sí safe life mi ni ló wà
0: bàtà
1: bẹẹni ọjọ kẹrin yẹn ẹsẹ yẹn ti wá ẹsẹ yẹn ti wá wú gbogbo ẹsẹ ẹjẹ ti dìmọ gbogbo ẹsẹ mi wọn wò pé tí wọn lè wà nígbà tí wọn kú síbi àwọn ẹlẹmọ ní wọn kú mi o wọn kàn kú fún ọfún sí wọn yìí
0: ẹyẹ ọdẹ
1: wọn ní next nǹkan tó máa ṣe ni pé
0: lọjọ kẹrin
1: bẹẹni bí kìí wọn tó máa wọ padà bọ tí mo gbà wọn ní ìkọlù àgbà jáde mọ kí lọ já títì tọ́ba tẹ kúkú máa mú mi gankan kan mú mi kí wọ́n ṣàkú sínú igbó yẹn kó mọ̀ jẹ́ pé màá kàn lọ kú síbẹ̀ màá jẹrà mọ́lẹ̀ yẹn ara lèmi ni wọ́n sínú wà.
0: Ẹ̀ ń bá ń wọ́ lọ títí.
1: Bá mo ti wá sọ́wọ́ wájú pátápátá mo wá lọ ń jáde títí mà lọ́wọ́ tó máa jáde lọ wá àbáyé pàtó lọ bọ́ sí. Tá a rí pàtó kan mo bí ẹni mo gbìn ni.
0: Ẹja wo kí wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà
1: àyè náà tó ìlú tó lọ sí ọgbà
0: and not the
1: people
0: who want to declare you wanted. Laye Ologun
1: Benz.
0: Ay, ay, ay.

0: baba e je ki awon eniyan o mo yin
1: oruko mi ni musiudin alamani akin ti baba yi ma si afa lalopon
0: e dakun ki le mu wa gege bi imoran ti o je anfani fawon eyan wa
1: ti mu wa fawon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
0: to bo la se mo pe alujanu yo eyan lenu
1: ba se mo pe alujanu yo eyan lenu en to re ba tin tasi to wi oro sinu omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mo mo iru eni be alijanu yo lenu
0: ti a ba ri eyan ti n da soro ti n sa pepa sa kankan e dakun si alujanu na ni o n yo lenu
1: nigba mi o mo n janjanu tori pe orisi meji ni itoje tawon opolo wa bi awon omo to mu kolo bi awon ti won se afato latara pe n to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la n toju ṣùgbọ́n ètò lè jẹ́ találìjọ̀nù nínú ìṣesí ẹ rí pé yóò yàtọ̀ nínú ìṣesí bí kò mọ dá sọ̀rọ̀ bí kí ó mọ fọṣọ rẹ̀ bí kí ó mọ wẹ̀ ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ̀ kò ní fọṣọ tábà ní ọfọṣọ yóò ní kò tí yà bí kò mọ sùn tó yẹ pé wọ́n gbìyànjú kò ní jáwọn èèyàn sùn lóru ó lè sùn lọ́sàn ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn wọn ò ní sùn lẹ́wọ̀n ní àwọn èèyàn lámù
0: tí èèyàn bá ń jẹnu wújẹ́ wújẹ́ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjànú nínú.
1: Nígbà míì a máa lọ́wọ́ àlùjànú nú nígbà míì a sì máa jáwọ́ ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tó bá ti gbé dọ́dọ̀ àwọ̀mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
0: Ẹgbọ́n àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ wọn tó ń ṣe gángan gan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá ẹjọ́ náà ṣé ó máa yá báwọn náà ni.
1: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya ẹlẹmí olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
0: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmọ̀ táwọn máa ń mọ ìmúkúmọ̀ kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
1: ọlọ́run ọmọ ní kára wọn náà tọ́jú pẹ̀lú ẹ̀ńdọ́ ọlọ́run.
0: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń
1: lò ní sábà nígbà. ọlọ́run ní káyọ̀ ti gbádùn.
0: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú nínú
1: tí wọn wà ojútùú ẹ tì gbogbo ògbìyànjú ni wọn ṣe wọn ní ríyanjú àjẹnú àmọ fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn ní ríyanjú gbogbo ogun ara ríro ní olóko nílọ àjẹnú àmọ ìsábàbí ẹ àjẹnú àmọ ìsábàbí kéèyàn má rorun sùn gbogbo ayé oṣù tó wọn ní sùn ó lílo sí ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún ọdún méjì ọdún ọdún méjì olóhùn sùn fún ọdún ọdún méjì olóhùn yà jùlẹ báyìí nítorí máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó lílo sí ní dàrú torí pé àjẹnú nídàá láàmú ibi san ojú rẹ lọlọ dúró sí kò ní jẹ́ sùn bó bá dijú báyìí kò ní sùn. àti láwọn míì náà tó yẹ pé àjẹnú tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì máa láwọn obìnrin tí ọwọ́ 40 years 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
0: tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
1: òun bá. yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́. àlùfẹ́mọ́ táyà ti pàdé àìmọye irú ẹ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kódà tá a lọ bí márèjì wọn pẹlú àánú ọlọrun.
0: ẹ̀dùn iná ẹni tó wá tó ti lọkọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí
1: ẹ̀tọ́ máa ń ní ìbára tó ní ìjọba tó bá yẹ pàǹjẹ̀ ló sábàbí kọ́ mọ̀rọ̀ ọmọ bí gbogbo ògùn tó bá lọ fògbò lè ṣiṣẹ́
0: àfi dáhùn bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ
1: ká gbà tọ́ 3527 5864 08 3527 5864
0: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
1: orúkọ mi ni musiudin alamani yakin gbogbo ayé mọ̀ sí àfa lálùpọ̀n.

0: Merci. French ni. Chris Messi ti Argentina. Merci. Thank you. Merci beaucoup. Thank you very much. E se te wa nbe. En to ni yen so nu pe e se nduro ti wa. E se Merci te wa nbe. E pele mo ba.
1: Yes sir.
0: Le ba bere si won jade padu
1: won jade o ti ya ma jade won pe won si
0: owo awon
1: ebe mo pa tro o ta mi kin joko
0: sana ni won da joko
1: be ni ga to ma
0: to fun yo mi mo rara si
1: fun kan te ni mo ma wa kan wa to ko bo njo ni won ti mo ma yen o ni be pelu ori
0: o ni be pelu ori
1: be ko yo ka be pe ra to ko
0: o ra gbe
1: ko wa ni mi ni na jo a pa ti jam joko ni ja fun ni ko ke nje Mo ni so ni je fun fun bi. Mo ni so ni mo. Mo kan fun ni lo wa ni ti so ni ni kan fun. So ma fun da kan wa fun ni ju titi mo ma wa ni.
0: Eh.
1: Ma je bi ko ni. Bi je be mo se je be ko ni to. Ko pa la lo ko ni.
0: Ile awo lo mo ti so e kun yen ni mo ni ni ale kan ti mo ni ma ti de wa ju.
1: Ko pa la lo
0: pe le control e abi.
1: Ko pa la lo pa na lo kan ba de. Nga ta lo pa ni ma gbe ni. Da re ta gbe ni e. O ko gbe ni so na buku. Ma do de ba o wa ko ma kan ba bo ni ba to ni ba ni ba lo pa to le zi mi me yan. A bo ni ba na ko lo pa wa yin bo pa yan ni mo ba ni ya roku. O se pe de ba gba wa o ti o ti mu pistol.
0: Ah,
1: so a re pa de ra lo pe no. Ki se ya gbe lo gbe. Ko ma yan bo si o. O bo wa gbe kan o si o.
0: Ah,
1: ke se custom ni o. O wa gbe.
0: Iye sa lo da abo ni gbalekun
1: ni mi je wa ni pa
0: e ba ti pari gbogbo kini lati gba yen
1: e ko yen bo si
0: e ba ti ni di
1: so mi ta gbo ni
0: de tribunal kan
1: o ti gbo ni o di le mi ran so IAIG ata lo de wa ni le mi ngba yen ata o ti gbo ni do bi ran ata ni ata wa ni ah come treat me ba yen ti gbo ko wa ni se green to ma ja express ni ba yen o fun ile kwanti ni aba ni
0: o ti lo treat yin
1: o lo treat yin o ti lọ drop mi si pant ni ni ama
0: eya
1: o ti wa ku awọn ti di nku pe kan mi ni bi ta yan awọn yan dejo keji ni ta yan gbe bayi e pe re fun gbe mi lo
0: no
1: bi duwa ni keja bo se lọ drop mi si ni a lo di line be na ti gbe mi o di layo bi di o ti wa treat mi ba yan
0: o di layo bi di wa
1: la o di wa ni ta ba gba iko yi ta so
0: ni ke je leko
1: leko so mi so wo ji gbe mi sharan mi mo sa lo odun kan ti osun merin
0: so 1993 december
1: 1994
0: ni irin ado yen ti
1: bere ben
0: so e wa
1: mo sa lo di 1994 wa gbe nkan da si kini station yi elere police station
0: elere
1: ni so koko ni be ta koja so koko agege lodun mi
0: okay
1: ni ibara na to confirm pe o bu ntan to ni odo to tan ni ni ntan na to ni ben l 1030 w iwaya na mo gba l 1020 w iwaya na mo
0: iwaya na
1: eh lu wa na to ni so o lo so lo di la
0: ni l
1: 1020 w iwaya na mo ha so o sa confirm pe moto yen se ni wa hotel to wa nu e no we have to be found mo ba ba pase se pelu mo akosto bo le lu wa gbe gbe o boya akosto lo jegun boya olopa ni o mi o mo ni ti ni nipa yin so mo sha wa na ba to di 95 january mo se gbe wa si osogbo niyan le sai bi osogbo ni 95 january na gbe ko leko mo gbe wa si osogbo mo gbe o ma pe be ni le sai bi gomi ibe le sai bi wa gba yin lona ke
0: lona ke ni
1: be ibe le sai bi wa gba yin ti wa mo tan wa yin ibe ta ni ju sai ni street court báyọ̀ ní kọ̀ọ̀tún tá àárẹ̀ àlejò ń ṣe ìgbà tó di 1996 january ni mo appeal tribunal
0: 1996 january
1: ni mo appeal tribunal
0: so 1996 january so láti january 1996
1: mo ti tribunal títí títí tó wá sí kéèsì mi
0: so gbàtà
1: àlà máa yẹn wá pé ní sheama tribunal àgbáyé wá pé ní arrow issue
0: àwọn èèyàn ti mẹ́sàn ọkọ yẹn gan àwọn tí
1: very wicked judge very wicked kò máa pààyàn sí rí ni òun ò ní tà ayé ìgbà degree 2 dẹ̀ ni no bail no motion
0: Solomon
2: Adebayo.
0: Okay, Solomon Adebayo. Eyin le pin mi.
2: Iba ti mo ri situation because earthly wise is not sound.
0: Ten ba nwo mo eyin o ro pe won wa o ke be se soro teyin gbo te n ti ara yin.
1: Emi ko dan loju ti nko ni ti ni
2: ota ma.
0: Se si bo. Eh mo ri ngba ton si. Bo. Kini camera yi o le mo, camera le mo ni. Ota ba mi ri ti ota ba n shoot out lo bayi. Ese mejeji ni won fi ban fo. Ese mejeji.
2: So then only at
0: mo gba pe Olorun fe fun alagba yin ni second champs ni cheri mi daily ngba mo ti ri be pe omo arugbo eje won sanu arugbo be yan ba woju baba ya tawo re to fresh eyan pupa ni won eyan pupa ni won be yan ba woju ati gbogbo e to fresh eyan ni wo pe nkan kan se won mo wa fe confirm boya nkan se won gbogbo paper nkan kan ti won ko wa mo lati pe Dr. Adekanbi mo lati pe Dr. Adekanbi mo Dr. Adekanbi ngba mo ro pe awon sise moju mo ri pe pe ko mo da be ko mo rest lowo mo wa se recording kan na ta fi gba mo ni ke ta o fi ko ba mi ba mo soro lori help yen tori pelu question Dr. Adekanbi be awon be lowo yin and down but o ba mo asun ni gba to kepe won sun kan respond mo wa se mo ni kan ba mi record e en ton record re e lo sori Facebook tori mi e lo sori Facebook ti mo sense si Dr. Adekanbi ore ti mo sense si Dr. E lo sori Facebook mo fe ke join wa lori Facebook ni o e lo sori Facebook tori ma se ba Dr. Adekanbi soro ma se ba Dr. Adekanbi soro lori eto ni aipe mo ti so fun wa pe kun jo o pe ma se ba mo soro egbon e lo sori Facebook e ni bi ta fiction for bi won loro
3: lórí àlàáfíà yín lórí ara ẹ ṣàlàyé ẹ ní kíkún báwo ló ṣe máa ṣe yín.
1: Ìgbà ìyá ìwà ẹ̀mí a máa ronú nígbà tí mo bá ti wọ ẹrù tọ́gbìn yẹn ti wọ̀ mí lọ́rùn a máa ronú gbogbo tá à ti bá wọn nìyẹn tó bá jẹ́ wọn mọ̀ sí mi ní oṣù wájú ìjọba nínú ìlú ìjẹ́ aládàá pé kí n máa bì mọ̀ tó kí n ní bì ẹ̀mẹ́sì tó máa ṣẹlẹ̀ pé ikùn máa wáwú ọwọ́ mi awú ẹsẹ̀ mi awú ojú mi awú tó jẹ́ pé arígbòǹgbòǹgbòǹgbò wọ́n wá ní pé ọkàn mi àtẹ̀dọ̀mí ló ń kó bẹ́ẹ̀ pé màá máa lo oògùn oògùn yẹn mo jẹ́ máa ra oògùn lọ́sọ̀ọ̀sẹ̀ 15,000 naira mo máa ra oògùn yẹn tí wọ́n ti bá ra oògùn yẹn màá máa tọ̀ tí wọ́n máa tọ̀ ní jọ́kẹ́ni jọ́kẹ́ni iṣu ikùn tó wú ẹsẹ̀ mi tó wú ojú mi tó wú ọwọ́ mi tó wú yẹn a wá lọ ọ̀lẹ̀ padà ṣùgbọ́n tí bá ti lè mékè mistake tí mi ò lo oògùn yẹn bóyá jọ́kẹ́ni jọ́kẹ́ni mi ò rówó rà láti lo oògùn yẹn ijọ́ kẹta tí mi ò lo oògùn yẹn ẹsẹ̀ yẹn ni ikùn mi náà tó wú padà sísẹ́ẹ̀mì láti dàrú àyà yẹn a máa ronú mi wà ní gbádùn mọ́ mi ò ní lè jẹun mi ò ní lè rìn tí bá ní kí n gbé nǹkan kékeré mi ò lè gbé tí bá ní kí n láti gbígbà sọ yẹn a ti rẹ̀ mí so ìgbà mi ìwòlè máa mí báyìí kémi mi dáa kó rẹ́gúlà dáadáa ó kọ̀ dẹ̀dẹ̀ kẹ́mi mi akàn háyé ni láti pé mo ní sókè àwọn tó bá lẹ́gbẹ̀ ara wò pé kí ló ń ṣe mí màá ní kí ló ń ṣe á ní tí mo ní mo ṣe ń mí ni màá ní mi ò mọ̀ pé mo ti fi mí bẹ́ẹ̀ kẹ̀kẹ́rẹ́ màá ní mo ṣàìpé kí rẹ̀ mí ni wọ́n máa ní kí ló ń a máa rẹ̀ mí mo jókòó àárẹ̀ mí mo lọ bá rìn àárẹ̀ mí mi ò lé ní òpó náà kí ní ìkejì kẹta àti rẹ̀ mi máa ń jókòó ni tí bá ní kí n rìn so oògùn yẹn rárá bẹ́ẹ̀sì mi lóògùn yẹn 15,000 ni mò ń rà lọ́sọ̀ọ̀sẹ̀ tí mo dúbọ̀ tí bá ti rówó rà wàhálà dé ìkùn mi máa wú ọmọ ẹwú ẹsẹ̀ mi máa wú àti jẹ àti mo ara dọ̀rùn sí mi lọ́rùn mi ilé jẹ mi ilé mọ ara dàbẹ́ kékeré máa bì.
3: ṣé ojoojúmọ́ ni ẹ̀
4: bíjọ ọ̀sẹ̀ kan wọ́n á fi lo
3: ní ojoojúmọ́
4: ojoojúmọ́ wọ́n á lo
3: ok ojo tẹ bá ti wá lo
4: wọ́n á fi di wọ́n méjì ní ìjọkẹ̀ ní ìjọkẹ̀ ìjọ bá di ìjọkẹ̀ ta ẹsẹ̀ mẹ́wù ti rà dùkú padà bẹ́ẹ̀ni.
0: Ẹ̀lọ́ ṣé Dr. Adekambe wà lórí ìlà báyìí?
5: Ẹ kalẹ̀ o, bẹ́ẹ̀ ni o.
0: Ẹ kalẹ̀ sà. Ínsáàtì bàbá tí mo sẹ́ǹtì torí mo rí pé ńgbà tí mo kọ́kọ́ pè yín tẹ́ ẹ ń bá mo sọ̀rọ̀ yín ó dà ń pe orún wà lára mo wá sẹ́ǹdì ínsáàtì wọn sí yín mo ní kán rékọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn kí wọ́n kẹ́ ẹ lè fi sùúrù gbọ́n then mo sẹ́ǹdì àwọn rìsọ́ọ̀tì scams test kankan tí wọ́n ṣe ṣé ẹ ti rí.
5: Bẹ́ẹ̀ ni mo ti rí.
0: Ọlọ́run ṣeun. Ìrìn àjò wo la lè rìn lórí ọ̀rọ̀ bàbá yìí o?
5: Ìgbà tí mo gbogbo àyẹ̀wò tí wọ́n ń ṣe àti àwọn oògùn tí wọ́n ń lò mo rí pé wọ́n ti rí àwọn tá à ń pè ní cardiologist àwọn yẹn ló ń tọ́jú ọkàn nǹkan tí wọ́n ṣe wọ́n ṣe wọ́n omi ìgbẹ́ pẹ̀lú ọkàn nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn ìtọ́jú àwọn oògùn yẹn ẹ máa rí pé wọ́n sọ pé àwọn lò ó táwọn bá ti tọ́gùn yẹn dúró ohun ẹsẹ̀ àtúwú ẹ̀mí ni wọ́n á tún ṣe bákan o kò yẹ kí wọ́n gba dúró àwọn cardiologist á ti fún wọn nínú ọ̀rọ̀ yẹn nínú àwọn àyẹ̀wò tí wọ́n tún ṣe ó ní bí méjì ẹ máa rí pé wọ́n fi àwọn fọ́ọ̀mù kan ṣùgbọ́n wọn ò ṣe é ó ní bí ètò àyẹ̀wò mẹ́rin tí wọ́n ẹ̀ tí ì ṣe tí wọ́n dẹ̀ ti fi lè fọ́ọ̀mù yẹn fún wọn ṣò tí wọ́n rí ìyẹn ìyẹn àti àwọn onígbọ́n ọ̀dọ́ bá cardiologist tó máa ń lò ló lè bá a sọ̀rọ̀ ọ̀ ẹni ní
0: kí ó ṣe gbà. Kì í ṣe pọ́n lẹ́nìkan pàtó o aláìlẹ́nìkan bàbá yìí nígbà wọn bá mi sọ̀rọ̀ mo rí reason tó
5: ṣe é ṣe pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ sí àwọn fọ́ọ̀mù tẹ fún ìyẹn tẹ fi wọ̀n mí ẹ̀ ó ṣe é pé wọ́n ti lọ sí ìfẹ́
0: ilé
5: ìgbésẹ̀ ilé-iṣẹ́ àtẹ̀jù tó ti rí tó orílẹ̀ èdè wọn ti lọ sí ìfẹ́ bó mo rí pé wọ́n ṣe àwọn tẹ́ẹ̀sì yẹn tán.
0: Ẹ gbọ́ kí ló dé tẹ̀sí àwọn tẹ́ẹ̀sì.
1: Mo nǹkan tó ṣe dé tábìlì ṣe ní mo ṣe kò pẹ̀ sóhun tí wọ́n fi ṣe mọ̀.
5: Kò sí bí a bá lè parí àwọn àyẹ̀wò yẹn èmi á tún lè fún wọn ní ìmọ̀ràn sí láti mọ ọdún yẹn sí máa ṣe àbá
0: sí. A parí ẹ̀ lágbára ọlọ́run a parí ẹ̀ ẹ tún ṣe máa wà abẹ́lẹ́bù lọ́la.
5: Ẹ máa gbìyànjú àti ìrọ̀rùn olóbì.
0: Bíi táìmù wo ló lè jẹ́? Ká máa sọ̀rọ̀ lẹ́yìn ètò.
5: Bẹ́ẹ̀ni.
0: Lágbára ọlọ́run á ti rágbára àti ṣe àwọn tẹ́sì á ti rágbára àti rìn lórí ẹ̀. Bàbá yìí ẹ ṣeun dọ́kítọ̀ ẹ ṣe tẹ wà ń bẹ̀ gbogbo gbà ọlọ́run máa wà pẹ̀lú yín o. Ọlọ́run ní fẹ́ lè dẹ̀ yín náà láàmú. Bàbá yìí láti ìgbà wọn ti dé ẹni wọn ti ń wà ikú. Ẹ ṣe dọ́kítọ̀ thank you sir.
5: Ẹ ṣe ó dàbọ̀.
0: Yes sir. Òun láyé ilé ayé ọkọ̀ ìyàwó láti ìmọ̀ra ìjà ìpínlẹ̀ bọ́dá mi. Èyí tó lé mbẹ̀ náà láti jẹ àti jẹ àti mú. Mo wá bí yín mo ní ṣe ẹtí ìmárí ẹtí ìbímọ tẹ́lẹ̀ ni. Ẹtí márì ẹtí
1: ìbímọ. Mo ti márì ìyá mi náà ló dúró tì mí.
0: Láti ọdún yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìyàwó tó bímọ fún yín. Ọmọ mélòó?
1: Ọmọ méjì ni mo ní.
0: Ọmọ méjì. Ìyá.
1: Nǹkan tí wọ́n kú ń bọ̀ lákàáyọ̀ kan ẹ̀kọ́ tó kù yẹn dọkùn mi tí mo wà mo ṣe dé wá ní Ghana ló wá.
0: Ẹ tí ì rí láti bàtẹ́ ti dé. Ọdún wo gan lẹ dé
1: 2024.
0: Ṣé rí àwọn sórí ṣe wà ń bẹ̀ yẹn débi tán ti fi wọ́n lẹ̀. Ṣé mọ̀ pé tribunal condemned cell ni wọ́n lọ dá wọn sí. Ẹjọ́ tẹ ní adá fún yín ẹjọ́ ọkú.
1: Bẹ́ẹ̀ni wọ́n wá yín sí ọ̀rùn gbére láfà.
0: Tanú yìí sí ẹ̀yàn gbére fún yín.
1: Oyinlọ́lá.
0: Ok gbọ̀ngàn Oyinlọ́lá náà yìí sẹ́wọ̀n gbére níta. Ok ẹ̀wọ̀n gbére yẹn wá lẹ́wà.
1: Wọ́n wá wà títí kò di pé Adeleke wá dé náà wá fún un lẹ̀.
0: Adémọ́lá Adeleke.
1: Ẹ̀kọ́ mo ti pẹ́ jù.
0: It could be anybody. E ma so kun Olorun fun yin second chance ni. Ele anu Olorun isu. Olorun fa lagba yin second chance ni. Se ri oro heart ti won so. Ah. Kilode mayo wa. Ah. Ekun ran ni. Ah everybody, ekun kilode. Kabiyesi Olorun. That is something he has out of wound. E yan ri gbogbo e lo pe gan kun ri tamu. Kama wa wi en to ninu yanju tin to sele sele si eyawo won to tun egbe yi na salaye pa bi won se ati je ati mo ma bawo ni e te sikini kini le awon ara le ni
2: o serious because emi gan opana pa gan tin ba ti lo si odo won condition ti ma n ba na wa very pathetic kule se ala ti mo ye ti mo le sa ninu won tini because o ja ti awon ta ko to
0: do se
2: ko si le kankan
1: o so ja ni ko si
0: ba fo ja de
2: un to ba no so ko ko na wo e gbe ko ma be nkan to ba mu wa na ma fi na ma fi se so wa ti kan ke se awon le le ni ka si wa ga ko le je ko si se ka to lagbara
0: inu ise to lagbara wo ni ba be yi le se mo heart e gbon ti doctor wi ni ma won ni heart failure won to ba ni heart failure oyo ko ti dake won ni rara pe bi se mo yo ti wiking gbogbo kini won die ni baba yi o ni ku lagbara lo olodun to fun ni second chance o ni ise to fe o fe ni o ni yanu kan to fe se le aye e yanu to fe se un enemy o mo bo se dodo mi o se bo se ma se pin to se kan odo mi gan ya mi lenu bo se dodo mi alagba e lo bere se pe mi pe mi mo le ti number mi okay chiquito abro mi dada nu a o lo link pe ke pe mi to mo fe bere pe se e n gbo ta lo ni ni ile sabi mo ni mama mi eh pe e n gbo won la n gbo ah so won wa fun ni number le se pe e be oro to lo n ba se ka ti yanju eleman ti jodo mi mo ni gbagbo pe olodun fe se irin ajo baba igba to iru oda mo le ni awon won ta tele
2: provision ni awon won ta
0: tele pe
2: provision
0: ma
2: ta won se mo fun
0: se mo
2: se ti lo se fun yin se o
0: se ni shop ni
1: o wo ri wo ri bayi aye ko continue
0: aye
1: continue ni ni so igba to di pe oja wa bu gaga
0: 2014 le le de
2: 2024
0: okay
2: so ma lo change phone kan kan
0: ah o do ti lo
2: so ta ba no ri afi ati ri
1: o te so ah
2: change ni
1: o pa ti o ma ta ja ajo ma ta ja yo ma ba be ro be o ni ma change ti ma je ni to
2: so a je pe no ju
1: ni ko ti ma ta ni ko ta ba ta
2: ta ma fi je ni
0: ati je ni baba e ba lo e won to ba bo bayi o e jo bo la se ri ajo yi ka ti e wa bi a se se provision gbogbo medically amoye ti o to wa won soro kini kan pe iwe won ni doctor kan ti ni ram point kini kan awon so oju won ti oriran yen ma wo ojo melo ni baba mali ojo melo ni baba mali tun bo ni
6: ojo 30
0: eh
6: for the
0: 30 e wa ran ni July 30 e ti di lati July 29 to ri aro kutukutu eh a gbo dun yen ri ba Baba Mali. Eh kan koko mu ro 1.6 million ti ni ja ko so. Tori eh I know you then it will no no. O le baje be yen ta ma ndo ni pa yin kini kan million kini kan million. Àwọn ọmọ tí a bá lè ṣe kéékèèké ká kọ́ bẹ̀rẹ̀ bẹ́yẹn náà then àwọn testing kankan tí wọ́n ní wọ́n á ṣe ń gbà wọ́n tí à ń ṣírò wọ́n mc kìnnìkan gbogbo ìyẹn náà lọ sí bíi 300 kìnnìkan 1000 wọ́n lè má rí ṣe láíláí ibẹ̀ gbọ́ sí doctor ni wọ́n ṣe kò sówó yẹn bí ìbá ṣe pa ààrẹ ní bálà ọ̀là burúkú sumanila ni ẹ̀yin náà ni ẹ̀yin lọ́kọ̀tọ̀ àánú ni mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ àjò tí jíjẹ ti mímu yẹn ta bá ti ẹ̀rìn ra gen kékeré ẹ̀rìn a ṣe kínní lamkiri tébù tí wọ́n máa ń ṣe kínní sí tí wọ́n lè máa jókòó tì tí wọ́n lè máa ti rí oúnjẹ
7: ẹ̀rọ ata
0: ẹ̀rọ ata o tún máa ta búrẹ́dì ẹ̀rí fírífírí náà kì í ṣe pé ẹ̀rí rárá
1: kì í ṣe pé ẹ̀rí rárá mo máa ń já sí kòtò
0: jáde ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ láti ibìkan òkòtò àánú multi-service
8: venture
0: fcmb òkòtò àánú multi-service venture
8: 47 47 46 46 10 10 80 80 10 10 fcmb ni account number yẹn
0: fcmb
8: òkòtò àánú multi-service ventures
0: 47 47 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10
8: account number here. Okutu Anu Motor Service Ventures.
0: 47 47 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 ju edako eje ka dide lowo eje ka dide bo re baba se ma ri eje ka dide Okutu Anu Multi Service Ventures FCMB 47461080010 ti elese tan se lowo we have to suspend it ki se party irowo rara ama ti ri owo to le se ise yen mo wa wo pe abo ti boya awon eyan ti ro pe iwon awon ti won fe ran wa lowo ni won ti dide yen but at least close to 400 abi mayowa
9: ben
0: sir eh akanti si lo si bi 400 abi eh a den lo si 800 850 doctor ni ti abari to ba de size book ni to sumo bi 750 kan kan pe awon mo ba won o se ba specialist soro lori e pe bo as it is now atile presented we've garnered close to 400 but suspend them for now to re emergency to monitor one any Okutu Anu Multi Service Ventures 4746108010 Olumati o jagbo pepepepe o se gan o se Olorun alaanu e o
1: ami
0: it could be any money
1: travel lola you know where for me the lola money you know where for me to you know for me it's me pay Olorun
0: Olorun di
1: then got to be ki la anfani bullock ti mu ra teni kan nbe lo si pay to to fe ku bi n bayi mo we mi ri to pada ile aye
0: Oluwa o si o
1: anfani ni gbogbo wa ni o ori ofe de mi iwo na awon nkan to n sele yi o n ko wa leko ipe ko gbin nkan le eni to de la mo o
0: teni
1: ti n bo amo o to ba je pe awon na ti lori ofe iru nkan ti mo ti so yin kan ti ma se le kan ti wa di pe
0: yo ma roko si ma po won be yen so mo se de yen won de
1: omo mi to je omo 15 years old mo open kini fun
9: odi gba to ba pe 18 ko to le se KYC e wo se tin ba se nsin titi di 18 yen se mo yen o ti kuro ni talaka wa keko bo se mama fi phone re pawo atijo to tin wo video lori YouTube Facebook Instagram Telegram Twitter nkan kan atijo to tin wo yen e lo lo ti pa o pawo o kan waste data danu eni kan toro owo lowo mi mo ni mi o ni fun anyone now bo ti mo ko sumo ni to ya jo nlo phone ni a jo nlo data ni 24/7 la de jo ni yeah ibi temi nlo data temi sile mi ti make owo iwo nlo data ti e lo gba owo to ba ni idiran lowo mi lo si ibi ti wo nlo data ti e si ko lo pa owo ti nbe ibi temi ti nsise temi ti nfi data temi mo eke owo ohun le mi nlo yi bi o se le ma ri owo latori internet lori Facebook YouTube kan kan latara ile ise kan ton ni wa ma wo awo gbowo awo ni ireti pe wa gbowo ti won ba list coin yen e ma gbagbe ori ofe ore tuntun kan ti wole tele Dubai ni won fe se anniversary odun kan ṣùgbọ́n ní November 16 ó ma pé ọdún méjì tí business yìí ti bẹ̀rẹ̀ Èkó náà ti wá fẹ́ ṣe ń sìn
10: ó sọ bẹ́ẹ̀
9: Èkó ni wọ́n ṣe fún wa ní information yẹn wípé Èkó náà ti wọ́n conclude sí because Èkó àti Abuja láàrò àkáǹtì wo bí WhatsApp group lè mi ń polówó níbi tí o ò ti ní ṣe wàhálà kó tó lówó ẹ̀kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ ló fẹ́ wá kọ́ lọ́dọ̀ tèmi nǹkan tó dẹ̀ fẹ́ wá kọ́ yẹn òun ni pé to ba ti lanfani lati san owo 15,000 ti kini to ba ti di pe ati ri clear picture pe ojo bayi na my list esa eni ma se ni ko se eni ma se ko se bi mi ten force won se
10: ni down ko kan
9: 50,000 ni ma gbe si mi ni lo 25,000 gan mo esa mo moye pe tawon eyan se tori mi lori mi
10: ah
9: sugbon tori pe nkan ti mo gbe dani epe o le ja mi mi wo epe
10: ojo you do
9: o dun mi cheri mo tasiko ba tosa ma so fawon eyan nu group mi pe a fe ra 15 minutes ninu eto yin
10: ah won bon by station won fi kun ni mi won to wa nle gan o to
9: eh eh so koi oye le yi awon eyan sugbon o fe darapo mo mi nibi ti wa ti ni idanileko lori bo se le join ni group mi to ma ni anfani si business akoko business ekeji to je pe bo se rin lo mama make owo ni step yen phone app yen mama calculate iye ese to gbe ati eleketa to je prosperniger.com níbi tí wà á ti ra kóòdì with 4,500 naira péré tí wà á dẹ̀ mú èèyàn mẹ́rin wọlé àwọn mẹ́rin tiẹ̀ náà wọ́n á mú èèyàn mẹ́rin tí wọ́n wọlé wo bí kò sí bí tó ti fẹ́ mèkì owó tó ò ní ṣiṣẹ́ iṣẹ́ lè gbé dání nítorí pé nǹkan tá à ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì iṣẹ́ ni lọ sẹ́ndì lagelu iléeṣẹ́ rédíò má gbogbo ẹ̀yìn tẹ́ rí pé mi ìdá yín lóhùn ìdí tí mi ìṣe dá yín lóhùn ni pé ẹ ẹ̀fọ́ lóhùn kan tí mo ní kẹ ṣe òun kí mi hi I want the business lagelu ni mo ní kò lọ sẹ́ndì
10: ẹ sẹ́ndì ẹ sí nọ́mbà
9: yìí lórí WhatsApp 080 pele kan si kin to ma lo 080 WhatsApp message ni kan ni o 080 335 9 6070 lagelu ni kan ma ko I'm interested and give me ni de lohun oruko radio station to ti gbo mi pe ko send
10: ejo mo ni gbagbo yen pe Olorun fe fun baba ti o wa yen Olorun fe fun second chance nje ko ni won ti dajo ku pe onu ko sona ti a je oni gba ku won le gbe lori won le ta lofa won le ta roba won le ta won ti dajo ku fun Olorun wa ni o ku o wa jade pada aisan won tun so pe tokunrin bon ti doctor mi o ni tolo n fe fi se foto wa so yen to ta loye ejo je ka sa ipa ti wa enikeni to ba ni pa lati se ran lo fun o na le ni keje e
11: FCMB ni account number
10: yen FCMB
11: okuto anu mo ti service ventures 47 46 10 80
10: ejo
11: e ba ran baba yi lowo
10: ojo yi ti lo bam ojo yi ti lo bam me so on ti da kan ani so e mo to so ba se ri ajeto lale inu ama

0: ẹ̀wọ̀ ló mú wọn tó kárí sọ.
1: Wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
0: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan. Our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dọ̀ tẹ bá ti ra ilẹ̀ yìí, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Only now, as this offer will end soon.
2: O balẹ̀ magẹ̀ ọwọ́ nípa ní stéèjì ìtàkì ìyá àwọn ọmọ fifty meters jàdúlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àyà fifty meters bẹ̀sí gbogbo obìnrin kó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run fifty meters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Dẹ́rẹ́ láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú fifty meters kó sun ayọ̀ kó fún bébí ẹ̀tọ́ níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. Fifty meters is produced by the fifty webs limited ẹsìn lè ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó. Office address wa ni plus 3 Light and Craft Building, Gbàsán, Ìbàdàn. While our head office is at Ọ̀jájá Mall, Abraham Adesanya, Ajah, Lagos. PBR distributor, call 0704-318-3929. 50 Beaters, Nadadi Tolu.

takú sọ́nà yóò jẹ́ ìṣòro tó bá débi tó lọ tí òrí ẹ̀jẹ̀ gbé débẹ̀ yóò di ìṣòro bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní iṣẹ́ méjì kọjá ká tọ́jú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí iṣan ò bá ráyè ṣiṣẹ́ dé inú ọpọlọ wa yóò di kí apá kan orí máa fọyàn ó sì lè padà wá fọwọ́ bá àyàn lójú nígbà tó bá yá a máa fọwọ́ ba ẹlòmíì létí o tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì ní máa gbọ́ dáadáa mọ́ nígbà míì wà tí ó di pé ọwọ́ àti ẹsẹ̀ kan ẹ̀dá kan bẹ̀rẹ̀ sí kú iri lẹ́yìn tó bá ń kú iri yóò máa gbọ̀n ni o tó bá ń gbọ̀n ó ti ń di nǹkan míì nìyẹn tá à ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ àwọn èèyàn kan a máa sọ wípé àyà wọn ń lù pípípípípí ní gbogbo ìgbà wọn ò gba owó o eléèlé wọn ò gba owó o másùnmásùn wọn ò jẹ̀yàn lówó wọn ò sì dáràn síbì kan ṣùgbọ́n wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wọn ọkàn ti ń ṣiṣẹ́ eléyìí tó ń ṣe sódìsódì a sì gbọ́dọ̀ kíyèsí nígbà míì wà ẹlòmíì a máa sọ pé àti rí oorun sùn gan-an diṣẹ́ tó bá sùn láago mẹ́sàn-án alẹ́ tó bá máa jí padà ó máa jí láago méjìlá kò sì ní sùn mọ́ tílé ó fi mọ́ ẹlòmíì sì rèé ara ríro àrò òdàbọ̀ ó máa ń dà wọ́n láàmú nígbà míì wà tẹ́lòmíì bá rìn ó máa dàbí ẹni pé wọ́n fẹ́ tì í ṣubú ẹlòmíì kì í sí mọ ìyàtọ̀ ìgbà tó wọ bàtà àti ìgbà tí ò wọ bàtà ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa tó wà ní opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbú ní Malété nìbàdàn 08033881008 àti 07018211111 àlàáfíà ara wa ò ní gbọ̀dànù gbùbí èlùbọ̀ àti kádìde nílẹ̀ ká ṣe lọ́gán kó má di pé wọ́n máa fà wá wọ mọ́tò gbé wa bọ́ọ̀lẹ̀ bá wa gbẹ́sẹ̀ bá wa gbé apá gbogbo ohun tó wà lára ẹ̀dá èèyàn kọ̀ọ̀kan ló nílò àmójútó ewé àti egbò tá a sì fi ń tọ́jú yín láti ìgbà yín wá náà làá fi tọ́jú yín tẹ́ ẹ bá dọ́dọ̀ wa tẹ́ ẹ gba káàdì tán a kọ́kọ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín náà ká tó wá tẹ̀síwájú nípa ìtọ́jú yín n tó iṣẹ́ lára táyé ó lè yàtọ̀ sí ti kẹ́hìndé torí ẹ̀ ló fi nílò ká ṣe àyẹ̀wò dáadáa bàbá ìbàrùbá ọba iṣan ara wà nìbàdàn gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi náà lẹ lè ti wá tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ lọ sọ pé lọ sí Malété opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbò nìbàdàn 08033881008 àti 07018211111 àìsàn kò ní ká ọrọ́kọ bí àwọn gángan kò ní tẹ̀wá ọrọ̀kọ bí ọ̀pá ìlú àlàáfíà ara wa kò ní gbọ̀dànù gbù bí èlùbọ́.

gbogbo tí wọ́n gbogbo bàtà ló fà ya ìyá mi abẹ̀rẹ̀ ń pẹ́ níbo ni mo lọ àǹtí mi abẹ̀rẹ̀ owó ti gbogbo ẹgbẹ́ mi. Orúkọ mi ni Orlando Julius Aremu Ikemode Oje. Ẹ máa gbọ́ ètò ọmọ wa High Life.

sound me

0: Olùdókòwò ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Kò ká nǹkan kan láti rà náà.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
1: Àfi bí ẹni wí bí àná ni.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbó omi òkun tí kò ṣeé gbọ́ tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí Ìlàjẹ̀lú FM *347*.

0: tete sun la tete ji fun gbogbo alalaji to mura le ni haji 2027 eto ti bere ni pere o ile ise alalaji to se foko ton ami daya haji and umrah services be ni o bi ajo alalaji orile de nigeria se fi lele ni pe september 15 odun yi ni gbogbo pepe lo wa so pe lori owo sisan fun igbaradi haji 2027 ni ali daya se pe si gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo lati ya wa gbe igbese kan mo kia ki o ko ko le ki won si pari gbogbo owo sisan won ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase le eku ti mo ti ali daya wipe idekun alalaji awon ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram o nji aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lu ati bo ki ye eya agbera bayi ke ko si ali daya haji and umrah services ni number 2 adedipu shopping complex opposite bufas filling station iwo road ibadan tabi ke ma pe alase ati olodari ali daya haji and umrah services sorry 0806244 0572 anfani sodi adiye wa lodo wa to fi mo ire ajo umrah olososu ali daya haji and umrah services aji irorun ni ti wa bismillahi taala
1: ẹtìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti ń lùkà wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi ó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
2: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka
1: battle school items souvenir bags high quality stainless pot ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir pera ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odudu a building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs. Débì

iṣẹ́ olóore ìlú tó máa sanwó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ tó lákọ̀tun. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Aṣẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ń ṣá gbogbo ènìyàn mú ke

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: Ó lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlẹ́jẹ̀lú FM

0: 耶，超级 cash 耶，摩提 cash 耶。
1: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rìn lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.

0: Ojotu, Wede Popular as a Bola Otu. Ama owo. Owo. Last week lọsẹ to koja lo nigba ta adibo. A gbe awon olorin ibile meji wa sori eto. Iyun.
1: Ope seyi o.
0: Ade dara arunra lojaba ati lemure ekiti adibo ama lani ta adibo tan opolopo ipe ni mo gba tawon kan ni pe ki lo sele pe o ye ki o je ade dara arunra lojaba lo ye ko ko win election yen pe awon ara awon ololufe baba wa elemure ekiti pe won ti ojoro bo e mo gbagbe wi pe bi eyan bi meji si meta ni mo gba mu ton fe dile meji ton fe dile meji ti mo de gba mu won si je awon ton dibo fun baba wa elemure ekiti amo a disqualify awon ibo yen mo gba pe ti o nse die titi dojo Tuesday awon eyan si n pe mi ton binu ba pa julo awon lolufe adedara arunra loja ba amo ko si ta le se sin a tun ibo yen di amo ki n se sin maybe later a tun ibo yen di but possibly by next month
1: si odele de lofe olohun aye ma na yi
0: ọjọ́ ta bá ń dìbò ta bá sọ fún yín pé kẹ ẹ dìlẹ̀ kan kẹ ẹ sì ṣe gáfárà ẹja jọmọ nàìjíríà rere nàìjíríà dáa pọ̀ àmọ́ àwa tá a wà nú ẹ̀ ó lágbára ẹja sáré sọ̀rọ̀ ń pa orin màmá wa Bọ́lá Olóòtú Bọ́lá Òtú 0912370865 kílẹ̀ lè sàn pa ìyá yìí à ń kọ́ tiẹ̀ ni pé ká gbé wọn wá káwọn àti ìyá wa iyún kọ́ńfọ́tọ̀ mọ́gẹ̀ kọ́jọ fà á àmọ́ ká sì máa wù ú bọ̀ Bọ́lá Òtú kílẹ̀ lè sàn pa wọn fún 5 minutes má gbà pé bíi méjì sí mẹ́ta 0912370865 àti bẹ́ẹ̀ lo ìbò plus 2348142491006 hello the caller. Ẹ máa wulẹ̀ mà àwọn tó wò. Mo rí pé ẹ̀rín ló bá dé inú yín dùn dáadáa.
2: Àmọ́ rí pé gba ọ̀wọ́ ní pẹ̀kú nínú mi bí gbogbo ọlọ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀. Ṣé bẹ̀rẹ̀ pẹ̀lú
0: ọ̀rọ̀ bọ́lá ọ̀sìn yẹn. Kí ló ń bí ẹlẹ́ẹ̀ ní dìbò lálẹ́ yìí.
2: Mo kàn fẹ́ gbọ́ program lálẹ́.
0: Ok àmọ́ ìgbà tẹ wá gbọ́ Bọ́lá Òtú.
2: Bọ́lá Òtú
0: ẹ̀. Inú ẹ dùn ẹlẹ́rìn-ín.
2: Bẹ́ẹ̀ni o.
0: Àdúpẹ́.
2: Ọ̀wọ̀ rí.
0: Àdúpẹ́.
2: Mo máa wò pé mo ta Páyọ̀ sí ta fẹ́ gbọ́ èdè yìí nípa ẹ̀kọ́ mi. Ó bẹ̀rẹ̀ pé bí sísá yín náà. Bí sísá yín ò gbọ́ ọ̀wọ̀ mi.
0: Oye mi.
2: Ọyẹ tí wọ́n lè gbọ́ ọ̀wọ̀ náà.
0: Oye mi.
2: Ìgbàgbá tó lọ.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ọ̀gbọ́n gbọ́ ọ láwọ èdè wa.
0: Màmá kọ lẹ́nu wọn díẹ̀. Kí lẹ lè sọ pa olórin yìí? Ṣé ẹ mọ̀ wọ́n? Ṣé ẹ ti gbọ́ orin wọn rí before now?
2: Yá, mo ti gbọ́ orin dáadáa. Mo gbọ́ orin wọn dáadáa. Even èkì tí mo ṣe lọ ọwọ́ ta lọ ṣe ṣíṣe
0: wọn.
2: Àjọjọpọ̀ báyìí.
0: Ẹyin àti ìyá yìí kábíyèsí.
2: Ó ṣe ìyá o.
0: Kì í ṣe ìyá. At least mo ń wo fídíò wọn bí mo mọ̀ pé àwọn ìṣe ọmọge mo ń wo fídíò wọn báyìí bá ṣe jọ ń sọ̀rọ̀.
2: Ẹ ń wo fídíò wọn but wọn sí ìdàgbàsọ náà. Ìdàgbàsọ ìyá àbèjì.
0: Ìyá àbèjì.
2: Ó sì dàgbà ju ọmọdé ti rí o. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jẹ ní o. Ó tún ààyè náà gbìyànjú. wọ́n pọ̀ náà lọ́wọ́ náà fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ẹ̀rọ ọ̀rọ̀
3: ọ̀rọ̀
2: àwọn náà ti dá sí wọn lọ́wọ́ àwọn míì wà àbí ọmọ lóore
3: ọmọ lóore
2: ní ìbá ọmọ lóore èèyàn náà wà bẹ́ẹ̀ a ní nàdí àjànàkú a ní ramat àkànmí tó ọ̀pọ̀ bẹ́ẹ̀
0: ọmọ lóore
2: ọmọ lóore
0: ní
2: ìbá ọmọ lóore
0: ok
2: ọmọ lóore ni re
0: ọmọ lóore
2: títẹ tó sì dàgbàgbẹ nínú wọn pàápàá kan máa lọ fi sí sí rẹ
3: gbogbo
2: wọn ló ń tíráyè
3: gbogbo wọn gbìyànjú ẹ ṣe gan ni ẹ ṣe gan ni thank you all right thank you máa pè lẹ́yìn ètò.
2: Okay,
3: thank you, man. All right, still on 96.7, Lagilu FM, Oga at the top radio.
4: Hello, Yemi Clara. Abeji Legwa.
3: All right, another caller here. Hello, the caller.
5: Hello, Michelle Waba.
3: Yeah, Emma Wule.
5: Good evening, you.
3: Ami.
5: Akushao. So, you're a baller of three, everybody. Ẹjẹ́ sọ mi gba ẹ má bínú
3: àwọn tó
5: ṣe rí bọ́lá òtẹ́ bí wáyé gẹ́gẹ́ bí àti ìṣe sọ lẹ́ẹ̀kan ọmọ ipò bọ́lá òtún òtún lè ju bí dábí 48 lórí kírínì bọ́tẹ̀ àgbàlagbà yìí nípò o ti báyé jẹ́ o ti wọ mímú rẹ̀ nírakò lóyìn ọmọdé lójúbọ̀ tí àgbàní nípò ní gbogbo àwọn tó ń kọrin ìpínlẹ̀ bí àti ṣe sọ lẹ́ẹ̀kan bọ́lá ọ̀tún aṣáájú ni lọ́wọ́ bẹ́ẹ̀ni ọmọdé bá ti bọ́ ọjà àti bá ti fọ ọwọ́ ẹ̀ á bá àgbà jẹun bẹ́ẹ̀ni ogunléjì ló ń sọ̀rọ̀ ọmọ ọwọ́ jẹ́mílà
3: bẹ́ẹ̀ni
5: ọmọ àfọbàjẹ́ ló ń lọ́wọ́
3: àsìkò palẹ̀ mọ́ oúnjẹ tán
5: bẹ́ẹ̀ni sà àjọdọ̀wọ̀ lágbára ẹlẹ́dùnmarè
3: lágbára ọlọ́run
5: àdọ́gọ̀ àtọ́gọ̀ àwọ́fọ̀ kàbátọ́gọ̀ àwọ́fọ̀ ìyẹn sí bàbá ẹ̀ kábẹ̀rẹ̀ kùmà

Fẹ́ẹ̀rẹ́ lọ́tọ́ ìráyá wí àwé lẹ́mùrẹ́ nígbà olírí wọlé ẹlẹ́mùrẹ́ nígbà làkáyé gbé náà wọlé o mẹ́mẹ́ ìbínú ọ́nẹ́ mẹ́mẹ́ ìṣọ́ wọn ni mẹ́bínú ọ́nẹ́ mẹ́mẹ́ ìṣọ́ wọn ni ọ́rálẹ́ ìjọka o ìjọ mo ti joyè ni mo ti jàgbá mọ́yé mi kàkà kẹrẹ mẹ́ẹ̀mà múra ẹ̀rọ odò mà wá fẹwọ́ fẹ gbéra kàkà kí mi kú mà kúrú àsí ni kọlùwà wí èmi náà ni kélé ìyàbọ̀ èmi ni mo gbálà káyé gbé wọlé o mẹ́bí náà ni mẹ́jẹ ṣọ wọn ni ọdúpẹ́ lọ́lọ́run lóńdùmọ́rẹ́ o èṣèmínú kan nínú eré òbílẹ̀ náà kì í lo mọ́tò ìkágboro ẹ̀ṣin wájú ti gbo wájú ná èṣù kan yóò ṣe sí tìǹtì ọ̀bẹ́yìn bẹ́yìn bá jẹ́ méjì kéfì fún kẹ́nẹ́kẹ́nẹ́ òpàkọ́ lo òpàkọ́ lọ ní rí ọ̀nà lọ́ni níbà ní rí tọ́ni kìmí kan la yàmọ lábíyá mi kìmí kan wà kọ máa wá gàrí o ara lèmùrè mi ọpẹ ìpẹrẹ ìpẹ ti pẹ.

Orlando owo de o male aja aja o male amọ ni fun ifa o mi ma

mọ́lẹ̀ ajá. With the music of Orinta Brothers, now we enter

délé òjò ọmọ ní laramakin àwọn alẹ glorious àkúrẹ olóyè mẹkun bàbá wa bàṣírí má lórí wọn bí ìṣẹjú bí méjì mẹta okay I will use their sounds just two sounds má lórí méjì méjì nórí wọn a wà bẹrẹ ìbò a wà dábolẹ àbẹ má gbàgbé pé ẹni bá ti pè lẹẹkan ẹ láǹfààní láti.

ẹ lọ máa ṣe àìtò yìí a ní ẹ lọ máa ṣe àìtò yìí sẹ ẹ lọ máa ṣe àìtò yìí àti wípé gbogbo ẹni bá ṣe àìtò yìí àánú ọlọ́run ọba kò ní tán lọ́ọ̀dẹ yín o ẹ lọ máa jìí sí àwọn platforms lóríṣiríṣi adé àga bọ́sẹ̀dé thank you gbẹ̀ngà gbajúmọ̀ thank you makejo thank you iṣẹ́ wálé glorious and kayode fashola all right subsequent program